Àwọn tí kò sì búra ẹ̀tàn. Ó wá ń jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé bí a bá ń sáré láti ní ìbùkún, bí a bá ń gbàdúrà láti ní ìbùkún, bí a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run láti ní ìbùkún, ó sọ wípé kí a máa ṣètan ara wa jẹ. Àwọn wọ̀nyí tí a ṣe àpèjúwe wọn ní ẹsẹ̀ ìkẹrin, àwọn nìkan ṣoṣo ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Ṣùgbọ́n kí ni a ń pè ní ọwọ́ mímọ́? Ṣé kí a gbé omi síta bí Pilatu gbà tí a fẹ́ ṣe ìpànìyàn? Ṣùgbọ́n kí a máa tan ara wa jẹ, kí a gbé omi síta, kí a sọ wípé ẹ̀yin ènìyàn, mo ń fọ ọwọ́ mi kí n ba lè ní ọwọ́ mímọ́, tàbí kí a fi ọṣẹ tàbí ohunkóhun tí a fẹ́ fi fọ ọwọ́ wa, kí a fi fọ ọwọ́ wa. Ṣé òun ni Ọlọ́run ń pè ní ọwọ́ mímọ́? Rárá o. Ṣé kí a gbé omi síta, kí a fọ ẹnu, kí a fọ ẹsẹ̀, kí a fọ ojú, kí a fọ ọwọ́? Ṣé èyí ni Ọlọ́run ṣe bí àpèjúwe tí ó ń sọ wípé bí a bá fẹ́ dé ọ̀run rere, bí a bá fẹ́ wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá wa, bí a bá lè ṣe ìfọ ọwọ́, ìfọ ẹsẹ̀, ìfọ ẹnu, etí, bí a bá sì wẹ̀ nínú odò, tí a bá ṣe bẹ́ẹ̀ ni ojoojúmọ́ títí ọjọ́ ayé wa, ṣé ò ní Ọlọ́run pè ní ọwọ́ mímọ́? Rárá. Ṣé ó ń sọ fún wa wípé bí a bá rántí Námánì, bí a ṣe wẹ ẹ̀tẹ́ rẹ̀ nù, kí àwa náà pàápàá kí a lọ sí etí odò bí ṣe ti Jọ́dánì tàbí ti òkun ní agbègbè wa, kí a jẹ́ kí àwọn wòlíì kí wọ́n wẹ̀ fún wa, kí a ba lè ní ọwọ́ mímọ́? Rárá. Kí sì ni a ń pè ní àyà funfun? Gbogbo nǹkan wọ̀nyí ni Bíbélì ti ṣe àkàwé àti àpèjúwe ní yékéyéké, tí ó fìdí wípé bí àwọn ènìyàn náà tilẹ̀ jẹ́ òpè, wọn kì yóò ṣe ọ̀nà náà bí wọ́n bá ń fẹ́ láti mọ òtítọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run wí fún wa. Ní orin Dáfídì orí 15 ní ẹsẹ̀ 1 ni a tún ti béèrè ìbéèrè tí ó fara jọ èyí tí a ti béèrè ní orí 14. Kí sì ni ìbéèrè tí ó ń kan onísàmù ní ọkàn, tí ó fi jẹ́ wípé bí ó tilẹ̀ jẹ́ ọba olówó, tí ó sì jẹ́ gbajúmọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ó ń fẹ́ láti rí ìdáhùn sí ìbéèrè tí ó ń béèrè? Ìbéèrè náà ni ó tún sọ fún wa ní orí 15 ti Sáàmù, ẹsẹ̀ 1, Olúwa, ta ni yóò máa ṣe àtìpó nínú àgọ́ rẹ? Ta ni yóò máa gbé inú òkè mímọ́ rẹ? Ìdáhùn ni wípé ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ṣùgbọ́n kí ni àlàyé àti ìtumọ̀ ọwọ́ mímọ́ àti àyà funfun? Àlàyé ni wípé ẹsẹ̀ 2, ẹni tí ó rìn déédéé, tí ń ṣiṣẹ́ òdodo, tí ó sì ń sọ òtítọ́ inú rẹ̀. Èyí ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ó ju kí a fi omi fọ ọwọ́, ó ju kí a wẹ̀ ní etí odò, ó ju kí a wọ aṣọ tí ó funfun,
oju ki a lo si ile isin o si ju wipe ki a gbadura o n so fun a wipe bi o ba je otito ni o wa lokan wa lati ba Jesu joba lati wa pelu Olorun nigbati aye yo wa si opin tabi nigbati a wa papa bi aye o tile ti wa si opin te o fi aye sile bi o ba je wipe o kan wa ni okan lati ba Olorun gbe owo mimo ati aya funfun o ntumo si wipe eni ti o rin dede eni ti o nsise ododo ti o si nso otito inu re eni ti ko fi ahon re soro eni lehin ti ko se se ibi si eni keji re ti ko se gba oro egan si eni keji re li oju eni ti eniyan keniyan di gigan sugbon a ma bu ola fun awon ti o beru oluwa eni ti o bura si bi ara re ti ko si yi pada eni ti ko fi owo re gba ele ti ko si gba owo ebe si alaise eni ti o ba se nkan wonyi ki yo yese lai lai sugbon ki n to ma se alaye lo nipa eni ti o ni owo mimo ati eni ti o ni aya funfun mo fe ki o wo awon ese kan ninu bibeli nipa awon ti bibeli so pato wipe won ko ni owo mimo won ko ni aya funfun ki o ma ba di wipe enikeni ntan ara re je wipe oun ni nigba ti ko ni iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din logun iwe owe ori kefa ese ikerin din ni ogun titi de ikokan din ni ogun eyi nje ki o di mo fun wa awon ti bibeli so wipe ko ni owo mimo ko ni aya funfun mo n gba eri Olorun je wipe ko ni tan oje bi o ba wa ninu egbe awon ti o je elesin lai je onigbagbo ti bibeli tabi o wa ninu egbe awon ti o ma n tan ara won je ti owo won ko mo ti aya won ko funfun sugbon ti won bo nkan won yi mole bi o ba fe se rere ti o si fe ni ibukun Olorun ti o n fe ki awon ileri Olorun ki o di sise si o lara fun rere bi Olorun ba fi han wipe o ko ni owo mimo ati aya funfun bi o ba ke pe Oluwa yo gbo adura re bi owo re ti ko mo bi o ba le fo owo yi ninu eje Jesu ti o si je owo ese re ti o ko awon ese won sile o daju wipe bi o ba jewo ti o se ko ese re anu Olorun yo farahan fun o yo si pese re sile fun orun rere nigba ti o n pese orun rere sile fun o pelu ese ikerindinlogun ohun mefa le Oluwa korira ni tooto meje le o se irira fun okan re oju igberaga ete eke
àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àyà tí ń kùmọ̀ búburú, ẹsẹ̀ tí ó yára ní eré sísá sí ìwà ìkà, ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde, àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin. Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé ó ṣe ìríra lé ojú òun, ó sì ṣe àlàyé lẹ́sẹlẹ́sẹ nípa àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ kí ọwọ́ kí ó jẹ́ àìmọ́ àti kí ọkàn kí ó di ìdíbàjẹ́. Ó ń sọ wípé ojú ìgbéraga, èyí kò sọ nípa ojú rẹ nìkan ṣoṣo, ó ń sọ nípa ìwà ìgbéraga, ìrìn ìgbéraga, èyí jẹ́ ọwọ́ àìmọ́. Bí o bá fẹ́ mọ àwọn ìwà tí ó máa ń túmọ̀ sí ìgbéraga, o lè wo Isaiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹrìndínlógún. Pẹ̀lú, Olúwa wípé nítorí àwọn ọmọbìnrin Sioni gbéraga, tí wọ́n sì ń rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, àwọn nǹkan wọ̀nyí ni ó ń túmọ̀ sí wípé a ní ọwọ́ àìmọ́, a ò sì múra sílẹ̀ láti bá Ọlọ́run rìn àti láti jẹ́ ẹni pípé àti mímọ́ níwájú Olúwa. Ó sì ń ṣe ìtumọ̀ ìgbéraga fún wa wípé wọ́n rìn pẹ̀lú ọrùn gíga àti ojú ìfẹ́kùfẹ́, ojú àgbèrè, tí wọ́n sì ń yan bí wọ́n ti ń lọ, tí wọ́n sì ń jẹ́ kí ẹsẹ̀ wọn ró wóró. Nítorí náà, Olúwa yóò fi èépá lu àtàrí àwọn ọmọbìnrin Sioni, Olúwa yóò sì fi ìhòhò wọn hàn lé ọjọ́ náà, Olúwa yóò mú ògo ṣàwòrò wọn kúrò àti àwọn ọ̀ṣọ́ wọn àti ìwérí wọn bí òṣùpá. Ẹsẹ̀ 21, òrùka àti ọ̀ṣọ́ imú, ẹsẹ̀ 20, àkẹtẹ̀ àti ọ̀ṣọ́ ẹsẹ̀ àti ọ̀já orí àti ago olóòórùn dídùn àti òrùka etí, ẹsẹ̀ 22, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlékè àti ìbòòrùn àti àpò. Ní ẹsẹ̀ 24 ni ó ń sọ wípé yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn, àkísà ni yóò sì dípò àmùrè, orí pípá. Rántí pé ó ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin, ó sì ń sọ nípa orí pípá ni yóò sì dípò irun dídì dáradára, sísán aṣọ ọ̀fọ̀ dípò ìgbayà, ìjóná yóò sì dípò ẹwà. Èyí ń sọ ìwà ìgbéraga, rántí pé a ń ṣe àlàyé lórí níní ọwọ́ tí kò mọ́. Ìwé òwe orí kẹfà, ẹsẹ̀ 17, ojú ìgbéraga, ètè èké, èké ni à ń pè ní irọ́, èké ni à ń pè ní ìjẹ́rìí sí ohun tí
ojú ẹ ò tó. Ìkẹ́ni à ń pè ní kí a máa fi ọwọ́ sí ìwé pé nǹkan kan ṣe ojú wa nígbà tí a kò mọ ohunkóhun nípasẹ̀ rẹ̀. Àti ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ìpànìyàn. Ọmọ tí ó wà ní inú tí a kò tíì bí ó jẹ́ aláìṣẹ̀. Kò ṣe orílẹ̀-èdè, kò ṣe bàbá, kò ṣe ìyá tí ó rú sí inú, kò sì ṣe àwọn ẹ̀gbọ́n tí ó ṣáájú rẹ̀, kò ṣe ìjọba. Ọmọ tí ó wà ní inú tí a lóyún rẹ̀, kò ṣe sí òfin ìjọba tàbí òfin orílẹ̀-èdè. Ọmọ yìí kò tíì ṣe Ọlọ́run, kò mọ nǹkan tí a ń pè ní ẹ̀ṣẹ̀. Àwọn wọ̀nyí ni Ọlọ́run pè ní aláìṣẹ̀. Ọwọ́ tí ó sì ta ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ni ọwọ́ tí ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ọkọ obìnrin tí ó jẹ́ aboyún ni ó ní ipá nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yìí sílẹ̀. Ó ṣeéṣe kí ó jẹ́ ẹni tí ó ń gbé oyún yìí rù káàkiri fúnra ara rẹ̀ ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ó sì ṣeéṣe kí ó jẹ́ àwọn dókítà oníṣègùn tí òyìnbó ni ó ń fẹ́ jẹ́ ìrànlọ́wọ́ láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ ní ilé àwọn aláìsàn ni ó ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, tàbí ó lè jẹ́ ọmọ ilé-ìwé tí kò mọ̀ wípé eré ẹ̀ṣẹ̀ pẹ̀lú obìnrin wípé ó lè di nǹkan mọ́ òun lọ́wọ́ ni ó wọ́n sáré káàkiri tí ó sì ní ọwọ́ nínú títa ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n ní ọ̀nàkọ́nà tí ó fi lè ṣẹlẹ̀, yálà ìwọ tí ó jẹ́ abiyamọ nínú ilé, tí bímọ bíi mẹ́fà tàbí méje tàbí mẹ́jọ tàbí mẹ́wàá ni ó wá rí wípé o tún lóyún fún ọkọ rẹ, ni ó wá rò wípé kò sí owó láti tọ́jú ọmọ mìíràn, kò sí ilé láti fi ọmọ yìí sí. Ó dàbí ẹni pé bí a bá gba ọmọ yìí láàyè láti wá sáyé, ìyà yóò jẹ ọmọ yìí, yóò sì jẹ àwa pàápàá. Ó ṣeéṣe kí ó jẹ́ ìrònú bẹ́ẹ̀ ni ó sún ọ sí wípé kí o ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ohun kan ni ó dájú, àti obìnrin àti ọkùnrin àti oníṣègùn àti àwọn agbẹ̀bí tàbí ẹnikẹ́ni tí ó ní ọwọ́ nínú irú ohunkóhun bẹ́ẹ̀, wọ́n lè fi orí sìn kí wọ́n fi ọrùn sìn. Wọ́n lè ka bíbélì láti ìbẹ̀rẹ̀ dé ìparí ní ọdọọdún. Wọ́n lè lọ sí orí òkè nínú ayé, tàbí kí wọ́n kí ó wẹ̀ ní òkun. Ó ṣeéṣe kí wọ́n tiẹ̀ máa tan àbẹ́là tàbí kí wọ́n máa wọ aṣọ funfun. Ó sì ṣeéṣe wípé kí wọ́n rò pé wọ́n máa lọ sí ìjọ oníhìnrere bí wọ́n bá ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ọlọ́run sọ fún ọ wípé bí o bá fẹ́ dé ọ̀run rere, ìrònú pòwàdà ni ó yẹ kí o ní. Kí o sọ fún Ọlọ́run pẹ̀lú ẹkún kíkorò, pẹ̀lú omijé, pẹ̀lú ọkàn tí a fàya, pẹ̀lú ìrònú pòwàdà tí ó jinlẹ̀ tòótọ́ wípé o ti jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ ń ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n àwọn tí ọwọ́ wọn kò mọ́ ní ọ̀nà wọ̀nyí, ó ṣeéṣe o fẹ́ ilẹ̀, o fẹ́ kọ́lé. Ohun tá a máa ní nínú ayé tí a kì í mú lọ sọ́run, ilẹ̀, ilé, mọ́tò, tàbí obìnrin, ó ṣeéṣe o fẹ́ gba ìyàwó lọ́wọ́ ẹlòmíràn, ó wá di pé ẹ ń ja àjàkadì lórí obìnrin yìí tàbí lórí ilẹ̀ tàbí lórí okóhun, ó wá di wípé kí a máa wá oògùn káàkiri. Kí wọ́n ti sọ fún ọ wípé ẹni tí ó wà ní ìdílé lágbájá, òun ni kò jẹ́ kí ilẹ̀ yìí kí ó bọ́ sí ọ lọ́wọ́, ó wá sáré títí tí
yala nipa ogun dudu tabi nipa egbe awo tabi nipa gbigbe ada tabi ibon tabi nipa sise adehun pelu awon onimoto lati pa enikan tabi nipa fifi majele si inu onje fun eni ti o je eni ti o pe ni ota re ni o ta eje ni isile ti o se pa gba ti o pa ato ile wa di tire o wa joko lori ile we pe ah ninu aye bo ba mo lati sare lati nile lati ni moto bo ba mo ibi to ye ko rin awon baba isale to ye ko lo ri awon balogun ni ilu ti o ye ki o bewo lati fun o ni ogun awon ti owo won gbo o ni le ni kankan o si ti nile nipa be o ti ni ohun ini nipa be nipa tita eje alaise sile olorun so wipe ohun duro de o wipe owo re ko mo opolopo ninu orile ede wa ni won ti pa awon elomiran nitori igbeyawo tabi nitori angba obirin o sese pe okunrin kan ti lo si idile kan lati fe yawo o wa je eni yi gan lohun o lati fe obirin po ni ilu sugbon sibe sibe eni yi gan ti a ti e tin se owo ori lori re sugbon ti o si je afesona o nikan lohun o lati fe igba miran o ti e ma sele wi pe o ti ni iyawo kan sile o ti e tun ti fi afowofa mu eni keji obirin keji wale o sese iketa papa ti nbimo fun o sugbon sibe sibe eyo obirin kan ti elomiran fe fe ohun gan lowo loju lo tun so wi pe mo meta to wa nile e to ti lalaafia ten parija losan loru to le toju ikini tabi ikeji tomo oro njeje siga ato ti o si je ko gbadun iwo funra are ori buburu ati alakala ko je ko mo ibi ti wa fi ori aye ti reti si sugbon sibe sibe o tun ja fun obirin kerin pelu ogun tabi ija tabi ada tabi ibon to pa alaise nitori iyawo sugbon iwo ko ni akoko lati se be awon iran kan ti saaju to je pe ipa eja ati ipaniyan ni won fi ma ni ohun ini ti won lara won ni a so fun wa ni iwe awon oba kini ori ikokan le ni ogun awon oba kini ori ikokan le ni ogun lati ese kini o si se leyin kan wonyi ni Naboti ara Jezreeli ni ogba ajara ti o wa ni Jezreeli ti o sumo afin Ahabu oba Samaria gidigidi Ahabu si ba Naboti so wipe fun mi ni ogba ajara re ki emi ki o le fi se ogba ewebe nitori ti o sumo ile mi emi o si fun o li ogba ajara ti o san ju lo dipo re bi o ba dara le oju re emi o si fi iye owo re fun o Naboti si wi pe se wi fun Ahabu pe Oluwa ma je ki emi ki o fi ogun awon baba mi fun o Ahabu si wa si ile re o wugbo inu re si baje nitori oro ti Naboti ara Jezreeli so fun
nitori ti oun ti wi pe emi ki o fun o ni ogun awon baba mi oun si dubule lori akete re o si yi oju re pada ko si fe jeun Jezebeli ikan ninu won niyan o Jezebeli iran awon apaniyan aya re si to wa o si wi fun pe e se ti inu re fi baje ti iwo ko si jeun o si wi fun pe nitori mo ba Naboti ara Jezreeli so mo si wi fun pe fun mi ni ogba ajara re fun owo tabi bi o ba wu o emi o fun o ni ogba ajara miran ni ipo re o si dahun wi pe emi ki o fun o ni ogba ajara mi Jezebeli aya re si wi fun o pe iwo ko wa joba lori Israeli nisisin yi dide jeun ki o si je ki inu re ki o dun emi o fun o ni ogba ajara Naboti ara Jezreeli be ni o ko we le oruko Ahabu o si fi edidi di ready o si fi iwe na sowo sowo sodo awon agbagba ati awon olola ti nbe ni ilu re ti o si nba Naboti gbe o si ko sinu iwe na pe ekede awe ki e si fi Naboti si ipo ola laarin awon eniyan eyi ni Yoruba ma npe ni ogbon ewe ogbon ipaniyan ogbon ki a jeni lese ogbon ki a gba ohun ti o je ti elomiran ki a si se bi eni wi pe alara mimo ni wa ki a paniyan lai gbe ada funra wa lai gbe ibon funra wa ki a pa eniyan lai ti eri loju koju funra ara wa o so fun wa nisisin wi pe Jezebeli da ogbon yi o wa nso ni ese ikewa ke si fi eniyan meji eni buburu Jezebeli mo awon egbe re awon apaniyan awon eleri eke awon eni buburu bi ti re o mo won pe won wa o ni ki won fi si iwaju re lati jeri pa wi pe iwo bu Olorun ati oba e mu jade ke se so le okuta ki o le ku won so fun wa wi pe won se be o so fun wa ni ipari ese iketala wi pe nigba na ni won mu jade kuro ni ilu won si so le okuta o si ku ese ike dogun o si se nigba ti Jezebeli gbo pe aso Naboti le okuta o si ku Jezebeli so fun Ahabu pe dede ki o si jogun ogba ajara Naboti ara Jezreeli ti o ko lati fi fun owo nitori Naboti ko si laaye sugbon o ku o si se nigba ti Ahabu gbo pe Naboti ku ni Ahabu dide lati sokale lo si ogba ajara Naboti ara Jezreeli lati jogun re oro Olorun si to Elija ara Tishbi wa pe wi pe dide sokale lo ipade Ahabu Olorun ri o ohun ti a n se ni ikoko Olorun ri awon ti a n pa awon ti a n ta eje won sile laise nitori a fe gba iyawo lowo won tabi nitori wipe a ro pe awon ni won di wa lowo igbega nibi ise tabi a ro wipe awon ni won ko je ki a gba ise contract ti a fe gba nitori be a ti so pe bi a ba yanju ti lagbaja
be a ba mu kuro be a ba ran lo si orun egbe ni pajawiri ile moto owo yo je ti wa tabi o sese nipa ti ole ki o je pe iwo nti e o ma nda awon eyan lona awon ti won sise ti won lagun odun kan odun meji odun marun ti won ko owo jo lati ra moto ohun ti won se ni odun marun ale ojo kan ni won fe ni bawo ni won si se fe ni tire pelu ibon pelu ada lati duro loju ona we pe ki moto oni moto ko sa je tire be atile pa omode ti o wa ninu moto te apa obirin ti apa okunrin ti o wa ninu moto be ata eje alaise sile ki moto ki o le je ti wa olorun ri o owo eje koni se na bo jeun aisan ade nipa ounje to je nitori owo to fi ra ounje yi ki se owo eto bo je yawo lo fi fe iru owo be awon ti won fe yawo be pelu owo eru won ki gbadun yawo won ohun ko to ni bo je moto bo je ile to ba mo iru awon eyan be lo bere lowo won won ki le gbe iru ile be ile ti won ta eje sile lati ra tabi lati ni won ki le lo iru ile lori ile be pelu alaafia oju olorun wo ni bi ki bi ti o ba nlo oro olorun to elija wa wipe dide sokale lo ipade ahabu oba israeli ti o wa ni samaria wo o wa ni ogba ajara naboti nibi ti o so kale lo lati jogun re iwo si we fun pe bayi ile oluwa wi iwo ti pa iwo si ti jogun pelu iwo si we fun pe bayi ile oluwa wi pe ni ibi ti aja gbela eje naboti ni awon aja yo la eje re aniti re ahabu si we fun elija pe iwo ri mi iwo ta mi o si dan pe emi ri o nitori ti iwo ti tara re lati se buburu ni waju oluwa awon ti owo won ko mo ni an se alaye re gege bi oro olorun ninu iwe owe ni an pada si nisisiyi iwe owe ori ikefa ese iketa dini ogun wipe oju igberaga ete eke ati owo ti nta eje alaise sile aya ti humo tabi ti ngbero tabi ti nse asaro ohun buburu ese ti o yara ni re sisa si iwa eka eleri eke ti nso eke jade ati eni ti nda eja sile laarin awon arakunrin eyi nso nipa awon ti won ma nfo ile onile awon ti won ma ngbo ti eku so fun eye gege bi ede wa awon ti won ma nda eja sile laarin oko ati aya awon ana yala ni ti obinrin tabi ni ti okunrin ti won ma nya iyawo pelu oko re tabi awon oludani ni imoran awon alufa ton ma npe iyawo wipe ah oko re nfiya je oni o je ma gbaru be fun ti won si da ija sile tabi ti won so fun iyawo wipe tabi ti won so fun oko wipe mo nri ijade iyawo re o dabe ni pe gbogbo owo eko te ni aso le fe fira tan iyawo apa
to gbe sile onje aso nikan lo mo ra o si so funru yawo yi we pe eni to ba mowo dele ni won ma yin ko si boju to daada gba ti oludamoran yi oluda ija sile laarin oko ati yawo ti o ba ti so be o di ki oju oko ki o wa loke nile ko ma gbo ti yawo mo ko si ohun ti yawo be le se leyin igba ti oludamoran oluda ija sile ti ba soro ti o ma gbo si iyawo re lenu sugbon awon oluda imoran be ni an so wi pe won ni owo aimo inu olorun ko si dun si won ninu Isaiah ewe woli Isaiah ori ikini anka lati ese ikewa gbo oro oluwa eyin olori Sodomu fi eti si ofin olorun wa eyin eniyan Gomora awon mo Israeli ni olorun ba soro nihin sugbon o pe won ni Sodomu ati Gomora nitori iwa eka iwa eri iwa aimo ti o wa lowo won Oluwa ni kini opolopo ebo yin ja si fun mi eyi ni a npe ni ise esin lasan opolopo ebo opolopo isin Olorun wi pe kini o ja si fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ni inu didun si eje ako maalu tabi si ti odo agutan tabi si ti obuko nigba ti eyin wa lati fi ara han ni waju mi ta le o bere yi lowo yin lati te agbala mi o ye ki o bi ara re lere wi pe bi olorun ba wo o ti o nso wi pe ta ni o ni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti olorun ri o nibe ti o so wi pe ele jade wi pe ta ni o pe o wa o gbo wi pe won pe oruko Oluwa iwo na pelu owo ete owo ete owo ese o n gbe bibeli iwe olorun toni afara egbe jade kuro ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe Jesu gba ti o wa ninu aye ori awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi ni di re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe gbe gbe iwo na ba gbe bibeli o n sare bo bo lo n lo a fe lo sin olorun ni awon deeper won gbe tuntun de o won ni ki a ka lo emi na n tele won lo pelu ogun dudu lapo e eyi to fi senu eyi to fi sidi eyi to fi sorun eyi to fi sapo iwo na gbe bibeli ode olorun wa ni tani ewo lo n se nihin ele jade bọlọrun wo ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iru yin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to feran omode
to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fusu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon ile sin se lojo oni ni yi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to to we lori bata e gbese iru e gbese boba e gbese wa nsin olorun pelu gbese lorun aso keresimesi a nse ijade Jesu Kristi ta bi Jesu onirele a nse ijade iranti bibi eni to ni irele a nse iranti onirele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si so wipe a je onigbagbo oni ngba to wa lati fi ara han ni waju mi tale o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eita agba lowo eni eleni loju titi eita ri he to e ka da pada foni nkan olowo nsokun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagboja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to n fi okunrin ba ara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa sile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa sile olorun ijo ye olapejuwe ilu atewo gbogbo e lo wa nbe awa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon
ẹlẹ́sìn tùràrí òka bíbélì débí ni. Ṣé àwọn tí wọ́n ń lé ẹ̀mí ọlọ́run jáde pẹ̀lú èéfín? Ṣé wọn kò ka bíbélì tí wọ́n? Dé Àìsáyà orí kìíní. Àbí wọ́n sìn gẹ́gẹ́ bí ìrònú wọn? Tùràrí já sí ohun ìríra fún mi, oṣù titun àti ọjọ́ ìsinmi, ìpè àjọ, èmi kò lè rọ́jú gbà á, ẹ̀ṣẹ̀ ni, àní àpéjọ ọwọ́ ni. Ó wá ń sọ ní ẹsẹ̀ kẹẹ̀dógún wípé nígbà tí ẹ̀yin na ọwọ́ yín jáde, èmi ó pa ojú mi mọ́ fún yín. Ẹ̀ṣẹ̀ náà pọ̀. Tí Ọlọ́run fi sọ wípé bí òun ti fẹ́ràn àdúrà tó nì, bí òun ti fẹ́ràn kí àwọn ènìyàn kí ó máa ké pe òun tó nì, wípé nígbà tí àwọn wọ̀nyí bá na ọwọ́ wọn jáde, òun pa ojú òun mọ́ fún wọn ní tòótọ́. Nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, èmi kì yóò gbọ́. A sá ń gbá àwẹ̀, a sì ń yíra nílẹ̀, a sì ń ṣe ìṣọ́ru. Síbẹ̀síbẹ̀, àdúrà ọgbà ó ṣe wá títí dé ibi tí gbàtà gbàdúrà títí Tọ́lọ́run ò gbọ́. Labadi Sọ́ọ̀lù kejì la ní Tọ́lọ́run ò bá gbọ́ àwọn àjẹkù nígboro. Àwọn oṣó ò tí kú tán, nítorí bẹ́ẹ̀ ẹ bá mi wá wọn káàkiri. Àwọn tí ọwọ́ wọn gbó nítorí pé Ọlọ́run sọ pé òun kò àdúrà, pé òun ò gbọ́ mọ́. Nítorí bẹ́ẹ̀ àwọn oṣó àti àjẹ́ tó kù àti àwọn ẹlẹ́bọ lóògùn tó kù, ẹ bá mi wá wọn. Ó bá ń sáré káàkiri, níbo ni ìwọ ọmọ ní oko Abẹ́kúta tán? Ìdò ti ń sáré. Níbo ló mọ̀? Ní agbègbè Ìjẹ̀bú, nítorí pé ọ̀tá ò kúrò. O dẹ̀ ti gbàdúrà, o ti gba àwẹ̀, omi àdúrà o ti mú. Bó jẹ́ wípé ó máa hàn lára ni béèyàn bá máa ń yọkùn lórí omi àdúrà, ò bá ti yọkùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àdúrà ọgbà ó wá ní tí sáàmù ò bá lágbára mọ́, tí àdúrà ò sì jẹ́. Àwọn bàbá asàlẹ̀, àwọn balógun, àwọn ẹlẹ́bọ lóògùn, wọ́n kù. Bí Sọ́ọ̀lù ṣe ṣe nìyẹn. Nígbà tí ọjọ́ àti lọ tó súnmọ́ tòsí, èyí tí ìbá fi ronúpòwàdà, ó parí iré ìje rẹ̀ sínú wíwá àwọn oṣó àti àjẹ́. Ó kú sínú ẹ̀ṣẹ̀, ẹni tí Ọlọ́run fúnra ara rẹ̀ yàn lọ́ba, ẹni tí ó ti ní ìyípadà ọkàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Bí ó bá fi ohunkóhun kún ìgbàgbọ́, á ba ètò ní lọ́wọ́, á bà á jẹ́. A kì í fi ohunkóhun kún ìhìn rere. Ó ní ẹsẹ̀ ìkẹẹ̀dógún pé ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣé mo sọ fún ọ? Èyí ni Ọlọ́run kì í fi gbọ́ àdúrà àwọn tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n kò mọ níbẹ̀. Ní Àìsáyà orí 69, láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹrin, kíyè sí i, ọwọ́ Olúwa kò kúrò láti gbani, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. Ṣùgbọ́n àìṣedéédé yín ló yà yín kúrò lọ́dọ̀ Ọlọ́run yín, àti ẹ̀ṣẹ̀ yín lè ó pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín, tí òun kì yóò fi gbọ́. Nítorí
ọwọ́ yìí di aláìmọ́ fún ẹ̀jẹ̀. Ọwọ́ yìí di aláìmọ́ fún ẹ̀jẹ̀ àti ìka yín fún àṣedédé. Ètè yín ń sọ èké. Ahọ́n yín ń sọ ibi jáde. Kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. Bẹ́ẹ̀ni, kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. Wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. Wọ́n ń sọ èké. Wọ́n lóyún ìkà. Wọ́n ń bí ìparun. Ẹsẹ̀ ìkẹfà. Okùn wọn kì yóò di ẹ̀wù. Èyí ń sọ wípé okùn aláǹtakùn ní gbogbo wàhálà àti eré sísá tí ẹni tí ó ní ọwọ́ àìmọ́ tí ó ṣe pé okùn wọn a kì yóò lè ṣe di ẹ̀wù tí a wọn. Bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó ń sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó ti lè sáré tó. Bó bá raṣọ kò ní bò ó. Bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà. Iṣẹ́ ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi. Wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni. Ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọ́n kò mọ̀. Kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18, láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí
emi ko ti le ri bi agbowo ode yi emi gba awe esin awon elomi.

0: pé èyàn búburú ni ọ́. Ẹni tí a ò tí wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ó jẹ́ ènìyàn búburú. Wá sọ wípé bí ẹni búburú yìí bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa, jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lọ́pọ̀ lọ́pọ̀. Bí o bá ké pe Ọlọ́run lónìí, mo gbàgbọ́ wípé yóò dáríjì ọ́. Ọwọ́ tó jẹ́ aláìmọ́, Ọlọ́run á fọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, á sì di mímọ́. Ní Aísáyà orí kìíní ni ó ti ń fún wa ní ìlérí wípé Olúwa wípé ẹsẹ̀ ìkejìdínlógún, wá nísinsìnyí, kí o sì jẹ́ kí a sọ àsọyé pọ̀. Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó, wọn ó sì fún bí òjò dídì. Bí ó bá sì pọ́n bí àlàárì, wọn ó dàbí irun àgùntàn. Bí Ọlọ́run bá na ọwọ́ ìpè jáde, wípé bí ó tilẹ̀ jẹ́ pé a jẹ́ aláìmọ́, aláìyẹ, àti eléèrí, àti ẹlẹ́ṣẹ̀, wípé ṣùgbọ́n òun ti ṣe ìpèsè sílẹ̀ fún ìwẹ̀nùmọ́ gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá. Bí a bá gbá ọwọ́ àánú yìí mú, a ó jẹ olóríire púpọ̀, ìlérí rẹ̀ yóò sì ṣe sí wa lára. Nígbà tí ó bá gba ọkàn wa là, tí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó mú ẹ̀ṣẹ̀ wa lọ, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé a sọ wa di ẹ̀dá titun, a ṣe ọwọ́ wa ní mímọ́, a sì jẹ́ kí ìwà wa kí ó yí padà. Ìyípadà tí ó dé bá wa ni wọ́n sọ fún wa ní orin Dáfídì orí 15. Bí irú ìyípadà bá ti dé bá ọ, bẹ́ẹ̀ ó jẹ́ pé o ti di olóríire, ó jẹ́ pé o ti múra ìrìn àjò lọ sí ìlú ọ̀run rere.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Orí ogun, Olúwa sì sọ fún Mósè pé, ìwọ sì sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé, ẹnikẹ́ni nínú àwọn ọmọ Ísírẹ́lì tàbí nínú àwọn àlejò tí ń ṣe àtìpó ní Ísírẹ́lì tí ó bá fi nínú irú ọmọ rẹ̀ fún Mólékì, pípa ni kí a pa á, kí àwọn ènìyàn ilẹ̀ náà kí ó sọ ọ́ lé òkúta pa. Èmi ó sì kọjú mi sí ọkùnrin náà, èmi ó sì ké kúrò láàrin àwọn ènìyàn rẹ̀, nítorí tí ó fi nínú irú ọmọ rẹ̀ fún Mólékì láti sọ ibi mímọ́ mi di àìmọ́, àti láti ba orúkọ mímọ́ mi jẹ́. Bí àwọn ènìyàn ilẹ̀ náà bá sì mú ojú wọn kúrò lára ọkùnrin náà, nígbà tí ó bá fi nínú irú ọmọ rẹ̀ fún Mólékì tí wọn kò sì pa á, nígbà náà ni èmi ó kọjú sí ọkùnrin náà àti sí ìdílé rẹ̀, èmi ó sì ké kúrò, àti gbogbo àwọn tí ó ṣe àgbèrètọ́ lẹ́yìn láti máa ṣe àgbèrètọ́ Mólékì lẹ́yìn láàrin àwọn ènìyàn wọn, àti ọkàn tí ó bá yí padà tó àwọn tí ó ní ìmọ̀ àpọ̀ṣẹ àti àjẹ́ láti ṣe àgbèrètọ́ wọn lẹ́yìn, àní èmi ó kọjú mi sí ọkàn náà, èmi ó sì ké kúrò láàrin àwọn ènìyàn rẹ̀. Nítorí náà, ẹ̀yin ya ara yín sí mímọ́, kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́, nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín. Kí ẹ̀yin kí ó sì máa pa ìlànà mi mọ́, kí ẹ̀yin sì máa ṣe wọ́n, èmi ni Olúwa tí ń yà yín sí mímọ́. Ẹnikẹ́ni tí ó bá fi baba tàbí ìyá rẹ̀ rèé, pípa ni a ó pa á, ó fi baba ohun ìyá rẹ̀ rèé, ẹ̀jẹ̀ rẹ̀ wà lórí rẹ̀. Àti ọkùnrin náà tí ó bá aya ọkùnrin mìíràn ṣe panṣágà, àní ohun tí ó bá aya ẹnìkejì rẹ̀ ṣe panṣágà, panṣágà ọkùnrin àti panṣágà obìnrin ni a ó pa ní tòótọ́. Àti ọkùnrin tí ó bá aya baba rẹ̀ dàpọ̀, ó tú ìkòkò baba rẹ̀, pípa ni a ó pa àwọn méjèèjì, ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn. Ọkùnrin kan tí ó bá bá aya ọmọ rẹ̀ dàpọ̀, pípa ni kí a pa àwọn méjèèjì, wọ́n ṣe rúdurùdu, ẹ̀jẹ̀ wọn wà lórí wọn. Àti ọkùnrin tí ó bá bá ọkùnrin dàpọ̀, bí ẹni bá obìnrin dàpọ̀, àwọn méjèèjì ni ó ṣe ohun ìríra, pípa ni a ó pa wọ́n, ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn. Àti ọkùnrin tí ó bá fẹ́ obìnrin àti ìyá rẹ̀, ìwà búburú ni, iná ni a fi sun wọn àti ohun àti àwọn, kí ìwà búburú kí ó má ṣe sí láàrin yín. Àti ọkùnrin tí ó bá bá ẹranko dàpọ̀, pípa ni kí a pa kí ẹ̀yìn kí ó sì pa ẹranko náà. Bí obìnrin kan bá súnmọ́ ẹranko kan láti dùbúlẹ̀ tí kí ìwọ kí ó pa obìnrin náà àti ẹranko náà, pípa ni kí a pa wọ́n, ẹ̀jẹ̀ wọn kí ó wà lórí wọn. Àti bí ọkùnrin kan bá fẹ́ arábìnrin rẹ̀, ọmọbìnrin bàbá rẹ̀ tàbí ọmọbìnrin ìyá rẹ̀ tí ó sì rí ìhòhò rẹ̀, tí òun sì rí ìhòhò rẹ̀, ohun búburú ni, a ó sì ké wọn kúrò lójú àwọn ènìyàn wọn. Ó tú ìhòhò arábìnrin rẹ̀, òun ó ru ẹ̀ṣẹ̀ rẹ̀. Àti bí ọkùnrin kan bá obìnrin dàpọ̀ tí ó ní ohun obìnrin rẹ̀ lára, tí ó bá sì tu ní ìhòhò, ó tú ìsun rẹ̀ ní ìhòhò, obìnrin náà sì fi ìsun ẹ̀jẹ̀ rẹ̀ hàn, àwọn méjèèjì ni a ó sì ké kúrò láàrin àwọn ènìyàn wọn. Ìwọ kò sì gbọdọ̀ tú ìhòhò arábìnrin ìyá rẹ̀ tàbí ti arábìnrin bàbá rẹ̀ nítorí pé ó tú ìhòhò ìbátan rẹ̀, wọn ó ru ẹ̀ṣẹ̀ wọn. Bí ọkùnrin kan bá sì bá aya arákùnrin òbí rẹ̀ dàpọ̀, ó tú ìhòhò arákùnrin òbí rẹ̀, wọn ó ru ẹ̀ṣẹ̀ wọn, wọn ó kú ní àìlọ́mọ. Bí ọkùnrin kan bá sì fẹ́ aya arákùnrin rẹ̀, ohun àìmọ́ni, ó tú ìhòhò arákùnrin rẹ̀, wọn ó jẹ́ aláìlọ́mọ. Nítorí náà ni ẹ̀yin ó ṣe máa pa gbogbo ìlànà mi mọ́ àti gbogbo ìdájọ́ mi, kí ẹ̀yin sì máa ṣe wọ́n, kí ilẹ̀ náà nínú èyí tí mo mú yín wá tẹ̀dó sí, kí ó má ṣe bì yín jáde. Ẹ̀yin kò sì gbọdọ̀ rìn nínú ìlànà orílẹ̀-èdè tí èmi lé jáde kúrò níwájú yín, nítorí tí wọ́n ṣe gbogbo wọ̀nyí, nítorí náà ni mo ṣe kórira wọn. Ṣùgbọ́n èmi ti wí fún yín pé ẹ̀yin ò ní ilẹ̀ wọn, àti pé èmi ò fi fún yín láti ní ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Èmi ni Olúwa Ọlọ́run yín tí ó yà yín sọ́tọ̀ kúrò nínú àwọn orílẹ̀-èdè. Nítorí náà, kí ẹ̀yin kí ó fi ìyàtọ̀ sáàrin ẹranko mímọ́ àti aláìmọ́, àti sáàrin ẹyẹ aláìmọ́ àti mímọ́, kí ẹ̀yin kí ó má sì ṣe fi ẹranko tàbí ẹyẹ tàbí ohunkóhun alààyè kan tí ń rákò lórí ilẹ̀ tí mo ti yà sọ́tọ̀ fún yín bí aláìmọ́ sọ ọkàn yín di ìríra. Kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́ fún mi, nítorí pé mímọ́ ni èmi Olúwa. Mo sì ti yà yín sọ́tọ̀ kúrò nínú àwọn orílẹ̀-èdè, kí ẹ̀yin kí ó lè jẹ́ ti èmi. Ọkùnrin pẹ̀lú tàbí obìnrin tí ó ní ìmọ̀ àpọ̀ṣẹ tàbí tí í ṣe àjẹ́, pípa ni kí a pa á, òkúta ni kí a fi sọ wọ́n pa, ẹ̀jẹ̀ wọn yóò wà lórí wọn.
3: Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a wá síwájú yín lónìí. A wá pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó bá wa pàdé. A gbàgbọ́ wípé ẹ ó tan ìṣòro wa. A gbàgbọ́ wípé àwọn tí ó dàbí ẹni wípé ayé ń pọ́n lójú, tí ilé ń létí ọ̀nà ń nà, tí ó dàbí ẹni wípé a fi àìsàn sí wọn lára, tàbí tí ìpọ́njú ìbànújẹ́ pọ̀pọ̀ tí ó wà fún wọn, a bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ dá wọn sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìṣòro tí a kó wá síwájú yín lónìí, ẹ dá àwọn àdúrà àwọn ènìyàn yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé wòlíì Aísáyà, orí 44, ẹsẹ̀ 17. Ìwé wòlíì Aísáyà, orí 44, ẹsẹ̀ 17. Ẹsẹ̀ 17. Kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe nǹkan, àti gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dalé ẹ̀bi. Èyí ni ogún àwọn ìránṣẹ́ Olúwa, láti ọ̀dọ̀ mi ni òdodo wọn ti wá, lè Olúwa wí. Ohun tí wòlíì Aísáyà jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ní ìgbà ayé rẹ̀ ni wípé, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀tá púpọ̀ ló dìde sí wọn, tí àwọn ọ̀tá wọ̀nyí sì ní ohun ìjà tí ó lágbára tí ó burú jùlọ, pé síbẹ̀síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè pa wọ́n lára. Bí a bá ń sọ nípa ohun ìjà tí ọ̀tá ń ṣe sí ni, àwọn ọmọ Íjíbítì tí wọ́n ti jẹ́ ọ̀tá Ísíráẹ̀lì ní ìgbà àtijọ́, wọ́n ní ọgbọ́n àyíkọrọ yìí, wọ́n sì ní agbára òkùnkùn púpọ̀ tó jẹ́ wípé wọ́n ní àwọn ohun ìjà tí ó lè ṣe ni lọ́ṣẹ́ púpọ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ará Assyria àti àwọn ará Babylonia ni wọ́n ní àwọn ohun ìjà àwọn olóró tí ó pọ̀. Ṣùgbọ́n Aísáyà ń jẹ́ kí ó di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé, bí wọ́n bá lè gbẹ́kẹ̀lé Ọlọ́run, wípé kò sí ohun ìjà tí a ṣe sí wọn tí yóò lè ṣe wọ́n ní nǹkan. Ìdánilójú yìí náà ni Ọlọ́run sì tún fún wa lónìí wípé, bí ó tilẹ̀ dàbí ẹni wípé ọ̀tá lè lágbára, agbára òkùnkùn, wí pé síbẹ̀ síbẹ̀ kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè pa ọ lára àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ yóò dá lẹ́bi bí o bá jẹ́ ọmọ ọlọ́run bí o bá jẹ́ ìránṣẹ́ olúwa wípé àwọn nǹkan wọ̀nyí kì yóò lè ṣe ọ ní jàǹbá nínú númẹ́rì orí kẹtàlélógún láti ẹsẹ̀ kẹtàlélógún nítòótọ́ kò sí ìfàyà fún sí jákọ́bù bẹ́ẹ̀ ni kò sí àfọ̀ṣẹ sí ísírẹ́lì nísinsìnyí lè ọmọ awé ní ti jákọ́bù àti ní ti ísírẹ́lì ohun tí ọlọ́run ṣe a ń sọ fún wa wípé kò sí ohun tí a ṣe sí ọmọ ísírẹ́lì gẹ́gẹ́ bí àfọ̀ṣẹ gẹ́gẹ́ bí pé ẹnìkan ń gégun fún wọn tàbí bí ẹni pé ẹnìkan fi májèlé sílẹ̀ fún wọn láti tẹ̀mọ́lẹ̀ tàbí ẹnikẹ́ni fẹ́ ṣe wọ́n níbi wípé kò sí àfọ̀ṣẹ tàbí májèlé tàbí ohun olóró kan tí ó lè pa wọ́n lára nítorí wípé ọlọ́run ló ń dábìrà tí ó sì ń ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé wọn èyí ni ó farasin fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtọ́jú tí ọlọ́run ń fún wa ààbò tí ọlọ́run ń fún wa oore tí ọlọ́run ṣe fún wa èyí ni ó farasin fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn òrìṣà tí wọ́n fi máa ń gbẹ́kẹ̀lé àwọn ọṣẹ dúdú tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ère tàbí tí wọ́n ń gbẹ́kẹ̀lé àwọn ẹlẹ́bọ lóògùn ṣùgbọ́n a jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé àwọn tí ó gbẹ́kẹ̀lé nǹkan wọ̀nyí wípé asán àti òmúlẹ̀ mófo ni wọ́n bá pàdé ní ìdí rẹ̀ nínú Jeremiah orí kẹta láti ẹsẹ̀ ìkẹtàlélógún ó ní lótìítọ́ asán ni èyí tí ó ti òkè wá àní ọ̀pọ̀lọpọ̀ òkè gíga lóòótọ́ nínú olúwa ọlọ́run wa ni ìgbàlà ísírẹ́lì wà ohun tí Jeremiah ń sọ ni wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń lọ sí orí òkè láti lọ rúbọ láti lọ pẹran láti lọ sin òrìṣà láti rò wípé wọ́n tún ní ohun mìíràn tí wọ́n lè ké pè tí ó lè ràn wọ́n lọ́wọ́ tí ó lè tú wọn sílẹ̀ tí ó lè dá wọn nídè tí ó lè ṣàánú fún wọn ṣùgbọ́n Jeremiah wòlíì ń sọ fún wọn wípé lásán ni àwọn tí ó ń lọ sórí òkè ni wọ́n ń lọ sórí òkè tàbí àwọn tí ó ń lọ sí pẹ̀tẹ́lẹ̀ tàbí àwọn tí ó ń lọ sí ìkóríta tàbí àwọn tí ó ń lọ sí etí òkun tàbí àwọn tí ó lọ ń ṣe ìrúbọ sí ọlọ́run mìíràn wípé àwọn nǹkan wọ̀nyí kò ní lè gbà wọ́n sílẹ̀ agbára wọn yóò jẹ́ òtú bá ń tẹ́ ní ìgbésí ayé wọn wípé ṣùgbọ́n nínú olúwa ọlọ́run wa nìkan ṣoṣo ni ìgbàlà ísírẹ́lì wà ò bá jẹ́ mọ̀ wípé ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìmúnidúró tàbí ìwòsàn wípé ó wà nínú olúwa ọlọ́run wa o kò bá ti máa sákàkiri tọ àwọn òrìṣà lọ nítorí wípé àwọn òrìṣà wọ̀nyí pẹ̀lú àwọn tí ó ń sìn wọ́n wọn kò lè gbà ọ́ sílẹ̀ nínú Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ ìkíní ìgbéni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́ nígbà tí a ti pe àwọn ọmọ Ísírẹ́lì kúrò nínú Íjíbítì a ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé wọn kò tún ní ohunkóhun láti ṣe ní Íjíbítì mọ́ a jẹ́ kí ó di mímọ̀ fún wọn wípé ìbùkún wọn àti ìrètí wọn kò sí ní Íjíbítì bí kò ṣe nínú ilẹ̀ ìlérí níbi tí Ọlọ́run pè wọ́n lọ ṣùgbọ́n ó ṣe ní láàánú ó sì yanilẹ́nu púpọ̀ wípé àwọn wọ̀nyí tí a ti gbà sílẹ̀ àwọn wọ̀nyí tí a ti mú jáde kúrò nínú Íjíbítì wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì wọ́n ń wá ìrànlọ́wọ́ èyí ni wòlíì Aisa fi ń sọ fún wọn ọ̀rọ̀ láti ẹnu Olúwa wípé ìgbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì fún ìrànlọ́wọ́ ó máa ń kọni lóminú nígbà tí a bá rí àwọn ènìyàn tí wọ́n ń wá sí ilé ìsìn báyìí tàbí àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí oore ọlọ́run àwọn tí wọ́n ń gbọ́ ẹ̀rí ìgbàlà ọlọ́run àwọn tí wọ́n mọ iṣẹ́ ìyanu tí ọlọ́run ṣe nípa gbígbanilà nípa sísọni di mímọ́ nípa fífi agbára ẹ̀mí ọlọ́run kúni nípa dídá àwọn òǹdè sílẹ̀ àti nípa títú gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ tí ó ti deni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti nípa àrùn kògbóògùn tí ọlọ́run máa ń wòsàn níhìn-ín ó máa ń yanilẹ́nu ó sì máa ń kọ wá lómi inú láti rí àwọn tí wọ́n tún sọ̀kalẹ̀ lọ sí àwọn tí ó wà nínú ayé awa ti a ti gba kuro ninu aye awa ti a ti gba kuro lowo awon orisa awa ti a ti mu kuro ninu iborisa ti o wa ninu aye ki a tun ri eni ti o so wi pe oun je onigbagbo eni ti o di atun bi ki o tun ma ni ere ibeji ninu ile tabi ki o tun dabi eni wi pe o lo npa awon elebo logun ni aginju tabi ni ibi ti won tin se iborisa won tabi ki a tun ma ri pe iru awon eniyan be ni won tun teju le kakiri ni won tun wa enikan se enikan ti o le funi lomo enikan ti o le funi ni yi ti o le funi ni torun eyi ni oro olorun so fun wi pe egbe ni fun awon ti o so kale lo si egypt ti won wa iran lowo nibi ti ko si iran lowo ti won gbeke le esin ti won gbiye le keke nitori ti won po won si gbekele elesin nitori won le agbara jojo sugbon ti won ko wo eni mimo israeli won ko si wa oluwa nigbati abari eni ti o so wi pe ati gba nkuro ni egypt tele tele ati gba nkuro ninu aye ti o tun lo si iborisa o je wi pe iru eni be o ti ko olorun alaye sile o ko eni mimo israeli sile o ko igbala ti jesu christi se lori igi agbelebo o ko sile bi a ba ri eni keni ti o ti ni igbala tele tele ri sugbon ti o tun dabi eni wo pe o tun lo nse irobo o tun lo si ikorita o tun lo si awon atonije woli eke o tun lo si odo awon ton ma so wi pe mo wa ma be la wa mo turare wa gba awe se ti bi se ton abi awon ton ma so wi pe bi o ba le fun awon alagbe lowo bi o ba le fun awon mo kekeke ni sugar ati ireke bi o ba le fi agbado tore fun awon kan wi pe bo ba se be wi pe wahala to wa ni gbese aye re tabi awon ajalu ti o nde ba wi o to nde ba wi pe awon kan won yo kuro bi abari eni ti o ti ni igbala tele tele ti o ti nke pe olowa ti o ti moruko jesu christi olowa ti o ti nwe ninu eje jesu christi pelu igbagbo sugbon ti o tun lo si odo awon eniyan wonyi o je wipe iru eni be o ti so ibare ibalo ibasepo pelu olorun o ti so awon kan wonyi nu o si di eni ti ko ni igbala olorun ninu okan re o ti olorun fe ki a se ni wipe bi a ba fe gbekele ohun ki a kunkun gbekele ohun ni tooto bi a ba fe gbekele ohun ki a ko iborisa sile nitori wipe eni ti o ba wa ninu iborisa ki o le ri oju olorun ki o si le je anfani ti awon omo olorun je ki a wo korinti kini ori kefa ese ikesan korinti kini ori kefa ese ikesan eyin ko mo pe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n ka bibeli to yi se a ko ti mo wipe awon alaise oto ki yo jogun ijoba olorun o ni bi a ti n somo olorun to ti a n wa si ile esi to se a ko ti mo wipe alaise oto ki yo jogun ijoba olorun gege bi iwa olorun ti a mo gege bi isesi olorun ti a mo gege bi a ti mo wipe olorun je eni mimo o si je olooto se a ko ti mo wipe alaise oto ki yo jogun ijoba olorun o ni ki a ma se tan yin je o ki se awon agbere tabi awon aborisa se ori fun ara re wipe awon aborisa papa won ko leto si ijoba olorun o ni ki a ma se tan ara wa je ki awa funra wa papa ki a ma tan ara wa je ki a ma je ki enikeni ki o tan wa je wipe ki se awon aborisa ni yo le jogun ijoba olorun ninu korinti kini kan na ninu ori kewa ese ikerinla o n so ojuse ti a ni lati se o n so fun wa wipe bi a ba ti n se iborisa ohun ti a ni lati se ni wipe ki a ko iborisa sile ki a ke pe oruko olowa ninu korinti kini ori kewa ese ikerinla nitori na eyin olufe mi e sa fun iborisa wipe ironu po wada ni o ye elese ìrònú pọ̀ àdá ni ó yẹ aborisa ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tí ó ń ṣe àgbèrè ìrònú pọ̀ àdá ni ó yẹ ẹni tí ó ń rẹ òfin ọlọ́run kọjá ó ní nítorí náà bi aban fe itoni olorun bi aban fe itoju olorun bi aban fe abo lati odo olorun bi aban fe ki agbara ti o wa ninu oruko jesu ki o je fun wa bi aban fe ki agbara ti o wa ninu eje jesu ki o je ti wa bi aban fe ino emi mimo ki o ma jo ninu wa ati layika wa bi aban fe ki agbara olorun ki o ma le ota ki o ma le esu sa ni igbese aye wa oni o ye ki a ko iborisa sile nitori na eyin olofe mi esa fun iborisa bi aban so nipa ironu ko ada kuro ninu iborisa ati kuro ninu awon ese ti anda ironu ko ada yi yo fa awon kan miran lese pelowo ise awon aposteli ori kokandilogun ise awon aposteli ori kokandilogun lati ese ikeji dinlogun si ikokandilogun opo awon ti won gbagbo si wa won jewo won si fi ise won han opo awon ti o gbagbo won wa awon won yi ki se awon ti o so wi pe won gbagbo ni ikoko ti won ko le darapo pelu awon omo olorun awon won yi ki se awon ti won so wi pe won gba oruko Jesu Kristi gbo sugbon ti won ko je ki amo wi pe oni gbagbo ni won je ni igboro o so wi pe opo awon eniyan woyi ti won gbagbo ni toto won wa won jewo won si fi ise won han ki si se die ninu awon tin se ise kuse li oko iwe won jo won si dana sun won loju gbogbo eniyan won si shiro iye won won si ri o je egba medogbon iwon fadaka on ti anje ki o ye wa nihin ni wi pe lese kese ti awon wonyi gbagbo won se ohun ti o wu ni lori won se ohun ti o fi han wi pe won ti gbagbo ni toto kini won se awon ti o ti dabi alalopa yida ninu won awon ti o ti dabi eni wi pe won se ise kuse tabi ise kuse ninu won awon ti o ti dabi eni wi pe awon ohun ikoko ni won ti gbekele tele tele awon agbara okunkun ni won ti gbekele tele tele awon aso awon iwe awon nkan ti o jemo iborisa tabi alopaida ni igbese aye won won ko won wa bi o ti le je wi pe opo owo ni won fi ra won gba ti won siro won won ri pe won je egba medogbon iwon fadaka sibe sibe won ko fi nkan won yi tore fun awon elomiran won ko ta fun awon elomiran won ko won jopo soju kan loju gbogbo awon eniyan won dana sun won bi o ba je wi pe ni toto ni o ti ronupo ada ti o ko iborisa sile o daju wi pe awon orisa ti o wa ni aye re tabi ti o wa ni ile re awon ose dudu awon nkan miran awon aso ti o ti gba ni ile awon woli eke tele tele awon turari awon abela tabi awon talisman awon nkan miran e ti o nso mo de e ti o nso mo wo e ti o n de morun e ti o n gbe kakiri ninu apo gbogbo nkan wonyi patapata ati to wa labe pilo ati to wa labe ibosun re gbogbo nkan ni a o ko danu bi a ba ti di onigbagbo toto oni ki se die ninu won le o wa ti won fi awon ise buburu won awon ise okunkun ti o wa le owo won ti won koju le ti won si fi han we pe ni toto li ati se ise iyanu ni igbese aye won kisi ni idi tabi kini abayori si awon kan won yi wo ese ogun be li oro Oluwa si ngbele si gidigidi o si gbele bi abale ko awon isa won isonu ti amu igbekele wa kuro ninu awon nkan san wonyi awon nkan ti ki dani sile awon nkan ti ki gbanila bi abaronu po ada toto toto ti a se gba Jesu Kristi Oluwa gbo ninu okan wa ni aye wa yo ye pada bi aisan ba wa ni ago ara wa aisan yo lo bi abarin won wa mole le oru gbogbo nkan wonyi ni o kuro patapata gbogbo Olorun gbo wi pe awa ti a ba je olooto si oro ti a nso wonyi a o ri ami rere Olorun ni igbesi aye wa ni oruko Jesu je ki a mo wi pe bi a ba ti gba Jesu Kristi gbo ko tun si ise ibi ko tun si ofa lati inu aye ko tun si ota lati inu aye ko tun si oogun tabi majele ti enikeni le se si wa ti yo le se wa nibi nitori ninu Johanu kini ori kerin Johanu kini ori kerin lati ese ikerin eyin omo mi ti Olorun ni eyin eyin omo mi an so fun wa awon ti o ti fi awon ti o ti da majemo pelu Olorun ti won ti ko ese sile ti won ko iborisa sile ti won ko igbekele ninu asan aye yi ti won ko won sile o awon le an pe ni omo olorun awon ti o ti ko isu ati sere iborisa ati awon kan ti o ro mo iborisa awon ti won ti ko sile awon le an pe ni omo olorun awon ti won ti ko ilejo ile tete awon ti won ti ko ija jagidi jagan ibinu awon ti won ti ko sile awon ti won ti ko egbe kegbe ti won ba kaakiri tele tele awon ti won ti ko sile awon ti won ti ko ki a ma mu siga tabi ki a to ma mu igbo tabi ki a ma da opolo ara waru awon ti won ti ko won sile awon ti won ti kuro ninu ise ibi ati ise okunkun aye yi awon ti won ti kuro ninu egbe awon ti o wa ninu okunkun awon ti won ti kuro ninu ti ti awon osho tabi awon aje tabi awon emi emire awon ti won ti ko won sile ti won gba Jesu Christ Oluwa gbo ti a ti wo ese won nu ti a ti dariji won ti won ni ije rirere ni okan wi pe awon di omo Olorun ti igbese aye won ti yi pada ti a ti so won dotun pelu wiwen iwenu mo eje Jesu awon ni a pe ni omo Olorun ni hin ni o so fun wi pe eyin omo mi ti Olorun le eyin se nje bi Olorun ba wa fun wa ta le o le koju oja se wa bi a ba je ti Olorun se oran ti ni nigbati awon omo Israeli won je ti Olorun nigbati a pe Balamu lati odo Balaki wi pe ki o wa fi won gegun bi won ti je ti Olorun ko se se lati fi won gegun o ti o ye ka boju to ni igbese aye wa ni wi pe ati je ti Olorun wi pe ati ko ese wa sile wi pe ati di omo Olorun wi pe ati fi eje Jesu Kristi we wa o ni eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won a o segun won mo ni a o segun won bi ota ba lepa o daju pe bi e ba ti di omo Olorun awa ni yo segun bi esu ba nfonu ti o si nkera muramu gege bi kini o daju wi pe awa ni yo segun bi o ba da bi eni wi pe awon aye ara aye won ni wa sinu won si takasi wa wi pe wo se wa ni bi o daju wi pe awa ni yo segun bi o ba je onigbagbo to to ni wa bi abasimile Olorun ti agbekele Olorun ibi kibi ti won ti le pade wa loju opopo ona tabi ni ahere tabi ninu ala tabi ni oju gbangba awa ni yo segun ni oruko Jesu eyin omo mi ti Olorun le eyin se eyin si ti segun won nitori eni ti nbe ninu yin to bi ju eni ti nbe ninu aye lo bi awon onigbagbo ti o dabi eni wi pe oye ko ye bi won ba gbo wi pe enikan aje won ma beru bi won ba je wo gbo pe enikan oso won ma beru bi won ba gbo wi pe enikan ni emi emiri won ma beru bi won ba gbo pe enikan ti o dabi esu fun ara re wi pe o dabi iwa ati ise ati oro enu re ati awon to nse ni adugbo o dabi omo esu ti o je pe o le da igbesi aye enikeni ru won ma beru sugbon so fun a wi pe bi a ba je onigbagbo to oto eni ti nbe ninu wa o tobi ju eni ti nbe ninu aye lo nitori be bi a ba ri enikeni le hale enikeni le so nkan ti o fe so se a mo wi pe ihale farao o po si awon omo Israeli sugbon ta lo segun awon omo Israeli lo segun se a mo wi pe ihale Nebukadnesari o po nigba ti o fe gbe Shedraki Meshaki ati Abednego o fe gbe won so sinu na ihale lasan ni nitori wi pe bi a ba je ti Olorun ko si eni ti o le segun wa eni ti n gbe nu wa o po ju eni ti n gbe nu aye lo nje mo pe o nija loni wi pe bi o ba le to agbara Olorun wo bi o ba le ko ese sile ti o ko awon iborisa awon nkan ti o wa ninu aye sile bi o ti n ke pe Olorun Olorun yo ma je fun o bi o ti n gbadura yo ma gbo adura re bi o ti le je wi pe esu ti kara re lo pade re loju ona o daju wi pe iwo lo segun ninu Romu ori 14 te ogun o so fun a wi pe Olorun alaafia yo si te satani mole li atelese yin ni lolo se o gba yi ni gbo wi pe Olorun alagbara Olorun eleda ohun ati aye Olorun ti o yo awon mo Israeli kuro ninu ofin ati kuro ninu isiru ti o wa ninu Egypt Olorun ti o gba Shedraki Meshaki ati Abednego sile Olorun ti o da bo Daniel ninu ihokini o wi pe yo te satani mole ni atelese re ni lolo tani osho tani aje tani elebologun tani awon ti o nka kiri be bi pidan pidan bi satani ba di temole le atelese re o daju pe awon wonyi ti won sora won di ota ti won fara pamo siro kokon ti won ta fa si oni gbangba o daju pe iwo lo segun bi o ba ti ko awon kan aye buburu won sile ti o je ti olorun ni tooto olorun yo da bobo bi esan ba wa yo mu esan koro bi banuje ba wa yo mu iban yo mu ki banuje lo nitori be je ki adide duro bi o ba je aborisa sibe bi o ba je elese sibe bi o ba je alagbere sibe bi o ba je ewo ni o si ma nlo sile cinema kaakiri bi o ba je ewo ni o si ma nse ife kufe kaakiri ki o so fun olorun wi pe o fe je ti olorun o fe ki eje jesu ki o we onu o fe ki oro olorun ki o joba ninu re o fe di eda tuntun o fe je ti olorun ni toto nitori pe nigba ti o ba je ti olorun ni o je wi pe esu ko ni lagba lori re awon ota ko ni lagba lori re awon elebo logun ko ni lagba lori re awon alalopa ida ko ni lagba lori re osho ati aje ko ni lagba lori re bi o ba je ti olorun ni toto kepe olorun so fun olorun wi pe o fe je ti olorun ni toto esu ati awon me emewa re yo di atemole ni atelese re ko si si oyin ja ti a se si o ti o le pa o lara ko si oyin ja ti a se si o ti o le pa o lara ko si ofa ti a ta si o ti o le ba o kepe olorun yo ja gbogbo ede re yo si je ki esu ati awon omo ogun re ki o di itemole le atelese re kepe olorun gba oluwa gbo bi ese abi ise okunkun abi iborisa ba wa ni igbese aye re konkan wonyi sile bi agbere panshaga ifekufe isekuse irede oru ijebo kaakiri bi o ba wa ni igbese aye re konkan wonyi sile ki o le je ti olorun ni tooto bi o ba si je olorun ni ti olorun ni tooto o daju wi pe au da o sile au tu ide re a fa gbogbo ide ti o de o fa won ja eru ko si funi ti o je ti olorun eru ko si funi ti o gbagbo ninu jesu christi eru ko si funi ti o ti ko ese ati ise re sile eru ko si funi ti o ni agbara olorun ni igbese aye re nitori ti tobi ni ẹni ti n gbe inu rẹ Jesu Kristi ti o wa fi inu rẹ ṣe ibugbe o tobi ju awọn ti o wa ninu aye lọ.

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpá ẹ̀dà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá sì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpá ẹ̀dà, àwọn ẹlẹ́bọ lóògùn bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé oṣù ń gbáradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ, kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára, tí ó rìn káàkiri ara rẹ, kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́, gba Olúwa gbọ́, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé ti Ọlọ́run lè ẹ̀yìn ṣe, àti ẹni tí ń gbé inú yìí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

ọpọlọpọ ọrọ ìyànjú ni òun ti sọ fún wọn ọpọlọpọ ọrọ ìṣírí ọrọ tí ń múni lọkànlé ni òun ti sọ fún wọn láti ìbẹrẹ ìpístẹlì yìí ó sì sọ fún wọn wípé òun bẹ wọn nísinsìnyí nígbà tí ó dé ìparí ìpístẹlì wípé kí wọn kí ó gba ọrọ ìyànjú tí òun ti kọ sí wọn nínú orí kẹrin ẹsẹ ìkíní torí náà ẹ jẹ kí a bẹrù kí bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ sílẹ fún wa kí ẹnikẹni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó ti kùnà rẹ bí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti kúrò nínú oore ọfẹ tí kì í bá ṣe wípé ó ṣeéṣe láti pàdánù àwọn ohun tí a ti ní nípa oore ọfẹ ọlọrun ìbámá ti máa kì wọn nílọ léraléra lemọdemọ wípé kí a bẹrù kí a ṣọra kí a kíyèsára kí a rí i wípé a kò gba ohunkóhun nínú ayé tàbí ohunkóhun nínú ẹran ara wa ohunkóhun nínú ẹbí wa ohunkóhun ní àdúgbò wa láti fà wá kúrò lọ́dọ̀ ọlọ́run nínú orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin ó rán wọn létí wípé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá forí tì í títí dé òpin lẹ́yìn ọ̀gbàlà ó ní nítorí náà kí ẹnì kọ̀ọ̀kan wa olúkúlùkù yín kí ó máa fi àìsinmi hàn àìsinmi tí àwọn ẹlòmíràn tí wọ́n ti fi hàn kí a rí i wípé a ní ẹ̀kúnrẹ́rẹ́ ìrètí títí dé òpin nínú ẹsẹ̀ ìkejìlá kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún ìlérí a rí àwọn nǹkan wọ̀nyí tí ó ń sọ fún wọn wípé kí wọn kí ó kún fún akitiyan tàbí làálàá nípa ti ẹ̀mí kí wọ́n rí i wípé àwọn ohun tí wọ́n ti ní gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ọlọ́run wípé a kò gbá sọnù lọ́wọ́ wọn nínú orí kẹwàá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ jẹ́ kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù níhìn-ín ni ó ti rán wọn létí wípé bí a bá ní ẹ̀rí ọkàn tí ó ń dá wa lẹ́bi bóyá a ti ṣe ohun kan ṣùgbọ́n tí a ń bọ̀ mọ́lẹ̀ tí ó jẹ́ wípé ẹ̀mí ọlọ́run sọ fún wa láti ṣe àtúnṣe ṣùgbọ́n tí a ò ṣe àtúnṣe tí a ò mú àwọn nǹkan náà wá sí ìmọ́lẹ̀ ṣùgbọ́n tí a ń pa á mọ́ra èyí tí a bá fi lanu láti sọ fún àwọn tí a ṣe wípé jọ mo ṣe báyìí tàbí mo ṣe tọ̀hún ó ní kí a fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí bí a bá ní àtúnṣe tí a ò tí ì ṣe bí a bá ní ẹ̀ṣẹ̀ tí a ń bọ̀ mọ́lẹ̀ bí a bá ní ohun mìíràn tí a ń ṣe ní ìkọ̀kọ̀ tí ò jẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́ ọlọ́run kì kò ní lè ṣeé ṣe láti súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀rí ọkàn rere ó ní kí a sì súnmọ́ tòsí pẹ̀lú ẹ̀kún ìgbàgbọ́ kì í ṣe ìgbàgbọ́ kékeré ṣùgbọ́n ẹ̀kún ìgbàgbọ́ kí a sì wẹ ọkàn wa nù kúrò nínú ẹ̀rí ọkàn búburú kí a sì fi omi mímọ́ wẹ ara wa nù nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì ṣiyè méjì ó ń sọ fún wa wípé àwọn ẹ̀kọ́ tí a ti kọ́ àwọn tí a ti gbà láti ìbẹ̀rẹ̀ nígbà tí a ti gba ọlọ́run gbọ́ kí a rí i wípé a di nǹkan wọ̀nyí mú ṣinṣin nítorí ìkẹyìn ọjọ́ la wà a sì rí àwọn mìíràn tí wọ́n ti ṣìnà lọ sí àwọn ẹ̀kọ́ èké nínú ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti rú ara wa sí ìfẹ́ àti sí iṣẹ́ rere kí a má máa kọ ìpéjọ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pẹ̀lú bí ẹ̀yìn ti rí i pé ọjọ́ ni ń súnmọ́ etílé ọjọ́ wo ló ń súnmọ́ etílé ọjọ́ ìgbàsókè àwọn ènìyàn mímọ́ ọjọ́ àjínde ìkẹyìn ọjọ́ tí jésù kristi yóò farahàn láti kó àwọn àyànfẹ́ lọ ó ní bí a ti rí pé ọjọ́ náà ń súnmọ́ etílé nítorí pé ọjọ́ ìgbàlà wa ìgbàlà ìkẹyìn ìgbàlà ayérayé ìgbàlà àṣepé ó ní ó súnmọ́ tòsí ju ìgbà tí a kọ́kọ́ gbàgbọ́ lọ nítorí èyí ni ó ṣe ń sọ fún ọ wípé ohun tí ó yẹ wọ́n ohun tí ó yẹ ẹnìkọ̀ọ̀kan wa ní ìgbọràn sí àwọn ohun tí a ti ń gbọ́ ó yẹ kí àwa tí a ń kẹ́kọ̀ọ́ bíbélì kí ó yẹ wa wípé ìwé mímọ́ ó fi ọwọ́ tó nípọn mú ìgbọràn àwọn onígbàgbọ́ jésù kristi tilẹ̀ sọ fún wa nínú luke orí kẹfà ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta 46 luke orí kẹfà

Afa, Ese, Ikeri, Dini, a daughter. Nihi ni o ti nje ki o ye wa Jesu bi o bi awon won yi lero ni e ti se e si ti se ti eyin pe mi ni oluwa oluwa ti eyin ko se ohun ti mo wi e je ki o ye wa wepe igboran se pataki wepe awon se eko bibeli yen o so wepe ati di eni igbala se ati gboran si oro olorun se ati ko ise wa sile se ati ronupo oda se ati gba Jesu Kristi bo gege bi oluwa ati olugbala wa bi o ba je be se ati n gbe igbesi aye otun bi ki ba se be Jesu n bi wa lere we pe e se ti a fi n pe ohun ni oluwa oluwa ti a o si se ohun ti o n fe ki a se ninu Samuel kini ori kedogun Samuel kini ori kedogun ni a ti n ka ese ikeje le logun apa keje ninu ese yi o ni kiye si igboran san ju ebo lo ife ti sile si san ju ora agbo lo nitori be o ye ki o ye wa bi a ba n pe ara wa ni omo olorun bi awon elomiran ba si n pe wa ni ara arakunrin tabi arabirin ohun ti olorun ma n wo ninu igbesi aye wa lati so wepe ni toto ni aje omo ohun ati pe ni toto ni aje ebi olorun eyi ni wepe an gboran si awon ohun ti ati n gbo ninu Isaiah ori kini ese ikokandinlogun bi eyin ba fe ti esi gboran eyin o je ire ile na nigbati a ba gbo oro olorun o ni bi a ba fe oro olorun na bi a ba gba si okan wa bi a ba gbe oro yi yewo bi a ba mu lokukundun ti a si mo we pe oro yi se iyebiye oro ti o wa lati okan olorun wa sinu aye wa o ni bi a ba fe oro na bi a ba si gboran si oro na o ni nigba na ni a o je ire ile na nigba na ni awon ileri olorun nigba na ni awon ohun ti emi yo le je ti enikokan wa ninu majemu titun lati nka nisinsin ninu ise awon aposteli Ise awon aposteli ori karun eyi to nje ki o ye wa bi o se se pataki to lati ni igboran si oro olorun awon elomiran won ma nfe ki emi olorun ki o joba ki o gun wa ninu igbese aye won won ti le ma ngba ladura we pe awon fe kun fun emi mimo nje o mo we pe o je ohun ti o se pataki lati ni igboran si olorun bi o ba je pe ni toto lo nreti ki emi mo olorun ki o kun o ninu ise awon aposteli ori karun ese ikeji le logbon awon sile eleri nkan wonyi ati emi mimo pelu ti olorun fi fun awon ti o gbo tire bi a ko ba gboran si emi si oro olorun bi a ba dagunla si oro olorun bi a ba ko oro olorun ti a sa oro olorun ti a o gboran bi a ba so wi pe a n wa emi emi kemi la o ri gba sugbon bi a ba je eni ti o ti di atunbi eni ti o je wi pe a ti so di mimo eni ti o rin deede gege bi oro olorun eni ti o n gboran si oro olorun o n so fun a wi pe ati emi mimo pelu ti olorun fi fun awon ti o n gbo tire adura mi ni wi pe a o ni je eni ti n gbo ti n gbagbe a o je eni ti n gbo ti n gboran loruko jesu nisisiyi a n lo si ipa keji ninu eko wa ninu ebero a n ka lati ori iketala ese ikejilelogun le atika bi ati ri ti aposteli ti o n so fun a wi pe emi n beyin ara egba oro iyanju mi nitori iwe kukuru ni mo ko si yin ohun ti o n pe ni iwe kukuru ni ohun ti o ti ko lati ori kini de ori iketala o seese ki eyi ki o ya o lenu tabi ki o se o ni kayefi wo pe a se le so wipe ori kini titi de ese ti di ori ketala o je iwe kukuru ohun ti o je ki o so be ni wipe o n so nipa orun o n so nipa awon angeli o n so nipa jesu o n so nipa aroni o so nipa melkisedeki o so nipa awon majemu aye majemu lailai o so nipa majemu titun o so nipa ere anfani ti o wa fun awon eniyan mimo opolopo nkan ti o so won yi bi ki ba se wipe o ge won kuru die die o n so wipe ibagba ohun ni opolopo iwe lati ko eyi ni o fi pe nkan won yi ni iwe kokoro ti mo ko si yin nisisiyi a n wo ikeji oro imulo lọkànle fún òṣìṣẹ́ tí ó nílò rẹ̀ ní ẹsẹ̀ ìkẹtàlélógún ẹ mọ̀ pé Ada Timotiu arákùnrin wa sílẹ̀ bí ó bá tètè dé èmi pẹ̀lú rẹ̀
yóò rí yín. Ẹsẹ̀ kékeré tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa ìbáṣepọ̀ tàbí ìdàpọ̀ tí ó wà láàrin àwọn ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run kọ̀ọ̀kan kì í dàbí àbàtà tó ń ta kété bí ẹni wípé kò bódò tán. Ó jẹ́ kí ó yé wa wípé nítòótọ́ ni Timotheo yìí ni ó ti lọ sí ilé túbó, ṣùgbọ́n Paul ó ń gbàdúrà fún ní àkókò tí ó wà nínú inú níbí ni. Ó sì jẹ́ kí àwọn ará Hebrew wọ̀nyí kí ó mọ̀ wípé gbà tí a tú u sílẹ̀, tí a dá a sílẹ̀ nínú wàhálà tí ó ti wà, ó jẹ́ ọ̀kan nínú wa. Ó jẹ́ ọ̀kan nínú àwọn ará. Ó sì yẹ kí ó dùn mọ́ àwọn wọ̀nyí nínú wípé àti tú tàbí àti dá Timotheo yìí sílẹ̀. Èyí kọ́ wa ní ẹ̀kọ́ kan wípé ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí ọ, ohunkóhun tí ó bá ń ṣẹlẹ̀ sí mi, ó yẹ kí a ka ara wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó wà nínú agbo àwọn onígbàgbọ́ tàbí àwọn tí ó wà nínú ẹbí Ọlọ́run. Kí a má máa pa àwọn tí ó ń ṣe wá, kí a máa pa mọ́ra bí ẹni wípé a ò fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀, a ò fẹ́ kí ẹnikẹ́ni kí ó mọ nípa àwọn tí ó ń ṣe wá. Akọ́ ẹ̀kọ́ mìíràn níhìn-ín, ó ń sọ fún ọ wípé ẹ mọ̀ wípé Timotheo yìí arákùnrin wa àti tú sílẹ̀. Ó ní bí ó bá tètè dé, èyí jẹ́ wípé ìròyìn ti dé ọ̀dọ̀ rẹ̀, ṣùgbọ́n kò tí ì fi ojú rí Timotheo tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ó ní ìgbà tí ó bá dé, òun pẹ̀lú Timotheo yìí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn ará Hebrew. Ó jẹ́ kí ó yé wa wípé ó fẹ́ fún ní ìṣírí tàbí ó fẹ́ fún ní ọ̀rọ̀ ìmúlọ́kànlé. Ó sì ń fẹ́ kí àwọn ará Hebrew kí wọn kí ó múra sílẹ̀ láti gbà á àti láti tọ́jú rẹ̀. Èyí ń kọ́ wa wípé bí ẹnikẹ́ni nínú wa, bóyá a ṣe àìsàn tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti gbàdúrà, nísinsìnyí a ní ìlera. Irú ẹni bẹ́ẹ̀ tí a ti tú sílẹ̀ kúrò nínú ìdí àìsàn tí ó ń ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó nílò ìmúlọ́kànlé ẹnì kọ̀ọ̀kan wa, tàbí ó ṣeéṣe kí ẹnikẹ́ni kí ó wà nínú inú níbí ni. Ṣùgbọ́n nísinsìnyí ó ti ní àlàáfíà, a ti tú sílẹ̀, ó dàbí ẹni wípé ìrọ̀rùn ti dé nísinsìnyí. Irú ẹni bẹ́ẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí Timotheo yìí, ó nílò ọ̀rọ̀ ìmúlọ́kànlé ẹnì kọ̀ọ̀kan wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ti ń la ìdánwò kọjá, ìdánwò gẹ́gẹ́ bí iná, bóyá nínú ẹbí ni tàbí níbi iṣẹ́ ni. Ṣùgbọ́n nísinsìnyí pẹ̀lú àdúrà àwọn ènìyàn mímọ́ àti fún un ní ìṣẹ́gun, irú ẹni bẹ́ẹ̀ ó nílò ìmúlọ́kànlé wa, tàbí a rí ẹnikẹ́ni tí ó ní ìdáhùn sí àdúrà tí inú rẹ̀ ń dùn, ó ní àwọn tí ń yọ̀ kí a máa bá wọn yọ̀. Èyí ni a fi sọ wípé Timotheo yìí o àti dá a sílẹ̀. Paul sì sọ wípé nígbà tí ó bá dé, òun nìkan kì yóò wá bá wọn, ṣùgbọ́n àwọn méjèèjì yóò lè wá bá àwọn ará Hebrew. Ta ni a tilẹ̀ ń pè ní Timotheo yìí? Kí ni a mọ̀ nípa ẹni yìí tí a ń pè ní Timotheo? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́ kékeré kan nínú Bíbélì kí ó lè dá wa lójú ẹni tí a ń pè ní Timotheo nínú Iṣẹ́ àwọn Apostẹ́lì. Iṣẹ́ àwọn Apostẹ́lì láti orí 16 láti títí dé ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3, bí o bá kà á níbẹ̀, ó rí wípé Timotheo yìí ó ti gba Ọlọ́run gbọ́. Ó sì rí wípé ó jẹ́ ọmọ ìyá rẹ̀ jẹ́ Jew, ṣùgbọ́n bàbá rẹ̀ jẹ́ ẹni tí kì í ṣe Jew, ṣùgbọ́n a ti kọ́ ọ lé ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí a sì kọ́ láti kékeré yìí ó ti fún un ní ìgbàlà nínú Timotheo 2:3. Timotheo 2:3, à ń wò ó láti ẹsẹ̀ 15. Ó ní, àti pé láti ìgbà ọmọdé ni ìwọ ti mọ ìwé mímọ́ tí ó lè sọ ọ́ di ọlọ́gbọ́n sí ìgbàlà nípasẹ̀ ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ṣùgbọ́n nígbà ó ṣe, Timotheo wá di ẹni tí ó jẹ́ wípé òun pàápàá ó di ìránṣẹ́ Ọlọ́run, ó di oníwàásù. A rí i wípé ó jẹ́ oníwàásù nítorí wípé nínú Kọ́rìntì 1 4:17 ni a ti kà nípa rẹ̀. Ó ní, nítorí náà ni mo ṣe rán Timotheo sí yín, ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́ àti olódodo nínú Olúwa, ẹni tí yóò máa mú yín rántí ọ̀nà mi tí ó wà nínú Kristi, gẹ́gẹ́ bí mo ti ń kọ́ni nínú gbogbo ìjọ nígbà gbogbo. Ó ní yóò máa mú wọn rántí ohun tí òun ti ń kọ́ àwọn ẹlòmíràn. Nínú Kọ́rìntì 1:16, ǹjẹ́ bí Timotheo bá dé, ẹ jẹ́ kí ó wà lọ́dọ̀ yín láì bẹ̀rù, nítorí òun ń ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. A rí i níhìn-ín wípé ẹni yìí ó jẹ́ olóòótọ́, ó jẹ́ ẹni tí ń ṣaápọn, ó jẹ́ ẹni tí ó ń fi ọkàn ìrẹ̀lẹ̀ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe iṣẹ́ Ọlọ́run. Ó sì jẹ́ ẹni tí Paulu Apostẹ́lì pàápàá tí ó gba ẹ̀rí rẹ̀ jẹ́ wípé òun ń ṣe iṣẹ́ Olúwa bí èmi pẹ̀lú ti ń ṣe. Nítorí náà kí ẹnikẹ́ni má ṣe kẹ́gan rẹ̀
ni ṣugbọn esin jade lona ajo li alaafia ki ohun ki o le to mi wa nitori ti emi nwo ona re pelu awon arakunrin ninu Filipi orikeji ni atun ri ohun miran ti a so nipa Timotheo yi bi o se je olooto ti o je eni ti a le gbarale nitori o je olooto ninu ise Olorun Filipi orikeji lati ese ikokandinlogun sugbon mo ni ireti ninu Jesu Olowa lati ran Timotheo si yin ni lolo yi ki emi pelu le ni ifayabale nigbati mo ba gboro ijoko yin nitori emi ko ni eni oninu kana ti o dabi re ti yo ma fi tinu tinu se aniyan yin nitori gbogbo won ni toju nkan ti ara won ki se nkan ti se ti Jesu Kristi sugbon eyin ti mo daju daju pe gege bi omo lodo baba re be li o si n ba mi sise po ninu ihinrere eyi ni awon nkan ti a ri ko nipa Timotheo yi a ri we pe o je olooto o si fi o si je eni ti o je olufokansin ti o sin Olorun ni itewogba ni Paul wa n so we pe nisinsinyi o je idunu wa o si je ayo eni kookan wa wi pe a ti da Timotheo yi sile inu ni bini tabi wahala tabi iponju ti o ni o ti koja ohun pelu Paul won o si wa lati be awon ara Ebero lati be won wo e je ki a pada si Ebero ori ketala Ebero ori ketala ni ese iketalelogun e mo pe ada Timotheo arakunrin wa sile bi o ba tete de emi pelu re yo ri yin nihin ni ati je ki o ye wa we pe Paul o n gba ni imoran o n se ipinnu we pe oun lo oun yo lo ba awon ara Ebero lati tesiwaju lati ma ko won ati we pe Timotheo ti o ti la iponju koja ti o ti la inu ni bini koja eyi o da sile ninu ise Olorun o si ni lati tesiwaju lati ma se ise Olorun ki o si ma mu awon elomiran lokanle bi o ba je we pe iwo papa o ti foju fina a si ti se o ni wahala tabi inu ni bini nitori ihinrere o ye ki o we pe nigbati a ba tu ose tabi ti a da o sile wi pe ise iranse re yo ma tesiwaju nisisiyi a n wo iketa oro ikini kaabo si opin oro ikini kaabo si opin ese ikerinlelogun e ki gbogbo awon ti n se olori yin ati gbogbo awon eniyan mimo awon ti o ti Italy wa si kiyin ki ori ofe ki o wa pelu gbogbo yin eyi ni oro ti o kẹyin ninu episteli yi opolopo ohun ni a ri ko ninu oro ti a n so yi sugbon ki a to wo awon ese meji won yi ki a to se itumo won o ye ki a ran kan ara wa leti we pe nihin yi ati de opin episteli bi o ba je eni ti o ti n ba wa pejo o mo we pe o gba wa ni ose mejileladota gbako ki a to wa si ipari eko kan ni a ri ko nihin we pe bi o ti wo ki irin ajo wa ki o gun to tabi ki ise kan ki o nira to o pe o ya ni a o de opin re je ki o yi o wi pe bi o ba ni wahala o pe o ya wahala yo dopin bi ohunkohun ba si wa ninu igbesi aye wa bi a ba to Olorun lo o pe o ya ni yo dopin loruko Jesu ati we pe irin ajo wa paapa ninu aye yi funra re yo dopin lojo kan nje bawo ni o tin lo igbesi aye re bi o ba je we pe owo ago ti a n wo ti a fi n ka ojo yio dopin fun eni kookan wa nisinsinyi nibo ni a o ti lo ayeraye e je ki a wo awon ese die lati ran ara wa leti we pe opin yio de lojo kan o ye ki eni kookan wa ki o mura sile ninu Peteru kini ori kerin Peteru kini ori kerin ese ikeje sugbon opin ohun gbogbo ko si dede nitori na ki eyin ki o wa li aire koja ki esin ma sora ninu adura oni bi atimo we pe opin oni pe de opin eni kokan tabi opin aye tabi opin igba asiko ti a wa ninu re nisisiyi bi atimo we pe opin ko si dede oni ki eni kokan wa ki a wa li aire koja ki a je eni ti a ti fi eje Jesu Kristi we eni ti o wa ni to rin ni ona ododo ki a si ma sora ninu adura
ṣùgbọ́n ó ń kí ẹnì kọ̀ọ̀kan wọn ó ní ẹ kí gbogbo àwọn tí ń ṣe olórí yín èyí jẹ́ kí ó yé wa wípé a ní láti máa fi ìfẹ́ hàn fún àwọn tí ń ṣe olórí àwọn tí ń ṣe oníwàásù tàbí olùṣọ́àgùtàn tàbí àwọn adarí wa ní ẹkùn wa tàbí ní agbègbè wa ó ní kí a sì máa kí gbogbo àwọn ènìyàn mímọ́ ó yẹ kí a mọ̀ wípé nítorí ajé ẹbí kan náà ó yẹ kí a máa kí ara wa kí a máa ṣàánú fún ara wa kí a máa ṣòre fún ara wa ó ní àwọn onígbàgbọ́ tí ó wà ní ítálì pàápàá wọ́n ń fi ìkíni wọ́n ń fi ránṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa ní òpin gbogbo ó wá ń sọ fún wọn wípé kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú gbogbo yín bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ ó yẹ kí ó jẹ́ kí ó yí àwa tí a jẹ́ onígbàgbọ́ oníhìnrere wípé oore ọ̀fẹ́ ó ṣe pàtàkì púpọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa tí a wà nínú ẹbí ọlọ́run láti ní ìgbàlà ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti ní ìsọdí mímọ́ ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti ní àìdáhùn sí àdúrà wa ó gba oore ọ̀fẹ́ ọlọ́run láti borí ìdánwò láti borí àwọn wàhálà àwọn ìpọ́njú tí máa dé bá ní kọ̀ọ̀kan ó gba oore ọ̀fẹ́ ọlọ́run èyí ló fi rí i wípé nínú májẹ̀mú titun láti ìbẹ̀rẹ̀ dé òpin ni a ti ń sọ nípa oore ọ̀fẹ́ jẹ́ kí a wo àwọn ẹsẹ̀ díẹ̀ tí ó ń sọ nípa oore ọ̀fẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wa tí a nílò nínú Róòmù orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlélógún àwọn ẹni tí à ń dá láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ a ń dá wọn láre wọ́n jẹ́ ẹlẹ́bi tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹni tí ó wà lábẹ́ ìdájọ́ ìbínú ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí a bá tọ Jésù Kristì wá tí a bá sọ wípé a gbàgbọ́ nínú ẹbọ àti ètùtù tí ó ṣe fún wa lórókè Kálvárì ó ní à ń dá wa láre lọ́fẹ̀ẹ́ láìsówó a dá wa láre lọ́fẹ̀ẹ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ nípa ìdáǹdè tí ó wà nínú Jésù Kristì jẹ́ kí ó yí ọ nígbà náà wípé bí o bá ń fẹ́ ìdáláre bí o bá ń fẹ́ ìgbàlà bí o bá ń fẹ́ ìdáríjì èyí wà ó sì ń wá láti ọ̀dọ̀ Jésù Kristì nípa oore ọ̀fẹ́ rẹ̀ nínú Róòmù orí karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ǹjẹ́ bí nípa ẹ̀ṣẹ̀ ọkùnrin kan ikú jọba nípasẹ̀ ẹnìkan náà mélòó li àwọn tí ń gba ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ àti ẹ̀bùn òdodo yóò jọba nínú iyè nípasẹ̀ ẹnìkan Jésù Kristì ó sọ fún wa níhìn wípé kì í ṣe oore ọ̀fẹ́ díẹ̀ ló wà fún ẹnì kọ̀ọ̀kan wa ó pè ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ ó sì tún ní ìsopọ̀ mọ́ pẹ̀lú ẹ̀bùn òdodo ó ní èyí ni yóò jẹ́ kí a tilẹ̀ lè máa jọba pẹ̀lú iyè nínú ẹsẹ̀ ìkọkànlélógún pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti jọba nípa ikú bẹ́ẹ̀ ni kí oore ọ̀fẹ́ sì lè jọba nípa òdodo títí ìyè ànípẹ̀kún nípa Jésù Kristì olúwa wa àdúrà mi ni wípé oore ọ̀fẹ́ yìí yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù ó tilẹ̀ wọ́n fi yé wa nínú ìwé mímọ́ wípé láìsí irú oore ọ̀fẹ́ yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò ṣeé ṣe láti ṣe iṣẹ́ ẹ̀sìn kan sí Ọlọ́run tí yóò lè jẹ́ ìtẹ́wọ́gbà nínú Ebéèrò orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n nítorí náà bí àwa ti ń gba ilẹ̀ ọba tí a kò lè mì ẹ jẹ́ kí a ní oore ọ̀fẹ́ nípa èyí tí àwa lè máa sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà pẹ̀lú ọ̀wọ̀ àti ìbẹ̀rù rẹ̀ ó ní bí a bá fẹ́ sin Ọlọ́run pẹ̀lú ìtẹ́wọ́gbà ó yẹ kí a ní oore ọ̀fẹ́ kí a ní oore ọ̀fẹ́ yìí nípa èyí tí àwa lè máa fi sin Ọlọ́run ní ìtẹ́wọ́gbà nínú orí ìkẹtàlá Ebéèrò ẹsẹ̀ ìkẹsàn-án ní apá kejì níbẹ̀ ni ó ti ń sọ pé nítorí ó dára kí a mú yín lé ọkàn le nípa oore ọ̀fẹ́ ohun tí ó máa ń fi ẹsẹ̀ wa múlẹ̀ ni nígbà tí a bá ní ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run tí a sì mọ̀ wípé a ń sinmi lé Ọlọ́run agbára lé Ọlọ́run nínú ohun gbogbo èyí máa ń jẹ́ kí a ní ìmúlọ́kànle tàbí ìfẹsẹ̀múlẹ̀ báwo ni a ṣe lè rí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ yìí gbà ó sọ fún wa wípé nípa àdúrà ni nínú Ebéèrò orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún nítorí náà ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ èyí kì í ṣe ìtẹ́ ìdájọ́ nísinsìnyí gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó ti fi ẹ̀ṣẹ́ rẹ̀ rí kọjá sí ayérayé pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní ẹ jẹ́ kí a wá sí ibi ìtẹ́ oore ọ̀fẹ́ pẹ̀lú ìgboyà kì í ṣe pẹ̀lú ìbẹ̀rù kí a lè rí àánú gbà kí a sì rí oore ọ̀fẹ́ láti máa ràn ni lọ́wọ́ ní àkókò tí ó wọ̀ ohunkóhun tí ì bá jẹ́ ìṣòro wa bí a bá tọ Ọlọ́run wá yóò fún wa ní oore ọ̀fẹ́ èyí ni Ọlọ́run pàápàá ni ó sọ fún Pọ́ọ̀lù Àpọ́stélì nígbà tí ó ní ẹ̀gún kan ní ìhà rẹ̀
ti o ni wahala kan ti o ndoju ko ti o ni inu ni bini ti o le ponran sugbon ti ko le bori re nigba ti o gbadura lerin meta ototo sugbon ti o dabi eni pe wahala yi wa nibe je ki a gbo gbolohun oro ti olorun so fun paul ni igba na ki a si ranti wepe eyi ni oro kan na ti olorun so fun wa nisinsin yi corinthi keji ori keji la ese ikesan ohun si we fun mi pe ore ofe mi to fun o je ki o ye wa boya o dabi eni wepe wahala wa ninu ile o dabi eni wepe ati ri nkan se o le popo o dabi eni wepe ati ri je o soro popo fun wa ki aran ti wepe ore ofe mi to fun o bi o ba wa ninu idanwo tabi idamu tabi idiwo kan ki oran ti wepe ore ofe mi to fun o bi wahala ba doju ko bi o ba dabi eni wepe isun gbogun ti o ki oran ti wepe ore ofe o wa fun eni kokan wa o ni ore ofe mi to fun o paul wa so wepe nitori pe aso agbara mi olorun so fun paul wepe aso agbara mi di pipe ninu ailera nitori na tayo tayo li emi okoko ma sogo ninu ailera mi ki agbara christi ki o le ma gbe inu mi ninu corinthi keji kana ni ori kesan ese ikejo corinthi keji ori kesan ese ikejo olorun si le mu ki gbogbo ore ofe ma bisi fun yin ki eyin ti o ti ki eyin ki o ni anito ninu ohun gbogbo nigba gbogbo le ma po si ni ise rere gbogbo bi o ba je ki emi olorun ki o tumo ese oro ti a kaye fun o nipa ore ofe o nso ninu ese ikejo yi wepe gbogbo ore ofe e je wepe akotan tabi opolopo ore ofe lati odo olorun yo ma bisi yo ma po si fun eni kokan wa oni bi o ba je be oni eni kokan wa a o le ni anito ninu ohun gbogbo ati wipe a o le ma po si ninu ise rere gbogbo ki a to mu eko wa si ipari ki a to lo gbadura e je ki a wo orin dafidi ki a ri wipe awon nkan miran awon ibukun ajemonu wa fun eni kokan wa bi a ba ni ore ofe olorun ninu orin dafidi ori 84 ni ese ikokanla oni nitori olowa olorun li orun ati asa oni olowa yo fun ni li ore ofe ati ogo ko si si ohun rere ti yo fa seyin lowo awon ti orin dede bi o ba ti wa si odo olorun ti o si je ti olorun ni toto ore ofe wa fun o loni ati wipe gbogbo ohun rere ti olorun ti pese sile to ti se leri fun eni kokan wa yo je ti re loroko jesu oni yo si mo lati inu ore ofe yo mo bo sinu ogo ni ojo ikeyin se oran ti orin ti a ma nko ti o so wipe ore ofe iyanu oluwa wa ore ofe to ta ise wayo lati tujade lori oke kan fari nibe lateje jesu sile oni ore ofe ta ko le fenu so o ntoka si oba to ku fun wa lori agbelebo ore ofe iyanu ayeraye ta fun eni to gbagbo lofe iwo ti o nfe ri oju re iwo ki yo agba ore ofe re loni ore ofe to ndari jini to weni mo ore ofe ti o ta gbogbo ese wa yo ore ofe yi nduro de eni kokan wa bi o ba le didi duro lori ese re ti o si kepe olorun wipe o mo wipe ore ofe la fi gba wala bi a ba fe ni isori mo o duro lori ore ofe olorun bi a ba fe ni agbara e mimo lori ore ofe na ni bi a ba fe ni isegun lori ore ofe ni bi a ba fe idahun si adura wa lori ore ofe ni bi a ba fe anu olorun lori ore ofe ni bi a ba fe ki olorun ki o pese fun wa lori ore ofe ni bi a ba fe bori idanwo lori ore ofe ni bi o ba dabi eni pe ile ngbona a si fe ki olorun ki o wo inu ile wa wa ki o fun ani alaafia lori ore ofe ni oni ore ofe yi o wa fun eni kokan wa o wa gbadura fun wa ni opin eko wa wipe ki ore ofe ki o wa pelu eni kokan wa.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Levitiku, ori ikejilelogun.
2: Oluwa si so fun Mose pe, so fun Aroni, ati fun awon omo re pe,
1: ki won ki o ya ara won soto kuro ninu ohun mimo awon omo Israeli, ki won ki o ma si se ba oruko mimo mi je ninu ohun won ni, ti won ya si mimo fun mi, emi ni Oluwa. Wi fun won pe enikeni ninu gbogbo iru omo yin, ninu awon iran yin, ti o ba sumo ohun mimo, ti awon omo Israeli ya si mimo fun Oluwa. Ti o ni aimo re lara re okan na ni a ke kuro ni waju mi emi ni Oluwa enikeni ninu iru omo Aroni ti se adete tabi ti o ni isun ti o ma se je ninu omi mo titi ohun o fi di mimo ati enikeni ti o fara kan ohun ti se aimo bi oku tabi okunrin ti ohun iru ti ara re jade tabi eni ti o ba fara kan ohun ti nra ko kan ti yo so di aimo tabi eniyan kan ti yo so di aimo iru aimo ti o wu ki o ni okan ti o ba fara kan okan ninu iru ohun be ki o je alaimo titi di asale ki o ma si se je ninu ohun mimo bi ko se pe o ba fi omi we ara re nigbati orun ba si wo ohun o di mimo leyin eyi ni ki o si ma je ninu ohun mimo nitori pe ounje re ni ohun ko gbodo je eran ti o ku fun ara re tabi eyi ti eran ko faya lati fi ba ara re je emi ni Oluwa nitori na ki won ki o ma pa ilana mimo ki won ki o ma se ru ese nitori re
2: won a si ku
1: nitori na bi won ba ba je emi ni Oluwa ti o ya won si mimo alejo kan ko gbodo je ninu ohun mimo alabagbe alufa tabi alagbase ko gbodo je ninu ohun mimo na sugbon bi alufa ba fi owo re ra enikan ki o je ninu re eni ti a si bi ninu ile re ki won ki o ma je ninu ounje re bi omobirin alufa na ba si ni alejo kan ni oko obirin na ko le je ninu ebo fifi ohun mimo sugbon bi omobirin alufa na ba di opo tabi eni ikosile ti ko si ni omo ki o si pada wa si ile baba re bi igba ewe re ki o ma je ninu ounje baba re sugbon alejo kan ko gbodo je ninu re bi enikan ba si je ninu ohun mimo ni aimo nje ki o fi ida marun re le ki o si fi fun alufa pelu ohun mimo na won ko si gbodo ba ohun mimo awon omo Israeli je ti won mu fun Oluwa wa tabi lati je ki won ki o ru aise dede ti o mu ebi wa nigba ti won ba nje ohun mimo won nitori pe emi ni Oluwa ti o ya won si mimo Oluwa si so fun Mose pe so fun Aroni ati fun awon omo re ati fun gbogbo awon omo Israeli ki o si wi fun won pe enikeni ninu ile Israeli tabi ninu awon alejo ni Israeli ti o ba fe ru ore ebo re nitori eje won gbogbo ati nitori ebo re ati nuwa gbogbo ti won fe ru si Oluwa fun ebo sisun ki o le da fun yin akọ alailabuku ni ki eyin ki o fi ru ninu malu tabi ninu aguntan tabi ninu ewure sugbon ohunkohun ti o ni abuku ni eyin ko gbodo mu wa nitori pe ki yo da fun yin ati enikeni ti o ba ru ebo alaafia si Oluwa lati san eje tabi ebo ife atinuwa ni malu tabi aguntan ki o pe ki o ba le da ki o ma se si abuku kan ninu re apoju tabi fifaya tabi eyi ti apalara tabi elegbo elekuru tabi oni ipe won yi ni eyin ko gbodo fi rubo si Oluwa be ni eyin ko gbodo fi ninu won se ebo ti a fi na se si Oluwa lori pepe iba se akọ malu tabi odo aguntan ti o ni ohun ileke kan tabi ohun abuku kan eyi ni ni ki iwo ma fi ru ebo ife atinuwa sugbon fun eje ki yo da eyin ko gbodo mu eyi ti koro re fo tabi ti a te tabi ti a ya tabi ti a la wa rubo si Oluwa ki eyin ma se ni ile yin be ni eyin ko gbodo ti owo alejo rubo akara olorun yin ninu gbogbo wonyi nitori pe ibaje won be ninu won abuku si n be ninu won won ki yo da fun yin Oluwa si so fun Mose pe nigbati a ba bi akọ malu kan tabi aguntan kan tabi ewure kan nigba naa ni ki o gbe ijo meje lodo iya re ati lati ijo kejo ati titi lo ohun o di itewogba fun ebo ti a fi na se si Oluwa iba se abo malu tabi aguntan eyin ko gbodo pa ati omo re ni ojo kan naa nigbati eyin ba si ru ebo ope si Oluwa eru ki o le da ni ojo naa ki a je eyin ko gbodo ku sile ninu re titi de ijo keji emi ni Oluwa nitori naa ni ki eyin ki o maa pa ase mi mo ki eyin si maa se won emi ni Oluwa bee ni eyin ko gbodo ba oruko mimo mi je bi ko se ki a ya mi si mimo laarin awon omo Israeli emi ni Oluwa ti n ya yin si mimo ti o mu yin jade lati ile Egypt wa lati maa se olorun yin emi ni Oluwa.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi hàn ní orókè Calvary nígbà tí ẹ rán ọmọ bíbí yín kan ṣoṣo lati ku fun ese wa awa ni elebi awa ni elese sugbon Jesu Christi omo bibi yin kan sosho alai lese olooto eni ti o ti wa lati ayeraye eni ti ko se onkohun ki o kuna ri o ku fun wa oru ebi wa oru ese wa adupe egba ope ati yin wa loruko Jesu adupe fun ore ofe ti o fa wa sumo odo ara yin adupe fun idariji ti e fun wa lofe adupe fun oju rere ti e fi han wa adupe fun iwenumo ninu eje Jesu Christi adupe wipe e tun pese ayeraye sile fun wa ibugbe kan loke ohun ti a ko leto si sugbon nipa ore ofe nikan sosho ni e fi pese nkan wonyi sile fun wa egba ope ati yin wa loruko Jesu nje bi e ti mu wa sinu ijoba olorun we pe ki a le ma so eso iwa mimo ati wi pe ki a le fi ife christianity to to ki a le fi han an bebe we pe ohunkohun te nbe lowo wa ti e fe ki a fi han ni igbe aye ti tun ti a bo si yi eran wa lowo ki a le ni ore ofe ki a ba le se nkan won yi ni oruko Jesu bi a o ti lo sinu oro yin loni ebe wa ni wo pe e o se wa loju e o la wa loye e o je ki awon nkan ti e ti fi pamo ninu oro yin ki o jade ki a ba le ri dara dara ki a ba si le tele awon nkan won yin ni igbese aye wa adupe we pe ti gbo adura wa ni oruko Jesu Christi Oluwa wa loni an tesiwaju ninu eko wa ninu Kolose ori iketa anka lati ese ikejila si ese ikedogun Kolose ori keta lati ese ikejila si ese ikedogun nitori na bi ayan fe olorun eni mimo ati olufe egbe okan iyonu wo iseun irele inu tutu ipamora e ma farada fun ara yin e si ma dariji ara yin bi enikeni ba ni esun si enikan bi Kristi ti dariji yin gege be ni ki eyin ki o ma se pelu ati bori gbogbo nkan wonyi egbe ife wo ti se amure iwa pipe ese je ki alaafia olorun ki o ma se akoso okan yin sinu eyi ti a pe yin pelu ninu ara kan ki ese ma dupe awon ese merin ti a ka yi lati ese ikejila si ese ikedogun awon ni o fi awon ohun amuye ni igbesi aye onigbagbo ti o fi han wa dara dara ti o si nso fun a wi pe eyi ni ohun ti olorun reti ni igbesi aye wa we pe bi olorun ba tin wo enikokan wa ti o wo igbesi aye ti a n gbe irin ti a n rin oro ti a n so lati enu wa jade wi pe awon nkan wonyi ni olorun ni o n fe ri a pin awon eko yi a pin si ipa meta ikini a so nipa iwa ikeji a so nipa ife iketa a so nipa ipe o ye ki a mo wi pe nigba ti a wa sinu ijoba olorun olorun ti pese iwa ti o ye ki a hu o ti pese re sile fun wa gege bi aso ti a pese sile fun omo ti a bi ti a gbe wo eyi ni iwa christiani ikeji olorun fe ki a gbe igbesi aye ti o je wi pe ife ni oro kan sosho ti o je olubori tabi akojopo tabi itumo ohun gbogbo ti a nse wi pe irin wa yo je irin ife oro wa yo je oro ife ise wa yo je ise ife ohun gbogbo ti a nse ohun gbogbo ti a nso ohun gbogbo ti a hu ni iwa yóò jẹ́ nípa ti ìfẹ́ èyí ni a pè ní ìkejì ìfẹ́ kìrìsìtẹ́nì kìí ṣe ìfẹ́ ti ara kìí ṣe ìfẹ́ ti ènìyàn lásán tí kò ní orí ọ̀fẹ́ ọlọ́run ṣùgbọ́n ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ó yẹ kí a mọ̀ wípé nígbà tí a pè wá sínú ìjọba ọlọ́run ìpè tí ọlọ́run pè wá ìpè aláìlẹ́gbẹ́ ni ìpè tí a kò lè fi díwọ̀n ohun mìíràn nínú ayé ni ìpè pọ̀ nínú ayé ó ṣeéṣe ìgbà mìíràn a máa ń rí nínú ìwé ìròyìn wípé ẹnìkan tí ó máa ń gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó wà ní òkè òkun àwọn ìlú wa níhìn orílẹ̀-èdè wa níhìn ó ṣeéṣe kí wọn kí ó kọ̀wé sí kí wọn kí ó fi ìpè pé wípé àkókò ti dé láti wá fi ìmúnádóko láti máa gbá bọ́ọ̀lù yìí láti wá fi hàn nínú ìlú rẹ̀ níhìn ìpè tí a pè yìí ó jẹ́ ìpè tí irú ẹni yìí ó kà sí púpọ̀ nítorí wípé ìlú rẹ̀ tàbí orílẹ̀-èdè rẹ̀ dá a lọ́lá láti pè fún irú ìpè bẹ́ẹ̀ tàbí ìgbà mìíràn ó ṣeéṣe a lè rí olùkọ́ kan ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì ó ṣeéṣe kí ó ti máa kọ́ni nípa ìná ti owó tàbí nípa níná àti rírà ọjà láti òkè òkun bí ó ti ń kọ́ wọn yìí ó ṣeéṣe kí ìlú wa tàbí orílẹ̀-èdè wa kí ó máa wá èyí tí a ń pè ní kọmíṣánà kí wọn kí ó sì fi ìwé pè é wípé a ti rí wípé ó jáfáfá nínú ẹ̀kọ́ owó níná àti ọjà rírà pàápàá jùlọ níná àti níná àti rírà pẹ̀lú àwọn òkè òkun nítorí bẹ́ẹ̀ a pè é jáde láti ibi tí ó ti ń kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́ a ní kí ó wá ṣe kọmíṣánà fún orílẹ̀-èdè tàbí fún ẹkùn kan irú ìpè bẹ́ẹ̀ àwọn ènìyàn máa ń fi tọ̀wọ̀tọ̀wọ̀ gba ìpè bẹ́ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ ìpè tí ọlọ́run fi pè wá ó jẹ́ ìpè tí ó ga ju ìpè tí àwọn wọ̀nyí tí wọ́n wà nínú ayé tí wọ́n ní a máa mẹ́nu ba èyí tí a ń sọ yìí nígbà ó ṣe ṣùgbọ́n ohun tí a fẹ́ kí ó yé wa ni wípé ohun mẹ́ta ni ó farahàn nínú ẹ̀kọ́ tí a ń kọ́ léòní ìkíní ìwà kìrìsìtẹ́nì ìkejì ìfẹ́ kìrìsìtẹ́nì ìkẹta ìpè wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí onígbàgbọ́ jẹ́ kí a wo ìkíní kí ni àwọn ìwà tí ó yẹ kí ó wà nínú ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹni tí a ti rà padà gẹ́gẹ́ bí ẹni tí a ti jí dìde pẹ̀lú kristi gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàfẹ́rí ohun tó ń bẹ lókè gẹ́gẹ́ bí ẹni tí a ti dá lọ́lá ní ti wípé a ti fi aṣọ òdodo a ti fi wọ̀ ọ́ gẹ́gẹ́ bí ẹni tí a ti kọ́rọ́kọ́ rẹ̀ ní ìwé ìyè lọ́run gẹ́gẹ́ bí àwọn ẹni tí áńgẹ́lì ń wò tí wọ́n ń yọ̀ nítorí wípé a ti ronú pọ̀dà kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ wa kí ni ìwà tí ó yẹ wá ìrìn tí ó yẹ wá kí ni àwọn ohun tí ó jẹ́ ojúṣe wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tàbí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ó yẹ kí a wo àwọn nǹkan wọ̀nyí dáradára nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ni ó jẹ́ bí ọmọ ọba tí ó rìn bí ọmọ mẹ̀kúnù ìgbà mìíràn bí a bá rí ọmọ ọba tàbí ọmọ olóyè ní àdúgbò wa bí a bá rí bí ó ti ń wọṣọ bí a bá rí bí ó ti ń rìn bí a bá rí bí ó ti ń sọ̀rọ̀ tó jẹ́ wípé ọmọ kékeré tí kò tí ì pẹ́ tó dáyé bí a bá ń gbọ́ ọ̀rọ̀ àgbà lẹ́nu ẹ̀ a máa sọ wípé ó mọ̀ wípé inú ààfin ló ti jáde ọ̀rọ̀ ọgbọ́n ọ̀rọ̀ àgbà tí ó ń gbọ́ nínú ààfin òun ló ń jáde látẹnu ẹ̀ ṣùgbọ́n bí a bá rí irú ọmọ bẹ́ẹ̀ tí ó jẹ́ ọmọ ọba tí ó jáde láti ààfin ṣùgbọ́n tí ó jẹ́ wípé ọ̀rọ̀ tí kò bákùn gbé ọ̀rọ̀ aṣiwèrè ọ̀rọ̀ aláìlọ́gbọ́n ìṣe àwọn mẹ̀kúnù ni a rí lọ́wọ́ ẹ̀ a sọ wípé wo ọmọ ọba tí ó ń ṣe bí ọmọ mẹ̀kúnù tí kò mọ irú ẹni tí òun jẹ́ àwa náà gẹ́gẹ́ bí ọmọ ọba ọba àwọn ọba olówó àwọn olówó gẹ́gẹ́ bí ẹni tí a ti fi ìpèpè wá sínú ìjọba ọlọ́run àwa náà ó yẹ kí a mọ irú ènìyàn tí a jẹ́ ó yẹ kí a mọ̀ wípé àwa ni ẹni tí a ti dá lọ́lá ẹni tí a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ẹni tí a ti ṣe ní ọmọ ọlọ́run ẹni tí àwọn áńgẹ́lì tí wọ́n ń yọ̀ nítorí rẹ̀ eni ti o je wi pe owo olorun fun ara re lo te ilu aye raye ilu ti an lo o lo te edo eni ti o je awa ni akoroko re ni iwe iye lorun ojo kan ko le mo ki o sule ki a ma ran ti wa le orun nitori pe oruko a wa ninu iwe iye lorun nitori pe awon angeli won yo nitori wa nitori pe gbogbo awon ohun ti arun reti wi pe nigba ti ipe badun ti a pa wa laada ti a o lo jogun re lorun ojojumo ni olorun lo npese re fun wa mo so wi pe ojo kan ile ojo kan o le mo ki a ma ran ti wa li orun iru awa eniyan be o ye ki a mo ru eniyan ti a je o si ye ki a mo wi pe a o dabi awon ti o wa ninu aye wi pe ati gba wala ati dariji wa ati yi wa pada nitori be iwa otun irin otun ni o ye ki o je ti wa ye ki a wo lati ese ikejila oni nitori na bi ayan fe olorun eni mimo ati olufe ye ki a duro nbe na oni bi ayan fe olorun tele tele awon omo israeli ni an pe ni ayan fe olorun awon iran abrahamu awon ni an pe ni ayan fe olorun nitori ife olorun o farahan daju daju ninu orile ede na ni igba atijo nitori we pe olorun fe fi titobi agbara re ati ogo re ati iyanu re o nfe fi han ninu orile ede israeli ki won ki o ba le je awoko fun gbogbo aye awon ni an pe ni ayan fe olorun sugbon nisisin yi iwo ati emi erupe lele iwo ati emi keferi lasan lasan iwo ati emi eni ti a bi ninu ese eni ti o mo okun ninu ese eni ti o nje ese bi eni jeun ti o mu ese bi eni mo omi tele tele iwo ati emi elegbin ati eleri ni olorun ni o fa wa si odo ara re ti o we mo ninu eje jesu ti o fun ni ore ofe ti a wa di ayan fe ni waju olorun o wa nso fun wa oni se a o mo ipo wa ni oni se a o mo bi ati je ni waju olorun ni wi pe ati je ayan fe olorun o wa so wi pe eni mimo ati olufe nitori wi pe olorun fe wa o ti so wa di olufe o wa tun so wa di eni mimo awa ti a je elese ati eleri tele tele nisisin yi a je eni mimo ati olufe o wa so fun wa awon nkan kan ti o ye ki a ni igbese aye wa gege bi eni kokan e ti o fi le ba ipe wa mu ye ki ran leti we pe ni awon ose ti o koja die seyin mo so fun o gege bi onigbagbo we pe adabi eni ti o gbe aso wo we pe tele tele ati wo aso iri sugbon boya fe lo si ode tabi boya agba wa si bi ise kan iru aso ti a se wo ni o fi wa han gege bi eni ti a je ninu ise be se o mo gege bi ologun bi a ba fe mo enikan gege bi jagun jagun o ni iru aso to nwo gege bi olopa bi a ba ti ri olopa a mo gege bi aso ti o wo bi o ba so fun wa wi pe enikan fe se igbeyawo eni ti o fe se igbeyawo yi o mo tele tele o wa so wi pe ye kin debe tori wi pe inu ile isin wa ni won ti fe se igbeyawo yi mo si n fe lati ba awon tin yo mo fe ba won yo nitori e ni bibeli so awon tin sokun e ma ba won sokun awon tin yo e ma ba won yo nitori be mo fe lo si bi igbeyawo yi bi gbogbo eniyan ti n wole ti won jade won wole won jade awon akorin wole oni wasun wole awon ebi iyawo won wole ebi oko won wole bi okunrin ti o fe se igbeyawo ati obirin ti o fe se igbeyawo bi won ti yo o so wi pe o nlati je omidan arabirin ti o nbo yi o nlati je oni won fe gbe ni iyawo won ni bawo lo se mo se o mo tele ni oni o ti wo oju e wo irin si e wo aso ti o wo wo bi o se se daju daju aso ti o wo o je ki a mo yato wi pe oni o fe se igbeyawo be na ni o iwo ni agbe niyawo fun Jesu Christi bi a o ti e mo tele tele we pe ah arabirin meri o ma ti nigbala bi a o ti e mo tele tele we pe ah arakunrin samuel o ma ti nigbala irisi re iwoṣo re ati ohun ti o gbewo gege bi agbada ododo o je ke a mo we pe iwo ni eni ti a gbe ni yawo fun jesu christi o eyi ni mo fe ki o fi sokan we pe paul apostle o nso fun wa gege bi eniyan olorun gege bi apostle o nje ki a mo we pe awon aso ogbologbo awon aso atijo awon aso egbin awon aso ti a wo tele tele ti o fi wa han gege bi elese ani bo won sonu ani mu won kuro ke a wa wo awon aso titun miran e ti o fi wa han we pe awa ni agbe niyawo fun jesu christi wo ese ikejo ese ikejo ori keta sugbon nisisiyi e fi gbogbo nkan wonyi sile ibinu irunu arankan oro odi ati oro etiju kuro li enu yin e ma si se poro fun eni keji yin e sa ti bo ogbologbo okunrin ni sile pelu ise re eni an so fun a wi pe awon ogbologbo ise ti atijo ati bo won sonu gege bi ewo ti o darugbo gege bi aso ti ko to si wa nisisiyi ati pa won ti o wa so fun a wi pe a wa gbe ohun miran wo e ti se titun ni ese ekewa ese ti gbe okunrin titun ni wo eyi ti a so di titun ni si imo gege bi aworan eni ti o da o wa so fun a nisisiyi ni ikokan ohun ti a ni gbewo gege bi ewo titun agbada ododo je ke a wo ni ikokan lati ese ikejila nitori na bi eyan fe olorun eni mimo ati olofe egbe okan iyonuwo egbe okan iyonuwo eyi ni jesu papa ni o menuba nigbati o nso nipa omo odo kan iranse kan ti o gba idariji o si ri iranse elegbe re sugbon eyi ti iba fi ni iyonu ki o papa ki o si dariji elegbe re ko se be jesu wa nso we pe awa ti a so we pe ati di atunbi ti a je ti olorun o ye ki a ni okan iyonu emi ewa tutu isore si eni keji wa ye ki a wo Matthew ori keji dilogun a oni le ka gbogbo ese ti o so nipa ohun ti Jesu so yi die lauka bi o ba dele o le ye wo fun ara re lati ese keta le logun titi de ese ikarun dini ogoji sugbon nisisiyi ye ki a wo ese ikerin dilogbon nitori na li omo odo na wole o si teriba fun o wi pe oluwa musuro fun mi emi o san gbogbo re fun o oluwa omo odo na si sanu fun o tu sile o fi gbese na ji eni iyonu ti oluwa re ni si o dariji bakan na oluwa se fun wa gbogbo ese ti a ti da tele tele ti o da bi igbese ti o wo wa lorun olorun dariji wa o wa nreti wi pe ki a wa papa ki a ni iyonu si eni keji wa ki a le dariji sugbon omo odo ti a dariji yi o jade lo ori omo odo elegbe re ti o je ni igbese die e ti ba fi dariji ko se be e ni oluwa re wa fi pe pada we pe nigba ti ohun ti sanu fun iba dara bi ohun papa bi o ba sanu fun elegbe re je ki a wo lati ese ikeji le logbon nigba ti oluwa re si pe tan o we fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese ni ji o nitori ti iwo be mi iwo ki se sanu iranse egbe re gege bi mo ti sanu fun o nitori be eni olorun reti lowo wa wepe ki a gbe okan iyonu wo ki a ni iyonu ki a dari ji ara wa o sese ki o je iyawo re ni o se o ki a ma fi aki kori wepe lai lai a oni le dari ji o sese ki o je oko ni o se nkan si o ti o dun o ki a ma fi aki kori wepe rara lai lai titi aye yo fi dopin oni le dari ji tabi omo lo se nkan ti a o fe ki a ma le omo jade ke a so wipe koni le ba wa gbenu ile ke a so wipe a oni le dariji oni ki a ni iyonu ke a gbe okan iyonu wo ki a ni emi ikanu fun ara wa ke a le dariji ara wa ki se ninu ebi nikan ninu ile isin o sese ke a se ara wa se a mo wipe awa ti a je adari iba se oluso agutan agba ni tabi adari ekun ko si angeli laarin wa nito to ni agba okan wa la nito to ni olorun ti dari eseje wa nito to ni aje ni olorun sugun o sese boya aboju fo nkan kan ni boya enikan lo fi esun sun wa nipa re ki a si so oro si o ki obi o ninu ohun ti a ni lati se ni wepe ki a dariji iba je oluso agutan ni o se wa ni afeeri oluso agutan ati le ti sumo bayi eti iba kan gbadura fun aku ni gbaju iseju marun lo sugbon lohun o raye ki a dariji ara wa tabi o sese ki o je eni ti a fi si ori ekun ni o sese ki o se wa boya a nfe itoju boya nkan egun logun wa lese a si ro pe a be wa lowo re lati yo egun yi kuro sugbon ko tete yo egun yi a si ni irora popo o ye ki a dariji o ye ki a ni iyonu si ara.

oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa àti kí ìwọ kí ó mú àwọn òtòṣì tí a ti sóde wá sí ilé rẹ nígbà tí ìwọ bá rí arìn horo kí ìwọ kí ó arìn hòhò kí ìwọ kí ó bò ó kí ìwọ kí ó má fi ara pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tirẹ èyí ni a ń sọ bí a ti lè ní ọkàn ìyọnú bí a ti lè fi ìwà tútù tàbí ọkàn ìyọnú bí a ti lè fi hàn wípé bí a bá rí ẹnikẹ́ni tí ebi ń pa nínú àwọn ará nínú olúwa tàbí nínú àwọn aládùúgbò wa tí oúnjẹ sì wà lọ́wọ́ wa kí a fún wọn ní oúnjẹ bí ẹ bá rí àwọn tí kò ní lọ́wọ́ kí a gbà wọ́n sí ilé bí ẹ bá rí àwọn tí ó dàbí ẹni wípé wọn ò ní aṣọ ó dàbí ẹni pé wọ́n ń rìn hòhò kí a fi aṣọ bò wọ́n kí a má ṣe yẹ̀yẹ́ wọn wípé nítorí wọn ò ní aṣọ tí ó yẹ kí wọn kí ó wọ̀ àti wípé kí a má fi ara pamọ́ fún àwọn tí ìyá ń jẹ kí a má ṣe bẹ́ẹ̀ ni wípé a kò mọ̀ wípé wọ́n nílò àwọn ohun kan tí ó wà lọ́wọ́ wa kí a rí wípé a tọ́jú àwọn ẹlòmíràn ẹ jẹ́ kí a wo Róòmù orí 12 ẹsẹ̀ 10 Róòmù orí 12 ẹsẹ̀ 10 ní ti ìfẹ́ ara ẹ máa fi ìyọnú fẹ́ràn ara yín ní ti ọlá ẹ máa fi ti ẹnì kejì yín ṣáájú ó ní kí a máa fi ìyọnú fẹ́ràn ara wa nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a gbé ọkàn ìyọnú wọ̀ ìkejì ó ní ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun ó yẹ kí a máa ṣoore fún ara wa kò yẹ kí a dúró di ìgbà tí wọ́n bá sọ fún wa wípé lágbájá ó yẹ kí a ràn lọ́wọ́ bí a bá ti rí wípé ara àwọn ará nínú olúwa wọ́n ní àwọn nǹkan kan tí wọ́n ṣe aláìní tí ọlọ́run sì pèsè nǹkan wọ̀nyí fún wa ó ní kí a jẹ́ ẹni tí ṣoore ó ní bí ó tiẹ̀ jẹ́ ẹni tí a ò mọ̀ rí gẹ́gẹ́ bí ẹni tí a pa ní àpá ìpatán ní ojú ọ̀nà láàrin Jericho àti Jerusalemu ó ní bí a bá rí gẹ́gẹ́ bí aláàánú ara Samaria ó yẹ kí a máa ṣoore ó yẹ kí a ní ẹ̀mí ìṣeun kí a máa tọ́jú àwọn tí a pa lára tàbí àwọn tí a ṣá lọ́gbẹ́ tàbí àwọn tí ó bá àjálù kan pàdé ní ìgbésí ayé wọn yẹ kí a wo Éfésù orí 4 ẹsẹ 32 ẹ máa ṣoore fún ọmọ nìkejì yín èyí ni pé kí a ní ẹ̀mí ìṣeun kí a máa ṣoore ẹ ní ìyọnú ẹ máa dáríji ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti dáríji yín ó tún sọ fún wa ó ń tẹ̀mọ́ wa létí wípé ó yẹ kí a máa ṣoore ó sì yẹ kí a ní ìyọnú sí ara wa bí a bá padà sí Kólósè orí 3 ẹsẹ 12 kí a ní ìrẹ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì ìrẹ̀lẹ̀ jẹ́ ohun tí bí a bá rí ní ìgbésí ayé ènìyàn a máa ń sọ wípé lágbájá ọmọlúàbí ni ó ṣeéṣe bóyá kò lówó ó ṣeéṣe bóyá kò tilẹ̀ lè bọ́ wa kò lè fún wa lóúnjẹ ṣùgbọ́n a máa sọ pé lágbájá ọmọlúàbí ni kí ló dé ta ń sọ bẹ́ẹ̀ a máa ń sọ wípé ìrẹ̀lẹ̀ lágbájá ó pọ̀ ó ga púpọ̀ ó ṣeéṣe kí ó jẹ́ nínú ẹbí bí ó ṣeéṣe kí ó jẹ́ ìyá ọkọ ni ó wá sí ilé bí ìyàwó ti ń gbé oúnjẹ sílẹ̀ fún ìyá ọkọ tí ó ń kúnlẹ̀ bí ó ti ń gbé oúnjẹ sílẹ̀ yìí ni ìyá ọkọ ó ṣeéṣe kí ọbẹ̀ kí ó má tilẹ̀ dùn púpọ̀ ìkúnlẹ̀ yìí yóò jẹ́ kí ọbẹ̀ dùn jù bẹ́ẹ̀ lọ ó ṣeéṣe kí ẹran púpọ̀ kí ó má sí nínú ọbẹ̀ ṣùgbọ́n ìkúnlẹ̀ tí ìyàwó yìí tí ó fi gbé oúnjẹ fún ìyá ọkọ rẹ̀ yóò jẹ́ kí inú ìyá ọkọ kí ó dùn tó bẹ́ẹ̀ tí ó jẹ́ wípé ìyá ọkọ yóò máa pọ́n àwò lani bí ó bá ti padà dé ni ó máa sọ wípé ìyàwó ọmọ mi ò rí irú ẹ̀ rí ni ó ní ìtẹríba púpọ̀ ó jẹ́ ẹni tí ó lọ́wọ̀ púpọ̀ ó jẹ́ ẹni tí a kọ́ tí ó gbẹ̀kọ́ nítorí kíni ṣé nítorí pé a kó gbogbo ẹran inú kòkò fún ìyá ni rárá nítorí ìtẹríba nítorí ìrẹ̀lẹ̀ nítorí wípé ẹni yìí bí ó ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń kúnlẹ̀

ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Pọ́ọ̀lù ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Bàbá. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹ̀sán wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹlẹ́sẹ, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ̀gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristi nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébùú? Ìkíní, ìyà ẹni pẹ̀kun. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí a padà sí Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí kìíní, nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, àti nítorí kìíní ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé. Nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀, èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristi pàdé. Àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere. Nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn. Kò sì ṣeéṣe fún ẹrú èṣù, ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù, ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun tìka rẹ̀ nìkan. Bí kò ṣe wípé Ọlọ́run nìkan ṣoṣo ló ní agbára láti dá wa sílẹ̀, wo Jeremiah orí 31,
Jeremiah.

wọ́n ti ń wá sí Kolose, àwọn tí múnisìnà, wọ́n kó àwọn ará Kolose wọ̀nyí wípé Jésù Kristi, ó dàbí ẹni wípé kò lè tó fún wọn. Wípé bí wọ́n ti ń gba Jésù Kristi gbọ́ lápá kan, bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́, kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́. Bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kolose, ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé. Nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké, àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah, Ọlọ́run Abrahamu, ti Isaaki àti ti Jakobu wípé kò tó fún wọn, wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò, kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn. Bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì, bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí, tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé, wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kolose, tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristi tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn. Wo ti má jẹ̀mú láéláé, kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá. Kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí, kí ó sì dààmú, kí ó sì di gbígbẹ, li Olúwa wí. Nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì, wọ́n fi èmi orísun iyè sílẹ̀, wọ́n sì wa kànga omi fún ara wọn, kànga fífọ́ tí kò lè dá omi dúró. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, nítorí wípé nígbà tí a mú wọn jáde, kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́, bí kì í ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo. Nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun, orin ìgbàlà sí Ọlọ́run wọn, tí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo, àti wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàndà, tí wọ́n ṣí wọn nípò, tí wọ́n ń sọ fún wọn wípé Ọlọ́run tí ó mọ jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n, àti wípé kò tó láti fẹ̀yìntì, láti gbẹ́kẹ̀lé. Èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́. Èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kolose, nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristi nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn. Ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn fún wa, tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè, àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristi nìkan ṣoṣo wípé kò lè tó fún wọn. Ṣùgbọ́n èyí ni Pọ́ọ̀lù Apọ́stẹ́lì tó fi fẹ́ já irọ́ àwọn ènìyàn wọ̀nyí, tí ó fẹ́ kí ó yí àwọn ará Kolose wípé Jésù Kristi ó tó fún gbogbo wọn pátápátá. Nínú Kolose orí kejì láti ẹsẹ̀ ìkejì sí ìkẹta, kí a lè tu ọkàn wọn nínú, bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún òye tí ó dájú, sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àní Kristi, inú ẹni tí a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Èyí ni Paul ń jẹ́ kí ó dá wọn lójú wípé kò tún sí ọgbọ́n ní ibòmíràn, kò tún sí ìmọ̀ ní ibòmíràn, kò tún sí ìjìnlẹ̀ ìfẹ́ Ọlọ́run nínú ibòmíràn, wípé nínú Jésù Kristi ni a fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Nítorí bẹ́ẹ̀, bí a bá rí ẹni tí ó fi Jésù sílẹ̀ tí ó ń wá ọgbọ́n tàbí òye tàbí ìyè àníkẹ̀kún ní ibòmíràn, ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó di ẹni ìṣìnà àti ẹni tí ó ṣáko. Nínú Kolose orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó sọ wípé nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà Ọlọ́run gbé lí ara ìyára, ó jẹ́ kí ó yé wa wípé nínú Jésù Kristi ni gbogbo

ẹ̀kún, òye, ọ̀rọ̀ Ọlọ́run, ìmọ̀ Ọlọ́run àti gbogbo ìbùkún tí Ọlọ́run fẹ́ fún wa, wípé nínú Jésù Kristi ni gbogbo ẹ̀kún nǹkan wọ̀nyí ni ó wà, kí a má bàa ṣìnà lọ, kí a má bàa tún máa wá nǹkan mìíràn, kí a máa rò wípé Jésù tí a ti gbọ́ nípa rẹ̀ wípé kò tó fún wa. Nínú Kọ́ríntì kejì orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹjọ, Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí si fún yín, kí ẹ̀yin tí ó ní ànító nínú ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i nínú iṣẹ́ rere gbogbo. Bí o bá wo ẹsẹ̀ yìí dáradára, bí ó ti ń sọ nípa gbogbo oore ọ̀fẹ́, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa ànító ní ìgbà gbogbo àti iṣẹ́ rere gbogbo. Ó sì fi àwọn nǹkan wọ̀nyí sí orí Jésù wípé nínú Kristi ni a ní gbogbo àwọn ẹ̀kún nǹkan wọ̀nyí ni wọ́n ó sì máa bí si. Bí a bá gba Jésù Kristi gbọ́ wípé kò sí ohun kan tí a fẹ́ ní tí a kò lè ní ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ nínú Jésù. Nínú Éfésù orí kẹta láti ẹsẹ̀ ogún, ǹjẹ́ ẹni tí ó lè ṣe lọ́pọ̀lọpọ̀ ju gbogbo èyí tí à ń béèrè tàbí tí à ń rò lọ, gẹ́gẹ́ bí agbára tí ń ṣiṣẹ́ nínú wa. Ohun tí a ṣe ń ka àwọn ẹsẹ̀ Ọlọ́run wọ̀nyí ni pé kí ó lè yí ọ dájúdájú wípé kò sí agbára ní ibòmíràn àfi nínú Jésù Kristi, kò sí ìgbàlà ní ibòmíràn àfi nínú Jésù Kristi, kò sí ìdáǹdè ìtúsílẹ̀ nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristi. Bí a bá rí ẹni tí ó ń pa ọlọ́kàndà, bí a bá rí ẹni tí ó fẹ́ ṣí ọlọ́nà, tí ó ń sọ fún ọ wípé ìmọ̀ ìjìnlẹ̀ tó wà ní ibòmíràn bí kìí ṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbélé wa lọ́wọ́, ó jẹ́ wípé ẹni bẹ́ẹ̀ ó fẹ́ mú ọ ṣáko, ó ń fẹ́ mú ọ rìn kiri gẹ́gẹ́ bí ẹni tí ó sọnù. Èyí ni ó ń kọ Pọ́ọ̀lù Àpọ́sítélì lóminú, tí ó mọ̀ wípé àwọn tí ó lọ sí Kólósè tí ó fẹ́ pa wọ́n lọ́kàndà, tí ó fẹ́ ṣí wọn nípò, wípé wọn ó sọ wọn di aṣáko, wọn ó sọ wọn di ẹdun arinlẹ̀ nípa ti ìgbàgbọ́. Ó sì ń fẹ́ kí ó dá wọn lójú wípé ìtànjẹ ni àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n mú tọ̀ wọ́n wá. Jẹ́ kí a wò nísinsìnyí àwọn ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó ń sọ nínú ibi tí a kà nínú Kólósè orí kìíní, tí ó ń sọ nípa Kristi Jésù Olúwa wa. Ìkíní, ó ń sọ nípa Kristi àwòrán Ọlọ́run, Ọlọ́run àìrí, ṣùgbọ́n Jésù Kristi ni ó sọ Ọlọ́run di ẹni tí a fi hàn, ẹni tí a rí, ẹni tí a mọ̀. Òun ni àwòrán Ọlọ́run. Ìkejì, ó ń sọ nípa Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, ó ń sọ nípa Kristi orí ìjọ. Ìkíní, Kristi àwòrán Ọlọ́run. Ìkejì, Kristi ẹlẹ́dàá ohun gbogbo. Ìkẹta, Kristi orí ìjọ. Jẹ́ kí a wò ó ní ìkọ̀ọ̀kan. Wo Kólósè orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ó ní ẹni tí í ṣe àwòrán Ọlọ́run. Ta ni Pọ́ọ̀lù ń sọ nípa rẹ̀ yìí tí ó sọ wípé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run? Bí o bá kà á láti ẹsẹ̀ kẹtàlá, ó ní ẹni tí ó gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ọmọ rẹ̀ yìí ni ó ń sọ nípa rẹ̀ nínú ẹsẹ̀ ìkẹrìnlá àti ìkẹẹ̀dógún, tí ó sọ wípé ọmọ rẹ̀, ẹni tí àwa ní ìdáǹdè nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ó mọ̀ wípé èyí ń sọ nípa Kristi. Ó ní a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀, ẹ̀jẹ̀ Jésù Kristi. Nínú ẹsẹ̀ kẹẹ̀dógún ni ó ti tẹ̀síwájú tí ó wípé ẹni tí yìí ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí gbogbo ẹ̀dá. Jẹ́ kí a ṣe ìtumọ̀ èyí fún ọ. Nígbà tí ó ń sọ wípé ẹni yìí ní í ṣe àwòrán Ọlọ́run, ó ń sọ wípé Ọlọ́run tí a kò rí, ṣùgbọ́n Jésù Kristi jẹ́ àwòrán rẹ̀. Jésù jẹ́ Ọlọ́run. Ó ní ẹlẹ́dàá ohun gbogbo. A ó jẹ́ kí ó dá lójú bí a ó ti máa wo ìwé ọ̀rọ̀ Ọlọ́run. Ènìyàn ẹlẹ́ran ara kò lè fi ojú rí Ọlọ́run nínú ọláńlá rẹ̀, kò sì tí ì rí nínú ẹ̀kún ọláńlá rẹ̀ nígbà kan rí.
ṣùgbọ́n Jésù Kristì ni Ọlọ́run dènìyàn tí ó wá fi Ọlọ́run hàn. Jésù yìí ni àwòrán Ọlọ́run pípé, àwòrán tí ó fi Ọlọ́run hàn, tí ó sì sọ fún wa wípé òun pàápàá jẹ́ Ọlọ́run. Jẹ́ kí a fiyè sí àwọn ọ̀rọ̀ tí a ó kà nínú ọ̀rọ̀ Ọlọ́run nísinsìnyí, kí o lè mọ̀ wípé Jésù Kristì tí a ń sọ nípa rẹ̀ kìí kàn ṣe bí ọ̀kan nínú àwọn áńgẹ́lì, tàbí kó kàn jẹ́ bí ọ̀kan nínú àwọn wòlíì, ó jẹ́ Ọlọ́run fúnrara rẹ̀. Jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, èyí ń sọ nípa Jésù Kristì. Ó ní ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní Ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run Alágbára. Bí o bá jẹ́ ẹni tí ó gba Bíbélì gbọ́, bí o bá jẹ́ ẹni tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, bí kì í bá ṣe wípé o fẹ́ mú Ọlọ́run lékèé, o sì fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di asán, o mọ̀ wípé Jésù Kristì yìí a pè ní Ọlọ́run Alágbára, a sì pè ní Bàbá Ayérayé, a pè ní Ọmọ Aládé Àlàáfíà. Èyí jẹ́ kí ó dá wa lójú wípé Jésù tí a gbàgbọ́ kìí ṣe wòlíì, kìí ṣe áńgẹ́lì, ó jẹ́ Ọlọ́run. Ó sọ wípé a máa ń pè ní ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó jẹ́ ọmọ Ọlọ́run, ó sì tún jẹ́ Ọlọ́run bákan náà. Bí a bá wo orin Dáfídì orí karùndínláàádọ́ta láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, ó ní Ọlọ́run láé àti láéláé ni ìtẹ́ rẹ, ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni, ìwọ fẹ́ òdodo, ìwọ kórìíra ẹ̀wà búburú. Nítorí náà lé Ọlọ́run, Ọlọ́run rẹ ṣe fi àmì òróró ayọ̀ yà ọ́ ṣolórí àwọn ọgbà rẹ. Bí o bá fiyè sí ohun tí a kà yìí, ó sọ wípé ní ẹsẹ̀ ìkẹfà ó ń sọ nípa Ọlọ́run, ó ní Ọlọ́run láéláé ni ìtẹ́ rẹ, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ, ọ̀pá aládé òtítọ́ ni. Ṣùgbọ́n ní ẹsẹ̀ ìkeje ni ó tún sọ wípé nítorí náà ni Ọlọ́run, Ọlọ́run rẹ, ó pè ní Ọlọ́run nínú ẹsẹ̀ ìkẹfà, ó tún sọ wípé Ọlọ́run rẹ nínú ẹsẹ̀ ìkeje. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí Bíbélì kí ó ṣe ìtumọ̀ tí ó kún fún wa nínú Hebrew, rántí ohun tí a kà wípé ó ń sọ nípa Ọlọ́run, ó sì tún sọ nípa wípé Ọlọ́run tí a ń sọ nípa rẹ̀ yìí títí láé ni ìtẹ́ rẹ̀, àti wípé ọ̀pá aládé ìjọba rẹ̀, ọ̀pá aládé òtítọ́ ni. Wo Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkẹfà àti pẹ̀lú nígbà tí ó mú àkọ́bí ni wá sí ayé, o mọ̀ wípé èyí ń sọ nípa Kristì. Ó wípé kí gbogbo àwọn áńgẹ́lì Ọlọ́run kí ó forí balẹ̀ fún un, àti ní ti àwọn áńgẹ́lì ó wípé ẹni tí ó dá àwọn áńgẹ́lì rẹ̀ lé ẹ̀mí àti àwọn ìránṣẹ́ rẹ̀ lé ọ̀wọ́ iná. Ṣùgbọ́n ní ti ọmọ ni ó wípé, rántí wípé èyí ń sọ nípa Kristì, ní ti ọmọ ni ó wípé ìtẹ́ rẹ Ọlọ́run láé àti láéláé ni, ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ, ìwọ fẹ́ òdodo, ìwọ sì kórìíra ẹ̀ṣẹ̀. Nítorí náà ni Ọlọ́run, àní Ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ. Yóò yí ọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin Dáfídì ó ń tọ́ka sí Jésù Kristì, ó sì ń pe Jésù Kristì ní Ọlọ́run. Èyí jẹ́ ohun àwámáridì, ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí Ọlọ́run, láti inú ìwé mímọ́. Mo fẹ́ kí o tún wo Bíbélì, kí o wo Rómù, ìwé Rómù orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún, ti ẹni tí àwọn bàbá ṣe, àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí Kristì ti wá nípa ti ara, ẹni tí ó borí ohun gbogbo, Ọlọ́run olùbùkún láéláé. Bí ó ti ń sọ nípa Kristì ni ó ń sọ wípé òun ni Ọlọ́run olùbùkún láéláé. Bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni, kí o wo Matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún. Yóò sì bí ọmọkùnrin kan, Jésù ni ìwọ pe orúkọ rẹ̀,
nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won gbogbo eyi se se ki eyi ti a so lati odo Oluwa wa li enu wo li ki o le se pe ki yesi won dia kan yo loyun yo si bi omokunrin kan won si ma pe oruko re ni Emmanuel itumo eyi ti se Olorun wa pelu wa bi a tin pe Jesu Christi ni Emmanuel ni antumo re fun a wi pe itumo re ni wi pe Olorun ni o de niyan ti o wa ba wa gbe ati itanshan imole re o je itanshan imole ti Olorun wo iwe Hebrew le kan si Hebrew ori kini lati ese ikini ki a won ti iwe mimo so nipa Jesu Christi ti o je Olorun ti o si je eleda ohun gbogbo Olorun eni ni igba popo ati ni oniruru ona ti o ti pa awon woli ba awon baba soro ni igba ni ni ikeyin ojo won yi o ti pa se omo re ba wa soro eni ti se ajogun ohun gbogbo nipa se eni ti o da awon aye pelu bi o ba tin gbero ninu okan re tabi ti o ni apiyesi wo pe bawo ni a se da aye je ki o ye wo pe Olorun ni o da aye sugbon so fun a wo pe eni ti o da awon aye nipase Jesu Christi eni ti se itanshan ogo re ati aworan ohun ti kara re ti o si nfi oro agbara re mu ohun gbogbo duro leyin ti o ti se iwenu ese o joko li owo otun olanla li oke eyi nso nipa Jesu Christi we pe o je Olorun o je eleda wa o nsi ni Olorun aye raye ninu Kolose ori kini wo ese ke dogun le kan si eni ti se aworan Olorun ti a ko ri akobi gbogbo eda bi o ba nso nipa akobi gbogbo eda eyi ko so wi pe ada Jesu nitori pe awon ti won ma ngbe bibeli kaakiri ti won ma nta iwe ti won ma nta kaakiri won ma nso wi pe Jesu ni akoko da ki a to da awon angeli ki a to da Adamu ki a to da lagbaja ki a to da tibi ki a to da tohun nitori wi pe ede ti bibeli nlo ko ye won bi a ba nso nipa akobi ninu ede Greek ti a fi ko majemu titun o nso nipa eni ti o ni agbara eni ti o ni ipa eni ti o ni ipo eyi ko so nipa akoko we pe akoko da Jesu ki a to da awon eda miran o nso nipa akobi gege bi eni ti o ni ipo la ju gbogbo eda lo gege bi eni ti o ni agbara ju gbogbo eda lo eni o fi so we pe o je akobi o je eni ola o je olori lori gbogbo awon eda wo Johanu ori kerinla ese ikesan ankeko nipa Kristi si jobe lo we pe o je bibeli je ki o da wa loju we pe o je Olorun bi Olorun baba ti je Olorun be ni Olorun omo je Olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mo mi sibe Philipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je Olorun be na ni ohun je Olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini oni le atete ko se le oro wa oro si wa pelu Olorun Olorun si le oro na ohun na le o wa le atete ko se pelu Olorun nipa se re le ati da ohun gbogbo bi nsin kan won yi nipa Jesu Christi nipa olugbala wa nipasẹ rẹ le ati da ohun gbogbo ati lẹhin rẹ a ko da ohun kan ninu ohun ti a da bibeli je ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe Olorun ati we pe oun ni olubori
ati o wa ni ipo ri ninu ohun gbogbo ninu Philippi ori keji. Philippi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan Olorun ti ko ka si iwora lati ba Olorun dogba an so fun nihi we pe o je aworan Olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o fe nowo si ti ko je tire o je eni ti o ba Olorun dogba nitori be ni Paul apostle ni o je ki o ye awon eniyan wonyi we pe Jesu Christi yi ni se aworan Olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won talk awon si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won di eni diduro sese eyi ni Paul nso fun we pe ki won boju kuro ninu awon nkan wonyi ko mo we pe Jesu Christi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Christi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re li ada ohun gbogbo ohun ti nbe li orun ati ohun ti nbe li aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese Olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so nihin ni we pe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wi pe agbara Jesu Christi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba n wo awon ise iyanu ti Jesu Christi se ninu majemu titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju apoju ohun ti ko ye won ni we pe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a nka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemu laelae ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese kedogbon ese ikarundinlogbon orin dafidi ori keji le ni ogorun lati ese ikarundinlogbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi nso nipa eleda o ni lati ipele aye lati iseda aye lati igba atijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o segbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o si paro sugbon bakan naa ni iwo odun re ko li opin kini a le so nipa oro Olorun ti a ka yi tani awon oro wonyi soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan wonyi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wi pe eni ti o da nkan wonyi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti a nso nipa re ninu heberu ori kini lati ese ikewa
ati iwo oluwa li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi soro nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wi pe sugbon ni ti omo li o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiwaju lati so fun a wi pe nipa Jesu Christi yi oluwa yi kan soso na li o so ni ese ikewa wi pe iwo oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun gbe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ri iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ri iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikesan iwo onihirere sioni gun oke giga lo iwo onihirere pelu iwo onihirere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu Juda pe ewo olorun yin kiyesi Oluwa Jehova yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re si nbe niwaju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o se ori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa Jehova ni se pelu agbara ninu ese ikokan la ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wo pe bi a ba nso nipa oluso agutan ni toto a nso nipa Jesu Christi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ikan won orun ti o si ti ko erope aye jo sinu osuwon ti o si fi iwon won iwon won awon oke nla ati awon oke kekeke ninu osuwon eyi nso nipa Jesu Christi oluso agutan wa toto wi pe ohun ni eleda ohun gbogbo ati ka ninu Johanu tele ri wi pe Jesu Christi nipa re le ati da ohun gbogbo nisisi wo Korinti kini ori kejo ese ikefa Korinti kini ori kejo ese ikefa sugbon fun awa Olorun kan ni nbe baba lowo eni ti ohun gbogbo ti wa ati ti eni ti gbogbo wa ise ati Oluwa kan soso Christi Jesu nipasẹ eni ti ohun gbogbo wa Christi Jesu nipasẹ eni ti ohun gbogbo wa ati awa nipasẹ re nitori be je ki o yi o daju wi pe Jesu ti a nsoro re yi ohun ni eleda ohun gbogbo ati wi pe nipasẹ re le ati da awon gbogbo ti a da iba se ite tabi oye tabi ijoba tabi ola je ki a pada sinu Kolose ori kini ki a wo ese ikejidinlogun ati ese ikokandinlogun
òun sì jẹ́ orí fún ara. Èyí ni ní ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè, àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara, bí a ti pe ìjọ ní ara, ara Kristi, bẹ́ẹ̀ ni a pe Kristi ní orí ìjọ. Nínú Kolose kejì, orí kejì, nínú Kolose orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, tí kò sì di orí ni mú ṣinṣin. Láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkè àti ṣanpèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nínú ìbísí Ọlọ́run. Ohun tí a ń sọ nípa orí níhìn-ín, tàbí tí a ń sọ nípa Kristi, ni wípé Kristi gẹ́gẹ́ bí orí, òun ni yóò mú kí gbogbo àwọn oríkè àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara, àti kí a lò so wọ́n ṣọ̀kan papọ̀, àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí iyè nínú Ọlọ́run. Wípé ẹni tí ó bá jẹ́ orí, òun ni ẹni tí ń tọ́ni, òun ni olùṣọ́ àgùntàn, òun ni adarí, òun ni aṣáájú, òun ni orísun agbára. Nítorí bẹ́ẹ̀, fún ìjọ, Jésù Kristi jẹ́ orísun agbára wa. Kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristi tí ó jẹ́ orí fún ìjọ, òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristi Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa, òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni iyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní, Éfésù orí kìíní, ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí í ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà, tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa, ó wà nínú Jésù Kristi Olúwa, Ọlọ́run wa, àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé, àti ẹlẹ́dàá ohun tí a rí, àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kolose nísinsìnyí, orí kìíní láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Kí a wo àkójọpọ̀ ohun tí Ọlọ́run kọ́ wa nínú àwọn ẹsẹ̀ tí a ti ń kà yìí láti ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí, àkọ́bí tàbí olórí, ẹni tí ó ní ipò gíga jùlọ nínú gbogbo ẹ̀dá. Èyí yẹ kí ó yé wa wípé a kò lè rí Ọlọ́run. A kò sì sí ẹni tí ó rí Ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ nígbà kan rí. Ṣùgbọ́n Jésù Kristi ni Ọlọ́run dénìyàn tí ó wá sí ayé, tí ó fi Ọlọ́run hàn. Ṣé Ọlọ́run lágbára? Ó lágbára. Ṣé Ọlọ́run ni ó dá gbogbo ayé? Ó dá nípasẹ̀ Jésù Kristi. Ṣé a mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe? Bẹ́ẹ̀ náà ni, kò sí ohun tó ṣòro fún Jésù Kristi láti ṣe. Nítorí kíni? Nítorí pé ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí lé òun. Nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Nínú Jésù Kristi àti nípasẹ̀ Jésù Kristi lè a ti dá ohun gbogbo. Ìṣẹ̀dá tìrẹ, ìṣẹ̀dá tèmi, àti ìṣẹ̀dá ohun gbogbo tí a rí, ó wá láti ọwọ́ Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó tọ́, ohun tí ó yẹ ni láti gba Jésù Kristi gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa. Nítorí wípé òun ni ó dá wa, àti fún ògo rẹ̀ ni ó fi dá wa. Ó sọ wípé gbogbo ohun tí a dá pátápátá gbà, ohun tí ń bẹ lé ọ̀run àti ohun tí ń bẹ lé ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, ìbá ṣe ìtẹ́, ìbá ṣe oyè, ìbá ṣe ìjọba, ìbá ṣe ọlá, wípé nípasẹ̀ rẹ̀
le ati da ohun gbogbo nitori be nigba ti o je wipe nipase re le ati da ohun gbogbo o ye ki a le gbekele o ye ki a le gbagbo o ye ki a le fi eyin ti Jesu Kristi nitori wipe o ni Olorun ati eleda ohun gbogbo o si ni eleda wa o si so wipe ati fun le ada nkan wonyi bi o ba je wipe o ni o da o ati wipe o da o fun ara re lati le yin logo lati le sin lati le tun ba ni waju re e se ti a ko ni fi sin Olorun o si ohun si wa saaju ohun gbogbo ki a to da awon ewebe ki a to da aye ki a to da ohun kohun ni Jesu Kristi eni ti o je Olorun deniyan ni o ti wa li ati aye raye ohun ti wa saaju ohun gbogbo bi o ba fe gbekele enikeni se eni ti a bi ninu obirin eni ti o je elese tabi eni ti o gbe ara re kale gege bi aborisa se oni o ye ki o gbekele tabi eni aye igbani eni ti o ti wa saaju ohun gbogbo ati ninu re ni ohun gbogbo duro sokan ninu Jesu Kristi ni ohun gbogbo duro sokan ohun si ni ori fun ara oni gege bi amona wa oni gege bi olutoni wa oni gege bi olusu agutan fun wa oni gege bi adari oni ori fun ara eyi ni ni ijo eni ti se ipile akobi ninu awon oko wa bi o ba gba Jesu Kristi gbo bi iru eni be bi o ba ku ni asiko ajinde yo ni ajinde ti iye ati pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo bi o ba yin Olorun ti o pori bale fun Olorun bi o ba sin Olorun ni aye ti a wa yi bi o ba di orun pelu o ma sin nitori wipe oni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru ton fe si won ni po pada ton fe ko oju won si Olorun ajeji ton fe so fun won wipe o dabi eni pe Kristi Jesu ko to fun won eyi ni Paul apostoli ni o fi wa laye won yekeyeke wipe Jesu Kristi to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wipe bi a ba gba Jesu Kristi gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wipe ko si ohun ti a nilo ko si ohun ti a n saferi ti a ko le ri ninu Jesu Kristi nitori wipe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesu Kristi yo le se ju gbogbo eyi ti a n bere ati eyi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa e je ki a dide duro ki a fi yin fun Olorun wipe o la wa loju wipe o mu wa kuro ninu okunkun o je ki a mo wipe Jesu Kristi ni aworan Olorun ti a ko ri Jesu Kristi ni eleda ohun gbogbo ati wipe Jesu Kristi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo naa bi a ko ba ti igba okan re la ranti pe Jesu eleda ohun naa ni Jesu olugbala Jesu eleda ohun naa ni Jesu oluso agutan ohun ni o fi eje re rubo fun wa Jesu Kristi yi kan naa Emmanuel Olorun deniyan Olorun wa pelu wa ohun ni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese eke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si ro mo Jesu Kristi nikan soso nitori wipe oni eleda ohun gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun agege bi eni ti o le dari ese wa jo wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Kristi ki o fi han nitori pe Jesu Kristi ni eleda ohun gbogbo nipase agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisiyi bi o ko ba ti ni igbala so fun Olorun wipe o gba Jesu Kristi gbo o gba Jesu Kristi gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludanisile oludande
ati oni oni dajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isire si olorun ma se je ki enikeni ki o tan oje lati ma fi ohun miran kun isin olorun ma se je ki enikeni ki o tan oje wo pe Jesu Kristi ko to gege bi olubala gege bi oludande gege bi olusoagutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan oje wo pe ni lati tun ma wa awon angeli kaakiri wo pe ogbon ijile tun wa nibi kan yato si ninu Jesu Kristi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si o ni a fi fun wa lati gba kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Kristi yi kan na ni a fi fun wa gbe eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisi ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Kristi oluwa olurapada olugbala wa.

0: Lẹ́fítíkù orí 24. Ẹ̀yin kò gbọdọ̀ yá òrìṣà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ gbé ère tàbí ọwọ́n kan dìde nàró fún ara yín, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ gbé ère òkúta gbígbẹ́ kalẹ̀ ní ilẹ̀ yín láti tẹríba fún un, nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín. Kí ẹ̀yin kí ó pa ọjọ́ ìsinmi mi mọ́, kí ẹ sì bọ̀wọ̀ fún ibi mímọ́ mi, èmi ni Olúwa. Bí ẹ̀yin bá rìn nínú ìlànà mi, tí ẹ sì ń pa òfin mi mọ́, tí ẹ sì ń ṣe wọ́n, nígbà náà ni èmi ó fún yín ní òjò ní àkókò rẹ̀, ilẹ̀ yóò sì máa mú ìbísí rẹ̀ wá, igi oko yóò sì máa so èso wọn. Ìpakà yín yóò sì dé ìgbà ìkórè àjàrà, ìgbà ìkórè àjàrà yóò sì dé ìgbà ìfúrúgbìn, ẹ̀yin ó sì máa jẹ oúnjẹ yín ní àjẹyó, ẹ ó sì máa gbé ilẹ̀ yín ní àìléwu. Èmi ó sì fi àlàáfíà sí ilẹ̀ náà, ẹ̀yin ó sì dùbúlẹ̀, kò sì sí ẹni tí yóò tẹrùbà yín. Èmi ó sì mú kẹranko búburú kí ó dásẹ̀ kúrò ní ilẹ̀ náà, bẹ́ẹ̀ ni idà kì yóò la ilẹ̀ yín já. Ẹ̀yin ó sì lé àwọn ọ̀tá yín, wọ́n sì ti pa idà ṣubú níwájú yín. Márùn-ún nínú yín yóò sì lé ọgọ́rùn-ún, ọgọ́rùn-ún nínú yín yóò sì lé ẹgbàárùn-ún. Àwọn ọ̀tá yín yóò sì ti pa idà ṣubú níwájú yín. Nítorí tí èmi ó fi ojú rere wò yín, èmi ó sì mú yín bí si, èmi ó sì sọ yín di púpọ̀, èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ pẹ̀lú yín. Ẹ̀yin ó sì máa jẹ ohun ìṣìgbẹ́, ẹ̀yin ó sì máa kó ohun ẹ̀gbẹ́ jáde nítorí ohun titun. Èmi ó sì gbé ibùgbé mi kalẹ̀ láàrin yín, ọkàn mi kì yóò sì kórira yín. Èmi ó sì máa rìn láàrin yín, èmi ó sì máa ṣe Ọlọ́run yín, ẹ̀yin ó sì máa ṣe ènìyàn mi. Èmi ni Olúwa Ọlọ́run yín tí ó mú yín láti ilẹ̀ Íjíbítì jáde wá, kí ẹ̀yin kí ó má ṣe wà ní ẹrú wọn. Èmi sì ti dá ìdè àjàgà yín, mo sì mú yín rìn lóru gangan. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gbọ́ ti èmi, tí ẹ kò sì ṣe gbogbo òfin wọ̀nyí, bí ẹ̀yin bá sì gan ìlànà mi, tàbí bí ọkàn yín bá kórira ìdájọ́ mi, tó bẹ́ẹ̀ tí ẹ̀yin kì yóò fi ṣe gbogbo òfin mi, ṣùgbọ́n tí ẹ̀yin da májẹ̀mú mi, èmi pẹ̀lú yóò sì ṣe èyí sí yín. Èmi ó tilẹ̀ rán ẹrù sí yín, àrùn ìgbẹ́ àti òjòjò gbígbóná tí yóò máa jẹ ojúrun, tí yóò sì máa mú ìbínú jẹ ọkàn wá. Ẹ̀yin ó sì fún irúgbìn yín lásán, nítorí pé àwọn ọ̀tá yín ni yóò jẹ́. Èmi ó sì kojú mi sí yín, a ó sì pa yín níwájú àwọn ọ̀tá yín. Àwọn tí ó kórira yín ni yóò sì máa ṣe olórí yín, ẹ̀yin ó sì máa sá nígbà tí ẹnìkan kò lé yín. Nínú gbogbo èyí, bí ẹ̀yin kò bá sì gbọ́ ti èmi, nígbà náà ni èmi ó jẹ yín ní ìyà ní ìgbà méje sí nítorí ẹ̀ṣẹ̀ yín. Èmi ó sì ṣẹ́ ìgbéraga agbára yín, èmi ó sì sọ ọ̀run yín dàbí irin àti ilẹ̀ yín dàbí idẹ. Ẹ̀yin ó sì lo agbára yín lásán, nítorí ti ilẹ̀ yín kì yóò mú ìbísí rẹ̀ wá, bẹ́ẹ̀ ni igi ilẹ̀ yín kì yóò so èso wọn. Bí ẹ̀yin bá sì rìn lòdì sí mi, tí ẹ̀yin kò sì gbọ́ ti èmi, èmi ó sì mú ìyọnu ìgbà méje wá sí lórí yín gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ yín. Èmi ó sì rán ẹranko wá sínú yín pẹ̀lú, tí yóò máa gbà yín ní ọmọ, tí yóò sì máa run yín ní ẹran ọ̀sìn, tí yóò sì mú yín dínkù, òpópó yín yóò sì dahoro. Bí ẹ̀yin kò bá gba ìkìlọ̀ mi nípa nǹkan wọ̀nyí, ṣùgbọ́n tí ẹ̀yin ó máa rìn lòdì sí mi, nígbà náà ni èmi pẹ̀lú yóò máa rìn lòdì sí yín. Èmi ó sì jẹ yín ní ìyà sí ní ìgbà méje nítorí ẹ̀ṣẹ̀ yín. Èmi ó sì mú idà wá sórí yín, tí yóò gba ẹ̀san májẹ̀mú mi, a ó sì kó yín jọpọ̀ nínú ìlú yín. Èmi ó ran àjàkálẹ̀ àrùn sáàrin yín, a ó sì fi yín lé ọ̀tá lọ́wọ́. Nígbà tí mo bá ṣẹ́ ọ̀pá oúnjẹ yín, obìnrin mẹ́wàá yóò yan àkàrà yín nínú àrò kan, ìwọ̀n ni wọn ó sì máa fi fún yín ní àkàrà yín, ẹ̀yin ó sì máa jẹ, ẹ kì yóò sì yó. Nínú gbogbo èyí, bí ẹ̀yin kò bá sì gbọ́ ti èmi, tí ẹ bá sì rìn lòdì sí mi, nígbà náà ni èmi ó máa rìn lòdì sí yín pẹ̀lú ní ìkanú. Èmi pẹ̀lú yóò sì nà yín ní ìgbà méje nítorí ẹ̀ṣẹ̀ yín. Ẹ̀yin ó sì jẹ ẹran ara àwọn ọmọ yín ọkùnrin àti ẹran ara àwọn ọmọ yín obìnrin ni ẹ̀yin ó jẹ. Èmi ó sì run ibi gíga yín wọn ni, èmi ó sì kéèrè yín lulẹ̀, èmi ó sì wọ òkú yín sórí òkú òrìṣà yín, ọkàn mi yóò sì kórira yín. Èmi ó sì sọ ìlú yín di ahoro, èmi ó sì sọ ibi mímọ́ yín di ahoro. Èmi kì yóò gbọ́ adùn òórùn dídùn yín mọ́, èmi ó sì sọ ilẹ̀ náà di ahoro, ẹnu yóò sì ya àwọn ọ̀tá yín tí ń gbé inú rẹ̀ sí. Èmi ó sì tu yín ká sínú àwọn orílẹ̀-èdè, èmi ó sì yọ ẹ̀dà tì yín lẹ́yìn, ilẹ̀ yín yóò sì di ahoro àti ìlú yín yóò di ahoro. Nígbà náà ni ilẹ̀ náà yóò ní ìsinmi rẹ̀ ní gbogbo ọjọ́ ìdáporo rẹ̀. Ẹ̀yin ó sì wà ní ilẹ̀ àwọn ọ̀tá yín, nígbà náà ni ilẹ̀ yóò sinmi tí yóò sì ní ìsinmi rẹ̀. Ní gbogbo ọjọ́ ìdáporo rẹ̀ ni yóò máa sinmi, nítorí pé òun kò sinmi ní ọjọ́ ìsinmi yín nígbà tí ẹ̀yin gbé inú rẹ̀. Àti lára àwọn tí ó kù láàyè nínú yín, èmi ó rán ìjayà sí ọkàn wọn ní ilẹ̀ àwọn ọ̀tá wọn. Ìró mímí ewé yóò sì máa lé wọn, wọn ó sì sá bí ẹni sá fún idà, wọn ó sì máa ṣubú nígbà tí ẹnìkan kò lépa, wọn ó sì máa ṣubú lu ara wọn bí ẹni pé níwájú idà nígbà tí kò sí ẹni tí ń lépa. Ẹ̀yin kì yóò sì ní agbára láti dúró níwájú àwọn ọ̀tá yín, ẹ̀yin ó sì ṣègbé nínú àwọn orílẹ̀-èdè, ilẹ̀ àwọn ọ̀tá yín yóò sì mú yín jẹ, àti àwọn tí ó kù nínú yín yóò sì joro nínú ẹ̀ṣẹ̀ wọn ní ilẹ̀ àwọn ọ̀tá yín àti nítorí ẹ̀ṣẹ̀ àwọn bàbá wọn pẹ̀lú ni wọ́n máa jòrò pẹ̀lú wọn.
1: Bí wọ́n bá sì jẹ́wọ́ ìrékọjá wọn.
0: Àti ìrékọjá àwọn bàbá wọn pẹ̀lú ọ̀tẹ̀ wọn tí wọ́n ti ṣe sí mi, àti pẹ̀lú nítorí pé wọ́n ti rìn lòdì sí mi, èmi pẹ̀lú rìn lòdì sí wọn, mo sì mú wọn wá sí ilé àwọn ọ̀tá wọn. Ǹjẹ́ bí àyà wọn aláìkọlà bá rẹ̀ sílẹ̀ tí wọ́n bá sì gba ìbáwí ẹ̀ṣẹ̀ wọn, nígbà náà ni èmi ò rántí májẹ̀mú mi pẹ̀lú Jákọ́bù, àti májẹ̀mú mi pẹ̀lú Ísákì, àti májẹ̀mú mi pẹ̀lú Ábráhámù, ni èmi ò rántí, èmi ò sì rántí ilẹ̀ náà. Wọ́n sì fi ilẹ̀ náà sílẹ̀, òun ó sì ní ìsinmi rẹ̀, nígbà tí ó bá di aporo ní àìsí wọn, wọ́n sì gba ìbáwí ẹ̀ṣẹ̀ wọn, nítorí pé wọ́n gan ìdájọ́ mi, àti ọkàn wọn kórìíra ìlànà mi. Ṣùgbọ́n síbẹ̀ nínú gbogbo èyí náà, nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ àwọn ọ̀tá wọn, èmi kì yóò ta wọ́n nù, bẹ́ẹ̀ ni èmi kì yóò kórìíra wọn láti run wọn pátápátá, àti láti da májẹ̀mú mi pẹ̀lú wọn, nítorí pé èmi ni Olúwa Ọlọ́run wọn. Ṣùgbọ́n nítorí wọn, èmi ò rántí májẹ̀mú àwọn baba ńlá wọn, tí mo mú láti ilẹ̀ Íjíbítì jáde wá ní ojú àwọn orílẹ̀-èdè, kí èmi kí ó lè máa ṣe Ọlọ́run wọn, èmi ni Olúwa. Wọ́n yí ni ìlànà àti ìdájọ́ àti òfin tí Olúwa dá sílẹ̀ láàrin òun àti àwọn ọmọ Ísíráẹ̀lì ní òkè Sinai nípa ọwọ́ Mósè.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Lẹ́fítíkù, orí ìkẹtàdínlọ́gbọ̀n. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì, kí o sì wí fún wọn pé nígbà tí ènìyàn kan bá jẹ́ ẹ̀jẹ́ pàtàkì kan, kí àwọn ènìyàn náà kí ó jẹ́ ti Olúwa gẹ́gẹ́ bí ìdíyelé rẹ̀. Ìdíyelé rẹ̀ fún ọkùnrin yóò sì jẹ́ láti ẹni 20 ọdún lọ títí di 60 ọdún. Ìdíyelé rẹ̀ yóò sì jẹ́ 50 ṣékélì fàdákà gẹ́gẹ́ bí ṣékélì ìbí mímọ́. Bí òun bá sì ṣe obìnrin, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ 30 ṣékélì. Bí ó bá sì ṣe pé láti ọmọ ọdún 5 lọ títí di ẹni 20 ọdún, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ 20 ṣékélì fún ọkùnrin àti fún obìnrin 10 ṣékélì. Bí ó bá sì ṣe pé láti ọmọ oṣù kan lọ títí di ọmọ ọdún 5, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ fún ọkùnrin kí ó jẹ́ 5 ṣékélì àti fún obìnrin, ìdíyelé rẹ̀ yóò jẹ́ 5 ṣékélì. Bí ó bá sì ṣe láti ẹni 60 ọdún lọ tàbí jù bẹ́ẹ̀ lọ, bí ó bá jẹ́ ọkùnrin, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ 15 ṣékélì àti fún obìnrin 10 ṣékélì. Ṣùgbọ́n bí òun bá ṣe tálákà ju ìdíyelé lọ, ǹjẹ́ kí ó lọ síwájú àlùfáà, kí àlùfáà kí ó díyelé gẹ́gẹ́ bí agbára ẹni tí ó jẹ́ ẹ̀jẹ́ náà ni kí àlùfáà kí ó díyelé. Bí ó bá sì ṣe pé ẹran ni, nínú èyí tí ènìyàn mú ọrẹ ẹbọtọ Olúwa wá, gbogbo èyí tí ẹnikẹ́ni bá mú wá nínú irú nǹkan wọn ni fún Olúwa kí ó jẹ́ mímọ́. Òun kò gbọdọ̀ pàádà, bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ pààrọ̀ rẹ̀, rere fún búburú tàbí búburú fún rere. Bí ó bá ṣe pé yóò pààrọ̀ rẹ̀ rárá, ẹran fún ẹran, ǹjẹ́ òun àti ìpààrọ̀ rẹ̀ yóò sì jẹ́ mímọ́. Bí ó bá sì ṣe pé ẹran aláìmọ́ kan ni, nínú èyí tí wọn kò mú rúbọ sí Olúwa, ǹjẹ́ kí ó mú ẹran náà wá síwájú àlùfáà, kí àlùfáà kí ó sì díyelé ìbá ṣe rere tàbí búburú. Bí ìwọ àlùfáà bá ti díyelé, bẹ́ẹ̀ ni kí ó rí. Ṣùgbọ́n bí ó bá fẹ́ rà á padà rárá, ǹjẹ́ kí ó fi 5% rẹ̀ fún ìdíyelé rẹ̀. Bí ènìyàn kan yóò bá sì ya ilé rẹ̀ sọ́tọ̀ láti jẹ́ mímọ́ fún Olúwa, ǹjẹ́ kí àlùfáà kí ó díyelé ìbá ṣe rere tàbí búburú. Bí àlùfáà bá ti díyelé, bẹ́ẹ̀ ni kí ó rí. Àti bí ẹni tí ó yà á sọ́tọ̀ bá ń fẹ́ ra ilé rẹ̀ padà, ǹjẹ́ kí ó fi 5% owó ìdíyelé rẹ̀ kún un, yóò sì jẹ́ tirẹ̀. Bí ènìyàn kan bá sì ń fẹ́ yà nínú oko tí ó jogún sọ́tọ̀ fún Olúwa, ǹjẹ́ kí ìdíyelé rẹ̀ kí ó jẹ́ bí irúgbìn rẹ̀, òṣùwọ̀n hómẹ́rì irúgbìn bálè kan, 50 ṣékélì fàdákà. Bí ó bá ya oko rẹ̀ sọ́tọ̀ láti ọdún Júbélì wá, gẹ́gẹ́ bí ìdíyelé rẹ̀, bẹ́ẹ̀ ni kí ó rí. Ṣùgbọ́n bí ó bá ya oko rẹ̀ sọ́tọ̀ lẹ́yìn ọdún Júbélì, ǹjẹ́ kí àlùfáà kí ó ṣírò owó rẹ̀ fún un, gẹ́gẹ́ bí ìwọ̀n ọdún tí ó kù títí di ọdún Júbélì, a ó sì dín kù nínú ìdíyelé rẹ̀. Àti bí ẹni tí ó ya oko náà sọ́tọ̀ bá fẹ́ rà á padà, ǹjẹ́ kí ó fi 5% owó ìdíyelé rẹ̀ kún, yóò sì jẹ́ tirẹ̀. Bí òun kò bá sì fẹ́ ra oko náà padà, tàbí bí ó bá ti ta oko náà fún ẹlòmíràn, kí a má ṣe rà á padà mọ́. Ṣùgbọ́n oko náà, nígbà tí ó bá yọ ní ọdún Júbélì, kí ó jẹ́ mímọ́ fún Olúwa. Bí oko ìyàsọ́tọ̀, ìní rẹ̀ yóò jẹ́ ti àlùfáà. Àti bí ẹnìkan bá yọ oko kan sọ́tọ̀ fún Olúwa, tí òun ti rà, tí kìí ṣe nínú oko tí ó jogún, ǹjẹ́ kí àlùfáà kí ó ṣírò iye ìdíyelé rẹ̀ fún un títí ọdún Júbélì, kí òun kí ó sì fi ìdíyelé rẹ̀ ní ọjọ́ náà bí ohun mímọ́ fún Olúwa. Ní ọdún Júbélì ni kí oko náà kí ó padà sọ́dọ̀ ẹni tí ó rà á, àní sọ́dọ̀ rẹ̀ ti ẹni tí ìní ilẹ̀ náà ń ṣe. Kí gbogbo ìdíyelé rẹ̀ kí ó sì jẹ́ gẹ́gẹ́ bí 1 ṣékélì ìbí mímọ́, 20 gérà ní 1 ṣékélì kan. kiki akobi eran ti se akobi ti oluwa ni enikan ko gbodo ya soto iba se akomalu tabi aguntan ti oluwa ni bi o ba se ti eran alaimo ni je ki o gba sile gege bi idiyele re ki o si fi idamarun re kun tabi bi ko ba si ra pada je ki a ta gege bi idiyele re sugbon ko si ohun iyasoto kan ti eniyan ba yasoto fun oluwa ninu ohun gbogbo ti o ni ati eniyan ati eran ati ile eni re ti a gbodo ta tabi ti a gbodo ra pada ohun gbogbo ti a ba yasoto mimo julo ni si oluwa ko si eni iyasoto ti a ba yasoto ninu eniyan ti a le gba sile pupa ni ki a pa ati gbogbo idamewa ile na iba se ti irugbin ile na tabi ti eso ege ti oluwa ni mimo ni fun oluwa bi o ba se pe eniyan ba ra pada rara inu ohun idamewa re ki o si fi idamarun kun ati gbogbo idamewa owo eran tabi ti agbo eran ani ohunkohun ti o ba koja labe opa ki ekewa ki o je mimo fun oluwa ki o ma se yewo bi o je rere tabi buburu be ni ohun ko gbodo paro re bi o ba si se pe o paro re rara nje ati ohun ati iparo re yo je mimo a ko gbodo ra pada won yi ni ofin ti oluwa pa lase fun mose fun awon omo israeli ni oke sinai Eyi ni opin iwe keta ti Mose ti a n pe ni Levitiku. Iwe kerin ti Mose ti a n pe ni Numeri. Ori ikini.
3: Oluwa si so fun Mose ni iju Sinai.
0: Ninu ago ajo ni ojo kini osu keje ni odun keje ti won jade lati ile Egipti wa wipe e kaye gbogbo ijo awon omo Israeli nipa idile won nipa ile baba won gege bi iye oruko olukuluku okunrin nipa ori won lati eni ogun odun lo ati ju be lo gbogbo awon ti o le jade lo si ogun ni Israeli iwo ati Aroni ni ki o kaye won gege bi ogun won ki okunrin kokan lati inu olukuluku eya ki o si wa pelu yin ki olukuluku je olori ile awon baba re won yi si ni oruko awon okunrin na ti yo duro pelu yin ti Reubeni Elisuri omo Shedeuri ti Simeoni Shelumieli omo Surishadai ti Juda Nashoni omo Aminadabu ti Isakari Nitaneli omo Suari ti Sebuluni Eliabu omo Eloni ti awon omo Josefu ti Ephraimu Elishama omo Amihudu ti Manase Gamalieli omo Pedasuru ti Benjamini Abidani omo Gideoni ti Dani Ayeseri omo Amishadai ti Asheri Pagieli omo Okanri ti Gadi Eliasafu omo Deweli ti Naftali Ahira omo Enani won yi ni awon ti ayan ninu ijo olori eya awon baba won awon olori egbegberun ni Israeli ati Mose ati Aroni mu awon okunrin won yi ti a pe ni oruko won si pe gbogbo ijo eniyan po ni ojo kini osu keji won si pitan iran won gege bi idile won nipa ile baba won gege bi iye oruko lati eni ogun odun lo ati ju be lo nipa ori won bi Oluwa ti pase fun Mose be ni o si kaye won ni iju Sinai ati awon omo Reubeni akobi Israeli iran won nipa idile won nipa ile baba won gege bi iye oruko nipa ori won gbogbo okunrin lati eni ogun odun lo ati ju be lo gbogbo awon ti o le jade lo si ogun awon ti a ka ninu won ninu eya Reubeni o je 2023 o le 500 ti awon omo Simeoni iran won nipa idile won nipa ile baba won awon ti a ka ninu won gege bi iye oruko nipa ori won gbogbo okunrin lati eni ogun odun lo ati ju be lo gbogbo awon ti o le jade lo si ogun awon ti a ka ninu won ninu eya Simeoni o je 2129 o le 7 ti awon omo Gadi iran won nipa idile won nipa ile baba won gege bi iye oruko lati eni ogun odun lo ati ju be lo gbogbo awon ti o le jade lo si ogun awon ti a ka ninu won ninu eya Gadi o je 2022 o le 2800 ti awon omo Juda iran won nipa idile won nipa ile baba won gege bi iye oruko lati eni ogun odun lo ati ju be lo gbogbo awon ti o le jade lo si ogun awon ti a ka ninu won ninu eya Juda o je 2037 o le 600 ti awon omo Isakari iran won nipa idile won nipa ile baba won gege bi iye oruko lati eni ogun odun lo ati ju be lo gbogbo awon ti o le jade lo si ogun awon ti a ka ninu won ninu eya Isakari o je 2037 o le 400 ti awon omo Sebuluni iran won nipa idile won nipa ile baba won gege bi iye oruko lati eni ogun odun lo ati ju be lo gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, ó jẹ́ 2,200 ó lé egbèje ti àwọn ọmọ Jósẹ́fù, èyí ni ti àwọn ọmọ Éfraimu, ìran wọn nípa ìdílé wọn, nípa ilé bàbá wọn, gẹ́gẹ́ bí iye orúkọ, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, nínú ẹ̀yà Éfraimu, ó jẹ́ 2,250 ti àwọn ọmọ Manasse, ìran wọn nípa ìdílé wọn, nípa ilé bàbá wọn, gẹ́gẹ́ bí iye orúkọ, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, nínú ẹ̀yà Manasse, ó jẹ́ 2,460 ti àwọn ọmọ Benjamini, ìran wọn nípa ìdílé wọn, nípa ilé bàbá wọn, gẹ́gẹ́ bí iye orúkọ, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, nínú ẹ̀yà Benjamini, ó jẹ́ 2,317 ti àwọn ọmọ Dani, ìran wọn nípa ìdílé wọn, nípa ilé bàbá wọn, gẹ́gẹ́ bí iye orúkọ, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, nínú ẹ̀yà Dani, ó jẹ́ 2,125 ti àwọn ọmọ Asheri, ìran wọn nípa ìdílé wọn, nípa ilé bàbá wọn, gẹ́gẹ́ bí iye orúkọ, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, nínú ẹ̀yà Asheri, ó jẹ́ 2,275 ti àwọn ọmọ Naftali, ìran wọn nípa ìdílé wọn, nípa ilé bàbá wọn, gẹ́gẹ́ bí iye orúkọ, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun. Àwọn tí a kà nínú wọn, nínú ẹ̀yà Naftali, ó jẹ́ 2,460. Wọ̀nyí ni àwọn tí a kà tí Mose àti Aaroni kà, àti àwọn olórí Israẹli 12 olúkúlùkù wà fún ilé àwọn bàbá rẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí a kà nínú àwọn ọmọ Israẹli nípa ilé bàbá wọn, láti ẹni 20 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn tí ó lè jáde lọ sí ogun ní Israẹli, àní gbogbo àwọn tí a kà, ó jẹ́ 2,600. Ṣùgbọ́n àwọn ọmọ Lefi gẹ́gẹ́ bí ẹ̀yà bàbá wọn ni a kò kà mọ́ wọn, nítorí pé Olúwa ti sọ fún Mose pé, kìkì ẹ̀yà Lefi ni kí ìwọ kí o má ṣe kà, bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe ka iye wọn mọ́ àwọn ọmọ Israẹli, ṣùgbọ́n kí ìwọ kí o yan àwọn ọmọ Lefi sórí àgọ́ ẹ̀rí, àti sórí gbogbo ohun èlò rẹ̀, àti sórí ohun gbogbo tí í ṣe tirẹ̀. Àwọn ni kí o máa ru àgọ́ àti gbogbo ohun èlò rẹ̀, àwọn ni yóò sì máa ṣe iṣẹ́ ìsìn rẹ̀, kí wọn kí o sì dóyí àgọ́ náà ká. Nígbà tí àgọ́ náà bá sì ṣe síwájú, kí àwọn ọmọ Lefi kí o tú u palẹ̀. Nígbà tí wọn ó bá sì pa àgọ́ náà, àwọn ọmọ Lefi ni kí o gbé e dúró, àlejò tí ó bá súnmọ́ tòsí pípa ni. Kí àwọn ọmọ Israẹli kí o sì pa àgọ́ wọn, olúkúlùkù ní ibùdó rẹ̀.

0: dá gbogbo àgbálá ayé láti inú òfo. Ṣé o mọ̀ wípé kí carpenter kí ó tó lè kan tábìlì tàbí àga ó nílò igi, kí alágbẹ̀dẹ kí ó tó rọ àdá tàbí ọkọ́ ó nílò irin, ṣùgbọ́n Ọlọ́run wa kò nílò ohunkóhun láti fi ṣẹ̀dá ohun gbogbo tí à ń rí lónìí. Èyí ni a fi ń sọ fún wa, tí a fi rán ara wa létí wípé Ọlọ́run wa àtòbí jù ni. Ó ní gbogbo agbára, ó ní alágbára ńlá, ó ní olùwòsàn, Olódùmarè tó ní ohun gbogbo ní ìkáwọ́ rẹ̀, olùpèsè ni pẹ̀lú, ó tún ní àníṣẹ́kù, ó ní balógun lójú ogun tó ń pa gbogbo iṣẹ́ sàtánì run. Bí o bá fi ojú rí èyí tí a ń sọ yìí, tí o sì wo Ọlọ́run ọba lórí ohun gbogbo, o kò ní rí ohunkóhun ní ìgbésí ayé rẹ tí ó ṣòro jù fún Ọlọ́run láti ṣe. O sì rí wípé ní àṣálẹ́ yìí gbogbo kò ṣeé ṣe ní ìgbésí ayé rẹ yóò di ṣíṣe é ṣe lórúkọ Jésù. Ní kíákíá a ó máa wo kókó mẹ́ta lórí ìwàásù ti alẹ́ yìí. Ìkíní, olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Ìkejì, òkè ńláńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Òkè ńláńlá tó ń ṣìdí nípasẹ̀ Ọlọ́run wa. Ìkẹta, onírúurú iṣẹ́ ìyanu àánú láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Ìkíní, olúborí agbára ńlá ti Ọlọ́run wa. Wo Exodus 15 láti ẹsẹ̀ ìkọkànlá ni a ti ń sọ fún wa bí Ọlọ́run wa ṣe lágbára tó. Tali ó dàbí ìwọ Olúwa nínú àwọn alágbára? Tali ó dàbí ìwọ ológo ní mímọ́, ẹlẹ́rù ní ìyìn, tí ń ṣe ohun ìyanu? Ǹjẹ́ Ọlọ́run lè ṣe ohun ìyanu ní ìgbésí ayé rẹ lónìí? Yóò ṣe ohun ìyanu nítorí wípé alágbára ni, ológo sì ni. À ń sọ fún wa nínú Chronicle 1 orí 29 láti ẹsẹ̀ 11 sí 12 ti rẹ Olúwa ni títóbi àti agbára àti ògo àti ìṣẹ́gun àti ọláńlá. Nítorí ohun gbogbo lé ọ̀run àti lé ayé tirẹ ni, ìjọba ni tirẹ Olúwa. A sì gbé ọ lékè lé orí fún ohun gbogbo. Ọ̀rọ̀ pẹ̀lú ọlá ọ̀dọ̀ rẹ ni ti wá. Ìwọ sì jọba lórí ohun gbogbo. Lé ọwọ́ rẹ ni agbára àti pàwà, àti ilé ọwọ́ rẹ ni sísọ ni di ńlá wà, àti fífi agbára fún ohun gbogbo. Agbára yìí yóò ṣiṣẹ́ ní ìgbésí ayé rẹ lónìí. Àkà ìkàtán ni àwọn ohun tí Ọlọ́run wa ti ṣe pẹ̀lú agbára ńlá rẹ̀. Nítorí àìlópin ni Ọlọ́run tí à ń sìn. Nígbà tí a bá mòye irú agbára ńlá tí Ọlọ́run wa ní, a ó dàbí òmìràn nínú ẹ̀mí wa. Ìbẹ̀rù, ìfòyà àti sísá kíjokíjo yóò di ohun ìgbàgbé àti ohun àjèjì lójú ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Àìgbàgbọ́ yóò di ohun ìgbàgbé nínú èdè ẹnu wa. Iyè méjì yóò kò dànù bí èlòbọ́ nínú igbá àyà wa. Bí o bá mọ ẹni tí a ń pè ní Ọlọ́run, tí o sì mọ̀ wípé òun ni a tóbi jù, òun ni ó ní agbára olúborí, o mọ̀ wípé kò sí ohun tó ṣòro láti ṣe, wípé ohun tí o pè ní òkè ní ìgbésí ayé rẹ a ó sọ di pẹ̀tẹ́lẹ̀. Bí a bá ṣe ọ lójú nípa ti ẹ̀mí láti rí àṣírí ìjìnlẹ̀ àtòbí jù agbára Ọlọ́run, ayé rẹ kò ní rí bákan náà mọ́. Ọlọ́run àtòbí jù tó dá ayé àti ènìyàn láì nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni yóò ṣiṣẹ́, yóò dábìrà ní ìgbésí ayé rẹ. Nítorí wípé agbára Ọlọ́run kò ní àfiwé nínú Isaiah ori ogoji. Isaiah ori ogoji lati ese ikarun di logbon. Nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba li emi mimo wi gbe oju yin soke sibi giga ke se wo tali o da nkan won yi tali o da won moni tali o da won ti mu ogun won jade wa ni iye o npe gbogbo won li oroko nipa ti tobi ipa re nitori pe o nle ni ipa ko si okan ti o ko ese ikeji de logbon iwo ko ti mo iwo ko ti gbo pe olorun ayeraye oluwa eleda gbogbo ipekun aye ki saare oni ki saare be ni are ki mu ko si awari oye re agbara yi yo sise ni igbese aye re la sale yi loroko jesu ninu efeso ori keta efeso ori keta o ye ki o ma fi okan ro o nlanla ti olorun yo se fo ni asale yi bi ati nwo agbara atobiju olorun wa efeso ori keta ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa o so fun wi pe agbara yi agbara olorun yo sise ninu re o si so fun wi pe yo se ohun to nbere ikeji yo se eyi to nro lokan iketa yo se gbogbo ohun ti a nbere tabi ti a nro ikerin yo se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lasale yi loruko jesu o wa so pe oju be lo wi pe olorun alagbara atobiju ti se oke nidi yo se lopo lopo ju gbogbo eyi ti a nbere tabi ti a nro oni iru agbara yi yo sise ninu wa mo ro wi pe o mura sile moni se o mura sile nitori wi pe loni olorun yo sise ara ni igbese aye re nitori agbara nla to ji jesu kristi dide lati inu oko o setan lati sise ni igbese aye re eyi ni o mu wa lo si koko keji nsin o nso nipa oke nla nla to nsidi nipase olorun wa oke nla to nsidi nipase olorun wa ninu matthew ori keta delogun matthew ori keta delogun lati ese ikokan delogun nigba na le awon omo ehin jesu to wa leyin won bi pe e se ti awa ko le jade ohun kan sele omo kan ni emi esu emi to nda loro won gbe omo yi won si odo awon omo ehin jesu sugbon won o le se won o le le emi esu jade sugbon nigba ti jesu de pelu oro ase kan o le emi esu jade eyi wa se awon omo ehin ni kayefi won bere we pe kini se e ti se ti awa o le se nkan yi ninu ese ogun jesu si we fun won pe nitori aigbagbo yin ni looto ni mo sa we fun yin bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi bi eyin ba ni igbagbo se oni igbagbo mo ni se oni igbagbo bi eyin ba ni igbagbo bi woro irugbin mustardi eyin o we fun oke yi pe si nihi lo si ohun yo si si jesu ni yo si si lasale yi yo si si gbogbo oke to wa ni igbese aye re yo si si ko si si nkan ti e ki yo le se ko si nkan ti e ki yo le se ninu marko ori kokanla marko ori kokanla ese iketa le logun marko ori kokanla ese iketa le logun Lóòótọ́ kìí ṣe ti ọ̀rọ̀ eré. Lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni ẹnikẹ́ni nínú àwọn ọmọ Ọlọ́run, ẹnikẹ́ni nínú àwọn tí ó bá gbàgbọ́, ẹnikẹ́ni nínú àwọn tí ó gbàdúrà ní orúkọ Jésù, ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídì kí o sì bọ́ sínú òkun, tí kò bá sì ṣiyè méjì lé ọkàn rẹ̀, ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún un, yóò rí bẹ́ẹ̀ fún un, yóò rí bẹ́ẹ̀ fún un. Ṣùgbọ́n ìbéèrè kan ló jẹ wá lógún. Kí ni à ń pè ní òkè? Òkè ni àwọn ìṣòro àti làásìgbò tó lágbára jù wá lọ, tí a kò lè fúnra wa mú kúrò, tí ó sì nira púpọ̀ láti gbà mọ́ra, tó sì ṣe pé gbogbo agbára wa àti ti àwọn olùrànlọ́wọ́ wa lápapọ̀ já sí òtúbáńtẹ́. Òkè yìí jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn tàbí ìṣòro tàbí wàhálà tó takú, tó ní òun kò ní lọ. Fún ẹni tí ó ní irú òkè bẹ́ẹ̀, iwájú kò ṣe é lọ, bẹ́ẹ̀ ni ẹ̀yìn kò ṣe é padà sí. Ó dàbí èyí tí àwọn èèyàn wa máa ń sọ wípé ọba ranni níṣẹ́, odò ọba kún, iṣẹ́ ọba kò ṣe é má jẹ́, odò ọba kò sì ṣe é rọ́lù bí òmùwẹ̀. Òkè ni ẹrù tí èṣù gbéru ènìyàn, ọrùn wọ ẹlẹ́rù, kò sí ẹni tí yóò sọ ọ́ kalẹ̀. Ṣùgbọ́n láṣáálẹ̀ yìí, gbogbo ẹrù lọ́rùn rẹ, lórí rẹ, a ó sọ ọ́ kalẹ̀ lórúkọ Jésù. Kí o lè yé wa dáradára ohun tí a ń pè ní òkè, àti ohun tí a ń gbàdúrà ní àṣáálẹ̀ yìí wípé yóò ṣídì, jẹ́ kí n ṣe àwọn àpẹẹrẹ díẹ̀ fún ọ. Ìkíní, bí àwọn òkè ṣe ga ju ènìyàn gíga yòówù láyé lọ, bẹ́ẹ̀ ni àwọn ìṣòro náà ga ju ìmọ̀, ọgbọ́n àti agbára ẹ̀dá lọ. Ohun tí a ń pè ní òkè, ó ga ju ẹnikẹ́ni yòówù láyé, bẹ́ẹ̀ náà ni àwọn ìṣòro, àwọn àìsàn, àwọn àjogúnbá ló ga ju ọgbọ́n àti agbára ẹ̀dá lọ. Wọ́n jẹ́ ìṣòro tàbí àìsàn tó díjú, tó ta kókó, tó súni sú, tàbí tó gọntí ọ. Ìkejì, àwọn òkè, wọ́n jẹ́ àdáyébá. Bí a bá ń pe nǹkan kan lókè, ó jẹ́ wípé àdáyébá ni. Wọ́n ti wà níbẹ̀ kí a tó bí wa, gẹ́gẹ́ bí òkè àpáta olúmọ ní ìlú Ẹ̀gbá, bí ó ti wà níbẹ̀ kí a tó bí Lágbájá, tí òkè Ṣápátì ti wà ní Ìbàdàn kí a tó bí Làkáṣègbè, bẹ́ẹ̀ náà ni kí a tó bí arúgbó tí ń bẹ ní abúlé wa, ìgún ìdílé ti wà. Èyí ni a ń pè ní òkè. Àwọn nǹkan wọ̀nyí tí ó ti wà nínú ẹbí, tó jẹ́ àìsàn àjogúnbá, bí wárápá, bí àtọ̀gbẹ, bí àìsàn búburú mìíràn tí kò ṣe é fẹnu sọ tán, àwọn nǹkan wọ̀nyí ni a ń pè ní òkè. Ṣùgbọ́n láṣáálẹ̀ yìí, wọ́n pòórá lórúkọ Jésù. Ìkẹta, bí òkè ṣe máa ń jẹ́ ìdènà tó takú síbẹ̀, tó ń ṣe ìdíwọ́ fún ìtẹ̀síwájú, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ àrùn ọjọ́ pípẹ́ àti ìdálóró ẹ̀mí èṣù ń dènà ìtẹ̀síwájú ẹbí àti àṣeyọrí lẹ́nu iṣẹ́. Pẹ̀lú irú òkè bẹ́ẹ̀, ayé ènìyàn, nínú ayé ènìyàn, bí wọ́n bá fàá, kìí tó ara wọn. Ṣùgbọ́n láṣáálẹ̀ yìí, yóò tó ara wọn lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí òkè tí a kò lè ṣí nídìí, àwọn ẹlòmíràn ní ẹ̀ṣẹ̀ tó rọrùn láti dìmọ́ ni, tó jẹ́ wípé wọ́n ti jìjà káàdì pẹ́ púpọ̀ nínú àgbèrè, tàbí nínú àlèyàn, tàbí nínú tẹ́tẹ́ títa, ṣùgbọ́n tí wọn ò bọ́, láṣáálẹ̀ yìí, a ó tú ọ sílẹ̀. Àwọn ẹlòmíràn, ó ṣeéṣe kí ó jẹ́ àṣà bárakú tó ṣòro láti dáwọ́ rẹ̀ dúró, bí igbó mímu, tàbí sìgá, tàbí ọtí mímu, tàbí tábà. Ṣùgbọ́n láṣáálẹ̀ yìí, ó dòmìnira lórúkọ Jésù. Ti ẹlòmíràn tó jẹ́ òkè ni ìpadà sẹ́yìn ìgbà gbogbo. ki eniyan ki o di igbekun fun ese sugbon ati tu osile ikerin telomiran je igun tabi epe tabi itakasi ni to je wipe lati igba na ni onitohun ti yagan ti tabi ti okuta ba oja re ti won si gbe ese le igbega lenu ise sugbon mo ki o ku orire wipe bi o ti wa nihin lasa le yi gbogbo re yo dopin loruko Jesu ti awon miran ni aisan olori kunkun to ngbon owo lo lai ni awotan telomiran ni idojule ni osho tabi aje tabi awon elegbe awo sugbon mo gbagbo wipe o ti di ominira elomiran si ni emi mategbe airise airise oshi to dogo tini to dabi eni wipe o je igbese to taku to topinu wipe owo ba okale ijakole eru to je wipe o nso ni di eru ati wahala ti mo eniyan ma ro wipe iku ya jese lo sugbon lasale yi loruko Olorun loruko Jesu a mu gbogbo re kuro o si di eni ti o ni ominira loruko Jesu iketa oniruru ise iyanu anu lati odo Olorun wa oniruru ise iyanu anu lati odo Olorun wa Matthew ori kedogun ese ikarun din logbon titi de ikeji din logbon nigba na le o wa o si teriba fun wi pe olowa ran mi lowo sugbon o da wi pe ko to ki a mu akara awon omo ki a fi fun aja o si wi pe be ni olowa awon aja a ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile on ti Jesu so nihin ni wi pe bi obirin yi yo ba ri ise iyanugba ki se ise iyanu bi eto be ni wi pe o ye o to o pe lati ri ise iyanu yi gba o nso fun wi pe bi aja ni obirin yi ri sugbon obirin yi o mo on ti Jesu nso o wa nso wi pe be ni olowa sugbon awon aja ma je ninu erun ti o ti ori tabili olowa won bo sile nigba na ni Jesu dahun o si wi fun o pe obirin yi igbagbo nla ni tire mo gbagbo wi pe Olorun o so be fun ni asale yi igbagbo nla ni tire ki o ri fun o ki o ri fun o gege bi iwo tin fe gege bi iwo tin fe se o fe nkan kan lodo Olorun lasale yi o ni yo ri fun o gege bi iwo tin fe a si mu omo birin re larada ni wakati kan na ninu ise awon apostoli ni mo fe ka oro kan fun o mo gba dura we pe ki Olorun ki o se o loju emi lati ri itumo ti o se iyebiye ninu ohun ti an ka yi ise awon apostoli ori kerindinlogun lati ese ikedogbon de ikerindinlogbon sugbon laarin oganjo Paul ohun si la n gbadura won si n korin iyin si Olorun awon ara tubu si n tete si won lojiji isele nla sise to be ti ipile ile tubu mititi ogan gbogbo ile kun si si ide gbogbo won si di si tu sile ranti wi pe awon elewon wonyi won o to won o ye ki a tu ide won sugbon gere ti Paul o sila ti won gbadura ti won si korin yin ni agbo wi pe ide gbogbo awon onitubu awon ton wa ni le tubu ide won tu sile iwo na lasale yi ki se nipa tito ki se nipa yiye ki se nipa mimo se sugbon bi aba tin gbadura nitori anu Olorun ni gbogbo ide to de o ni o ma tu loruko Jesu.
1: ye ran leti wepe balogun orun ijosi ko ye sibe amu omo odo re larada yi ni an pe ni ise iyanu anu obirin ara kenani ti mo ti ka fun o ti o dabi aja ni waju olorun sibe o gba iwosan ati idande fun omo birin re ko ye ko leto si sugbon o gba nitori ise iyanu anu olorun obirin onisun eje ko ni ohunkohun bi ore bi ore bi oluranlowo bi alagbawi bi ewa bi okiki sugbon bo ti le je wi pe obirin yi ko ni nkankan sibe sibe amu larada lese kese eyi ni a npe ni ise iyanu anu nitori be je ki o yi o wi pe akoko ti re ti de gbogbo oke to wa ni igbese aye re won pora loruko jesu on kon ti baje e baje ike ti o dabi oke to shu si os leyin a mu won koro gege orun ni a mu won koro jejere ni to nje inu re a mu won koro ibaje ogbe inu ninu ifun a mu won koro bi o si je ifoti ifoju iyadi iditi iyaro ikope arumolegun a mu won koro loruko jesu ide ki o be si ni gbadura ki o so fun olorun wi pe gbogbo oke ti o wa ni igbese aye re aisan ko gbogbo ti o wa ni igbese aye re egun ajogun ba to wa ni igbese aye re ati ohun ti o ti wa nibe ti o ti gbadura ti o ti gba awe fun ojo pipe sugbon ti o wa nibe wi pe ni asale yi a o mu gbogbo won kuro patapata ise anu ni o ise iyanu anu ni ki se wipe o leto si ki se wipe o pe ki se wipe olohun kan to fi le jalanka to ni waju oluwa wipe nitori eyi ni se fun mi ise iyanu anu olorun ni ise iyanu anu lati odo olorun wa oke re yo sidi wahala re yo dopin aisan yo kuro out to sile au mu larada au da onide murasile ise iyanu ti de murasile anu olorun po murasile ko si ko sese pelu olorun wa murasile gbogbo aisan gbogbo isoro gbogbo wahala to dabi oke ni olorun yo mu kuro
2: ba olorun gbo ba olorun gbo bi o ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi pe sidi ki o se bo sinu okun ti ko ba siye meji ile okan re sugbon ti o ba gbagbo pe ohun ti o n wi yo se yo si ri be fun

yàrá rẹ wọ bí o bá sì ti ń rí iṣẹ́ ìyanu ọlọ́run tí a ṣe fún iṣẹ́ ìyanu àánú ọlọ́run ni kì í ṣe wípé ẹnikẹ́ni lẹ́tọ̀ọ́ sí ó sì jẹ́ ti gbogbo ẹni tí ó bá gbàgbọ́

bí o bá ní ẹnikẹ́ni tí ó fọ́jú nítòsí rẹ sọ fún wípé kí ó lajú kí ó ríran nítorí wípé iṣẹ́ ìyanu tirẹ̀ ti tẹ̀ ẹ́ lọ́wọ́. Kí a tó parí àdúrà, ohunkóhun tí ó bá jẹ́ àìní tirẹ̀ Ọlọ́run fẹ́ ṣe fún ọ. Bí o bá ní ogun tàbí ègún ìdílé, bí o bá ní ìgún àìlè rọ́kọ fẹ́, àìlè ráyà fẹ́, àìrọ́mọbí tí à ń pè ní ìyàgàn, tàbí àbíkú ọdọọdún, tàbí ìgún tàbí ogun oyún ọjọ́ pípẹ́, tàbí ohunkóhun mìíràn ní ìgbésí ayé rẹ, ó dájú wípé iṣẹ́ ìyanu yóò tẹ̀ ọ́ lọ́wọ́. Òkè ìṣòro rẹ a ó mú kúrò. Dìjí ó kí a gbàdúrà, èyí jẹ́ fún gbogbo ènìyàn. Alágbára a tóbi jù. A dúpẹ́ wípé agbára yín ò lópin. Agbára yín ò ṣe ohun tí a lè díyelé. Ẹ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu fún olúkúlùkù. Ǹjẹ́ a gbàdúrà nísinsìnyí fún ẹnìkọ̀ọ̀kan wa wípé iṣẹ́ ìyanu tí a nílò ẹ fún ẹnìkọ̀ọ̀kan lórúkọ Jésù. Èyí tí ó ní oyin ọjọ́ pípẹ́ ẹ tú sílẹ̀ lórúkọ Jésù. Ègún ìdílé ẹ tú wọn sílẹ̀ lórúkọ Jésù. Ègún ká má rọkọ fẹ́, ká má rí àyà fẹ́, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìyàgàn ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ohun gbogbo tí àwọn ènìyàn yín bèrè, gbogbo òkè tí wọ́n fẹ́ kó ṣídìí, ẹ ṣí wọn nídìí, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ fún ẹnìkọ̀ọ̀kan wa ní iṣẹ́ ìyanu lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà àwọn ènìyàn yín, kí ẹ ba iṣẹ́ sàtánì nínú ayé ẹnìkọ̀ọ̀kan kí ẹ bà á jẹ́ lórúkọ Jésù. Ẹ fún ẹnìkọ̀ọ̀kan ní iṣẹ́ ìyanu. Ẹ tú òǹdè sílẹ̀. Ẹ mú aláìsàn lára dá. Ẹ jẹ́ kí iṣẹ́ tí wọ́n ń ṣe kí ó máa ní ìlọsíwájú. Ẹ gbọ́ àdúrà wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmín.

0: àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n ń ṣe ìtọ́jú ibi mímọ́ fún ìtọ́jú àwọn ọmọ Ísírẹ́lì. Àlejò tí ó bá sì súnmọ́ tòsí pípa ni a ó pa á. Gbogbo àwọn tí a kà nínú àwọn ọmọ Léfì tí Mósè àti Áróní kà nípa àṣẹ Olúwa gẹ́gẹ́ bí ìdílé wọn, gbogbo àwọn ọkùnrin láti ọmọ oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ, wọ́n jẹ́ 111. Olúwa sì sọ fún Mósè pé, ká gbogbo àwọn àkọ́bí ọkùnrin àwọn ọmọ Ísírẹ́lì láti ọmọ oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ, kí o sì gba iye orúkọ wọn, kí ìwọ kí o sì gba àwọn ọmọ Léfì fún mi, èmi ni Olúwa. Ní ipò gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti ohun ọ̀sìn àwọn ọmọ Léfì, ní ipò gbogbo àwọn àkọ́bí nínú ohun ọ̀sìn àwọn ọmọ Ísírẹ́lì, Mósè sì ka gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì bí Olúwa ti pàṣẹ fún, àti gbogbo àwọn àkọ́bí ọkùnrin nípa iye orúkọ láti ọmọ oṣù kan lọ àti jù bẹ́ẹ̀ lọ, nínú èyí tí a kà nínú wọn jẹ́ 111,487. Olúwa sì sọ fún Mósè pé, gba àwọn ọmọ Léfì ní ipò gbogbo àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì àti ohun ọ̀sìn àwọn ọmọ Léfì nípò ohun ọ̀sìn wọn. Àwọn ọmọ Léfì yóò sì jẹ́ ti èmi, èmi ni Olúwa. Àti fún ìràpadà àwọn 777 ti àwọn àkọ́bí nínú àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n fi ju àwọn ọmọ Léfì lọ, àní kí o gba ṣékélì 5-5 lé orí ẹnì kọ̀ọ̀kan, gẹ́gẹ́ bí ṣékélì ibi mímọ́ ni kí o gbà wọ́n, 20 gera ni ṣékélì kan. Kí o sì fi nínú owó náà, àní owó ìràpadà tí ó lé nínú wọn, fún Áróní àti fún àwọn ọmọ rẹ̀. Mósè sì gba owó ìràpadà lọ́wọ́ àwọn tí ó lé lórí àwọn tí a fi àwọn ọmọ Léfì rà sílẹ̀ lọ́wọ́ àwọn àkọ́bí àwọn ọmọ Ísírẹ́lì, lé ó gba owó náà 1,135 gẹ́gẹ́ bí ṣékélì ibi mímọ́. Mósè sì fi owó àwọn tí a rà padà fún Áróní àti fún àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa, gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mósè.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, olóore ọ̀fẹ́, onífẹ́ jùlọ, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a tún wá lónìí láti wá gbọ́ ọ̀rọ̀ yín. A wá lónìí fún ìsọjí, a wá lónìí fún ìdáhùn sí àdúrà, a wá lónìí fún ìmọ́lẹ̀ nínú òkùnkùn ayé yìí, a wá lónìí láti lè jẹ́ kí ẹ tán àwọn àìní tí ó wà ní ìgbésí ayé wa. A dúpẹ́ wípé ojoojúmọ́ ni a ń rí yín bá. A dúpẹ́ wípé ẹ kìí ṣípò padà. A dúpẹ́ wípé ẹ kò yí padà. A dúpẹ́ wípé lójoojúmọ́ ni ìlérí yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni ìjólóòtọ́ yín ló ń dọ̀tun. Lójoojúmọ́ ni àánú yín lórí wa, oore ọ̀fẹ́ yín lórí wa ló ń dọ̀tun. Lójoojúmọ́ lẹ mú kí ìbùkún àtọ̀run wá, kí ó wá sí ìgbésí ayé wa. Ẹ gba ọpẹ́ wa lórúkọ Jésù. Bí a ti wá lónìí, bí ẹ ti ń bá wa sọ̀rọ̀, à ń bẹ̀ yín wípé ẹ ó fún wa ní ààyè àti àǹfààní láti ṣe ọkàn wa payá, láti gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò ṣe wá láǹfààní. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò tan ìmọ́lẹ̀ sí ọkàn wa. À ń bẹ̀bẹ̀ wípé ọ̀rọ̀ yìí yóò sọ wá di alágbára, yóò fún wa ní okun, yóò kọ́ wa bí a ti ń gbàdúrà, yóò kọ́ wa bí a ti ń rí ìdáhùn sí àdúrà wa. À bẹ̀bẹ̀ wípé bí ẹ ti ń bá a sọ̀rọ̀, a kò ní jẹ́ kí ohunkóhun kí ó di wa lọ́wọ́, wípé a ó fetí sí ọ̀rọ̀ náà, a ó dúró lórí ọ̀rọ̀ náà, a ó ṣe ohun gbogbo tí ẹ fẹ́ kí a ṣe, àti wípé ìbùkún yín látòkè wá, àti wípé iṣẹ́ ìyanu látòkè wá yóò jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí ẹ wo Matthew orí 5 ẹsẹ̀ 7. Matthew orí 5 ẹsẹ̀ 7. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Alábùkún fún lé àwọn aláàánú, nítorí wọn ó rí àánú gbà. Ẹ jẹ́ kí a wo Samueli 2 orí 22 ẹsẹ̀ 24. Fún aláàánú ni ìwọ ó fi ara rẹ hàn fún bí aláàánú, àti fún ẹni ìdúró ṣinṣin lí olódodo ni ìwọ ó fi ara rẹ hàn fún ní ẹni ìdúró ṣinṣin lí olódodo. Lónìí, ọ̀rọ̀ Ọlọ́run ti an fe yewo ni anu fun awon alaanu anu fun awon alaanu o ye ki o ye wa wi pe igbese aye wa o dro lori anu olorun anu olorun o je ohun ko se mani fun wa fun gbogbo eniyan ti o wa le aye lai si anu lati odo olorun wa aye ti an gbe yi ko le mo riri ohun kankan lati odo olorun nitori lati gba ti adamu ti subu lati gba ti eniyan ti subu ni o ti je wi pe idajo ari ayeraye ni iba ma dro de wa lai si wi pe ani ohun kan ti a le gbekele tabi ani ireti kan lati odo olorun bi ki ba se wi pe olorun fi anu re han fun wa bi ki ba se wi pe olorun fun ara re nitori ori ofe re o mu ireti igbala wa fun enikokan wa je ki a drona ki a ro ki a gbe yewo wi pe bi ko ba si anu olorun ninu idile iru idile be ko le duro bi ki ba se pe agba olorun laye lati fun ani okan anu ati oju anu fun ara wa oko ati aya baba iya ati awon omo won ko le gbe lalaafia lai si anu olorun ninu ile isin papa laarin adari ati omo ijo laarin okunrin si obirin bi ki ba se wi pe agba anu olorun laaye ninu okan wa ati lati fi anu olorun fun ara wa bi enikokan ko le sese wi pe ki agbadun ohunkohun ninu ijo nibi ise wa bi ki ba se wi pe an fi anu bara wa lo ni ibi owo wa bi ki ba se wi pe an fi anu bara wa lo ni ibi ile ti a n gbe eni kookan si eni keji re bi ki ba se wi pe an fi anu bara wa lo a o le ni alaafia a o le gbe papo lai si alaafia o ye ki o ye wa wi pe ko si ohun kan ninu wa ko si eni kankan ninu wa ti o le sanwo irapada re nitori pe lati igba ti eniyan ti sobo lati igba ti eniyan ti fi olorun sile ti a ti ya eniyan nipa si olorun ni o ti je wi pe a je igbese kan a je olorun ni igbese kan ti ko si eni keni tabi ohunkohun ti o le san nitori owo tabi iye irapada wa o se iyebiye to be ti a ko ri eni ti o le san igbese yi nitori be anu olorun nikan soso oni o mu igbala wa fun wa gba ti mo so nipa igbala mo so nipa igbala kuro ninu ese igbala kuro ninu idajo ayeraye igbala kuro ninu egun ayeraye ti o wa sori gbogbo eniyan nigba ti eniyan se sugbon anu olorun oni o sanwo irapada wa anu olorun oni o ran jesu christi omo bibi re nikan soso lati wa gba wa la kuro ninu ese wa nigba ti a je ota olorun teti sile daradara we pe elese je ota olorun a wa ninu okunkun tele tele a o mo ona iye ona igbala ona ijoba olorun a se je ota si olorun sugbon anu olorun oni o duro anu olorun o lo mu suru fun wa ti o n duro ki a ba le ronu poada ati wi pe ki a ba le gba jesu christi omo bibi re kan soso ki a ba le gba gbo ohun ti a n so ni wi pe lai si wi pe olorun fi anu han fun wa a ki ba ti ni anfani lati ni igbala bi ki ba se wi pe olorun fi anu han fun wa a ki ba ti mo iribiri ohun iyebiye ti jesu christi ti o se lori igi agbelebo a ki ba ti mo ona igbala a ki ba ti le ronu poada a ki ba ti le gba jesu christi omo olorun gbo ki a si ni igbala ninu mika ori keje mika ori keje ese ikejidinlogun ati ese ikokandinlogun je ki a wo bi olorun se fi anu han fun wa ti o fi dari ese waje wa tani olorun bi iwo ti o n dari aise dedeji ti o n re iyoku ini re koja ko da ibinu re duro titi lai nitori ohun ni inu didun si anu nitori anu re ni olorun fifi oju ere han fun wa ti o fi mu aisedede wa kuro ti o fi dari gbogbo aisedede wa je wa ti ko je ki ibinu re ki o wa lori wa titi wese kokandinlogun yo yi pada yo ni eyonu si wa yóò sì tẹ àìṣedédé wa bá. Ìwọ́ ó sì sọ gbogbo ẹ̀ṣẹ́ wọn sínú ọ̀gbun òkun. Ẹ̀ṣẹ́ jẹ́ ohun tí ó wúwo, ohun tí ó wọ̀ wá lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó dàbí òkúta ọlọ tí a fi máa ń lọta, tàbí ohun tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Ó dàbí odó tí a fi máa ń gúnyán tí a so mọ́ wa lọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé ẹlẹ́ṣẹ̀ kò lè wòkè nítorí ẹrù wúwo tí a so mọ́ ọlọ́run. Ṣùgbọ́n nítorí àánú ọlọ́run wo ẹni tí a so odó mọ́ lọ́rùn, tàbí ẹni tí a so ọlọ òkúta ńláńlá tí a so mọ́ lọ́rùn, tí ó tẹ̀ba, tí kò lè rìn síwájú dáradára, tí kò lè ṣe ohunkóhun kánmọ́kánmọ́, tí ó jẹ́ wípé ìbànújẹ́ dorí àgbàkodò, tí ó jẹ́ wípé ẹkún àsunrìn ni lójoojúmọ́, tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó ń wọ̀ ọ́ lọ́rùn, ẹrù ẹ̀ṣẹ̀ ń pa á, tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ó fẹ́ mu lọ sí sàárè láìtọ́jọ́. Ṣùgbọ́n tí Ọlọ́run rí wípé kò sí ohun dáradára kan ní ìgbésí ayé rẹ̀, kò sí ohun rere kan tí a lè kà sí i lọ́rùn, tí a lè ká mọ́ lọ́wọ́, tí a fi lè fi àánú hàn fún un. Ṣùgbọ́n ó jẹ́ ẹni tí ó jẹ́ wípé ẹrù ẹ̀ṣẹ̀ ń pa, kò sí lè mú ẹrù ẹ̀ṣẹ̀ yìí kúrò nípa àánú Ọlọ́run nìkan ṣoṣo. Ǹjẹ́ ọmọ ẹni tí mo ń sọ̀rọ̀ nípa rẹ̀? Ìwọ gan ni mo ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbínú Ọlọ́run, ìyá ayérayé ń dúró dè ọ́. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé aṣọ ọlọ yìí ọlọ ẹ̀ṣẹ̀, òkúta ẹ̀ṣẹ̀, aṣọ odó odó ẹ̀ṣẹ̀, aṣọ ọmọ Ọlọ́run. Ìwọ ni ẹni náà tí ó jẹ́ wípé ìbámasí ìgbádùn, ìbámasí ìrètí kankan, ìbámasí ìgbàlà láti àárọ̀ di alẹ́, ìbámasí ohun kan tí ó lè fún ọ ní ìrètí láti àárọ̀ di alẹ́. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, ó wọ̀ ọ́ nínú ìṣẹ́, ó wọ̀ ọ́ nínú ìyà, ó wọ̀ ọ́ nínú ẹ̀ṣẹ̀ rẹ, ó sì sọ wípé òun fẹ́ fi àánú hàn fún ọ. Ìbámasí àánú Ọlọ́run, odó tí a so mọ́ Ọlọ́run, àbámà lè já kúrò. Odó yìí tàbí ọlọ tí a so mọ́ Ọlọ́run, ó ní ìbá fa ọ lọ sí ọ̀run àrèmábọ̀ láìtọ́jọ́. Nǹkan tí a so mọ́ Ọlọ́run, ẹ̀ṣẹ̀ rẹ yìí, ìyà ẹ̀ṣẹ̀ yìí ìbá jẹ ọ́ nínú ayé yìí, ìbá jẹ ọ́ nínú ayé tí ń bọ̀, ìwọ bá lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n oníta ni Ọlọ́run bí ìwọ, tí ó ń darí àìṣedéédé jì, tí ó ń ré ìyókù ìní rẹ̀ kọjá, kò dá ìbínú rẹ̀ dúró títí láé, nítorí òun ní inú dídùn sí àánú. Ó ń sọ fún wa wípé àánú Ọlọ́run òun ló mú ìdáríjì wá, àánú Ọlọ́run òun ló mú ẹrù ẹ̀ṣẹ̀ òun ló mú kúrò lọ́rùn wa, àánú Ọlọ́run òun ló mú ìbànújẹ́ èyí tí ẹ̀ṣẹ̀ wá fà òun ló mú kúrò, àánú Ọlọ́run òun ló nu omijé wa nù, àánú Ọlọ́run òun ló kọ orúkọ wa sí inú ìwé ìyè Lọ́run, àánú Ọlọ́run òun ló wọ ẹ̀ṣẹ̀ wa nù, tí ó funfun, tí ó jẹ́ kí ọkàn wa kí ó funfun gbòò bí ẹ̀gbọ̀n òwò. Ó ní ó ti yí padà sí wa, ó ti ní ìyọnu sí wa, ó ti tẹ àìṣedédé wa bá, ó sì ti sọ àwọn ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun. Gbà tó ké nǹkan wọ̀nyí kúrò, gbà tó já wọn kúrò lọ́rùn wa, ohun tó ṣe ni wípé ó sọ wọ́n sínú ọ̀gbun òkun. Ó sì mọ̀ wípé bí a bá sọ òkúta tàbí ọlọ ọlọ ńláńlá tàbí odó tí ó tóbi tí ó wo, bí a bá sọ ọ́ sínú òkun, kì í lè fò, ó máa ń lọ sí ìsàlẹ̀ òkun ni. Báyìí ni Ọlọ́run ṣe fún ẹ̀ṣẹ̀ wa, tó jẹ́ wípé ó ti sọ ẹ̀ṣẹ̀ wa sínú ọ̀gbun òkun tí a kò lè rí wọn mọ́. Ṣùgbọ́n kí ni dé tó ṣe bẹ́ẹ̀? Ṣé torí wípé a gbàdúrà púpọ̀ ni? Ṣé torí wípé a sọkún púpọ̀ ni? Ṣé torí wípé a gbààwẹ̀ púpọ̀ ni? Ṣé torí wípé a fi ọ̀pọ̀lọpọ̀ ìní wa fún àwọn alágbe ni? Rárá, kò sí ohun tí a lè fi fún alágbe tí ó lè ra ìgbàlà fún wa, kò sí ẹkún tí a lè sun tí ó lè ra ìgbàlà fún wa, kò sí àdúrà tí a lè gbà tí ó lè ra ìgbàlà fún wa. Ṣùgbọ́n nítorí àánú Ọlọ́run, àánú Ọlọ́run nìkan ṣoṣo, òun ni ó mú kí ìgbàlà kí ó jẹ́ tiwa. Ọlọ́run kò ṣẹ́, nítorí oore ọ̀fẹ́ rẹ̀, nítorí àánú rẹ̀, nítorí oore ọ̀fẹ́ tí ó ní sí wa, ìyọnu tí ó ní sí wa, òun ni a fi dí ẹni ìgbàlà, òun ni a fi ń ké pe Abba Bàbá. Bí o bá ti tọ́ àánú Ọlọ́run yìí wò, mo kí ọ kú oríire. Bí o bá ti tọ́ àánú Ọlọ́run yìí wò, mo rí i wípé o ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ. Ṣùgbọ́n rántí pé kì í ṣe ohun tí a fowó rà, ìgbàlà kì í ṣe ohun tí a sọ wípé èmi ni mo jẹ́ ẹni tó tó, ẹni tó tọ́, ẹni tó yẹ. Nítorí bẹ́ẹ̀ ni a fi gba ọkàn mi là, rárá, kò sí ìṣògo fún ẹnikẹ́ni nítorí Jésù Kristì, nítorí pé ó fẹ́ wa, oku fun wa nigba ti awa je elese nigba ti a je odaran nigba ti a je oniku pa ni eniyan nigba yi gan ni olorun fi anu re han ti o ran jesu christi lati ko fun wa wo efesu ori keji lati ese ikerin sugbon olorun eni ti se oloro ninu anu nitori ife re nla ti o fi fe wa nigba ti awa ti le ku nitori ire koja wa o so wa di aye pelu christi ore ofe le ati fi gba yin la sari nihi bi ati ndaruko anu be ni andaruko ore ofe nitori wipe won ma nlo dogba won ma nlo lese egbeji ni ibikan na ni anu olorun ati ore ofe olorun oni oje oloro le anu oje oloro le anu ele o fi man le se anu fun o ti o le se anu fun mi ti o le se anu fun awon elomiran nitori pe oje oloro ninu anu nitori ife re nla ki se ife kekere ni o gba wala ki se ife ti eran ara ni o gba wala ki se ife ti angeli ni o gba wala iba se wi pe ife ti angeli ni iba se wi pe ife ti eran ara iba se wipe ife baba ni ti ara si omo ni a ko ba ti le ni igbala oni sugbon nitori ife re nla ife to je wipe olorun nikan sosho ni o le ni iru ife be oni o fi fe wa nigbati awa ti le ti ku nitori ire koja wa o so wa di aye pelu christi ore ofe le ati fi gba yin la ranti wipe mo so fun nipa anu olorun wipe anu olorun lo fun ani idariji anu olorun lo fun ani igbala anu olorun lo fi ore ofe olorun lo fi fun wa anu olorun lo ko oruko wa si iwe iye lorun anu olorun lo so ota olorun di omo olorun anu olorun lo mu akuro ninu okunkun lo mu wa sinu imole anu olorun lo je ki olo ese ti o wuwo pupo ti a so mo wa lorun ti o wa ninu okan wa ti o wa ni igbesi aye wa ti ko je ke ani tesiwaju ti ko je ke amo bi ati gbadura ti ko je ke amo bi ati kepe olorun anu olorun ti o tobi jojo oni o mu ki awon ese won yi ti o wuwo ti o dido le mu ki awe won nu ki a ja won kuro ni igbesi aye wa bi o ba ti ni igbala boya o nre ti we pe nigbati o ba je eni to ni iwon tun won si tabi o je omoluabi tabi o je olododo fun ara re wipe nigba na yo sese fun olorun lati gba ola rara igbala ki wa nitori wipe aje olododo igbala ki wa nitori wipe aje omoluabi oni nigba ti awa je elese christi ku fun wa nigba ti awa je ota olorun a fi ife olorun han wa ni ti wipe christi jesu ku fun wa nitori be ko si ohun to ni lati ma duro de oni ni ojo igbala oni ni o ye ki o kepe olorun bi o ba ti ni igbala oni ni o ye ki o so fun olorun wipe o simi le anu olorun o nfe anu olorun o nfe igbala olorun wo epistle ti paulu apostle si titu ori keta ese ikerin ati ese ikarun sugbon nigbati iseun olorun olugbala wa ati ife re si eniyan farahan ki se nipa ise ti a wa se ninu ododo sugbon gege bi aanu re kiyesi gege bi aanu re li o gba wala nipa iwenu atunbi ati isodi titun emi mimo awon nkan ti a so nihin won niye lori won se po jojo o nso oni nitori iseun olorun olugbala wa o tun so ni nitori ife re o ni ki se nipa ise ti a wa se ninu ododo awon elomiran ti o ye igbala ko ye won ma gbekele ise owo won ma so wipe lati kekere ni awon tin lo si ile eko ojo isinmi lati kekere ni awon tin lo si ile isin wipe awon wa lati idile onigbagbo wipe lara aro nigbati awon si wa ni kekere ni baba no ma nlago ton ma n pe won jo ton ma n ka bibeli ton ma n gbadura won ro wipe nitori adura gbegba won won ro wipe nitori ohun ti won se won ro wipe nipa ise owo won ni a fi gba won la rara ki se be elomiran ti oye igbala ko ye a ma n so wipe ohun o se bi senikankan ri wípé bí ọwọ́ òun ti rí bẹ́ẹ̀ nínú òun ti rí òun ò ní kí tẹnikẹ́ni má dára wípé láti ìgbà tí òun ti wá sáyé yìí bí wọ́n domi sóhun lẹ́nu kì í bọ́ sílẹ̀ wípé òun jẹ́ ẹni tútù òun jẹ́ ẹni jẹ́jẹ́ wọ́n máa ń rò wípé nítorí bẹ́ẹ̀ ni a ó ṣe gbà wọ́n là à ń sọ fún wọn wípé kì í ṣe bẹ́ẹ̀ ó ní kì í ṣe nípa iṣẹ́ ọwọ́ wa nínú òdodo àwọn ẹlòmíràn wọ́n máa ń sọ wípé láti ìgbà tí àwọn ti gbọ́njú láti ìgbà tí àwọn ti dáyé àwọn kì í bẹ́nikẹ́ni jà bí àwọn tilẹ̀ bínú àwọn kì í fi hàn bí ẹnikẹ́ni tilẹ̀ ṣẹ̀wọ́n àwọn máa ń lọ jẹ́ ẹni àti wípé àwọn máa ń ṣe iṣẹ́ òdodo àti pé àwọn máa ń fún àwọn alágbe wọ́n máa ń fún wọn lówó àti pé gbogbo ènìyàn ló mọ̀ wọ́n sí ọmọlúwàbí ó sọ fún wa ó ní kò sí bí a ṣe lè jẹ́ ọmọlúwàbí tó bí a ò tilẹ̀ ṣe àwọn nǹkan ẹ̀ṣẹ̀ wọ̀nyí síta èrò ọkàn wa ń kọ́ ìlépa ọkàn wa ń kọ́ bí a ò tiẹ̀ ṣe nǹkan wọ̀nyí ní gbangba èyí tá ń ṣe ní ìkọ̀kọ̀ ń kọ́ àbí ọlọ́run ò rí èyí tá ń ṣe ní kọ̀kọ̀ kò rí èrò inú wa kò rí àwọn nǹkan mìíràn tí ó lòdì nínú ọkàn wa ta ni ó lè sọ wípé òun mọ́ ta ni ó lè sọ wípé òun mọ́ ju àwọn áńgẹ́lì lọ ó mọ nǹkan tí ọ̀rọ̀ ọlọ́run sọ ó ní kò tilẹ̀ bá ìwà funfun ìwà mímọ́ lọ́wọ́ àwọn áńgẹ́lì ká má ṣe sọ nípa ti ènìyàn ó ní nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi lóyún mi ó mọ̀ wípé ọkàn ẹ̀ṣẹ̀ ni là ń gbé káàkiri ẹni tí kò mọ ọlọ́run ẹni tí kò gba ọlọ́run gbọ́ ẹni tí kò ní ìgbàlà ọkàn ẹ̀ṣẹ̀ irú ẹ̀ṣẹ̀ òun là ń gbé káàkiri nítorí bẹ́ẹ̀ kò sí ohun tí a lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òdodo gẹ́gẹ́ bí wípé à ń fún alágbe lówó tí ó lè gba ọkàn wa là ẹlòmíràn máa sọ wípé ìgbà gbogbo ló máa ń lọ sórí òkè láti lọ gbàdúrà àti wípé oṣù kan ò lè kọjá kó má lọ sórí òkè láti lọ gbàdúrà wọ́n máa ń jálánkáto nípa ti iṣẹ́ ọwọ́ wọn wọ́n máa ń rò wípé torí pé àwọn ń gbàdúrà àwọn ń gbà àwẹ̀ àti pé ní àkókò àwẹ̀ àti àdúrà bẹ́ẹ̀ àwọn máa ń ṣe iṣẹ́ àánú púpọ̀ àwọn máa sọ wípé nítorí bẹ́ẹ̀ àwọn ní láti dé ọ̀run rere àwọn ò mọ̀ wípé kò sí ohun tí a lè ṣe bí kì í bá ṣe wípé ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ wá bí kì í bá ṣe wípé a fi àánú ọlọ́run hàn fún wa bí kì í bá ṣe wípé ìfẹ́ ọlọ́run fún ara rẹ̀ ó kọjú sí wa láti ṣe wá lóore óre ìgbàlà bí kì í bá ṣe bẹ́ẹ̀ a kò lè wọ ìjọba ọlọ́run wọ ẹsẹ̀ ìkarùn yìí lẹ́ẹ̀kan sí ó ní kì í ṣe nípa iṣẹ́ tí a wá ṣe nínú òdodo ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ li ó gbà wálà ọmọ ádámù kan ìran ádámù kan ìbámà lè ní ìgbàlà ìbámà lè rí ojú ọlọ́run ọmọ ádámù kan ìbámà lè bọ́lọ́run dọ́rẹ̀ bí kì í bá ṣe wípé àánú ọlọ́run nítorí pé ọlọ́run ó jẹ́ ẹni mímọ́ ọlọ́run jẹ́ ẹni tó kórira ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àwa ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni momi à ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun a fi ẹ̀ṣẹ̀ kọ́rùn gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n ọ̀ṣọ́ ṣùgbọ́n nítorí àánú ọlọ́run kí ènìyàn kí ó má ba ṣègbé òun ni a ṣe rán Jésù Kristì wípé àwa ẹlẹ́ṣẹ̀ àwa tí kò lọ́lọ́run àwa tí a ò mọ ojúbọ ọlọ́run àwa tí a ò mọ bí a ti ń sin ọlọ́run wípé kí àánú ọlọ́run kí ó lè fà wá súnmọ́ra kí àánú ọlọ́run kí ó lè mú wa wá sílé nítorí bẹ́ẹ̀ bí o bá ní ìgbàlà rántí wípé àánú ọlọ́run ni ó gbà ọ́ là àbí bí o bá tí ní ìgbàlà kí o mọ̀ wípé kò sí ohun tí o ń dúró dè ó yẹ kí o sá wá sọ̀dọ̀ ọlọ́run wípé ìgbà tí ó jẹ́ àánú ọlọ́run lè fi ń gbà wá là àánú yìí sì jẹ́ àánú ńláńlá tí ó jẹ́ wípé ó ń ṣàn gẹ́gẹ́ bí odò ni ó jìn ju odò lọ nítorí bẹ́ẹ̀ kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run kí a ba lè ní àánú ọlọ́run wo pétérù kínní orí kínní ẹsẹ̀ ìkẹta olùbùkún lé ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú wòníhìóní ẹni tí ó tún wa bí àwọn ẹlòmíràn wọ́n máa ń bá wa jiyàn wọ́n máa ń fẹ́ já wa ní kooro ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n máa ń sọ wípé èwo ni wọ́n tún pè ní àtúnbí nítorí wípé nǹkan tí àwọn mọ̀ ni wípé kí àwọn kí ó máa lọ sí ilé ìsìn kí àwọn kí ó máa ka bíbélì kí àwọn kí ó ṣe confirmation tàbí kí àwọn kí ó ṣe ti ìrìbọmi tàbí ìrìbọmi baptism ti ọmọ kéékèèké èyí ni ní àwọn mọ̀ gbà tí wọ́n bá ti dàgbà tán bóyá a pè wọ́n wá sínú ìjọ yìí tí a sì ń sọ fún ọ ní wípé a kò lè ṣe aláìtó yín bí wípé bí kì í bá ṣe pé a tó ènìyàn bí òun kò lè wọ ìjọba ọlọ́run ti won ba jade lesin bi a ba be lo won wi pe iwa su ta gbo oro olorun ti a gbo ba o la se ri si ani gbogbo e o ti ede ye ohun wi pe lati kekere lohun ti je olusin olufarasin olufokansin lati kekere ni ohun ti je ni ti o feran olorun popo wi pe oruko jesu iro e le ti ohun bi ohun didun orin didun ni sugbon e ton tun wa gbo nihin wi pe ki a di atun bi se ki se igberaga ni awon ejijo nihin rere se ki se igberaga lo nti won ti won ro wi pe awon ni nkan miran ti awon esin awon ijo ti o tin sin ki a to da awon ijo won sile se ki se igberaga lo je ka ro pe a ni nkan ta won ton wo ni ki se be jesu fun ara re lo wa so atun bi on lo so on la ton so fun anihin o ni olubokun le olorun baba jesu christo oluwa wa wo to so ko se fun wa eni ti o tun wa bi eni ti o tun wa bi ati gege bi opolopo anu re o tun wa bi si re ti aye nipa jinde jesu christi kuro ninu oku nipa ni ti opolopo anu re opolopo anu re anu ti o jiju okun lo anu ti o gaju oke lo anu ti o gboro ju awo somo lo oni nitori opolopo anu re oni afiri wi pe ko si eni ti olorun o le gbala elomiran ton ma ro wi pe aye o ye fun elomiran ton ma ro wi pe odaran patapata ni elomiran ton ma ro wi pe o ti ese o ti dido ni igbese aye re wi pe ko le sese lati ni igbala ah oni anu olorun o jinju okun lo anu olorun o gaju oke lo o gboro ju awo somo lo oni opolopo anu re nitori opolopo anu yi ti o je agbon magbe ti latodo olorun to je pe angbon angbon ambu ninu re ko le tan o nitori opolopo anu yi oni o pin gba enikokan wala nitori be bo ba ti ni igbala ke lo nduro de nigbati anu olorun po nigbati anu olorun jin nigbati o je wipe enikeni ti o ba ke pe oruko lowa ni a o gbala iwo lo tun duro de nitori be o ye ki a mo wipe anu olorun duro de enikokan wa anu olorun ti a fi n gbanila anu olorun ti a fi n yi ni pada anu olorun ti a fi n so ni di atun bi o n duro de enikokan wa sugbon ni soro wipe nigbati olorun ti o ba ti fi oju anu wo wa ti o ti dari ese wa je wa ti o ti gba okan wa la ki lo n bere lowo wa nitori wipe anu olorun ki se wipe ki a gba anu olorun ki a wa sa lo ki a ma wa sodo olorun mo ki a ma se ife olorun mo ki lo olorun be lowo wa nigbati a ba ti gba anu olorun ninu okan wa ninu igbesi aye wa ohun kan lo n be lowo wa ye ki a wo mika ori kefa ese kejo mika ninu majemu lailai o sumo ipari majemu lailai ninu mika ori kefa ese kejo ati fi han iwo eniyan ohun ti o dara ati ohun ti oluwa n bere lowo re bi ko se ki o se otito ki o si fe anu ati ki o rin ni irele pelu olorun re oni ohun ti a n fi han wa ninu oro olorun ati ohun ti a ti fi han wa tele tele ninu oro olorun ni wepe gba ti awa paapaa ti a ti mo nipa anu olorun gbati awa paapaa ti a ti ni idariji ese nitori anu olorun gbati awa paapaa ti a ti to ebun orun wo nitori anu olorun gbati a ti tun wa bi nitori anu olorun o ni ohun kan loko fun wa wepe ki awa paapaa ki a fi anu han fun awon elomiran wepe ki a fe anu ki a se anu si awon elomiran bawo la se le se anu ki a koko so wepe bi a ba fi anu han o je wepe a n fi okan imore han o dabi eni ti o je gbese jesu papa so nipa re o so nipa anu yi bawo lo se so o so nipa idariji o so nipa enikan ti o je oga re ni igbese igbese yi po to bege ti o je wipe ko le san igbese na bi ati le ta ohun ati aya re ati awon omo re bi atawon si oko eru ko se se fun won ni ojo aye won lati san igbese yi nitori be oga won o dariji eni yi bi o ti dariji o gba anu o gba idariji o gba ife lati odo oga yi sugbon bi o ti n lo ni ori elomiran ti o je ni owo kekere owo binti to ye ki omoluabi to ye ki eni ti a ti dariji to ye ki o boju foda ni o ba ga ni ilorun ni o so wi pe san igbese ti o je mi ni enikeji re wa so wi pe ah se suru fun mi ma sanwo fun o owo na okunkun ni ye lori owo na okunkun po to nkan lo ba ju sogba ewon gba ti oga re gbo lo wa so fun wi pe ah iwo eni ti adariji iwo eni ti a fi anu han fun o se je ohun roro eniyan to be ti o je wi pe o le dariji enikeji re on ti Jesu so fun anihin ni wi pe bi ati ri anugba lati odo olorun ti ati dariji wa ti ati koruko wa ni si iwe ye olorun ti ati so awa ota olorun ti a so wadi ore olorun ti a so wadi omo olorun wi pe awa paapa anu ti ari gba yi o ye ki a fi anu yi han si awon elomiran wi pe gba ta ba se be ni an fi han wi pe ani okan imore je kin ka die fun o ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ike ikejilelogbon nigba ti oluwa re pe tan o wi fun pe ah iwo iranse buburu yi mo fi gbogbo gbese niji o nitori iwo be mi iwo ki si saanu iranse egbe re gege bi mo ti saanu fun o se o gbo ibere yi o ni kini de ki lo se to je wi pe o le saanu fun iranse egbe re gege bi emi paapa ti saanu fun o oluwa re si binu o si fun o si fi fun awon onitubu titi yo fi san gbogbo gbese e ti o ti je be na gege ni baba mi ti nbe le orun yo se si yo se fun yin bi olukuluko ko ba fi tokan tokan re dari ese ji awon arakunrin re bi olukuluko ko ba fi tokan tokan re dari ese arakunrin re ji nitori be ohun ti olorun bi lowo wa ni wepe ki a gba awon iliri ohun gbo wepe aanu wa fun awon alaanu ati pe o wa fun eni ti n gboran si oro olorun ki a fi okan imore han bawo ni olorun se fe ki a se aanu ki lo n reti lowo re ati lowo mi ki a ba le je alaanu kini awon nkan ti a le se ti yo fi han wepe awa paapa a je alaanu ranti wepe ipile wepe a n saanu ni wepe awa paapa ati ri anugba lati odo olorun wa ati dari ese wa ji wa ati koruko wa si iwe iye lorun ati di atunbi nitori opolopo anu re o ti fi ore ofe han fun wa o wa je ojuse ti wa nisinsinyi lati fi anu han fun awon elomiran bawo ni a se le fi anu han fun awon elomiran wo luko ori kefa ese ikerindinlogoji nje keyin ki o le anu gege bi baba yin ti li anu ki eyin ki o le anu gege bi baba yin ti li anu bi abanka bibeli o ye ki a gba emi olorun laaye lati se itumo bibeli fun wa opolopo igba ni a ma nri awon elomiran o sese won ti fe yawo won a pe iyawo won pe gbo ki n to fe o mo mo nkan ti baba re ati iya re ti won foju mi ri gbogbo nkan ti mo ni patapata ti mo ti sise fun ni won gba lowo mi ko to dele nitori be ye ko yi o pe odele na sugbon bi baba re bo sese si mi ti o ni oju anu ti mo bebe ti o to di igba to gba gbo nkan ti mo ni patapata laye ko to fi e fun mi ahan o ye ko mo iru nkan ti wa banile nitori be owo ti baba e fi mu mi owo be ni ma fi mu o sugbon olorun so fun a wi pe anu ti wa ki se bi baba ayawo bo se saanu fun wa anu wa ki se wi pe a n gbesan lara ayawo wa gege bi baba e bo se se si wa o ni nje ki eyin ki o le anu gege bi baba yin ti le anu awon elomiran won ba n ba elomiran se nkankan won ma n so wi pe ah mo mo bi lagbaja se n se nitori be owo ti lagbaja fi mu mi owo be lemi na fi mu awon eniyan wonyi a ma n ri iru iwa bayi lowo awon ti won di adari awon to je wi pe boya won ti wa ni adari ni abe elede geesi elede oyinbo tele eni ti o wa ni elede geesi ti a n so yi nitori wi pe ṣe àmọ̀ à ń dàgbà sí lójoojúmọ́ ni nítorí pé ìwọ̀n ìgbàgbọ́ ìwọ̀n ìfẹ́ ìwọ̀n àánú ìwọ̀n oore ọ̀fẹ́ tí a darí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ní yìí tó ní ó ní bó ṣe ń ṣe sí wọn òun sì nígbà tí ó wá di adarí a sọ pé èmi náà ń sìn mo ti di adarí nítorí bẹ́ẹ̀ àánú tí mo lè fi hàn èmi náà mọrú àánú tí mo ń rí lọ́dọ̀ adarí tèmi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísinsìnyí tèmi náà di adarí àánú tí mo lè fi hàn ó mọ níwọ̀n nítorí pé mo mọ bí lágbájá ṣe ń ṣe bí lágbájá ṣe ṣe sí mi bẹ́ẹ̀ náà ni èmi náà bẹ́ẹ̀ ni màá ṣe sí ẹlòmíràn ó ní àánú wa òdiwọ̀n àánú wa kì í ṣe bí àwọn ènìyàn ṣe ṣe sí wa ó ní ṣùgbọ́n bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa bẹ́ẹ̀ ni kí àwa náà kí ó máa ṣàánú bí ó bá gbé nǹkan wọ̀nyí yẹ̀wò bí ó bá wo nínú ilé àwa ẹlòmíràn bí a bá ń sọ nípa ti ìgbéyàwó wọ́n máa béèrè ìbéèrè lọ́wọ́ wa wọ́n máa ní kí ni ìyàwó lè ṣe tí màá fi ní kókó gbá ẹ síta kí ni ìyàwó lè ṣe tí màá sọ pé ká pín gàrí wípé ó tó gẹ́ èyí tó ṣe nì èyí tá a jọ gbé papọ̀ nì wípé ó ti tó mo ti mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wípé mi ò lè fẹ́ ìyàwó mi ṣùgbọ́n gbé tiẹ̀ lọ́tọ̀ kémi náà kí n gbé tèmi lọ́tọ̀ kí la lè kí ni ìyàwó lè ṣe tí a kò fi ní lè ṣe àánú fún ọ mọ́ ó ní ìdáhùn ni wípé kí a máa ṣe àánú fún ìyàwó wa gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti ṣàánú fún wa ṣó ó yẹ kí àwa náà kí a mọ̀ wípé ìgbà tí a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn nǹkan kò bákùngbé àwọn nǹkan tí ó bí ọlọ́run nínú tí àwa náà ti ṣe ṣùgbọ́n nítorí oore ọ̀fẹ́ nítorí àánú tí ọlọ́run dáríjì wá ó yẹ kí àwa pàápàá kí a mọ̀ pé bí a bá ti ṣe ọlọ́run tí ọlọ́run dáríjì wá bí aya bá ṣẹ̀ wá bí ọkọ bá ṣẹ̀ wá bí ọmọ bá ṣẹ̀ wá ó yẹ kí àwa náà kí a lè ní àánú kí a lè dáríjì ó ní kí ẹ̀yìn kí ó lé àánú àní bí bàbá yín lọ́run bí ó ti ṣe àánú fún yín ẹlòmíràn ó ṣeé ṣe ọmọ jẹ́ jàǹdùkú ènìyàn ọmọ jẹ́ olè ọmọ jẹ́ bí oníkúpani ọmọ jẹ́ ẹni tí ó ń kẹ́gbẹ́ búburú a sì ti kìlọ̀ fún ọmọ yìí ó tètè gbọ́ ìgbà tó wá yá bàbá wa pinnu wípé ọmọ yìí ò ní lè bá wa gbélé ó wá rán ọmọ jáde ó wá sọ fún yín pé láì ẹsẹ̀ ò gbọ́dọ̀ tẹnu ilé yìí mọ́ ó fẹ́ jẹ́ àsùnta lọ́ máa sùn ta ó ṣeé ṣe kí ó jẹ́ ìgbà yìí gan ni ojú ọmọ wa wálẹ̀ ó wá dọ̀ balẹ̀ pé bàbá ẹ dáríjì mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá sọ wípé kí n tó mú ìpinnu ló pẹ́ sí ìgbà tí mo ti mú ìpinnu wípé ò ní bá wa gbénu ilé yìí mọ́ kò sóhun tó tún lè gbẹ́bẹ̀ kò sóhun tó lè bẹ̀ mí kí n gbẹ́bẹ̀ ìyá kúnlẹ̀ a ní ẹjẹ́ adáríjì ẹjẹ́ ẹ̀ẹ̀kan yìí kí a tún wọ ọwọ́ ẹ̀ a sọ pé ó tì í pé òun ò ní lè dáríjì àwọn aládùúgbò àwọn ará nínú jésù wọn tún wá wọn ní ẹjẹ́ adáríjì ọmọdé yìí ó sọ wípé ìsìn ti fẹ́ ronú padà òun fẹ́ gba ọlọ́run gbọ́ òun fẹ́ tẹ̀lé ọlọ́run ó ní ó ti rárá ọmọ yìí ò ní bá gbénu ilé mọ́ kí ló dé ó ní ǹjẹ́ kí ẹ̀yin kí ó lé àánú gẹ́gẹ́ bí bàbá yín ti lé àánú nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé lákọ̀ọ́kọ́ àánú tí bàbá fi fẹ́ wa irú àánú yìí gan-an ló yẹ kí àwa náà kí a ní ṣùgbọ́n jẹ́ kí n sọ nǹkan mìíràn fún ọ nígbà tí a ò mọ ọ̀nà ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti dúró nínú ọkọ̀ èrò láì sọ̀rọ̀ ìgbàlà onígbàgbọ́ tó ṣeé ṣe fún láti wà ládùúgbò láì sọ̀rọ̀ ìgbàlà láì ké tantan fáwọn ènìyàn wípé jésù kristi ń gbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó ṣègbé irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ kí àwọn ènìyàn wọ̀nyí kí ó lọ sí ọ̀run àpáàdì láì sí àǹfààní àti ronúpọ̀àdà láì sí àǹfààní àti ní ìgbàlà ẹlòmíràn bí a bá pè é wípé arákùnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè bá wa darí ìdàpọ̀ ojú ilé ó yẹ kí ẹ lè bá a sọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn arábìnrin láti ìgbà tí ẹ ti ń wá sí ilé ìsìn ó yẹ kí ẹ lè di ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ẹ̀yin tí ẹ ó lè máa sọ ọ̀rọ̀ ọlọ́run fún àwọn ẹlòmíràn kí wọn kí ó ba lè ní ìgbàlà kí wọn kí ó ba lè mọ̀ nípa àánú ọlọ́run a lóhun ò ráyè a ní iṣẹ́ dí òun lọ́wọ́ a ní ìgbà tí wọ́n máa ń ṣe ìpàdé ojú ilé gan ìgbà yí gan ló máa ń dáná oúnjẹ ìgbà tí wọ́n máa ń lọ ní ọjọ́ sátidé fún ìkẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìgbà yìí gan ni ó máa ń lọ sọ́jà ìgbà tí wọ́n máa ń pe àwọn òṣìṣẹ́ wípé kí a wà sùn ire kí a ṣe tibí kí a ṣe tọ̀hún ìgbà yìí gan ni àwọn oníbàárà tòun ìgbà yìí náà máa ń wá sí ibi àtirajà bí a bá jẹ́ ẹni tí ó lé àánú bí a bá jẹ́ ẹni tí ó mọ̀re ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run fún wa tí a sì fẹ́ ṣe àánú fún àwọn ẹlòmíràn a ò ní jẹ́ kí ohunkóhun kí ó di wa lọ́wọ́ láti sọ ọ̀rọ̀ ìgbàlà fún àwọn ẹlòmíràn wẹ́sẹ̀ 37 ẹ má ṣe dánilé ẹjọ́ a kì yóò sì dá yín lé ẹjọ́ e ma se dani lebi a ki yo se da yin lebi e dariji a o se dariji yin o nso nihin o ni ki a ma se dani le ejo awon elomiran bi won ba ti gbo ohun kan nipa oko lagbaja oko arabirin temedo won ti so pe lagbaja bo se nse niyan oro da lenu e eyan buruku ni o ti eya mi lenu pe ni gbogbo ijo bi gbogbo ijo se po to iru eni be lori fe ni gbese aye e nkan to wa na lori gba to ti fe lagbaja lagbaja mo mo gba ta kokko bere awon ipade ojule oni o je bi oga ni ibi ekun wa lagbaja le eyan buruku patapata gba ni awon oluso agutan mo lagbaja ni won mo we pe lagbaja o ni gbala lagbaja o lori ofe olorun oni ka ma se dani le ejo oni bi a ba ti n gbo nipa oko arabirin tabi aya arakunrin ke a ma se dani le ejo ke a ma ba da awa na le ejo o sese ki o je wi pe ninu ekun ni ati ro pe nkan kan sele laarin enikan se enikeji enikini a so ti e fun wa lai gbo ti enu enikeji ati be si dajo gba ta ba de gba ta ma ri lagbaja ta ma ri pe won ti soro e fun wa bode ki wa ohun a gan ohun ti ko dara la o fi da lohun o se se papa bi abati so igbalanu ke a ma mo loju elese lo ma mo ni loju elese lo ma so wi pe ke a ko ti wa sohun elese lo ma ni oro ebu lenu tati aba arabirin pade tori pe nkan ton ti so fun o e ton ti gbin si e lokan to si bere lowo lagbaja pe won ma soro bayi fun mi se be ni abi be ko ki a je ki o le so ti enu e sugbon a o se be ati be sini mo won loju ati be sini so wi pe eyan buruku ni ati n dajo lai gbo ti enu eni ti an dalejo ko dara be oni bi a ba je alaanu a o ni dani lejo ki a ma ba da wa paapa lejo a o ni dani lebi ki a ma ba da wa lebi o sese ki o je omo kan lo sese ni igbala sugbon omo to sese ni igbala yi igbala lo ni ko ti leko igbala lo ni ko ti mo bibeli lekun rere o sese ko be si ni so nipa iya re ko be si ni so nipa baba re ko be si ni so nipa egbon re okunrin egbon re obirin fun wa awa ti a je omo olorun ti a ni igbala ti a si leko ikan ni ki a ni igbala ikan ikeji ni pe leyin igba ti a ba ni igbala ki a keko ihin rere awa ti a ni igbala ti a si tun keko ihin rere o ye ki a le so fun wi pe gba ti olorun ti dariji o won ki soro baba eni be gba ti olorun ti dariji o won ki soro iya tabi egbon tabi aburo eni be nitori be bi o ti le je pon se o tele tele se ni ko dariji won se ni ko ma gbadura fun won e lo ye ko jade lenu eni to ni igbala to si ni eko ihin rere sugbon awa ti a ro wi pe a je omo olorun awa ti a ro pe a je eni ti emi bi omo ti o sese ni igbala bi o ba ti n soro baba re ni buburu o soro iya re ni buburu be la apako a ma ba dakun a so eyan buburu ni won awon elese won o le se ohun to da ko da be ki a ma se ma dani lejo ki a ma se ma dani lebi o wa n so pe ki a dariji ki a ba le dariji o o ni lojojumo ni leyin igba ta ti ni igbala o leyin igba ti a ti mo olorun leyin igba ti a ti de ile isin awon elomiran oye oye won won o mo wi pe nigba ti a ba si wa ninu ara yi nigba ti a ba si gbe eru pe yi ti a ba si gbe wo nigba ti a ba wa ninu ago ara ko sese ki a ma se ara wa o sese ki a te omole o sese ki a gbo o sese ki o dabi eni wi pe nkan o seto ni aarin iwo ati lagbaja ati arakunrin ati arabirin o ni a le se ara wa eyi o je wi pe a n jale eyi o so wi pe a tun lo muti eyi o so wi pe a tun lo n sagbere sugbon a le se ara wa iwo na mo bi o ba je eni ti o ti ni igbala fun ojo die o mo wi pe o ni igbagbo o sese ki a se ara wa ki se nipa ti jijale ki se nipa ti mimuti ki se nipa mimu siga ki se nipa kikobirin jo sugbon o sese ki a se ara wa mo ro pe nkan ti mo n so ye yin mo ni so ye yin nigba ti a mo wi pe a le se ara wa o ni ki a ma dariji ara wa gba ti olorun ti dariji wa ki a wa paapa ki a ma dariji awon elomiran ki a ma soro pelepele si ara wa ki a si ma se ara wa lore se oran ti ninu luko orikewa ninu luko orikewa lati ese ikerindinlogoji Jesu ti so oro nipa eni yi nipa okunrin rere ti Samaria ti o se anu fun enikan ti ase ni jamba je wo lati ese ikerin dinlogoji ninu awon meteta won yi ta ni iwo ro pe ise eni keji eni ti o bo si owo awon olosa o si dahun we pe eni ti o saanu fun ni Jesu si we fun pe lo ki iwo ki o si se be gege Jesu so we pe bi a ba ti to ebon run wo bi a ba ti di eni igbala ki a wa paapa ki a lo saanu ki a lo sore fun awon elomiran we pe ki a ma fun awon alagbe awon alaini we pe ki a ma se anu fun awon ti o sonu awon ti ko ti ni igbala awon ti a ni lara awon ti a da loro ki a ri we pe oro anu ise anu o wa ni igbese aye wa si awon eniyan wonyi ibere ti mo fe bere ti a se fe dahun ninu oro olorun ki a to lo si lati gbadura ni we pe kini anfani ti o wa fun awon alaanu kini ibokun ti o wa fun awon alaanu kini ojurere atoke wa ti o wa fun awon alaanu ye kin fi pelepele so fun o ki a to gbadura ki o ba le mo we pe ohun ti a so ni pati alaanu o je ohun ti o se yebiye o je ohun ti o se pataki bi ki se ki a mo bibeli nikan a ri awon to je we pe bi aye ko to won ma da bibeli sile perepere bi won ba nso won ma ka lati genesis won ma lo si exodus won ma lo si psalm won ma ibi ki won ma kan dale sugbon iwa iwa bi olorun ko si ni igbesi aye won are ni to mo bibeli sugbon ti ko mo we pe o ye ki a je alaanu are ni to je pe o ka aka sori bibeli ti ko mo we pe o ye ki a ni igbala ati pe bi a ba ni igbala o ye ki a je eni ti okan re te eni to mu soro eni to nsore eni ti ki dani lebi eni ti ki dani lejo eni ti ki ja eni ti ki se ohun buburu kan si eni keni nitori be ki se pe ki a kan ma ka bibeli bi aye ko to ki se pe ki a ma ka aka sori bibeli opolopo elese lo wa ni gboro to je wipe ati ka bibeli won le ma da sile ki a ma ro wipe ah wipe ati ba eniyan olorun pade sugbon won buru ju nkan mi lo o ye ki a mo wipe bi a ba ni igbala a o je alaanu a o je eni ti sore fun awon elomiran a o je eni bi ti inu olorun eni to ni iwa bi olorun bi a ba si je iru eni be o daju wipe opolopo ore ise oyinfe olorun ni yo wa fun eni kokan wa nitori be ranti ibere ti mo nbere kini anfani kini ibukun ti o wa fun awon alaanu je ki a wo ninu oro olorun orin dafidi ori 37 orin dafidi ori 37 lati ese 25 emi ti wa le ewe emi si dagba emi ko ti ri ki ako olododo sile tabi ki iru omo re ki o ma sagbe ounje alaanu li ohun nigba gbogbo a ma win ni a si ma bo si fun iru omo re ori nihin o ni alaanu li ohun nigba gbogbo kini awon anfani awon ibukun ti o wa fun eni ti o je alaanu nigba gbogbo alaanu ninu ile alaanu si oko alaanu si aya alaanu si omo alaanu si obi alaanu si alabagbe alaanu si awon ibi ise alaanu si awon ti a ba pade alaanu si awon alejo alaanu li ohun nigba gbogbo kini ibukun ti o wa fun iru eni be ohun lo so fun ani ese 25 we pe iru eni be a ko le ko sile lati orun wa ati we pe ko ni je agbe ati pe omo re ki yo sagbe ounje wo iwe owe ori keta iwe owe ori keta ese keta ati ese kerin ma se je ki anu ati otito ki o fi o sile ranti o ni igba gbogbo eniyan se o ni ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe are oje ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe iyawo re se nkan ti o dun o ma se je ki anu ati otito ki o fi o sile o dabi eni pe omo lo se nkan to ku die ka to sugbon bi o se fe ba omo yi soro ati ohun kon to fe se fun omo yi ma se je ki anu ati otito ki o fi o sile o se se ki ohun kan ki o sele laarin iwo ati arabinrin ninu ijo laarin iwo ati arakunrin ninu ijo láàrin ìwọ àti adarí, láàrin àti àwọn ẹlòmíràn tí ó wà lábẹ́ ìtọ́jú rẹ, má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀, so wọ́n mọ ọrùn rẹ. Kọ wọ́n sí wàhálà àyà rẹ, kí ni àǹfààní àti ìbùkún tí ó ti bẹ̀ jáde? Ẹsẹ̀ kẹrin, bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere, bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Bí a bá ń wá ojú rere, àwọn ẹlòmíràn tí òye òye, wọ́n máa ń lọ ṣe oògùn, wọ́n máa ń lọ ṣe nǹkan, bóyá wọ́n sín gbẹ́rẹ́ ni àbí wọ́n fi nǹkan pajú, wọ́n ní kí àwọn kí ó ba lè rí ojú rere, kí àwọn kí ó ba lè rí ọ̀nà rere lójú àwọn ènìyàn tí àwọn ń bá pàdé, bóyá àwọn ń wáṣẹ́ ni, bóyá àwọn ń wá nǹkan kan lọ́dọ̀ ẹnìkan àbí lọ́dọ̀ ẹlòmíràn, wípé bí àwọn bá fi nǹkan yìí wẹjú, bí àwọn bá fi omi àdúrà wẹ̀, bí àwọn bá fi ìtàn wẹ̀, wípé àwọn ènìyàn máa ṣojú rere fún òní rárá. Ohun tí Ọlọ́run béè lọ wà ni wípé bí o bá fẹ́ rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ènìyàn, wípé kí àánú àti òtítọ́ kí ó má ṣe fi ọ́ sílẹ̀. Bí o bá ti dúró ti òtítọ́ ìhìn rere, ẹ̀kọ́ ìhìn rere, ẹ̀kọ́ tí a ti kọ́ nínú Bíbélì, tí o sì fi àánú Ọlọ́run pẹ̀lú rẹ̀, ó ní àánú àti ojú rere àti ọ̀nà rere kò ní fi ọ́ sílẹ̀. Nínú òwe orí ogún, òwe orí ogún, ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, àánú àti òtítọ́ pa ọba mọ́, àánú lè a sì fi ń di ìtẹ́ rẹ̀ mú, àánú àti òtítọ́ pa ọba mọ́. Bí a bá ń sọ nípa ti ọba, ó yẹ kí ó yé wa wípé gbogbo ẹni tí ó di àtúnbí ni ọba àti àlùfáà níwájú Ọlọ́run. Yàtọ̀ sí èyí ni ó yẹ kí a mọ̀ wípé ọkọ tí ó jẹ́ orí aya, ó jẹ́ bí ọba nínú ilé rẹ̀. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀gá ní ibi iṣẹ́, ó jẹ́ bí ọba níbi iṣẹ́ rẹ̀. Ẹlòmíràn máa ń sọ wípé ìgbà tí àwọn jẹ́ ọ̀gá, ìgbà tí àwọn jẹ́ adarí, tàbí bí adarí nínú ìjọ, tàbí bí ọ̀gá níbi iṣẹ́, ìgbà tí àwọn jẹ́ ọkọ nínú ilé, bàbá àwọn ọmọ tí ó wà nínú ilé, wípé bí àwọn bá dẹ ojú sílẹ̀, bí àwọn ò bá mú nǹkan le fún aya àti fún ọmọ, wípé àwọn ọlọ́bí wọ̀nyí wọn ò ní lè mọ ẹ̀tọ́ òun àti ipò òun. Ó ní ṣùgbọ́n àánú àti òtítọ́ ní pa ọba mọ́, àánú nísìn fi di ìtẹ́ rẹ̀ mú. Bí a bá fẹ́ pa ipò wa mọ́, bí a bá fẹ́ pa ojú rere Ọlọ́run mọ́, bí a bá fẹ́ pa àǹfààní tí a ní nínú ìjọ, tí a ní ní ibiṣẹ́, bí a bá fẹ́ pa á mọ́, ó yẹ kí a mọ̀ wípé a ní láti jẹ́ aláàánú. Nínú ìwé òwe orí 21, ẹsẹ̀ 21, ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú, àrí ìyè, àrí òdodo, àrí ọlá. Bí a bá ń fẹ́ ìyè, òdodo àti ọlá, ó yẹ kí a tẹ̀lé òdodo àti àánú. Nítorí bẹ́ẹ̀ a ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, jẹ́ kí n fi nǹkan kan hàn ọ́ kí a tó gbàdúrà. Nínú Jákọ́bù orí 2, ẹsẹ̀ 13, nítorí ẹni tí kò ṣàánú lè a ṣe ìdájọ́ fún láìsí àánú. Àánú ń ṣògo lórí ìdájọ́. Nítorí ẹni tí kò ṣàánú lè a ṣe ìdájọ́ fún láìsí àánú. Ó yẹ kí a mọ̀ wípé ọjọ́ ìdájọ́ ń súré bọ̀. Ọjọ́ ìdájọ́ kò jìnà sí wa. Lójoojúmọ́, lọ́jọ́ ọjọ́, ní alaalẹ́ ni a ń fi ọjọ́ kan ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ọjọ́ ìdájọ́. Ó ní bí a bá ṣe ṣe àánú nísinsìnyí, a ṣe àánú fún àwọn ará nínú Olúwa, a ṣe àánú fún àwọn àlejò, àwọn tí kò mọ Ọlọ́run, a ṣe àánú fún àwọn tí a ò bá pàdé rí, a ṣe àánú fún àwọn tó wà nítòsí àti àwọn tí ó jìnà réré. Bí a bá ti ń ṣe àánú nísinsìnyí, èyí ni ó mú kí Ọlọ́run kí ó ṣàánú fún wa ní ọjọ́ ìdájọ́. A ti gba àánú Ọlọ́run, a ti gba orí ọ̀fẹ́ Ọlọ́run. Ó yẹ kí àwa pàápàá kí a fi ọkàn ìmoore hàn, kí a máa ṣàánú fún àwọn ẹlòmíràn. Bí a bá ń fi àánú nísinsìnyí láti ọ̀dọ̀ Ọlọ́run, kí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fi ojú àánú wò wá ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí a béèrè fún orí ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí àwa pàápàá kí a ba lè ní àánú ní ìgbà gbogbo, kí ó jẹ́ wípé ojoojúmọ́ tí a bá jí, a ó máa di aláàánú. Ibikíbi tí a bá ń lọ, a ó máa di aláàánú. Ẹnikẹ́ni tí a bá ń bá pàdé, a ó máa di aláàánú. Bí a bá di aláàánú bẹ́ẹ̀, kí a sì gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ Ọlọ́run, ó dájú pé nígbà tí ìpè bá dún, a ó jí àwọn òkú dìde nínú Kristi. Àwa tí a sì wà láàyè, a ó pa wá láradà, a ó sì gbé wa sókè pẹ̀lú àwọn àyànfẹ́. Ó ní nítorí bẹ́ẹ̀, bí a bá ń retí orí ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, bí a bá ń retí ìyọ́nú Ọlọ́run ní irú ọjọ́ bẹ́ẹ̀, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí àwa pàápàá kí a fi àánú hàn nísinsìnyí. ṣe a n fi anu han fun iyawo wa fun oko wa fun awon omo wa ṣe a n dariji ṣe a n ni anu gẹgẹ bi baba ti ni anu si wa ṣe a n soro pele abi a n binu ni abi a dani lejo ni abi a n kegan awon elomiran ṣe a n sore fun awon elomiran ṣe a n fun awon alaare ni ohun to le so won di alagbara awon eni ti ko

0: gàjì rẹ̀ àti àwo àlùmọ́gàjì rẹ̀ àti gbogbo ohun èlò òróró rẹ̀ èyí tí wọ́n fi ń ṣe iṣẹ́ rẹ̀ kí wọn kí ó sì fi òun àti gbogbo ohun èlò rẹ̀ sínú àwọ̀ síálì kí wọn kí ó sì gbé e lé orí igi àti lórí pẹpẹ wúrà ni kí wọn kí ó na aṣọ alárùkan sí wọn ó sì fi àwọ̀ síálì bò ó wọn ó sì tẹ ọ̀pá rẹ̀ bọ́ kí wọn kí ó sì kó gbogbo ohun èlò ìsìn tí wọn fi ń ṣe iṣẹ́ ìsìn nínú ibi mímọ́ kí wọn kí ó sì fi wọn sínú aṣọ alárùkan kí wọn kí ó sì fi àwọ̀ síálì bò wọn kí wọn kí ó sì fi wọn ka orí igi kí wọn kí ó sì kó eérú kúrò lórí pẹpẹ kí wọn kí ó sì na aṣọ elése àlùkò kan bò ó kí wọn kí ó sì fi gbogbo ohun èlò rẹ tí wọn fi ṣe iṣẹ ìsìn rẹ sórí rẹ àwo iná àti kọkọrọ ẹran àti ọkọ eérú àti àwo kòtò àti gbogbo ohun èlò pẹpẹ náà kí wọn kí ó sì na àwọ síálì sórí rẹ kí wọn kí ó sì tẹ ọpá rẹ bọ nígbà tí Aaroni àti àwọn ọmọ rẹ bá parí àti bo ibi mímọ náà tán àti gbogbo ohun èlò ibi mímọ náà nígbà tí ibùdó yóò bá ṣí síwájú lẹyìn èyí ni àwọn ọmọ kohati yóò wá láti gbé e ṣùgbọn wọn kò gbọdọ fọwọ kan ohun mímọ kan kí wọn kí ó má bàa kú wọnyí ni ẹrù àwọn ọmọ kohati nínú àgọ àjọ ohun ìtọjú eliasari ọmọ aaroni alufaasi ni òróró fìtílà àti tùràrí dídùn àti ẹbọ ohun jíjẹ ìgbà gbogbo àti òróró ìtasórí àti ìtọjú àgọ náà gbogbo àti ti ohun gbogbo ti ń bẹ nínú rẹ nínú ibi mímọ ni àti ohun èlò rẹ náà olúwa sì sọ fún mose àti fún aaroni pé ẹ má ṣe kí ẹyà ìdílé àwọn ọmọ kohati kúrò láàrin àwọn ọmọ lefi ṣùgbọn báyìí ni kí ẹ ṣe fún wọn kí wọn kí ó lè yẹ kí wọn kí ó má bàa kú nígbà tí wọn bá súnmọ ohun mímọ jùlọ kí aaroni àti àwọn ọmọ rẹ wọnú ilé kí wọn sì yàn wọn olúkúlùkù sí iṣẹ rẹ àti sí ẹrù rẹ ṣùgbọn wọn kò gbọdọ wọlé lọ láti wo ohun mímọ ní ìṣẹjú kan kí wọn kí ó má bàa kú olúwa sì sọ fún mose pé ká iye àwọn ọmọ gashoni pẹlú gẹgẹ bí ilé bàbá wọn nípa ìdílé wọn láti ẹni 30 ọdún lọ àti jù bẹẹ lọ títí di ẹni 50 ọdún ni kí o ka iye wọn gbogbo àwọn tí ó wọnú ilé lọ láti ṣe iṣẹ ìsìn láti ṣe iṣẹ nínú àgọ àjọ èyí ni iṣẹ ìsìn ìdílé àwọn ọmọ gashoni láti sìn àti láti ru ẹrù àwọn ni yóò sì máa ru aṣọ ìkélé àgọ àti àgọ àjọ ìbòrí rẹ àti ìbòrí àwọ síálì ti ń bẹ lórí rẹ àti aṣọ títa fún ẹnu ọ̀nà àgọ àjọ àti aṣọ ìṣòro ti àgbàlá àti aṣọ títa fún ẹnu ọ̀nà àgbàlá ti ń bẹ lẹ́bàá àgọ àti lẹ́bàá pẹpẹ yíká àti okùn wọn àti gbogbo ohun èlò iṣẹ́ ìsìn wọn àti ohun gbogbo tí a ṣe fún wọn bẹ́ẹ̀ ni wọ́n máa sìn nípa àṣẹ Aaroni àti ti àwọn ọmọ rẹ̀ ni kí gbogbo iṣẹ́ ìsìn àwọn ọmọ gashoni jẹ́ ní gbogbo ẹrù wọn àti ní gbogbo iṣẹ́ ìsìn wọn kí ẹ̀yin sì yàn wọ́n sí ìtọ́jú gbogbo ẹrù wọn èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ gashoni nínú àgọ́ àjọ kí ìtọ́jú wọn kí ó sì wà ní ọwọ́ Itamari ọmọ Aaroni àlùfà àti àwọn ọmọ Merari
1: kí ìwọ kí o kà wọ́n gẹ́gẹ́ bí ìdílé wọn nípa ilé bàbá wọn
0: láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ àní títí di ẹni 50 ọdún ni kí ìwọ kí o kà wọ́n gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà láti ṣe iṣẹ́ nínú àgọ́ àjọ èyí sì ni ìtọ́jú ẹrù wọn gẹ́gẹ́ bí gbogbo iṣẹ́ ìsìn wọn nínú àgọ́ àjọ àwọn apákó àgọ́ àti ọ̀pá ìdábò rẹ̀ àti òpó rẹ̀ àti ihò ìtẹ̀bọ rẹ̀ àti òpó àgbàlá yíká àti ihò ìtẹ̀bọ wọn àti èèkàn wọn àti okùn wọn pẹ̀lú ohun èlò wọn gbogbo àti pẹ̀lú ohun ìsìn wọn gbogbo lé orúkọ ni kí ẹ̀yin kí ó ka ohun èlò tí ṣe ìtọ́jú ẹrù wọn èyí ni iṣẹ́ ìsìn ìdílé àwọn ọmọ Merari gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn wọn gbogbo nínú àgọ́ àjọ lábẹ́ Itamari ọmọ Aaroni àlùfáà Mose àti Aaroni àti àwọn olórí ìjọ àwọn ènìyàn sì ka àwọn ọmọ Kohati nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé bàbá wọn láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ àní títí di ẹni 50 ọdún gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ àwọn tí a sì kà nínú wọn nípa ìdílé wọn jẹ́ 1,950 wọnyí ni àwọn tí a kà ní ìdílé àwọn ọmọ Kohati gbogbo àwọn tí ó lè ṣe iṣẹ́ ìsìn nínú àgọ́ àjọ tí Mose àti Aaroni kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa nípa ọwọ́ Mose àwọn tí a sì kà nínú àwọn ọmọ Gashoni nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé bàbá wọn láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ àní títí di ẹni 50 ọdún gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ àní àwọn tí a kà nínú wọn nípa ìdílé wọn gẹ́gẹ́ bí ilé bàbá wọn jẹ́ 1,230 wọnyí ni àwọn tí a kà ní ìdílé àwọn ọmọ Gashoni gbogbo àwọn tí ó ṣe iṣẹ́ ìsìn nínú àgọ́ àjọ tí Mose àti Aaroni kà gẹ́gẹ́ bí àṣẹ Olúwa àwọn tí a sì kà ní ìdílé àwọn ọmọ Merari nípa ìdílé wọn gẹ́gẹ́ bí ilé bàbá wọn láti ẹni 30 ọdún lọ àti jù bẹ́ẹ̀ lọ ani titi di eni àádọ́ta ọdún gbogbo ẹni tí ó wọ inú iṣẹ́ ìsìn náà fún iṣẹ́ nínú àgọ́ àjọ ani àwọn tí a kà nínú wọn nípa ìdílé wọn jẹ́ 80,000 wọn yìí ni àwọn tí a kà nínú ìdílé àwọn ọmọ mírárì tí mose àti aaroni kà gẹ́gẹ́ bí àṣẹ olúwa nípa ọwọ́ mose gbogbo àwọn tí a kà nínú àwọn ọmọ lefi tí mose àti aaroni àti àwọn olórí israeli kà nípa ìdílé wọn àti gẹ́gẹ́ bí ilé baba wọn láti ẹni 30 lọ àti jù bẹ́ẹ̀ lọ àní títí di ẹni 50 ọdún gbogbo ẹni tí ó wá láti ṣe iṣẹ́ ìsìn àti iṣẹ́ ẹrù nínú àgọ́ àjọ àní àwọn tí a kà nínú wọn jẹ́ 6,720 gẹ́gẹ́ bí àṣẹ olúwa ni a kà wọ́n nípa ọwọ́ mose olúkúlùkù nípa iṣẹ́ ìsìn rẹ̀ àti gẹ́gẹ́ bí ẹrù rẹ̀ bẹ́ẹ̀ ni a ti ọwọ́ rẹ̀ kà wọ́n bí olúwa ti fi àṣẹ fún mose.
2: Númerì orí 5
0: olúwa sì sọ fún mose pé pàṣẹ fún àwọn ọmọ israeli kí wọn kí ó yọ gbogbo adẹ́tẹ̀ kúrò ní ibùdó àti gbogbo ẹni tí ó ní ìsun àti ẹnikẹ́ni tí ó di aláìmọ́ nípa òkú àti ọkùnrin àti obìnrin ni kí ẹ̀yin kí ó yọ kúrò lẹ́yìn òde ibùdó ni kí ẹ fi wọ́n sí kí wọn kí ó má ṣe sọ ibùdó wọn di aláìmọ́ láàrin èyí tí èmi ń gbé àwọn ọmọ israeli sì ṣe bẹ́ẹ̀ wọ́n sì yọ wọ́n sẹ́yìn ibùdó bí olúwa ti sọ fún mose bẹ́ẹ̀ ni àwọn ọmọ israeli ṣe olúwa sì sọ fún mose pé sọ fún àwọn ọmọ israeli pé nígbà tí ọkùnrin kan tàbí obìnrin kan bá dá ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí ènìyàn yìí dá tí ó ṣe ìrékọjá sí olúwa tí olúwa rẹ̀ sì jẹ̀bi nígbà náà ni kí wọn kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ kí ó sì san ẹ̀san ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ojú owó kí ó sì fi ìdá 5 rẹ̀ lé kí ó sì fi fún ẹni tí òun jẹ̀bi rẹ̀ bí ó bá sì ṣe pé ọkùnrin náà kò ní ìbátan kan láti san ẹ̀san ẹ̀ṣẹ̀ náà fún kí a san ẹ̀san náà fún olúwa àní fún àlùfáà pẹ̀lú àgbo ètùtù tí a fi ṣètùtù fún un àti gbogbo ẹbọ àgbésọsókè ohun mímọ́ gbogbo ti àwọn ọmọ israeli tí wọ́n mú tu àlùfáà wá yóò jẹ́ tirẹ̀ àti ohun mímọ́ olúkúlùkù kí ó jẹ́ tirẹ̀ ohunkóhun tí ẹnìkan bá fi fún àlùfáà kí ó jẹ́ tirẹ̀ olúwa sì sọ fún mose pé sọ fún àwọn ọmọ israeli kí o sì wí fún wọn pé bí ẹyẹ ọkùnrin kan bá yapa tí ó sì ṣẹ́ tí ọkùnrin kan sì bá dàpọ̀ tí ó sì pamọ́ fún ọkọ rẹ̀ tí ó sì sin tí òun sì di ẹni ìbàjẹ́ tí kò sì sí ẹlẹ́rìí kan sí i tí a kò sì mú un mọ́ ọ tí ẹ̀mí owó bá dé sí i tí ó sì ń jowó aya rẹ̀ tí obìnrin náà sì di ẹni ìbàjẹ́ tàbí bí ẹ̀mí owó bá dé sí i tí ó sì ń jowó aya rẹ̀ ṣùgbọ́n tí òun kò di ẹni ìbàjẹ́ nígbà náà ni kí ọkùnrin náà kí ó mú aya rẹ̀ tó àlùfáà wá kí ó sì mú ọrẹ ẹbọ rẹ̀ wá fún un ìdámẹ́wàá òṣùwọ̀n éfà ìyẹ̀fun bálì kí ó má ṣe da òróró sórí rẹ̀ bẹ́ẹ̀ ni kí ó má ṣe fi tùràrí sínú rẹ̀ nítorí pé ẹbọ ohun jíjẹ òwú ni ẹbọ ohun jíjẹ ìrántí ni tí mú ìrékọjá wá sí ìrántí kí àlùfáà náà kí ó sì mú un súnmọ́ tòsí kí ó mú un dúró níwájú olúwa kí àlùfáà kí ó sì bu omi mímọ́ nínú ohun èlò amọ̀kan àti nínú erùpẹ̀ tí ń bẹ ní ilẹ̀ àgọ́ ni kí àlùfáà kí ó bù kí ó sì fi sínú omi náà kí àlùfáà kí ó sì mú obìnrin náà dúró níwájú olúwa kí ó sì ṣí ìbòrí obìnrin náà kí ó sì fi ẹbọ ohun jíjẹ ìrántí náà lé ní ọwọ́ tí ṣe ẹbọ ohun jíjẹ owú àti ní ọwọ́ àlùfáà ní omi kíkorò tí mú ègún wá yóò wà àlùfáà náà yóò sì mú búra yóò sì wí fún obìnrin náà pé bí ọkùnrin kò bá bá ọ dàpọ̀ bí ìwọ kò bá sì yà sápá kan sí ìwà àìmọ́ lábẹ́ ọkọ rẹ kí ìwọ kí ó yèjẹ omi kíkorò yìí tí mú ègún wá ṣùgbọ́n bí ìwọ bá yapa lábẹ́ ọkọ rẹ tí ìwọ sì di ẹni ìbàjẹ́ tí ọkùnrin mìíràn sì bá ọ dàpọ̀ láì ṣe ọkọ rẹ nígbà náà ni kí àlùfáà kí ó mú kí obìnrin náà fi èpè búra kí àlùfáà kí ó sì wí fún obìnrin náà pé kí olúwa kí ó sọ ọ́ di ẹni ègún àti ẹni ìfiré nínú àwọn ènìyàn rẹ nígbà tí olúwa bá mú ìtàn rẹ rà tí ó sì mú inú rẹ wú àti omi yìí tí mú ègún wá kí ó wọ inú rẹ lọ láti mú inú rẹ wú àti láti mú ìtàn rẹ rà kí obìnrin náà kí ó sì wí pé àmì àmì kí àlùfáà kí ó sì kọ ègún yìí sínú ìwé kí ó sì fi omi kíkorò náà wẹ̀ ẹ́ nù kí ó sì jẹ́ kí obìnrin náà kí ó mu omi kíkorò náà tí mú ègún wá omi náà tí mú ègún wá yóò sì wọ inú rẹ̀ lọ a sì di kíkorò nígbà náà ni àlùfáà yóò gba ẹbọ ohun jíjẹ owú náà ní ọwọ́ obìnrin náà yóò sì fi ẹbọ ohun jíjẹ náà níwájú olúwa yóò sì rú u lórí pẹpẹ kí àlùfáà kí ó sì bu ìkúnwọ́ kan nínú ẹbọ ohun jíjẹ náà àní ìrántí rẹ̀ kí ó sì sun lórí pẹpẹ lẹ́yìn èyí ni kí ó jẹ́ kí obìnrin náà mu omi náà nígbà tí ó bá sì mu omi náà tán yóò sì ṣe bí ó bá ṣe ẹni ìbàjẹ́ tí ó sì ṣe ọkọ rẹ̀ omi tí mú ègún wá yóò sì wọ inú rẹ̀ lọ a sì di kíkorò inú rẹ̀ a sì wú ìtàn rẹ̀ a sì rà obìnrin náà a sì di ẹni ègún láàrin àwọn ènìyàn rẹ̀ bi obirin na ko ba si se eni ibaje sugbon ti o mo nje yo yeje yo si loyun eyi ni ofin owu nigba ti obirin kan ba yapa labe oko re ti o si di eni ibaje tabi nigba ti emi owu ba de si oko kan ti o ba si njo owu obirin re nigba na yo mu obirin na duro niwaju oluwa ki alufa ki o si se gbogbo ofin yi si nigba na ni okunrin na yo bo kuro ninu aise dede obirin na yo si ru aise dede ara re
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ori ikefa, Oluwa si so fun Mose pe, so fun awon omo Israeli ki o si wi fun won pe, nigba ti okunrin kan tabi obirin kan ba ya ara won sapa kan lati se ilere ti Nasiri, lati ya ara won si Oluwa, ki o ya ara re kuro ninu oti waini tabi oti lile, ki o ma si se mu oti waini kikan tabi oti lile ti o kan, ki o ma si se mu oti eso ajara kan. Bẹ́ẹ̀ ni kò gbọdọ̀ jẹ èso àkàrà tútù tàbí gbígbẹ ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀ ni kì ó gbọdọ̀ jẹ ohun kan tí a fi èso àjàrà ṣe láti kóró rẹ̀ títí dé èèpo rẹ̀ ní gbogbo ọjọ́ ìlérí ìyàsápá kan rẹ̀ kí abẹ́ kan má ṣe kàn án ní orí títí ọjọ́ wọn ni yóò fi pé nínú èyí tí ó ya ara rẹ̀ sí Olúwa kí ó jẹ́ mímọ́ kí ó sì jẹ́ kí ìdí irun orí rẹ̀ kí ó máa dàgbà ní gbogbo ọjọ́ tí ó ya ara rẹ̀ sí Olúwa òun kò gbọdọ̀ súnmọ́ òkú òun kò gbọdọ̀ sọ ara rẹ̀ di aláìmọ́ nítorí bàbá rẹ̀ tàbí nítorí ìyá rẹ̀ nítorí arákùnrin rẹ̀ tàbí nítorí arábìnrin rẹ̀ nígbà tí wọ́n bá kú òun kò gbọdọ̀ sọ ara rẹ̀ di aláìmọ́ nítorí bàbá rẹ̀ tàbí nítorí ìyá rẹ̀ nítorí arákùnrin rẹ̀ tàbí nítorí arábìnrin rẹ̀ nígbà tí wọ́n bá kú nítorí pé ìyàsápá kan ọlọ́run rẹ̀ ń bẹ ní orí rẹ̀ ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀ mímọ́ ni òun fún Olúwa bí ènìyàn kan bá sì kú lójijì lẹ́bàá ọ̀dọ̀ rẹ̀ tí ó bá sì ba orí ìyàsápá kan rẹ̀ jẹ́ nígbà náà ni kí ó fa orí rẹ̀ ní ọjọ́ ìwẹ̀nùmọ́ rẹ̀ ní ijọ́ keje ni kí ó fa àti ní ijọ́ kẹjọ kí ó mú àdàbà méjì tàbí ọmọ ẹyẹ lé méjì tọ àlùfáà wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ kí àlùfáà kí ó sì rú ọ̀kan ní ẹbọ ẹ̀ṣẹ̀ àti èkejì ní ẹbọ sísun kí ó sì ṣe tutù fún un nítorí tí ó ṣẹ̀ nípa òkú kí ó sì ya orí rẹ̀ sí mímọ́ ní ọjọ́ náà kí ó sì ya ọjọ́ ìyàsápá kan rẹ̀ sí mímọ́ sí Olúwa kí ó sì mú akọ ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan wá fún ẹbọ ẹ̀bi ṣùgbọ́n ọjọ́ tí ó ti ṣáájú yóò di asán nítorí pé ìyàsápá kan rẹ̀ bàjẹ́ èyí sì ni òfin ti násìrì nígbà tí ọjọ́ ìyàsápá kan rẹ̀ bá pé kí a sì mú un wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ òun sì mú ọrẹ ẹbọ rẹ̀ wá fún Olúwa akọ ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan aláìlábùkún fún ẹbọ sísun àti abo ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan aláìlábùkún fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti àgbò kan aláìlábùkún fún ẹbọ àlàáfíà àti agbọ̀n àkàrà aláìwú kan àkàrà dídùn ìyẹ̀fun dáradára tí a fi òróró pò àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ aláìwú tí a ta òróró sí àti ẹbọ ohun jíjẹ wọn àti ẹbọ ohun mímu wọn kí àlùfáà kí ó mú wọn wá síwájú Olúwa kí ó sì rú ẹbọ ẹ̀ṣẹ̀ rẹ̀ àti ẹbọ sísun rẹ̀ kí ó sì rú àgbò náà ní ẹbọ àlàáfíà sí Olúwa pẹ̀lú agbọ̀n àkàrà aláìwú kí àlùfáà pẹ̀lú kí ó sì rú ẹbọ ohun jíjẹ rẹ̀ àti ẹbọ ohun mímu rẹ̀ kí násìrì náà kí ó fa orí ìyàsápá kan rẹ̀ ní ẹnu ọ̀nà àgọ́ àjọ kí ó sì mú irun orí ìyàsápá kan rẹ̀ kí ó sì fi sínú iná tí ń bẹ lábẹ́ ẹbọ àlàáfíà náà kí àlùfáà kí ó sì mú apá bíbọ̀ àgbò náà àti àkàrà àdídùn kan aláìwú kúrò nínú àgbọ̀n náà àti àkàrà fẹ́lẹ́fẹ́lẹ́ kan aláìwú kí ó sì fi wọ́n lé ọwọ́ násìrì náà lẹ́yìn ìgbà tí a fa irun orí ìyàsápá kan rẹ̀ tán kí àlùfáà kí ó sì fi wọ́n ní ẹbọ fífì níwájú Olúwa mímọ́ ni èyí fún àlùfáà náà pẹ̀lú àyà fífì àti ìtàn àgbésọsókè lẹ́yìn náà násìrì náà lè máa mu ọtí wáìnì èyí ni òfin ti násìrì tí ó ṣe ìlérí àti ti ọrẹ ẹbọ rẹ̀ sí Olúwa fún ìyàsápá kan rẹ̀ ní àìka èyí tí ọwọ́ òun lè tẹ̀ gẹ́gẹ́ bí ìlérí tí ó ṣe bẹ́ẹ̀ ni kí ó ṣe nípa òfin ìyàsápá kan rẹ̀ Olúwa sì sọ fún Mósè pé sọ fún Áróní àti fún àwọn ọmọ rẹ̀ pé báyìí ni ẹ̀yin ó máa súre fún àwọn ọmọ Ísírẹ́lì kí ẹ máa wí fún wọn pé kí Olúwa kí ó bùsí fún ọ kí ó sì pa ọ mọ́ kí Olúwa kí ó mú ojú rẹ̀ mọ́lẹ̀ sí ọ lára kí ó sì ṣàánú fún ọ kí Olúwa kí ó máa bójú wọ ọ kí ó sì máa fún ọ ní àlàáfíà báyìí ni wọn ó fi orúkọ mi sára àwọn ọmọ Ísírẹ́lì èmi á sì bùsí fún wọn.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà.
5: Àtúnwálé ẹ̀kan sí lónìí bàbá láti wá bá ọ pàdé láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ
4: a se nbe o wi pe gbogbo awa ti awa loni a o sala kuro ninu iji igbesan ti o nbo se aye a o si le simi ni odo Jesu Kristi nje a nbe o wi pe wiwa sibi wa loni ati ni igba gbogbo pe ki o ma ja si asan gbogbo ohun ti o ba ye lati mu si eto ni igbesi aye wa fi won han wa ki o si je ki eje Jesu Kristi ki o we won nu patapata sanu fun wa je ki oro re ki o ri ibi ibujoko ni okan wa le oni adupe po ti gbo ti wa ni oruko Jesu Kristi Oluwa wa. O se se ki o ti gbo tele tele ohun ti mo fe ka fun o lati inu iwe Genesis ori ikokandini ogun lati ese ikeji la de ese iketa dini ogun ohun ti mo si fe ki o se ayewo ki o si se ohun kan pato nipa re ni we pe sa asala fun emi re idajo nbo nitori wipe olorun lati orun fun ara re ni o ti pinu wipe bi eni buburu ba nse buburu ni ojo kan odun kan tabi odun pupo ti o ro wipe ko si idajo oro olorun je ki o di mo fun a wipe idajo nbo idajo yi yo se wa sori gbogbo agbaye pata pata esin kesin ti o wu ki enikeni ki o wa onkon ti o wu ki enikeni ki o ma se ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa olorun je ki o di mo fun a wi pe ojo kan bo nigbati ki o si ibi sasi o si n kilo fun a wi pe bi a ba fe la bi a ba fe ni iye oni ni ani anfani lati le sa asala fun emi wa ni Genesis ori kokandinlogun ti mo pe fun omo nbere lati ese ikejila awon okunrin na si wi fun Lot pe iwo ni enikan ni hin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obirin ati ohun kohun ti iwo nini ilu mu won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju oluwa oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omobirin re ni iyawo o wi pe edide e jade kuro nihin yi nitori ti oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigbati oye sin la nigba na li awon angeli na le Lot ni re wi pe dide mu aya re ati awon omobirin re mejeji ti o wa nihin ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigbati o si nlora awon okunrin na nawo mu ile owo ati owo aya re ati owo omobirin re mejeji oluwa sasanu fun won si mu jade won si fi si seyin o di ilu na o si se nigbati won mu won jade seyin o di tan le o wi pe sa asala fun emi re ma se wo eyin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa asala lo si ori oke ki iwo ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti a n pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko wonyi won je elese popo popo ni waju oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wa leti ohun ti o sele ti loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo loti si nfe ibi ti oyin o ti je oga ara re ti o se eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o se eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni eyi ni loti fi sa kuro ni odo Abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si loti wepe loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon Yoruba ma so fun a pe bi a ba na ika kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo se wa ki a to ma bu loti we pe loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti awon onija awon ole awon onifayawo tabi awon egbe okunkun nitori be bi o ba buru fun loti eyi nje ki o di mimo fun o sin kilo fun o wipe egbe eye ohun ni eye nto bi ona re bi o ba dara loju awon ole won ti le o bi ona awon ole papa bi o ba dara loju re iwo na wa ti kuro ni agbegbe won sugbon bi owo ba wo owo pelu ole o daju wipe agutan re to n ba jarin bo ti jegbe loju wa o n jegbe ni ikoko o le dabi eni wipe bo ba ti gbe bibeli to ti n bo ni eko bibeli o dabi alara mimo o dabi ara ile Abrahamu o dabi awon ti o ti mo ona Olorun ye ki n so fun o àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú. Àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aesaiah tí ó ń sọ ní orí ìkejìdínlọ́gọ́ta àrùn ẹjọ orí ìkejìdínlọ́gọ́ta kérara má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́ wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn àwọn náà bí àwa ti ń ka bíbélì ni wọ́n ń ka bíbélì bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńkátó tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́ bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́ ibikíbi tí a bá ti ń ka bíbélì tí a ti ń dárúkọ Ọlọ́run tí a ti ń kọ orin sí Ọlọ́run a ò fẹ́ wọn kù níbẹ̀ wọ́n ní inú dídùn sí ọ̀nà mi kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ́ẹ̀ ó ní wọ́n dàbí orílẹ̀-èdè kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run wọ́n mọ bí a ti gbàdúrà wọ́n mọ bí a ti ka sáàmù wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run á dàbí ayé kò tọ́ ń gbàdúrà wọ́n lè sọ ọ́ jáde ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀ wọ́n ń bèèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i nítorí kílẹ̀ àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀ olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín ẹ̀yin ń ṣe afẹ́ ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù ọ̀ṣọ́ ti ayé ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà afẹ́nì ìṣọ̀ṣọ́ ayé tàbí ìṣe ti ayé tàbí ìwà ti ayé èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọ́n mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn ẹ̀sìn ń fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín kíyè sí ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà jẹ́ o ti rí ibi tí àwọn ẹlẹ̀sìn tí wọ́n ń gbà ààwẹ̀ tí wọ́n sọ pé tí n bá gbà ààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí màmá olú òun pa agbádùn ara ẹ̀ máa yọ ọ sí ní ojú àlá ní ojú ìran màá lé tó jẹ́ pé ẹsẹ̀ òní tólẹ̀ àfi kí n má ti wọ ààwẹ̀ ìjàkadì ṣẹ́gun lórí màmá olú àwọn tá ń sọ nìyẹn tí wọ́n ń gbà ààwẹ̀ ni fún ìjà àti fún agan àti lílù nípa ìkúkú ìwà búburú ẹ má ṣe gbà ààwẹ̀ bí ọjọ́ yìí kẹ́ lè gbọ́ ohun yín lé òkè ààwẹ̀ irú èyí ni mo yàn bí ààwẹ̀ ogójì ọjọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìrẹ́jẹ ìkà ìpànìyàn tàbí ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ wọn tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbonju o lo ti ese won ati owo won gunju ti e won tun ja ile ti e won tun ja fi boti won awon ti won tun gbonju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won wa ma ja ile onile ti won ba ti fi boti e bo tin boti e to ki o to to ojo keji ni won ja ti e na bi o tin bu ese elomiran ni won bu ti e o wa nso fun a wi pe se iru awe bayi ni mo yan awe ti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati pan saga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo ale mu awe o le je meje o le je mokan le logun kasa ma gba lo baba si tin si wadura laran siga lan fi kan ran kan don so pe woli ewo le tun gbe jade oni ni osu to koja mo sise ise isegun sugbon nsin o ye kin tun jeun die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi won ma fi di ose to nbo mo tun wose niyan se iru awon ti a mu ibere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara sodomo ati gomara awon ti idajo olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori re ba bi korikodo ati lati te aso ofo ati eru labe re iwo ha pe yi ni awe ati ojo itewogba fun oluwa awon wonyi ni olorun so wi pe won je elesin sugbon won ki se olufokansin won ma n pe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju oluwa bi o ba n fe je ti olorun awon iru nkan wonyi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa wonyi ranti ohun ti a n so we pe loti tele tele o ti mo ona olorun yo dara be elese se ma ro we pe yo dara bi o ba tun di ojo keji bo ti ji a so pe well yo tun dara na sugbon o n buru fun ju be lo be na ni ori fun loti a n so fun ni Ezekieli ori keta le ni ogbon Ezekieli ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re nsoro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wi pe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyi so wi pe awon na ma nfe lati lo se eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wi pe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma n gbo awon wonyi ni a n pe ni agbo magba bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won o ni se o n so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si man gbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife pupo han o se se ki o ma so fun Abraham nigba ti o fe kuro we pe an yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si se se ki o ma je ki o da Abraham loju wi pe bi mo tin lo yi ma ro we pe mo ti sonu o ma si ro we pe mo ti di apeyida nitori pe gbogbo ilana olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri we pe ibi kan na ibi ise kan na ibi esin kan na kuni gba wa nitori be je kin wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti olorun o dari esi o lo si odo awon ara sodomu o wa so fun wa we pe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon won yi bi won ba gbo oro olorun to won ajade won ni nje bawo ni won na se ri oni wa sun yen olohun iyo enu edun popo mo ti en fe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o n soro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to n soro ko ri jesu ko ri eni to n ko ese lo ko ri eni ti dari jini ko ri eni to n fun ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to n soro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni olorun n so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o n fe ma gbo ti o n fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si ise nitori won gbo oro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re se iwo dabi Loti sugbon nigba ti olorun fe pa Sodomu ati Gomora run pelu ina ni o so wi pe ohun o le se ohun kankan lai so fun ore ohun ni Genesis ori ikeji din ni ogun ni olorun ti nje ki o ye Abrahamu lati ese iketa din ni ogun oluwa si wi pe emi o ha pa ohun ti emi o se mo fun Abrahamu nitori pe Abrahamu yo sa di orile ede nla ati alagbara ati gbogbo orile ede aye le o bokun fun nipase re nitori ti mo mo pe ohun o fi ase fun awon omo re ati fun awon ara ile re lehin re ki won ki o ma pa ona oluwa mo lati se ododo ati idajo ki oluwa ki o le mu ohun ti o ti so fun Abrahamu wa fun olorun gba eri Abrahamu je wi pe mo mo Abrahamu wi pe ilana olorun ilana otito ilana ododo ona igbala ti olorun ti pese sile ko ni fi di awon omo re leti ati awon ara ile re se olorun le gba eri re je bi ti Abrahamu iwo ti o wa se eko bibeli lai so fun iyawo re pe ki o tele o iwo ti o dagun lati o so pe awon omo mi ki gbo ki gba ni won bi mo ti e so fun won ni gba se olorun le gba eri ti re je wi pe ohun mo wi pe ilana ododo ilana igbala ti olorun fi lele ti o si fi han fun o pe o so fun awon omo re ati fun awon ara ile re nje awon ana re nje won mo ona igbala ti o mo nje olorun le gba ri re je bi ti abrahamu awon oga ibi ise re nko ati awon ti o wa labere ni ibi ise nje olorun le gba ri re je wi pe o mo gege bi abrahamu be a ba nso wi pe abrahamu je ore olorun eyi ni o fi di ore olorun nitori pe bi o ba mo ona igbala yo so fun awon ara ile re wo ese ogun oluwa si wi pe nitori ti igbe sodom ohun gomara po ati nitori ese won papo ju je kin bi o lere se ese idile ti re se ko papo ju se won ki ja lagbole ti e won ki binu won ki se ogun si ara won lati pa ara won se won ki ja lori obirin lori aya lori dukia lori owo tabi lori ile se awon ebi ti e se won o ki ja pelu awon ebi miran se olorun o ma so lemo lemo wi pe nitori igbe ese awon ala awon ara ile re nitori pe o n pa poju wi pe o n fe be won wo pelu idajo ki lo se nipa e ilu re ileto re tabi abule ti o ti wa se ipaniyan se ko si lowo won irubo si emi oju orun ati emi esu ati si esu papa se ko wa ni ilu re se ija ati aso se ko wa ni ilu re se olorun o ma so wi pe nitori igbe ilu re o ndi pupo o si n papo ju yato si eyi ni ilu eko ti o wa bi o ba je n gbe ni moshi tabi ajegunle tabi ni bariga ibi kibi ti o wu ki o wa se olorun o ma so wi pe nitori igbe awon eniyan ni arowo to re ni ibi ti o n gbe igbe won papo ju nitori be idajo nbo bi idajo yi si ti nbo se olorun da oyan si oto o si so wi pe o mo wi pe o ki se ara won abi ara won ni o se awon ti o njale le oru se iwo le o sona bi won ba ti nde ti won ko eru elerubo iwo ni o silekun tabi iwo ni o se enu ona ni ode ni ita ti o so wi pe e kaabo se iwo ni o n gbadura nigba ti awon ole ba jade we pe ki olorun ki o so won ki o ma je ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma address ile re o nje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto n gbeyin re o n so fun anihin wi pe olorun je ki o di mo fun abrahamu wi pe idajo nbo lori sodomu on gomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abrahamu duro sibe ni waju oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti wi pe loti wa ni ilu sodomu abrahamu si sumo odo re o si wi pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yo wa ni ilu na iwo harun iwo ki yo ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re o ni onidajo agbole re o si ni onudajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wi pe alufo okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won okunkun mo ti mo se bi o ba je be ran ti wi pe idajo nbo nitori onidajo gbogbo aye ki o se asise bi ina gbogbo na ibinu olorun bi o ba tin bo gege elese ni o se afi bi o ba ronupo ada onidajo gbogbo aye ki o ha se yi ti o to oluwa si wi pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won Abraham tese waju lati ma gba adura yi titi o fide mewa ni ese ikeji le ni ogbon o si wi pe jo kinu ki o ma se bi oluwa e kan soso yi le emi o si le emi o wi mo boya a o ri mewa nibe o nsi wi pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba Abraham soro tan Abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni ashale lo ti si joko li enu bode sodomu kise pe on ka bibeli o kise pe on sasaru lori oro olorun kise wi pe o nso fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wi pe o joko ni ibojoko ni enubode bi lot si ti ri won o dide lati pade won o si doju bole ki a ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wi pe idajo de wi pe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti o nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati ati ka wi pe awon okunrin na se wi fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa se awon omo ti e se won o ti ma fe elese se won o ti ma fe awon ologun se won o ti ma fe awon ti won ti ko iyawo jo ki omo re ki o tun lo di iyawo keta ikerin ikewa ni ile elomiran eyi ni awon omo lot be si ni se won be si ni wa oko ni sodomu iwo na si mo wi pe bi awon omo re bi won ba ni aya tabi oko ni sodomu ati gomora bi won ba fe elese ojojumo lo fi ma pari ija o sese papa ija ati gbogbo aso ti o ti yo wa ni idile awon omo re nitori won ti fe elese o sese ki o je oni o se iku pa awon obi be nitori aibale okan ati aibale aya ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mo wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibi yìí nítorí ti igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run lọ́tì sì jáde èyí ni ohun tí ó yọ lọ́tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn angẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́ ibikíbi tí ọlọ́run bá ti rí ìgbàgbọ́ o ma n ye e si bi o ti le je wipe lot ti se buruku tele tele o si ti dapo pelu awon alaigbagbo pelu awon elese ti sodomu o gomora nigba ti a so fun wipe idajo de o gbagbo lai si igbagbo ko seni ti o le ri oluwa bi o ba je wi pe Lot se iye meji tabi alaigbagbo o si gun eji ka wi pe orun ma wo kin se oro enikan oro enikan ni bi inu ba ndun gbogbo awon eniyan e to ndun o eyi ni o je wahala ti re bi ina ba jo gbogbo ile ti o wa ni ilu Eko ile ti re ti o jo ohun ni wahala ti re bi ebi ba npa gbogbo eniyan eyi ko so pe gba to je gbogbo eniyan ni ebi npa wi pe ebi ti o si npa o ni ko se nkan kan fun o bi wahala ba de ba o wa gbagbe wi pe wahala de ba elomiran tori be bi Lot ba so wi pe orun wo ki se oro enikan a wo le lori asiku sinu ose a la oju re ni orun apadi sugbon eyi ni Lot se bi a tin so fun wi pe idajo de be ni o gbagbo bi o si ti gbagbo ni o si so fun awon ana re okunrin nje iwo ti gbagbo be nigba ti o ti bere si ni wa nje igbagbo yi o ti mu si se je o ti so fun awon elomiran wi pe o gba Jesu gbo o si gbagbo wi pe o ti ku ese re lo wi pe o ti fi ese re sowo si idajo je kin ka fun ni bi ti a ko be ninu majemo titun ni Timothy kini ori ikarun Timothy kini ori ikarun eyi ni Olorun si nfe ki enikokan ki o se bi o ba gbagbo yo je ti re Timothy kini ori karun ese kerin le ni ogun ese awon elomiran a ma han gbangba a ma lo saaju si idajo bi o ba fi ese re ranse si idajo ti o so fun Olorun we pe o ti je elese o si ko gbogbo awon ese won yi sile o si ran awon ese won yi si iwaju ite idajo Olorun ti a si da Jesu lejo nitori ti re to si ru ese re itumo yi ni wi pe o ti fi ese re saaju a si ti da awon ese won yi lejo ati dariji o Jesu Kristi si ti ru ebi ati idajo re a si ti so wi pe nitori be a ki yo da o lejo mo sugbon wo ese apa kan ese yi ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugbo re ti o so wi pe jo mo ti se si o mo ti je elese yala wi pe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele gba eru re pada ese re a han gbangba bi ese re ti han gbangba si awon ti o se ati si Olorun ti o se be ni a fi awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wi pe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o tin de bi o tin pa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti Lot ni lese kese ti o gbo nipa idajo Olorun be ni o gbagbo ni o si so fun Olorun wi pe bo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe edide idajo nbo wo ese ikerinla sugbon eyi ni Genesis ori ikokandini ogun ese ikerinla sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo n bi o ni bi mo se n ba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o n so fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu o jo eletan loju e ti o ba si je wipe emi ti mo n so oro yin rere fun o ti mo n so fun o wipe idajo nbo Jesu Christi si nbo gege bi oro re bi o ba je wipe mi o jo eletan loju e iwo lo nse ninu ese.

àwọn ilẹ̀ sìn, wọ́n máa sọ fún ẹ pé bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo kò lè jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ní ayé Noah ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá ẹni mẹ́jọ ni ó sì ṣeéṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́ àwọ ní wàásù oníyàwó méjì àwọ ní wàásù tí a ní òrùka rẹ lọ́wọ́ wa ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà kò rí bẹ́ẹ̀ nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé nítorí iná yóò sọ̀kalẹ̀ yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gòmọ́rà nínú ọ̀sẹ̀ sódómù àti gòmọ́rà ǹjẹ́ jésù kristo olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mọ́ sì ti mú ọ jáde kúrò nínú ọ̀sẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú asọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wípé sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ Jésù lára kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe Olúwa láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ ìjì ìgbẹ̀sán ń bọ̀ bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀ nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé níbo ni ó wà ní apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ a ó dáríjì ọ́ a ó ṣàánú fún ọ Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ṣùgbọ́n rántí o bí o bá bojú wẹ̀yìn bí o bá sá padà bí o bá di apẹ̀yìndà rántí aya lọ́ọ̀tì rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe bojú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sàsálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ Ọlọ́run rí ọ bí o kàn ń wá tí o ń gbé bíbélì tí o ń gbàdúrà tí o ń gbà àwẹ̀ ṣùgbọ́n tí o wà nínú àgbèrè àti panṣágà Ọlọ́run rí ọ.

0: bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gbá ọkàn rẹ là, Ọlọ́run rí ọ, ìdájọ́ sì ń bọ̀. Sá sálà fún ẹ̀mí rẹ, kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, nítorí ìgbẹ̀san ń bọ̀ sí orí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn kúrò ní Sodomu àti Gomorra, kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sáà sálà fún ẹ̀mí rẹ, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ, àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sá sálà fún ẹ̀mí rẹ, nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sá sálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà, bí o bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là, yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ, ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àìṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sá sálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́, kí iyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa, nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ, èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé oyé oyé wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayérayé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin, àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí, tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀. nígbà tí ó ń kó ohun tí ẹnikẹ́ni tí ó ní nínú ayé tí kì ó wúlò tí ó kìkí gbẹjúmọ̀ ohun ìní tí kì ó lè jẹ́ nkankan. Bàbá àdúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní elétí ọmọ tí ó ń kìlọ̀ fún wa tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà tí ó sì ń jẹ́ kí ó dimọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ ti ilé ìsìn ni tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akọ́ lọ́wọ́ ẹlòmíràn pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ ọlọ́run tí ó balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́ ǹjẹ́ a bẹ̀ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ tí wọ́n ń wo Jésù tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́ àwọn tí wọ́n wo ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú ìwọ tí ó fẹ́ wa ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a bá lè gbà wá là mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ nítorí ètùtù Jésù Kristì nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì nítorí ìlérí rẹ tí kìí yẹ dáríji gbogbo àwọn tí ó ń jẹ́ wẹ̀ṣọ́ ní orúkọ Jésù a sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà tí ó ti di ìṣe àwọn tí ó ti jẹ ara àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá àwọn tí kò ṣe fi sílẹ̀ àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa bàbá ọmọ àti ẹ̀mí agbára rẹ tí wọ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ tí jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò agbára rẹ tí mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn báwo mú o kúrò ní orúkọ Jésù gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀ tí ó yọ̀ nínú ìbàjẹ́ lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́ tí wọ́n ń wojú rẹ fún ìdáláre fún ìgbàlà àti fún ìdáríjì ṣàánú fún wọn adúpẹ́ lọ́wọ́ rẹ fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ kí o sì sọ wá di olódodo kí ìgbàlà rẹ kí o jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá kí o sì kọ orúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyẹ rẹ adúpẹ́ pé o ti gbọ́ o a ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀ bá wa lé wọn jáde nínú ilé níbi ọjà lóde níbi iṣẹ́ níbi kíbi tí a ń lọ tàbí nínú ọkọ̀ yẹ kí a lè jẹ olódodo ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀ tàbí tí wọ́n jáfara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá ó ti di àṣerége à ń bẹ̀ ọ́ wípé kí a gara kí ó má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè kà wá kún àwọn àyànfẹ́ kí a lè bá ọ jọba kí a lè máa bá ọ gbé. adupe ko ti gbo ti wa ye bi asitin jade lo ti an so fun awon elomiran ti an so fun won wi pe idajo nbo baba ambe o o ma wa ladugo wa awon ti won je ise bi eni jeun ti won mu ise bi eni mo mi awon ti won sogo ninu ibaje o mo won awon ara ile wa awon omo wa awon aya wa tabi awon oko wa awon ti oni wa su da bi eletan loju won baba nitori anu re ro won lokan bi a tin so fun o je ki won ki o tele wa je ki oro igbala ti an gbo ti o se wale anfani yi je ki o je ti won pelu adupe ko ti gbo ti wa ma ba wa lo ma shanu fun wa ma da bobo wa je ki gbogbo wahala ti a di wa bi loni je ki a ja won sile wa lai sansan je ki anu re ki o wa pelu wa bi a si nlo da bobo wa titi de ile wa ni oruko Jesu Kristi Oluwa wa.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wí pé ẹ̀mí tí máa mú ni sùn tàbí tí máa mú ni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni. À ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ pà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá. Matthew orí kẹtàlá, ẹsẹ̀ ìkejìdínlógójì. Oko le ayé, irúgbìn rere le àwọn ọmọ ìjọba, èpò sì le àwọn ẹni búburú ni. Irúgbìn rere le àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́ tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù bàbá alago àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbààwẹ̀, tàbí ẹni to ti le je wi pe o je osise ni awon eleya meya ijo ama ro wi pe iru awon eniyan be wi pe won ti di omo olorun sugbon bibeli ni amona atoka lati je ke amo wi pe eni bayi ni an pe ni omo olorun tabi eni bayi ni ki se omo olorun sugbon ni bi ti mo ti ka fun o o so fun a wi pe awon kan wa ti a pe ni irugbin rere awon kan wa ti a ti so di rere nipa ori ofe ti a ti so di rere nipa iwenu mo eje Jesu Christi awon kan wa ti a ti yi won pada ti won ti di rere ti a ti mu nkan ti o je wi pe eda abinibi to je ki a hu iwa ti ko dara ti a ti mu kuro awon wonyi le a pe ni omo orun omo ijoba orun ki eko yi ki o le ye wa dara dara mo pin si ona meta ona kini omo olorun awon wo ni bibeli pe ni omo olorun ikeji omo ninu agbo le igbagbo o ye ki a mo wi pe bibeli fi ye wa wi pe awon kan wa ti won je omo ninu agbo le igbagbo iketa ifarajin ati ifara eni rubo awon omo olorun eni ti o ba je omo olorun ni toto ki soro mo a ma nri ni igbese aye won a ma nri igboran won a ma nri ifa eni rubo won a ma nri ijolo to won ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi orin dafidi ori keta le ni 80 ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijile itumo be a ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be a ba nso nipa ore ofe ti nso wa di omo olorun lakoko o so fun wa wi pe ki a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wi pe bi o ba je eni ti n ka bibeli o mo wi pe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wi pe eni kan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ki a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wi pe a di omo olorun o wa so fun wa wo lekan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wi pe won jina sira won popo popo e je wi pe bi a ba mu nkankan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be e ni onisamu fi wa wi pe je o je mo wi pe o se se ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wi pe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi je wo ese e je wi pe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese wa ni igbese aye won sugbon an so fun a wi pe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ere koja awon ejina kuro lodo wa eyi ni o fi ri wi pe ninu ijo wa nihi a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma je wo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma je wo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma je wo ese ki lo de nitori wi pe ati mu awon ese won yi ati mu ojina si wa o wa so fun ni ese iketala oni bi baba ti se iyonu si awon omo bẹẹni olúwa ń ṣe ìyọnu sí àwọn tí ó bẹrù rẹ gbà tí o bá gbọ ọrọ ọlọrun á mú ìbẹrù wọ inú ọkàn rẹ ìbẹrù ọlọrun ìbẹrù ìdájọ ọlọrun bí ọlọrun bá ti ń sọ fún ọ wípé ẹṣẹ ó máa mú ìjìyà wá wípé ẹṣẹ máa mú ìdájọ wá bí o bá jẹ ẹni tí ó fẹ súnmọ ọlọrun ó rí wípé bí ọlọrun ti ń sọ fún ọ tí ó ń fi àwọn ẹṣẹ rẹ hàn ọ bẹẹni ìbẹrù ń wọnú ọkàn rẹ ìbẹrù yìí ló máa mú ọ lọ gbàdúrà ìbẹ̀rù ló máa sọ mú ọ ké pé ọlọ́run wípé ọlọ́run dáríjì mi ọlọ́run ṣàánú fún mi ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀ ẹni tó ń wárìrì níwájú ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò yóò dáríjì ọ́ ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ ọlọ́run nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kì í ṣe gbogbo ẹni tí ń pè mí lé olúwa olúwa ni yóò wọ ìjọba ọ̀run kì í ṣe gbogbo ẹni tí ń kígbe pé olúwa olúwa ni à ń pè ní ọmọ ọlọ́run kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́ àwọn ni à ń pè ní ọmọ ọlọ́run báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀ ìwé mímọ́ jẹ́ kí ó yé wa Galatia orí kẹta Galatia orí kẹta láti ẹsẹ̀ ìkejìlélógún ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́ ohun tí a sọ fún wa níhìn-ín ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà wípé gbogbo ènìyàn ló sáà ti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo ọlọ́run èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀ wípé ìbáṣe funfun ìbáṣe dúdú ìbáṣe kúrúntù ìbáṣe ọ̀mọ̀wé ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé tàbí àwọn tí wọ́n wà ní ìlú ó ní gbogbo ènìyàn pátápátá lè àti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì wípé bí a bá ké pe olúwa wípé a ó gbà wá là a ó dáríjì wá a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa wẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n nítorí pé ọmọ ọlọ́run ni gbogbo yín nípa báwo nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù ó ní bí a ṣe ń di ọmọ ọlọ́run ni wípé gbà tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ gbà tí a kọ ìṣù sílẹ̀ gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀ gbà tí a kọ àwọn ìrékọjá wa gbà tí a kọ wọn sílẹ̀ gbà tí a ń sọ fún ọlọ́run wípé kí ó ṣàánú fún wa wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́ tàbí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa ó ní nípa bẹ́ẹ̀ nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì a di ọmọ ọlọ́run nínú Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkẹwàá òun sì wà lé ayé nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé kò sì mọ́ ó tọ àwọn tirẹ̀ wá àwọn ará tirẹ̀ ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe bati Jesu Christi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye ko si mo o sese ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma ntako oro olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro olorun won ma so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin borisha esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wi pe awa ti atun lo gba esin christiani ti an ka bibeli wi pe ajeji esin ni fun eniyan dudu wi pe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisha sugbon oye ti oye won ni wi pe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wi pe nipa re le ati da ko si ohun kan ti a da leyin Jesu Christi nitori ba je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wi pe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ni ese kejila wi pe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba se awon keferi ibi kibi ti iba je iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo olorun ko sese fun o lati di omo olorun lai gba Jesu Christi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolo oto ninu esin kesin ta ba wa iba se esin igbagbo iba se esin miran ohun ti olorun be lowo won ni pe ka won sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati o ntele Jesu ni o ati o ntele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba orun ki se be o oni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo olorun e ni o mu wa di ajumo jogun pelu Jesu Christi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti a nse amona fun lati odo emi olorun wa awon ni se omo olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun olorun wi pe olorun fona han mi adura awon lojojumo ni pe olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ti mo rin ti ki ba se ona olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be sugbon ori wi pe lesese olorun a ma mu oloka bibeli lesese emi olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won sa ma so pe olorun fona han mi titi a o fi to won si ona ihinrere awon won ti a se amona fun lati odo emi olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Christi nikan soso awon wonyi ni o di omo olorun nipa igbagbo nipa iwenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi sodomo eyin ti gba emi sodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi sodomo yi wi pe olorun fi ta wa lore a ki ba pade lopopo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa olorun fun ara re nigba ti o ba ri wi pe an wa ojubo olorun an fe ri olorun an fe sin olorun oun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti olorun ti fi oye ese ye eni ti olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri pe alafi olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbese aye re o ri wi pe olorun se o ni olori re o fun ni emi isodomo je ki o ye o wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni olorun se lori lori re wi pe nigba ti a mo ese gege bi ese a se ko ese sile a ke pe oluwa agba ise ori igi agbelebu ti Jesu Christi agba agbo nigba yi gan ni olorun fun ani emi isodomo wo ese kerin din logun emi ti kara re emi ti kara re le o nba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re ni o nba emi wa jeri wi pe omo olorun le awa ise awon elomiran wa akonisina dan pe won to je wi pe bi enikan ba tin denu ijo won ma gba lo won so pe ah gba to ti wonu ijo o ti di omo olorun ki se ipo alufa ki se ipo adari ki se ipo adari idapo jule lati so enikeni di omo olorun a o le so enikeni di omo olorun a o ti le so ara wa paapa di omo olorun bi o ba je wi pe aronuku ada a ko ese wa sile a gba idariji latoke wa o ni emi fun ara re ma gba ise olorun se alufa ti o ba nso fun enikan wi pe aha gba to tin wa sinu ijo wa o ti di omo olorun lai ni awon ohun ti an reti lowo eni ti o je omo olorun lai ni awon ami iyi pada okan iyi pada igbesi aye eni lai ni iru nkan be ki alufa kan ki o kan so pe ah o ti di arabinrin o ti di arakunrin o ti di onigbagbo ma wa dede o omo olorun ni onisinsin yi o ki awon eniyan ko si pato pe lagbara ti di omo olorun ki se be awon elomiran won ni to ba ti foroko si card kan o ti di omo olorun awon elomiran won ni to ba tin sanwo ni dede ninu ijo o ti di omo olorun ki se be emi ti kara re le o nba emi wa jeri pe omo olorun le awa ise mo fe bi o ni ibere kan teti sile se o sese ki eniyan ki o ma wa si ile isin ki o ma lo si ile ijo ni asale ki o ma lo si ile cinema ni asale ki o ma lo si idi oti mimu ni asale ibi ti o ti mu oti yi ki emi mimo olorun ki o ma so pe aha o kare omo daada gba to ti lo si lesi laaro to wa mu amuyira oti nisisi ko ma ba emi re jeri wi pe o di omo olorun iwo na mo pe ko sese be se o sese fun keni kan ma wa sinu ile isin ki o di osan bi o ba ti dele ko fi ja peta pelu oko e ko so wi pe o je gba be ko ma ko be si ja ko be si ni pariwo se nibi to tin ja yi se o sese ki emi olorun emi mimo olorun emi otito ki o so fun wi pe omo olorun ni wo ise rara gba ti eniyan ba kunle lori ekun e sugbon ti o ri wi pe o nje elese ti o be si ni kigbe ti o be si ni sokun ti o be si ni gbadura ti o nje owo fun olorun ti ko fi ohun ko pamo ti ko di ebi ese ti e le elomi lori wi pe eyan daada ni mi oko mi le eyan boroku eyan daada ni mi iyawo mi ni o se ba gbele po eyan daada ni mi baba ati iya mi awon na ni ti won lowo eyan daada ni mi sugbon awon idile wa awon le eyan boroku awon le ese iya ese awon baba wa ni mo nje iru eni be ti o je eni ti o wi awawi iru eni be ko ni ni emi olorun lati so fun wi pe o ti di omo olorun eni ti emi olorun ma ba jeri ni eni to ni irele eni to wa si waju olorun eni to tun ba ni waju olorun eni to so fun olorun wi pe ohun ki se eyan daada wi pe ninu ese lati bi ohun ninu ese ni iya ohun loyin ohun ati wi pe ohun fe bo lowo ese ki olorun ki o sanu fun eni to ro mo agbelebo eni ti o wa ninu eje Jesu pelu igbagba awon ni emi olorun ba jeri ninu emi won wi pe awon ti di omo olorun o wa so fun wa o ni ki se alufa o ni ki se enikeni ki se ajere okan lo so wi pe ati di omo olorun emi ti kara re le o ba emi wa jeri wi pe ati di omo olorun wi pe omo olorun le awa ise bi a ba je omo olorun ami wo la fi mo omo olorun awa ti ati pe die ninu ijo awa ti ani emi olorun o ma mo bi o se se ki o ma lo loju titi ki o kan taju soke kan ko ri enikan emi olorun a so fun wi pe arabirin wa niyan bo ba ti o lo ba emi eyan ma so fun wi pe arabirin ni olowa ni wa ni arabirin se gafara fun mi o o mo fe di lowo die se onigbagbo ni yin o n paapa bi o ba je eni ti o ni emi olorun bi o ba ti ri iwo na tori ami emi olorun lara re ami rele ami ti jesu christi ani arabirin a lo nigbagbo lohun wa ma ro lokan ye pe on lati je omo ojo wa lele pe se dipa niyan abi e se gafara ani se dipa leyin na e gbara yin mo pe omo olorun ni mi ami niyan sugbon eni ta ri lode ta ri ami omo olorun eni ta ri lode ninu oro siso ninu iwoso ninu ki bi a se nse nkan ninu igbese aye wa ki a ma ri ami omo olorun o ye ki a ni ami omo olorun bi yato si pe a ti en so nipa ti omo olorun awa ti a wa lati ilu okere ti ki se eko nihin ni ati bi wa o se se ki a ri ara ile wa kan ko pe ta ti rira bi ati wa o se se ko je ibodo ibodo ko la wa eni ye a ma wo wa wi pe nje ara ile mi ko yi awa na ma wo pe lagbaja nje ko ju ara ile mi bo ba n ba elomi soro gba to ba n gbo ede enu e to ba n gbo oro enu e wa ma so pe nje lagbaja wa sumo die wa ni arakunrin abi arabirin nbo le ti wa ani ilu bayi ni ilu be lo ti wa ilu be ni temi na ani emi na mo ro pe mo mo nje lagbaja ko ni baba e ani se mo won ni ani omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma tun so pe nipa ti omo olorun eni to ba ji omo olorun a ri ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti isesi a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini lati ese ikerinla bi awon ele ti omo li aifi ara yin dasa bi ife kufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo beni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi ele ti omo bi eni ti n gboran bi a ba ri omo olorun gere ti o ti n gbo nipa iwoso onigbagbo lo ma so fun olorun pe olorun dariji mi o bi o mo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o ti n gbo nipa wipe ko dara lati je akobirin jo wipe oko kan aya kan lese kese lo ti n so fun olorun wipe olorun fun mi lori ofe o ki n le se ohun to fe ki n se awon yi ni a pe ni omo olorun yegbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagunla eni to n gbo oro olorun to n se beni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa o ni bi ati je omo olorun se amo we pe mimo le olorun se amo we pe ese ko si lowo olorun oni tori be gege bi eni ti o pe yin ti je mimo awon elomiran ko mo eni ti o pe won won ko mo we pe olorun orun oni o pe wa sinu agbo oni o pe wa lati se wa lori ire oni o pe wa lati je eni bi eni tinu re oni bi a ba je eni ti olorun omo olorun bi eni ti o pe wa ti je mimo be ni ki a wa paapa ki a je mimo ninu iwa wa gbogbo ninu ohun gbogbo ti a n se ye ki a wo Heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe o ni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe kilode arabirin a o ri yin mo a ni ohun wa sibe yen mo se o si o oni ko si ife nbe ni ba o lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile ni igba kankan ri ibi ti o je wi ko bi ati nkunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si ba o lo se so pe ko si ife nibe oni ojojumo tin ba ti wa se lo ma dabi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata akan ma la won lesese ni ojojumo lo dabi eni pe ko ye mi bi won ba tin soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyan o n la kayi oni nitori pe eni ti oluwa fe oni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba lu wa ni kumo bi oro olorun ba so fun wi pe ona wa o da to oro enu wa o da to ise wa o da to I aso wiwo wa ko da to iloko laya wa ko da to ati jije mimu ko da to ona ti an gba sise wa ko da to bi olorun ba ba wi ife olorun ni awon elomiran ma so pe ijo ti won wa nsin gba ta won ti kuro ni dipa ijo daada won ki be ni keni wi o ba ko bi rinjo o ba je omuti e o ba ma jale nkan ki nkan to nwo to ba ma se wi pe won ki be ni keni wi nbe ko si fe olorun nbe ife olorun wa ni bi ti a tin ba ni wi nitori pe eni ti oluwa fe oni ba wi a si ma na olukuluku omo ti o gba e ma mu suru labe ba wi olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi a ba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keji we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se ti o ba ri ibawi tan fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo oni ta ni o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese kejo oni sugbon bi eyin ba wa le si ibawi bi eyin ba wa le si ibawi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo ro iru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ibawi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ti won ba so fun pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo pariwo lasiko lesiko ti a nse ijosin ejule o bi o je pe ani kokorin kokorin daada ton so pe ah lagbaja okorin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ibawi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fo okan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lohun yanju e iru nkan te lo mi nfe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je makan ki o ma je enikeni eni ti ani le bawi eni ti ani le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o dara baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelupelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yoo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a npe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti an gbe ni ile wa an so nipa ijo nihi nibi ti a wa we pe aje agbole igbagbo bawo ni o se ye ki a se ninu agbole igbagbo bawo ni a se le mo we pe aje omo olorun ni agbole igbagbo wo galatia ori kefa galatia ori kefa ese ikewa nje bi ati ri akoko eje ki a ma sore fun gbogbo eniyan ati papa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa we pe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se nsoro won so we pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo we pe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba hiwu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa a sin lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to nbere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun o ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara o si ti laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la masa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda Kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun Galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we debi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe ega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo a je omo lowo oluso agutan a je omo lowo eni tin dari a je omo lowo eni tin koni ni oro Olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro Olorun ninu Korinti kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihi ni Paul tun so fun awon elomiran ari apere nihi awon elomiran ti oye won ma so fun a wi pe gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isoro gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ti yi o tun ma le gba kan oye won sori awon ara Galatia awon wa ni bomiran Paul n so fun won wi pe o nje baba fun won gba to tun ba awon ara Korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso Onje baba fun awon ara Corinthi. Onje baba fun awon ara Galatia. Awa ti an tele Bibeli bi a ba n ka Bibeli inu wa ma dun. A ma so fun Olorun pe a dupe wipe o je ki deeper, o je ki a ba Bibeli pade. O fun wa ni a o fun ni eko eko ti Bibeli bi a ba tin wa so Bibeli enikeni lo mo wi pe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma so fun wa o ye ki iwo papa to wa je olori re ti Olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a tin ko ni ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi bopo boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun olori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro Olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro Olorun kini o ye ki o je ifaraji ati ifaraini rubo awon omo Olorun kini o ye ki o je ifaraji ati ifaraini rubo awon omo Olorun awon elomiran ti won wa ninu ijo o se wala nu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wala nu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se onkohun ba je agbe ni baba bi awon ba tin de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo a lo nfe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena bi omo tin de lati ile iwe ni omo mu bo je sobiri bo je nkan kan to fe mu a be si ni mu mo ni kilo de a lo nfe ran baba lowo ni bi a ba ri enikeni boya iya lo ntaja loja ni bi omo ba tin de lati ilewe bo se nboso ilewe bo se njeun bo se nse nkan be lo nlo ba mama loja wipe ohun fe lo ba mama iru awon be la npe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo lo to ari lowo re ko si ohun ti won se ninu ijo to n da si teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri olesho agutan ko ri olesho agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise isin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun Olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro Olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese Olorun popo sugbon ki a wo Matthew ori keji dilogun Matthew ori keji dilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki ese dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wi pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro wi pe tara ijoba Olorun la nlo Jesu n so fun wipe ka mo soro wipe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wipe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin Jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere wepe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun Jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wepe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun Olorun wipe anpe eniyan ni omo Olorun o gba ore ofe popo o gba ami omo Olorun ni igbese aye wa ami irele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni dikun ijoloto wa koni dikun elomiran bi a

ẹni tí ó ní ọkàn tí ó rẹlẹ̀, ẹni tí ó ń fẹ́ ṣe ìfẹ́ ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, ẹ jẹ́ kí a dìde dúró, kí a sọ fún ọlọ́run wípé a fẹ́ jẹ ọmọ ọlọ́run ní tòótọ́. Bí o bá tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ń tẹnu mọ́ ọ lójoojúmọ́, gbàdúrà títí ó fi rí pé àti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ ilé ti ọmọ, o sì ń fẹ́ ní àmì àwọn ọmọ ọlọ́run, o ń fẹ́ kí ẹ̀mí ọlọ́run kí ó máa bá ẹ̀mí rẹ jẹ́rìí ní ìgbà gbogbo wípé o ti di ọmọ ọlọ́run. Dìde dúró láti gbàdúrà, má ṣe lọ sí láì rí wípé o ti ní oore ọ̀fẹ́, o ti di àtúnbí, o ti gba ìdáríjì, o ti di ọmọ ọlọ́run, o sì ti ní agbára ìsọdọmọ, ẹ̀mí ìsọdọmọ ní ìgbésí ayé rẹ. Sọ fún ọlọ́run kí o sì gbàdúrà títí ẹ̀mí ọlọ́run yóò fi bá ẹ̀mí rẹ jẹ́rìí wípé o ti di ọmọ ọlọ́run.

Ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́. Adúpẹ́ fún Bíbélì. Ìwé ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń tọpasẹ̀ wá gẹ́gẹ́ bí ó ti tó àti bí ó ti yẹ. Adúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn. Kẹ́ má ba ṣìnà. Kẹ́ má ba ṣègbé. Gba pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣàálẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́. Gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni. Gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́. Wa kọ́ wa. Wa tọ́ wa. Wa ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wí pé bí o ti ń kọ́ wa. Oore ọ̀fẹ́ àti àánú. Agbára àti ìrànwọ́ tí ó yẹ wá. Láti lè ṣe ohun tí ó ń kọ́ wa fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. Adúpẹ́ ipò ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ̀ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan, ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́. Nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn. Abàmì ẹ̀dá ṣùgbọ́n tí òye òye wọn tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà

èèyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìndìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ́ dàgbà bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sinagogu lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìnrere fún àwọn òtòṣì, ó sì ti rán mi láti ṣe ìwòsàn àwọn ọkàn oníròbìnú jẹ́, àti láti wàásù ìdásílẹ̀ fún àwọn ìgbèkùn, ìtúnríran fún àwọn afọ́jú, àti láti jọ̀wọ́ àwọn tí a pa lára lọ́wọ́. Mo fẹ́ kí o fiyè sí ohun tí wọ́n kà ní ọjọ́ náà, ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ni orí ẹsẹ̀ ọ̀rọ̀ tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ́ yìí nípa èyí tí Jésù Kristì, ọmọ Ọlọ́run, ìyè, òtítọ́ àti ọ̀nà, ẹni tí a sọ fún wa wípé a fi ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, ọmọ aládé, àlàáfíà, bàbá ayérayé, Ọlọ́run alágbára. A sì sọ fún wa wípé àlàáfíà ń bẹ lé ọwọ́ rẹ̀ pẹ̀lú. Òní ó sọ fún wa wípé a gbé òun dìde láti fi ìtúnríran fún àwọn afọ́jú. Èyí ya àwọn Farisí àti àwọn Sadusí lẹ́nu, nítorí wípé àwọn Farisí jẹ́ ẹni tí ó tilẹ̀ máa ń jẹ́ wípé bí o bá ti ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí o bá lọ sí ìpéjọpọ̀ wọn, bí o bá lọ ní oyè ìgbà, ó dájú wípé wọ́n á sọ di afọ́jú. Bí o bá sì ti fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o tó dé àárín àwọn Farisí àti àwọn agbowó òde, ó dájú wípé wọ́n á mọ jì sínú ìkòtò kí o tó padà sílé. Nítorí Jésù Kristì sọ fún ọ wípé àwọn wọ̀nyí ni afọ́jú tí ó ń fi ọ̀nà han afọ́jú tí wọ́n sì ń rì sínú ìkòtò, tí wọ́n ń ṣègbé. Ó sì sọ fún wa gbangba wípé àwọn wọ̀nyí ni ó sọ àwọn tí ó ń tẹ̀lé wọn di ọmọ ọ̀run àpáàdì ní ìlọ́po méjì. Ṣùgbọ́n bí ó ṣe ti Jésù ni, bí o bá wá, ò ní fi ìríran fún àwọn afọ́jú. Ní orin Dáfídì, orí 146, ẹsẹ̀ 8, bí o bá ní ìṣòro nípa ṣíṣí Bíbélì, kí o sọ fún ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ó ràn ọ́ lọ́wọ́. Orin Dáfídì 1:6, ẹsẹ̀ 8, Olúwa ṣí ojú àwọn afọ́jú, Olúwa sì gbé àwọn tí a tẹ̀ lórí ba dìde, Olúwa fẹ́ àwọn olódodo. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ń sọ fún wa ìkan nínú àwọn iṣẹ́.
ti o se pataki ti Olorun ma nse o ma si oju awon afoju ni Isaiah ori keji le ni ogoji 42 ni woli ti o ri isipaya oro Olorun ni o nso fun wa gege bi isotele ti o nfi agbara Olorun han ni Isaiah ori keji le ni ogoji ese ikefa si ikejo emi oluwa le o ti pe o ninu ododo emi o si di owo re mu emi o si pa omo emi o si fi o se majemu awon eniyan imole awon keferi lati la oju awon afoju lati la oju awon afoju lati mu awon onde kuro ninu tubu ati awon ti o joko le okunkun kuro ni ile tubu emi le oluwa eyi le oruko mi ogo mi le mi ki o fi fun elomiran be ni emi ki o fi iyin mi fun ere gbigbe ese kerin din ni ogun ori yi kan na emi o si mu awon afoju ba ona ti won ko mo wa emi o to won ninu ipa ti won ko ti mo emi o so okunkun di imole ni iwaju won ati ohun wiwo de tito nkan won yi le emi o se fun won emi ki o se ko won sile li awon ese ti mo ti ka fun o ninu majemu titun ati majemu lai lai ninu oro olorun ti o ye ti o si lagbara ti ki tan ni je oro olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o re koja ti Abrahamu ti o re koja ti Mose ti o re koja ti Joshua ti o re koja ti Elijah ti o re koja ti Elisha emi olorun ti o wa ni ara Jesu Kristi ti o re koja ti Davidi ti o re koja ti woli kankan ti ati ri ninu aye ri ti o re koja ti iranse olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so won wi pe oun yo fi iriran fun awon afoju somo ki a to mo wi pe bawo ni a se le gba eran wo ni owo Jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o se se nigba ti o gbo wi pe a fe soro lori iriran fun awon afoju o se se ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe igba ti won ba fe so eyi to kan mi ma pada wa nitori pe oju mi o fo mi o te ti igbe gaga si oju ri ko si bo se le jina to bi n ba wo e lo kan ma mo pe lagbaja lo n bo yen awon eyan ti e ma so wi pe o dabi eni pe oju merin ni mo fi se oju meji nitori be bi a ba fe soro lori wi pe iriran fun awon afoju o sese ki o so wi pe eyi ni okan mi o si kan o bo ba gbo wi pe Jesu n se nkan kan o ye ki o ye ara re wo wi pe nje ohun ti Jesu n se yi ti o n fi iriran fun awon afoju nje mi o fe ni ipin nibe mo si gbagbo wipe onikaluku wa ni o fe ni ipin ninu ore Jesu ati ibukun ti Jesu Kristi mu wa sugbon je ki o ye wipe Jesu ni o ma nfi iriran fun awon afoju sugbon mo nbere ibere wipe awon wo ni Olorun ka si afoju awon wo ni iwe mimo kan mo wo leti wipe afoju ni o sa lo si odo Jesu ki Jesu ki o ba le fun o ni iriran ni ori Isaiah ti mo nka fun o ni ori ikeji le ni ogoji lati ese ikeji din ni ogun.
wípé gbọ́ ẹ̀yin adití kí ẹ sì wò ẹ̀yin afọ́jú kí ẹ̀yin kí ó lè rí i ta ni afọ́jú mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ bí a ti ń kígbe tí a ń kìlọ̀ tí a ń ké rara tí a ń sọ wípé jésù kristi máa ń fi ìríran fún àwọn afọ́jú ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú gbọ́ ìdáhùn tí ọlọ́run fún ọ ní ẹsẹ̀ kọkàndínlógún ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi tàbí adití bí ikọ̀ tí mo ti rán ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ olúwa ó ń sọ fún ọ èyí yẹ kí ó mì ọ́ toró ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi ó ní àwọn tí mo rán níṣẹ́ àwọn tí mo gbé ọ̀rọ̀ ọlọ́run lé lọ́wọ́ àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀ tí mo sọ ọ́ fún ó ní kò sí afọ́jú bíi tiwọn àwọn ọmọ léfì àwọn ẹ̀yà júdà àwọn tí ọlọ́run gbé dìde ní ilẹ̀ ísírẹ́lì wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìn rere fún àwọn ẹgbẹ́ wọn tó kù ni ọlọ́run wá ń ké sí wọn ó ní ẹgbọ́ ẹ̀yìn adití wọ́n bá wò fẹ́ẹ́fẹ̀ẹ́fẹ́ wọ́n sọ pé ta ni ọlọ́run bá sọ̀rọ̀ ó lẹ́yìn ni ó ní ẹrí ẹ̀yìn afọ́jú wọn ní ta ni ọlọ́run pé ní afọ́jú ó ní ẹ̀yìn ìránṣẹ́ mi ni àwọn oníwàásù àwọn tí wọ́n ń gbé bíbélì àwọn tí wọ́n ń gbàdúrà àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn ó ní àwọn ni òun pè ní afọ́jú ó ní ta ni adití bí ikọ̀ tí mo rán ta ni afọ́jú bí ẹni pípé ẹni tó sọ wípé ọ̀nà mi mọ̀ ọkàn mi sì mọ́ gaara mo tilẹ̀ pé pàápàá bí ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ẹ̀sìn mo jẹ́ kan ọlọ́run wa ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ẹ̀sìn ìwọ tó mọ bí a ti ka sáàmù ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ ọlọ́run ìwọ tí o pé nínú orin kíkọ ìwọ tí o pé nínú iṣẹ́ ajínrere ìwọ tí o pé nínú iṣẹ́ ẹ̀sìn ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí jésù kí ó là lójú bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ wípé mo ní láti jókòó mo sì ní láti gbọ́ mo sì ní láti pe jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́ mo sì ń fẹ́ kí jésù kí ó là á wọ ẹsẹ̀ ogún ní rírí nǹkan púpọ̀ ṣùgbọ́n ìwọ kò kíyè sí i ó ń rí nǹkan púpọ̀ àwọn ìránṣẹ́ olúwa ń rí nǹkan púpọ̀ ṣùgbọ́n wọn kò kíyè sí i nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú ní ṣíṣe etí ṣùgbọ́n òun kò gbọ́ nínú ìwé wòlíì Aịsaịa yìí kan náà ní orí ìkẹrìndínlọ́gọ́ta 56 ló ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá ọlọ́run jiyàn àbí ó wà kí n tó ka ẹsẹ̀ yìí mo fẹ́ kí o wo jàǹbá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá ọlọ́run jiyàn àwọn tí ọlọ́run sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú tí wọ́n jiyàn wípé ó ń da o èmi kọ́ mi ò kì í ṣe afọ́jú èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí mo gbé pàápàá arédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn èmi lẹ́ ń pè láfọ́jú èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè ó ní ojúṣe tí mo ń ṣe gbọ́ o àwọn tí wọ́n ń bá ọlọ́run jiyàn ní Aịsaịa orí 55 ẹsẹ̀ ìkẹsàn-án Aịsaịa orí 55 ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń bá ẹlẹ́dà rẹ̀ jà àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀ amọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́ ó ń sọ fún wa wípé ègbé ègún.
ìdájọ́ wà lórí ẹni tí ń ba ẹlẹ́dà rẹ̀ jà, ẹni tí ń jiyàn, ẹni tí Ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìríran tó ń jiyàn tó sọ pé rárá o, èmi kọ́ Ọlọ́run fi ẹ̀tí ẹ̀ ṣe tiẹ̀, mo ríran tó. Ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìríran lọ́dọ̀ Jésù? Ṣé ó wà? Ṣé ó wà ń bí? Rárá o, irú ẹni bẹ́ẹ̀ bá wà, ó padà lọlé nítorí wípé Ọlọ́run kò ní bá ẹnì kankan ṣe. Tí Ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá tó ní ò ríran. Èyí ni ó ṣe àwọn Farisí wò ó ní Jòhánù orí kẹsàn-án. Mo ṣì ń padà bọ̀ ní Aísáyà orí 66, ṣùgbọ́n wo Jòhánù nínú Májẹ̀mú titun. Jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39. Jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú. Nínú àwọn Farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí, wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí. Jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọ́jú, ẹ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kíákíá, kí a sì gba ọkàn yín là. Ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́, ẹ̀yin kì í bá ti lé ẹ̀ṣẹ̀. Ìbá ṣe pé ẹ̀yin fọ́jú, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀. Bí a bá ń jiyàn, bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú, ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀. Ṣùgbọ́n bí Ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o, ṣàánú fún mi, làmí lójú, jẹ́ kí n ríran, irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú. Mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí, bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀, tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálàpálàpá, bí ò bá wá wí àwáwí àti àwíjàre, bí ò bá sọ wípé òun jẹ́ aríran nígbà tí ó jẹ́ afọ́jú, bí ó bá jẹ́ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti gbà á, bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí Ọlọ́run pe òun, mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí, oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú. Wo Aísáyà orí 66 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú. Ẹsẹ̀ 10, Aísáyà orí 66, ẹsẹ̀ 10, afọ́jú lé àwọn alóore rẹ̀, òpè ní gbogbo wọn, òdì ajá ni wọn, tí kò lè igbó, wọn a máa sùn, wọn ń dùbúlẹ̀, wọn ń fẹ́ máa tògbé. Àwọn alóore, àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀, àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà, ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀, ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà, ẹ ké pe Olúwa Jésù ń bọ̀. Àwọn wọ̀nyí ni a ń pè ní alóore, àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin Ọlọ́run, àwọn tí wọ́n ń jáde wàásù. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wò wọ́n délé-délé, tí ó wo inú ọkàn wọn, tí ó wo ìwà wọn, tí ó wo ìrìn ẹsẹ̀ wọn, tí ó wo ìwọṣọ wọn, tí ó wo ìṣiṣẹ́ wọn, tí ó wo ìgbéyàwó wọn, tí ó wo ìkóbìnrin jọ wọn, tí ó wo bí wọ́n ṣe ń bímọ, bí wọ́n ṣe ń tọ́mọ, ó wà ní afọ́jú lé àwọn alóore rẹ̀. Ó sì ń sọ wípé òpè ni wọ́n. Nǹkan tó sì ṣe wá láàánú ni wípé àwa tí a ń fẹ́ ìtọ́sọ́nà, ó ṣe wá láàánú wípé àwọn afọ́jú ni à ń tẹ̀lé. Jésù sì jẹ́ kí ó di mọ̀ fún wa wípé bí afọ́jú bá fi ọ̀nà han afọ́jú, àwọn méjèèjì wọ́n ṣe kíni? Wọ́n já sínú kòtò, wọ́n á ṣègbé. Ìgbàlà òsì fún afọ́jú tí afọ́jú ń fi ọ̀nà hàn. Wí fún mi, ẹni tó ń ṣépè tó ń kọ ẹbọn ṣe ń gbàdúrà, ẹni tí ilé ẹ ò tòrò tó ń sọ fún ọ ẹbí lè tiẹ̀ ṣe lè tòrò, ẹni tó ń mu ọtí àmuyíra tó sì ń sọ fún ọ ọ̀nà tó fi lè kó ara rẹ ní ìjánu,
ẹni tó ṣìnà tó sì ń sọ fún ọ wípé bó bá fẹ́ mọ ọ̀nà láti lọ sí ọ̀run rere ó yá máa bọ̀ jẹ́ kí n fi ọ̀nà hàn ó sì ń ṣìnà ẹni tí ó ń tọ̀ sára tí ó mọ àmúyíra tí ìgò ló jẹ́ olúwa ẹ̀ sìgá ewé tí wọ́n ń já nínú igbó òló ń tẹ̀lé káàkiri lọ́lọ́ràn ló ń fi ìkanràn kan tó sọ pé òun ṣògo èyí ní sì wọ́ lòun fẹ́ kọ ẹbọn ṣe ń gbàdúrà ó lòun fẹ́ kọ ẹbí lè tiẹ̀ bá ṣe tòrò ó lòun fẹ́ kọ ẹbí wàá ṣe lè kápá àwọn ọmọ tiẹ̀ àwọn alóore tọ́lọ́run sọ nípa wọn nìyẹn ó wá ń sọ wípé afọ́jú lé àwọn alóore rẹ̀ mo sọ pé ohun tó ṣe wá láàánú ni wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fẹ́ lọ sí ìjọba ọlọ́run ni wọ́n lọ ń bá àwọn wọ̀nyí pé kí wọ́n kí ó tọ́ wọn sí ọ̀nà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ìgbàgbọ́ ayébáyé yìí ọ̀nà tòótọ́ láti lọ sí ìjọba ọ̀run àti béèyàn ṣe bá jésù pàdé tó ní ìgbàlà tó ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ wípé mo ṣe alárìnbá pàdé ẹ̀ mo sì kó ẹ kú oríire ìwọ tó wá tó sọ pé o fẹ́ mọ̀nà ìwọ tó gbà wípé afọ́jú ni ọ́ ó yẹ kó ṣe wá ní kàyéfì ẹlòmíràn tí ò bá mọ̀ pé òun jẹ́ afọ́jú ńgbà tó wá síbí ní àṣálẹ̀ yìí tí àwọn tí wọ́n pè ní ọmọ kéékèèké ọmọ àná tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ bí wọ́n ṣe ń gbéyàwó o sì ti bí wọn o ti bírú wọn dànù tó tiẹ̀ ti sọ wọ́n sómi irú àwọn wọ̀nyí tí wọ́n ń kọ èlò ti lọ bá dókítà tí wọ́n ti fàyọ tí wọ́n ti junù tó tiẹ̀ rí wọn mọ́ àwọn wọ̀nyí kéékèèké ni wọ́n wá dúró síwájú ẹ̀ tán sọ wípé ká máa mú sùúrù ká tó gbéyàwó ká máa gbàdúrà ká jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa bí a bá fẹ́ fi àwọn ọmọ wa fún ọkọ a fẹ́ fi wọ́n fún aya tàbí ohunkóhun tí a fẹ́ lọ ṣe ìdáná ó yẹ kí a jẹ́ kí ọlọ́run kí ó tọ́ wa kí a má fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ kí a má sì fẹ́ ẹni tí ó ti kọ ọkọ rẹ̀ tàbí aya rẹ̀ tí ó ti kọ̀ ọ́ sílẹ̀ bí ó bá jẹ́ pé o gbà pé afọ́jú ni ó ní jókòó wà á sọ pé èwo ni èyí tó dé bá mi yìí àbùkù ńlá gbà kú ọmọdé yìí tó ń yọwọ́ sí èmi àgbàlagbà wípé bàbá ẹ̀ka ìwé yìí fún wa ó máa ṣe o bí ò bá jẹ́ ìgbàgbọ́ yìí náà ẹ kò burú ṣá bó o bá gbà pé o já fọ́jú ò ní jókòó bẹ́ẹ̀ àbí ó ṣeé ṣe láti jókòó bẹ́ẹ̀ irú àwọn èèyàn tí wọ́n rò pé wọ́n lajú pé àwọn ò tún ní ìtọ́sọ́nà kankan mọ́ bí wọ́n bá dé tán rí irú àwa kéékèèké wọ̀nyí tí a ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wọ́n mú fìlà wọn ni wọ́n á sì lọ sílé wọn pé mi ò mọ̀ pé ẹgbẹ́ àwọn ọmọ kékeré ló wà níbẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ mi wọ́n ní kí n jókòó ká máa pàtẹ́ ká máa dìde ká máa kọrin ká máa ṣí bíbélì ó máa ṣe o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe lóríire tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kì í jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ ìgbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run o bẹ̀rẹ̀ sí ní ṣe o bẹ̀rẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣá ọ ládàá tí ó ń ṣá ọ láàáké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ara pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi ìgbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólóríire ni mo kí ọ kú oríire nítorí pé òde ibi tí Jésù ti máa ń lani lójú bó o bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó o bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ni Dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ Ísíráẹ̀lì kúrò lọ́wọ́ Gòláàtì tí ó ń fẹjú mọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí Jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ Màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin
àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọ́n kí ó wá kí wọ́n kí ó ṣòro nípa àdá ẹ̀ṣẹ̀ wọn tí ò bá jẹ́ wípé wọ́n mọ ara wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni à ń pè ní àwọn afọ́jú wo kọ́ríntì kejì orí ìkẹrin kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba jésù kristi gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fi ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ìhìn rere ti ìsọdi mímọ́ yìí bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa lára dá bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára ọlọ́run oore ọ̀fẹ́ tí a fi wo nisàn pẹ̀lú ìná jésù kristi bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù bí o bá ń gbọ́ wípé ẹ̀mí ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí o sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run bí ẹnikẹ́ni bá fẹ́ gbéyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rin ìrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni ọlọ́run tí kò mọ bí ẹ̀mí ọlọ́run ṣe ń ṣàmọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí ọlọ́run máa ń ṣàmọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìn rere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí o mọ àwọn tó farasin fún ìgbà tí ọlọ́run dá ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé ọlọ́run ò lágbára ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ mo ṣe bí Solomon ni ó ní wọn tó ẹgbẹ̀rún mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò ọlọ́run fún ádámù ní éfà kan ṣoṣo mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ́ pátápátá ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀ tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀ èyí ni a ń pè ní noah ó sì ní àwọn ọmọkùnrin mélòó gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó mẹ́rin bí o bá mọ ìtàn bíbélì dáradára àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́ àwọn mélòó àwọn mẹ́jọ ọkùnrin mẹ́rin obìnrin mẹ́rin ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀ tí wọ́n kó wọn kúnlé tán wá dàbí
ṣọ́ṣọ̀ṣọ́ primary school tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn ó dára kán máa ṣoògùn síra wọn gbogbo àwọn bẹ́ẹ̀ omi ìkunmínà bá lọ pátápátá àwọn tí wọ́n yè tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan bó bá sì rántí ayé ti lọ́ọ̀tì nígbà tí ọlọ́run fẹ́ fi iná pa sódómù àti gomorrah rẹ wọ́n pọ̀ ń bẹ àwọn tó fẹ́ wọn mẹ́ta mẹ́rin mẹ́wàá tàbí ogún tàbí ọgbọ̀n kò sí kan tó bọ́ nínú ìdájọ́ ọlọ́run àbí wọ́n bọ́ rárá lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá ó kúrò nínú iná sódómù àti gomorrah ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀ ó ṣeé ṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀ o ò kó léèsì sọ́rùn léèsì lè wà nínú ọkàn ẹ̀ ibi tí ìṣura ẹ bá wà ibẹ̀ ni ọkàn ẹ máa wà bó bá ní wọn síta àwọn wọ̀nyí tí jésù kristi bá dé àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn gbà tó oníkan sí sùúrù lérè oníkan sébùté mẹ́ta oníyàwó kan sí ibòmíì bí jésù tiẹ̀ fẹ́ dé bó tiẹ̀ ń pè ó ní gbọ́ ìpè nítorí pé igbe ìyàwó púpọ̀ adìọ létí ara ọ níyè afọ lójú ó ní mọ̀nà èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo àjọ tí wọ́n ń dá owó tó dá síbi kan kò júlẹ̀ ó ní gbogbo ẹ̀ á parun gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní àwọn ilé tá a kọ́ àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré ẹ jáde ẹ má ṣe ìlọ́ra ìdájọ́ ń bọ̀ ni lọ́ọ̀tì pàápàá àánú ọlọ́run pọ̀ àfàsẹ́yìn lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀ bó sì ṣe dé tán ni ó ya o ẹ wá jáde o kò méyí tó máa mú un bó ṣe mú èlé ó jùúlẹ̀ ó tún mú tìbí ó tún jùúlẹ̀ àwọn áńgẹ́lì ilé wọn ní rẹ pé ẹ jáde bàbá yẹ jáde iná ń bọ ó ní mò ń bọ kò méyí tó máa múnú ẹ gbà tó yá tí ò méyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́ mú pé ó yà jáde sàásálà fún ẹ̀mí rẹ ni ìyàwó kan náà tó fẹ́ ó dúpẹ́ pé lọ́ọ̀tì ò ní àlè ní sódómù àti gomorrah ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálẹ́ ń ta gbangba adẹkùn kedere abẹ́wò lọ́jọ́ tí jésù bá dé ọ̀pọ̀lọpọ̀ àní sìsà ń kọ́ sìsà ò wà ní ìjọba ọlọ́run ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè nígbà tí jésù kristi bá dé bọ̀dá wa tó máa ń wàásù fún ankọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé ọlọ́run wa olófin òkúta igunlé olófin lélẹ̀ bọ̀dá ò wà ó lálẹ́ ń ta ẹ̀yin ni ó mọ ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní ẹ̀jókòó bẹ́ẹ̀ jésù kúkú mọ ọkàn ẹ ó mọ ibi tó ń rìn dé ó mọ ibi tó ń sá lọ lóru gbà tó jùyàwó ẹ lẹ̀ tó lọ síbì kan ó mọ nǹkan tó lọ ṣe o lè pamọ́ fún ènìyàn ṣáfọ́jú làwọn èèyàn tó ń pamọ́ fún àwọn náà òkúnkún ríran ṣùgbọ́n gbà tí jésù bá dé ìyàlẹ́nu ni lọ́jọ́ náà àwọn tí wọ́n ti wàásù jákèjádò ilẹ̀ nàìjíríà gbà tá a bá dé ọ̀hún tí a bá fẹ́ wọn kù ẹkún á gbọn àwọn ọmọ ìjọ mìíràn gbà tí àlùfáà tán bá fẹ́ kù àlùfáà mìíràn nígbà tí ó bá rí àwọn díkìn àwọn tí ó jẹ́ pé àwọn òṣìṣẹ́ wọn tí ó bá fẹ́ wọn kù tó lọ ń bi jésù pé àwọn òṣìṣẹ́ mi dá àwọn òṣìṣẹ́ ò péye wọn ò kẹsẹ járì wọn ò sí níbì
àwọn alága àbàgẹ́ bí àwọn aláfaraṣe àwọn afọ́jú tí wọn mọ̀ pé wọ́n fọ́jú wọn ò wà iná wa máa jó ìyà ìparun ìṣẹ́niṣẹ́ títí ayérayé ìka àbámọ̀ a wá wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ a ní kí n mọ̀ kí n ṣe bí wọ́n ti wí kí n mọ̀ kí n ṣe àtúnṣe kí n mọ̀ kí n gbàdúrà kí n mọ̀ kí n gba àgbàyọrí láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí tí a ń sọ yìí ni àwọn áńgẹ́lì ni wọ́n bá mú lọ́ọ̀tì àti ìyàwó rẹ̀ àti àwọn ọmọ méjèèjì ó yà ẹ jáde wọ́n máa ń lọ wọ́n máa ń lọ wọn ni ẹ má bojú wọ̀nyí o ẹ má bojú wọ̀nyí o iná ń jó o ẹ má ṣe panú o ìyàwó bá rò wípé gbogbo damask late gbogbo bàtà onílé ego gbogbo bọ́ọ̀lù gita ń kó sẹ́sẹ̀ ó parí nìyẹn gbogbo ètà fi ìgbà àti àkókò kójọ níṣẹ́jú kan bí iṣẹ́ èèyàn iṣẹ́ àtọ̀dúnmọ́dún bó ṣe ń jóná nìyẹn àbí eré ni àbí àwàdà ni àbí àti ẹ̀ńlá ni a sì jẹ́ òmùgọ̀ àájú kínní ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ní ẹ má bojú wọ̀nyí tá a bá tiẹ̀ bojú wọ̀nyí ńkọ́ kí ló máa ṣẹlẹ̀ ó bá dán wò ó bá dán tán bó ti bojú wọ̀nyí ó bá di ọ̀wọ́n iyọ̀ ìwọ náà wò ó ara mi lọ́ọ̀tì ń lọ níwájú ó rí wípé kò gbọ́ ìró ẹsẹ̀ ìyàwó mọ́ ó mọ̀ wípé nǹkan kan ti ṣẹlẹ̀ kò sì tó bẹ́ẹ̀ láti bojú wọ̀nyí òní ló ń sọ fún wa pé kí n dé tẹ̀ wá sẹ́kọ̀ọ́ ìbéèlì ìyàwó mi ni ò jẹ́ kí n wá jókòó bẹ́ẹ̀ ẹ sì sá àdẹ̀ rí yín ẹ wá sẹ́kọ̀ọ́ bíbélì ọjọ́ ńlọ ẹ wá àgbàláyé wà ẹ jẹ́ kó wà nínú ọkàn yìí ọkọ mi ni ò jẹ́ kí n wà jókòó bẹ́ẹ̀ ọjọ́ kan ń bọ̀ tó ní mọ ọkọ tó ní mọ aya tí iná bá ń jó tí ìyá ń jẹ èèyàn tí wọ́n ń pa yín kéke tí wọ́n ń ṣiṣẹ́ oró tí wọ́n sọ pé omi o oró kò sẹ́ni tá tú ẹnìkan lára torí pé ọjọ́ àánú á ti kọjá pátápátá ode wa gbala eku wa la wa yori ko si ni gbala ki wa eko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni jesus ba wa ran wa leti ki jesus ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o mu nbo o ni akoko ti jesus ba nbo opolopo ni o dabi aya lo ti àdúrà mi ni pé kò má ṣe pẹ̀lú wọn ó ní tí ìhìnrere tí a ń sọ nípa èyí ìhìnrere wípé ọkùnrin kan aya kan bí ó bá farasin ó farasin fún àwọn tí ó sọnù ẹsẹ̀ ìkẹrin nínú àwọn ẹni tí ọlọ́run ayé yìí ti sọ ọkàn àwọn tí kò gbàgbọ́ di afọ́jú kí ìmọ́lẹ̀ ìhìnrere kristi tí ó lógo ẹni tí ṣe àwòrán ọlọ́run kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn mo ń gbàdúrà fún ọ pé kí o má ṣe pẹ̀lú wọn ìhìnrere tí ó lógo yìí ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń wẹni mọ́ tí ó máa ń gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹni ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń fi ìyà ẹni pẹ̀kun jíǹ kí oníkálukú tí ó bá gbàgbọ́ kí ó lè jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa ṣùgbọ́n ó sọ fún wa wípé tí ìhìnrere ti à ń wàásù rẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó máa ń tún ayé ẹni ṣe tí ó máa ń yí ni padà ẹsẹ̀ ìkẹrìnlá ẹ jọ̀wọ́ wọn sí i àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n ó mọ̀ ó ní wọ́n ṣe ń kélé ọ lórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì bó bá lọ tó kù bá kú fún ẹ kò sẹ́ni tá a bá ẹ lọ ọ̀rọ̀ yìí là ń sọ nípa èyí ọ̀rọ̀ yìí à nípa ẹkún èmi a sọ pé bó bá lọ síbẹ̀ bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì bó bá bímọ wọn ní wá bẹ́ẹ̀ kó jáde má wà ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde ṣebí jésù wá wá ẹ̀mí ọlọ́run a sì wà ńbẹ̀ bàbá ayérayé olùdámọ̀ràn a sì wà pẹ̀lú wa àwọn áńgẹ́lì ọlọ́run ò sì ní fi wọ́lẹ̀
mi o ro pa ti e nfe ki awon omoti ko wa na papa abi wo fe ko omoti e jade pe lawon omoti alufa to nse pe yen lo fe ko wa be ko mo jade e to se ilu yawo en le ton to gba ni salubata awa kuro me awa lo wa be ko mo jade bo ba sure adura e o le gba se olon ki gbo telese once so fun aye pe bo ba lo keko bibeli bo ba lo sibi ton tin so oro igbala bo ba lo bo ba bimo ani wo be ko jade e joko le e bo ba ni wa ko mo jade se bi mo ba wa na inawo no ma ko wa si won ni wa kan ma bere bi o teju biscuit die abi won wa lenu ofo awon ni gbagbo nikan lo le wa lenu ofo abi ki se be sugbon ba won ba ti wa ti won to ti joko na bere we pe ah pese nkan kan sile ni abi a ni je iresi ti omo te se bi igbesi na nko ba wa bon ba ti e joko le wa ile won mo te ro pe o da na papa abi o da kebi laye ati jo ta ba bimo won wa mu amuyira nle wa ati ile e na ma ti ma so so ku so kan to dele won ti subu gota ni yawo alufa abe lowo pe oko mi nko ko dele eni o wa bi sugbon ele topase o a wa ri pe oko ti subu nu gota lati ile e se igbagbo niyan igbagbo ni ifoju okan ati sina pupo ni oni afoju tin fi ona han etin fona ha afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho eya pupo lo wa fun awon afoju sugbon iki lo wa fun awon eniyan ti won wa su sugbon ti awon fun awon oni igbala bo ba wo Deuteronomy ori iketa dini ogbon ese ikeji dini ogun Deuteronomy ori iketa dini ogbon 27 ese ikeji dini ogun 18 egun ni fun eni ti o se afoju li ona elese to wa jeje ti e to nfe lo si ijoba olorun afoju ni orin kan so fun wa ni awon ilese pe afoju le alaigbagbo ko mo ise olorun gbogbo awon alaigbagbo gbogbo awon elese gbogbo awon ti o ti ri igbala afoju ni won alufa ti o ba si wasu ti o tun si won lona a so fun wa wi pe egun ni fun eni ti o si afoju le ona gbogbo eniyan yo si wi pe ami ori ikeji din ogbon Deuteronomy ori ikeji din ogbon ese ikokan din ni ogbon ohun to ma nsele si awon afoju ni yi iwo si ma fi owo tale le osan gangan bi afoju ti fi owo tale ninu okunkun iwo ki yo si rirere le ona re awon ti o sa olorun ti le an so fun bayi mo nbe olorun pe keyi ki o ma se je ipin re awon ti won ko ese won sile awon ti won wa wo mo boya iyawo keji iyawo keta iyawo kerin o n so fun wa wi pe afoju ni won o si n so wi pe won ko ni ri re le ona won eni ini lara sa ati eni kiko le ojo gbogbo ni won o je ko si si eni ti yo gba iru eniyan be sugbon Jesu Kristi bi o ti so fun wa ni isaaju o n so fun wa wi pe ohun ni o n wo awon afoju ohun lo n wo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi a ti mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti fole oju awon ti oso aye jije awon ti o ti ra ni iye awon ti o ti fole oju awon ti o n fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti ihin rere awon won yi li afoju
ṣùgbọ́n a ní ìlérí Jésù Kristì wípé òun ni ó wá mú ìríran ìtúnríran bá àwọn afọ́jú. A sì ń fẹ́ ka Máàkù orí kẹwàá yìí láti mọ báwo ni Jésù Kristì ṣe ń ṣe irú nǹkan bẹ́ẹ̀, bó bá jẹ́ afọ́jú, bó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀, bó bá jẹ́ ẹni tí ó ní ìlò ìgbàlà tí Jésù Kristì mú wá wò láti ẹsẹ̀ 46:46. Máàkù orí kẹwàá ẹsẹ̀ 46. Wọ́n sì wá sí Jericho. Bí ó sì ti ń jáde kúrò ní Jericho pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti ọ̀pọ̀ àwọn ènìyàn, Bartimeo afọ́jú ọmọ Timeo jókòó lẹ́bàá ọ̀nà, ó ń ṣàgbé rántí o. Gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n máa ń ṣàgbé. Bó jẹ́ obìnrin, a máa tọrọ owó lọ́wọ́ àwọn ọkùnrin. Bó jẹ́ ọkùnrin, a máa wáṣẹ́ kiri pẹ̀lú àbẹ̀tẹ́lẹ̀. Gbogbo afọ́jú pátágbá ló ń ṣàgbé. Àwọn ẹlẹ́ṣẹ̀ tí ìmọ́lẹ̀ ìhìnrere ò tí ìmọ́lẹ̀ sí lójú, wọ́n máa ń ṣàgbé. Nígbà tí ó gbọ́ pé Jésù ti Nazareti ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lé ohùn rárá wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Bí a bá ń gbàdúrà, àwọn ẹlòmíì, wọn ọmọ bá ti gbàdúrà, wọn á dákẹ́ síbẹ̀. Bó o bá dákẹ́, Yorùbá sọ fún wa wípé tara ẹ̀ bá ẹ dákẹ́. Ó ní ṣùgbọ́n tí ẹlẹ́ṣẹ̀ bá mọ ẹ̀ṣẹ̀ rẹ̀ kì í pẹ́ lórí ìkúnlẹ̀. Bó bá kígbe tọ Ọlọ́run wá, tó sọ fún Ọlọ́run wípé ẹlẹ́ṣẹ̀ ni mí tó ti jú, tó sọ fún Ọlọ́run bó ṣe jẹ́ ilé ẹ, ọ̀nà ẹ, ìwà ẹ, ìrìn ẹ, ìṣiṣẹ́ ẹ, tó sọ gbogbo ẹ̀ pátápátá fún Ọlọ́run, tó kígbe lé ohùn rárá wípé ṣàánú fún mi, ìwọ ọmọ Dáfídì ṣàánú fún mi, ẹlẹ́ṣẹ̀ ni mí, ojú mi fọ́ sí ògo rẹ̀, ojú mi fọ́ sí ìhìnrere, ojú mi fọ́ sí ẹ̀kọ́ tí ó yè kóró. Ní ẹsẹ̀ 46, ọ̀pọ̀lọpọ̀ sì bá a wí kí ó pa ẹnu rẹ̀ mọ́. Bọ́n ṣe ń bá ewé nìyẹn, bó bá délé nsìn, ó ṣeéṣe kí ọkọ kí ó ti tilẹ̀kùn kó mú kọ́kọ́rọ́ kó lọ, wàá kanlẹ̀kùn títí tí. Bó bá sì dé, a gba ìkùlé wọlé, a ọ̀rà wọlé. Ìfọ́jú ọkàn ni ìwọ tó wá kọ́ béèyàn ṣe ń ṣe oore fún ọkọ, béèyàn ṣe ń tọ́jú ọkọ, béèyàn ṣe ń fẹ́ràn ọkọ, tọ́kọ́ wá rò pé ó lọ ṣe nǹkan tí ò dáa tó tún tiẹ̀ mọ́ta, bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn. Ìwọ tó wá wá bí Jésù bí a ṣe ṣe ọ́ lóore àti ilé rẹ ní rere, ṣùgbọ́n tí ọkọ tí òye òye. Tá a sì sọ fún ọ wípé, jókòó, bó bá fẹ́ kí ilé kó gba ẹ̀mí pẹ̀lú ẹ, yé gbàdúrà, yé lọ sẹ́kọ̀ọ́ bíbélì. Bíbélì tiẹ̀ ti pọ̀ jù, ọ̀sán bíbélì, òru bíbélì, àárọ̀ bíbélì, kí ló dé tó bẹ́ẹ̀? Ìyá ẹni pẹ̀kún ló dé tó bẹ́ẹ̀? Wọ́n á sọ fún ọ, pa ẹnu rẹ mọ̀, ìwọ lò ní panu mọ̀, ṣé o mọbi tó ti ń bọ̀ sí mọbi tó ń lọ, àbó mọbi tó ń lọ? Ìjọba Ọlọ́run la fẹ́ lọ. Bó jẹ́ ọmọdé nílé ìwé ni, bó bá ti ń ké pe Ọlọ́run wípé afọ́jú ni mí fi ọ̀nà han mi, làmí lójú ni bàbá àti ìyá ti ń sọ pé gbọ́ o. Tó bá jẹ́ ti ọ̀rọ̀ ìhìnrere, ti ọ̀rọ̀ ìgbàlà ni, ilé ìwé ẹ àádẹ́kùn ẹ̀. Kékeré nìyẹn, Bíbélì ní bí ìyá àti bàbá bá kọ̀ mí sílẹ̀, Olúwa yóò tẹ́wọ́ gbà mí. Bó o sì jẹ́ ọmọ níbi iṣẹ́, bó ti ń di 5:00 AM ló ń sọ fún ọ̀gá ibi iṣẹ́ pé mo ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, ló sọ wípé ayé má gbà ẹ́ o, níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ Bíbélì, àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́, àwa ẹlẹ́ṣẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀ o, èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà. Tó o bá lọ, kò fọ̀ ń ṣọ̀hún, àárọ̀ la má wá síbi iṣẹ́ o, ṣó gbọ́, ò sì gbé Bíbélì ẹ, ó ń bọ̀. Ìgbà tó bá sì dé láàárọ̀, a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tíbí bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́, ẹ̀kọ́ Bíbélì yẹn ò ní lọ mọ́. Wọ́n sọ fún ẹnìyẹn pé kó dákẹ́ àdúrà gbígbà, kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ, àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́. Bórí ẹ bá yí níbi tó wà yẹn, wọ́n á fọ ọ́ tiẹ̀ jáde. Ìgbà tán bá ti gbé ẹ débí dọ̀hún-dọ̀hún-dọ̀hún títí tí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn, wàhálà ti pọ̀ jù, bára ẹ ò dá, bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ,
gbatan ba ti ye aso e pada le meji ti gbogbo irunku na ma so pe bo ti e ku papa a kan le fowo ara wa pa ni bo si ku bon fe si e be ni kan fe ti won sinu sora e o fe ti mi sinu koto ni e se bo fe ran e se bo so pe bi nanjo ma ba lo bojo nro emi pelu e ni airo o ki se ti ku o awon ore ti o fe ko ni gbala niyan awon to npon le loni bo ba ti ku ba e to ti pajude na ti wa iwe account owo e na ti so pe ki lo fi le bo ba fi nkan sile ton ri 10 naira ninu won ni alakori o ti fun church ni gbogbo e owo ni won wa oro kan fena owo e na fena bo ba dola to nda to lenu e ti gbogbo apa e otun ti gbogbo e ro won ni wale e mo awon ton fe ko gbadura bi wahala ba si di olorun nikan lo le ran o lowo won o si ni je ko kepe olorun to le ran o lowo o je ju won le wo ese ti anka opolopo si ba wi pe ki o pa enu re mo sugbon o si ki gbe ju be lo iwo omo dafidi saanu fun mi jesu si dese duro o si pase pe ki a pe wa won si pe afoju na wa won si wi fun pe tuju ka dide o npe o o si bo ewu re sonu o dide o to jesu wa kini ti to bo ewu e sonu o fe lo ri oba awon oba oluwa awon oluwa aso edoti aso ese aso buruku o yan sonu aso akisa aso egbin o yan sonu kuro lokan e bo tin lo ba olorun to so pe olorun saanu fun mi to so pe jesu npe o fe gbokan ela bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ ìrìndé ooru gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀ oyún ọgbọ́ ẹ̀sọ́nù ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀gbin gbogbo ìdọ̀tí tó wà nígbèsí ayé ẹ wàá kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ jésù sì dáhùn ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ àfọ́jú náà sì wí fún un pé rabboni olùkọ́ni kí èmi kí ó lè ríran Jesu si wi fun pe ma lo igbagbo re mu o larada loju kan na o si riran gba to si riran tan o ba n wale asewo kakiri mo se bi awon ti won lo si lesin e mo lo si ipade ta gbangba mo ti ba Jesu pade won na ba Jesu pade won tun gbona le ti ile oti lo mo ba Jesu pade irede oruko ju won le iyẹn ò bá jésù pàdé ó sì wọn wá ni ó ní ó sì ríran ó sì ń tọ jésù lẹyìn ilé ọ̀nà mo gbàgbọ́ wípé lónìí bí ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí tó ń fi ìhìnrere hàn ọ́ tó ń dárí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù tó sì ń sọ wípé lọ kí o máa ríran ẹni tó bá ríran bó ti ń ka bíbélì a máa yé ọ ìfẹ́ bíbélì a wà lọ́kàn ẹ ọ̀rọ̀ ìhìnrere ẹ̀kọ́ tó yè kóró a máa dùn mọ́ ọ wọ́n sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe báwo ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dárí jọ bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé àyípa bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adé ohun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tì ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi òhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹgbẹ ẹ bó bá ti ń dé ní ìgbàlà bẹ́ẹ̀ ló ń bo ìhòhò rẹ gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí èṣù bẹ̀ ọ́ níṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn bó ti ní ìgbàlà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì wọn á sọ pé ṣé ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n ní oyí padà ni ògo jésù ẹwà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n wá fẹ́ mú ọ lọ sínú black maria èyí tán kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ́ ara mi fúyẹ́
gbogbo ẹrọ èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ́jú wíńdò àti èyí tá a so sọ́nù àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù. Ẹ̀jẹ̀ Jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìnyí ojú mi ń là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú.

ẹni tí ó bá jẹ́ ọlọ́gbọ́n yóò máa mòye ohun tí ó jẹ́ ẹ̀fẹ́ ọlọ́run, ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe. Ẹsẹ̀ 12, ẹ má sì ṣe mu wáìnì lé àmupara, èyí nínú èyí tí rúdurùdu wà, ṣùgbọ́n ẹkún fún ẹ̀mí. Rántí wípé àwọn nǹkan wọ̀nyí ni a ń sọ nípa ọgbọ́n Ọlọ́run. Ẹni tí ó bá jẹ́ ọ̀mùtí tí ó ń kún fún ọtí wáìnì nígbà gbogbo, ó di aláìlọ́gbọ́n. Ẹ sì máa bá ara yín sọ̀rọ̀ nínú sáàmù, nínú orin ìyìn àti orin ẹ̀mí, ẹ máa kọrin. Kí ẹ sì máa kọrin dídùn lé ọkàn yín sí Olúwa. Ẹ máa dúpẹ́ nígbà gbogbo fún gbogbo nínú Ọlọ́run, lọ́wọ́ Ọlọ́run àní Bàbá, lé orúkọ Jésù Kristì Olúwa wá. Ẹ máa tẹríba fún ara yín nínú ìbẹ̀rù Ọlọ́run. Àwọn nǹkan wọ̀nyí ni ìṣe àwọn ọlọ́gbọ́n, ọlọ́gbọ́n nípa ti ẹ̀mí. Wò ó nínú Kólósè 3:16. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Kristì, máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo. Kí ni ọgbọ́n yìí, kí ni yóò ṣe ní ìgbésí ayé wa? Kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ́ àwọn ẹni tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó wa. Ṣé o ti mọ̀ nípa àtúnṣe? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa ìgbàlà? Ó kọ́ àwọn ẹlòmíràn bí o bá ní ọgbọ́n Ọlọ́run. Ṣé o ti mọ̀ nípa bí a ti wọṣọ gẹ́gẹ́ bí onígbàgbọ́, bí a ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí onígbàgbọ́? Ṣé o mọ̀ nípa bí a ti gbé ilé dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run? Àwa obìnrin tí a ti lóye bí a ti ń tọ́jú ọkọ, bí a ti ń tọ́jú ọmọ, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó kọ́ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó, kí àwọn pàápàá kí ó ba lè mọ bí ilé ti tòrò. Àwa tí a jẹ́ ọkùnrin, bí a bá ní ọgbọ́n Ọlọ́run, tí a sì ti gbéyàwó fún ọjọ́ pípẹ́ díẹ̀, a ó kọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó, a ó máa gbà wọ́n ní ìyànjú. Èyí ni ọgbọ́n Ọlọ́run. Ó ní a ó máa kọ́ ara wa, a ó sì máa gba ara wa ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. A rí àwọn ẹlòmíràn bí a bá wà nínú ilé ìsìn, wọn ó kà wọ́n gbéra bí a bá ń kọrin. Bí a bá ní ọgbọ́n Ọlọ́run, a ó máa kọ orin láti inú ọkàn wa jáde sí Olúwa. Orin ìyìn, orin ẹ̀mí, orin tí ó ní ìtumọ̀, orin tí gbéni dúró, orin tí múni tẹ̀síwájú nínú ọ̀nà ìhìn rere yìí ni a ó máa kọ. Bí a bá rí ẹnikẹ́ni tí ń kọ orin ayé, orin tí kìí ṣe orin ẹ̀mí, orin tí kìí gbéni dúró, orin tí tún fa ọkàn wa padà sínú ayé àti ijó tí fa ọkàn padà sínú ayé, èyí kìí ṣe pẹ̀lú ọgbọ́n Ọlọ́run. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ Kristì kí ó máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ lé ọgbọ́n gbogbo. Kí a máa kọ́, kí ẹ sì máa gba ara yín níyànjú nínú sáàmù, èyí ni orin Dáfídì, tàbí nínú orin ìyìn àti orin ẹ̀mí, àti kí ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ìkẹta, ó wà nínú Ẹsẹ̀ 17, ìpinnu tí ó wà lẹ́yìn àwọn ìṣe wa, ohun tí ó yẹ kí ó jẹ́ ìpìlẹ̀ fún àwọn gbogbo tí à ń ṣe. Ó ní ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe lé ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ rẹ̀. Ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ilé tàbí ilé òde, láàrin ẹbí tàbí láàrin àwọn ọ̀rẹ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe láàrin àwọn onígbàgbọ́ tàbí láàrin àwọn aláìgbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ní ibi iṣẹ́ tàbí ní inú ìjọ, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe nígbà tí a wà láàrin àwọn aláìgbàgbọ́ tàbí nígbà tí a wà láàrin àwọn onígbàgbọ́, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe ìbáàjẹ́ láàrin ọ̀sẹ̀ tàbí ní ọjọ́ ìsinmi, ohunkóhun tí ẹ̀yìn bá sì ń ṣe, ẹ máa ṣe é gẹ́gẹ́ bí fún ògo Ọlọ́run, àti kí a máa ṣe ní orúkọ Jésù Olúwa wa. Èyí ni ìpinnu tí ó yẹ kí ó wà nínú ẹnì kọ̀ọ̀kan wa. Ìgbésí ayé tí kò ní irú ìpinnu báyìí, ó dàbí ènìyàn tí kò ní ọpọlọ. Bí a bá rí ènìyàn kan tí kò ní ọpọlọ, kò mọ àkókò àti jókòó, àkókò àti dìde, àkókò àti jẹun, àkókò bí a ti wọṣọ, bí a ti rìn, bí a ṣe ṣe nǹkan pẹ̀, bí ọmọlúwàbí, kò mọ irú nǹkan bẹ́ẹ̀. Irú ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ láì ní ìpinnu tí a kà nínú Ẹsẹ̀ 17 yìí, ó dàbí ọkọ̀ ojú omi tí kò ní ìtọ́kọ̀, tàbí ó dàbí mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n tí kò ní atukọ̀.

dàbí ilé tí kò ní ìpìlẹ̀, ó dàbí àwọn akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tí kò sí olùkọ́, ó dàbí àwọn ọmọ ogun ṣùgbọ́n tí kò ní balógun. Ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa, bí a bá fẹ́ dé ìbúté rere, ó yẹ kí a mọ̀ wípé ìgbésí ayé wa láti ní ìpinnu. Ìpinnu kan yìí ni ó sì ṣe pàtàkì wípé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, kí a máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Kristì Olúwa. Wẹ́sẹ̀ 17, ohunkóhun tí ẹ̀yin bá sì ń ṣe, ẹ máa fi tọkàntọkàn ṣe é gẹ́gẹ́ bí fún Olúwa, kì í ṣe fún ènìyàn. Nínú Kọ́rìntì 1:10, ẹsẹ̀ 21. Nítorí náà, bí ẹ̀yin bá ń jẹ, tàbí bí ẹ̀yin bá ń mu, tàbí ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe, ẹ máa ṣe gbogbo wọn fún ògo Ọlọ́run. Èyí ni ó yẹ kí ó jẹ́ ìpinnu ẹnìkọ̀ọ̀kan wa, wípé ohun gbogbo tí à ń ṣe ní ọ̀rọ̀, ní ìṣe, ní ìrìn, níbikíbi, ní àkókò kákòókò, yálà ní ìbẹ̀rẹ̀ ọdún tàbí ní òpin ọdún tàbí ní àárín ọdún, nínú ìjọ tàbí níbikíbi tí a bá ti bá ara wa, ògo Ọlọ́run ni ó yẹ kí ó máa jẹ́ ìlépa wa. Kì í ṣe wípé kí a máa fẹ̀ tàbí kí a máa gbéraga tàbí kí a máa gbé ara wa sókè. Bí ó bá jẹ́ wípé ohun tí a ń ṣe láti fẹ̀, a ń ṣe láti gbé ara wa sókè, èyí kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Irú nǹkan bẹ́ẹ̀ yóò mú ẹ̀ṣẹ̀ lọ́wọ́ níwájú Olúwa. Ṣùgbọ́n ohunkóhun tí a ń ṣe ní ibikíbi, ní àkókò kákòókò, ní ìgbàkígbà, ó yẹ kí a mọ̀ wípé ohun gbogbo tí a ń ṣe wọ̀nyí, wọ́n wà fún ògo Ọlọ́run nìkan ṣoṣo. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a bá Ọlọ́run sọ̀rọ̀. A ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, ìpinnu wo ló mú? Ṣé o fẹ́ máa to ọ̀rọ̀ Ọlọ́run jọ sínú ọkàn rẹ? O fẹ́ máa kà á nígbà gbogbo? O fẹ́ máa jẹ ẹ́ gẹ́gẹ́ bí ẹni jẹun? O fẹ́ máa rí i wípé ọ̀rọ̀ Ọlọ́run wà nínú ọkàn rẹ, ó sì fún ọ ní ọgbọ́n tí ó jẹ́ kí o máa rìn, kí o máa ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó sì fún ọ ní ìgbàlà, ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó rìn déédé, ó rìn ní ìwà mímọ́, kí o bá lè ní ohun àmúyẹ kí múni lọ sí ọ̀run. O sì rí pé ìpinnu yìí láti máa wà, láti máa gbé fún ògo Ọlọ́run nìkan ṣoṣo ni ó wà ní ìgbésí ayé rẹ. Gbàdúrà sọ fún Ọlọ́run kí ó bá lè fún ọ ní ọgbọ́n tí ó yẹ, oore ọ̀fẹ́ tí ó yẹ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó bá lè jẹ́ àjẹmọ́nú fún ọ, kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó bá lè máa sọ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run bí o ti rí wípé o ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀, o ti ń jẹ́ àfara, àti máa ka ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo, àti máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìgbà gbogbo. Mú ìpinnu lónìí wípé gbogbo àwọn ìjáfara wọ̀nyí ó mọ kúrò ní ìgbésí ayé rẹ, àti láti ìsinsìnyí lọ ó rí wípé ó ń rìn, ó ń ṣe fún ògo Ọlọ́run gẹ́gẹ́ bí ìkọ́ni ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo.

tẹ ojú sílẹ̀. Bí àwọn ò bá mú nǹkan le fún aya àti fún ọmọ, wípé àwọn ọlọ́bí wọ̀nyí wọn ò ní lè mọ ẹ̀tọ́ òun àti ipò òun. Ó ní ṣùgbọ́n àánú àti òtítọ́ nípa ọba mọ́. Àánú nísìnyí fi di ìtẹ́ rẹ̀ mú. Bí a bá fẹ́ pa ipò wa mọ́, bí a bá fẹ́ pa ojú ère Ọlọ́run mọ́, bí a bá fẹ́ pa àǹfààní tí a ní nínú ìjọ, tí a ní ní ibi iṣẹ́, bí a bá fẹ́ pa á mọ́, ó yẹ kí a mọ̀ wípé a ní láti jẹ́ aláàánú. Nínú ìwé òwe orí 21 ẹsẹ 21, ẹni tí ó bá tẹ̀lé òdodo àti àánú, àrí ìyè, àrí òdodo, àrí ọlá. Bí a bá ń fẹ́ ìyè, òdodo àti ọlá, ó yẹ kí a tẹ̀lé òdodo àti àánú. Nítorí bẹ́ẹ̀ a ti kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Jẹ́ kí n fi nǹkan kan hàn ọ́ kí a tó gbàdúrà. Nínú Jákọ́bù orí 2 ẹsẹ 13, nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Àánú ń ṣògo lórí ìdájọ́. Nítorí ẹni tí kò ṣàánú lè a ó ṣe ìdájọ́ fún láìsí àánú. Ó yẹ kí a mọ̀ wípé ọjọ́ ìdájọ́ ń súré bọ̀. Ọjọ́ ìdájọ́ kò jìnà sí wa. Lójoojúmọ́, lọ́jọ́ọjọ́, ní alaalẹ́ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé. Ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ọjọ́ ìdájọ́. Ó ní bí a bá ṣe ṣe àánú nísinsìnyí, a ṣe àánú fún àwọn ará nínú Olúwa. A ṣe àánú fún àwọn àlejò, àwọn tí kò mọ Ọlọ́run. A ṣe àánú fún àwọn tí a ò bá pàdé rí. A ṣe àánú fún àwọn tó wà nítòsí àti àwọn tí ó jìnà réré. Bí a bá ti ń ṣe àánú nísinsìnyí, èyí ni ó mú kí Ọlọ́run kí ó ṣàánú fún wa ní ọjọ́ ìdájọ́. A ti gba àánú Ọlọ́run, a ti gba orí ọ̀fẹ́ Ọlọ́run. Ó yẹ kí àwa pàápàá kí a fi ọkàn ìmoore hàn, kí a máa ṣàánú fún àwọn ẹlòmíràn. Bí a bá ń fi àánú nísinsìnyí láti ọ̀dọ̀ Ọlọ́run, kí a sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fi ojú àánú wò wá ní ọjọ́ ìkẹyìn, ní ọjọ́ ìdájọ́. Ó yẹ kí a béèrè fún orí ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run, kí àwa pàápàá kí a ba lè ní àánú ní ìgbà gbogbo. Kí ó jẹ́ wípé ojoojúmọ́ tí a bá jí, a máa jí aláàánú. Ibikíbi tí a bá ń lọ, a ó máa jẹ aláàánú. Ẹnikẹ́ni tí a bá ń bá pàdé, a ó máa jẹ aláàánú. Bí a bá jẹ aláàánú bẹ́ẹ̀, kí a sì gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ Ọlọ́run. Ó dájú pé nígbà tí ìpè bá dún, a ó jí àwọn òkú dìde nínú Kristi. Àwa tí a sì wà láàyè, a ó pa wá láradà, a ó sì gbé wa sókè pẹ̀lú àwọn àyànfẹ́. Ó ní nítorí bẹ́ẹ̀, bí a bá ń retí orí ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, bí a bá ń retí ìyọ́nú Ọlọ́run ní irú ọjọ́ bẹ́ẹ̀, ní ọjọ́ ìdájọ́, ó yẹ kí àwa pàápàá kí a fi àánú hàn. Nísinsìnyí, ṣé a ń fi àánú hàn fún ìyàwó wa, fún ọkọ wa, fún àwọn ọmọ wa? Ṣé a ń dáríjì? Ṣé a ní àánú gẹ́gẹ́ bí bàbá ti ní àánú sí wa? Ṣé a ń sọ̀rọ̀ pẹ̀lẹ́, àbí a ń bínú ni, àbí a dáni lẹ́jọ́ ni, àbí a ń kẹ́gàn àwọn ẹlòmíràn? Ṣé a ń ṣore fún àwọn ẹlòmíràn? Ṣé a ń fún àwọn aláàárẹ̀ ní ohun tó lè sọ wọ́n di alágbára? Àwọn ẹni tí kò ní nǹkan, àwọn ẹni tó di alágbe, ṣé a ń fún wọn ní nǹkan tí ó lè jẹ́ kí ìpèsè díẹ̀ kí ó wà ní ìgbésí ayé wọn? Àwọn tí ó sọnù nínú òkùnkùn ẹ̀ṣẹ̀, ṣé a ń pè wọ́n padà wá sílé? Àwọn tí a ní lára, ṣé a mú wọn wá sínú ìhìn rere? Jẹ́ kí a dìde dúró, kí a sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ aláàánú. Gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ aláàánú, àti wípé kí Ọlọ́run kí ó bá lè fi àwọn ìbùkún láti àánú rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀, kí ó bá lè fi fún wa wípé àwa pàápàá a fẹ́ jẹ aláàánú. Dìde dúró láti sọ fún Ọlọ́run, láti gbàdúrà. Bí ò bá tí ní ìgbàlà, kí ló tún dúró dè? Ṣé o mọ̀ wípé àánú Ọlọ́run ni ó pèsè ìgbàlà fún wa? Nítorí bẹ́ẹ̀, sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìgbàlà, pé kí ó dáríjì ọ́. Nítorí àánú rẹ̀ yóò mú àwọn ẹ̀ṣẹ̀ rẹ, yóò sọ wọ́n sí ọ̀gùn òkun, yóò já wọn kúrò lọ́rùn rẹ, yóò sọ ọ́ di ẹni tí ó ní ìdáríjì. Sọ fún Ọlọ́run, gbàdúrà, a ó dáríjì ọ́, gbàdúrà, a ó gba ọkàn rẹ là. Bí a bá sì ti gba ọkàn rẹ là, sọ fún Ọlọ́run kí ó fún ọ ní oore ọ̀fẹ́ láti di aláàánú bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti di aláàánú.

sọ fún wa wípé ìtọ́ ni wà. Mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí. Àbí inú ẹ̀dùnbà tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run ń darí ni a fẹ́ kà nípa wọn yìí. Mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe. Kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run títí ọ̀fìrí Jésù lójúkojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí Ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá Exodus. Ẹsẹ̀ ìkẹta Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, tí o ti di ènìyàn ọ̀tun, ẹ̀dá titun. Ó ní ẹran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye, tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀, wípé ó wà. Ó ní ẹran tí ọjọ́ òní. Nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwà oríkunkun ti àtijọ́, ó ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀, bóyá o fẹ́ gbé ìyàwó ni. Ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí o máa sọ fún ọ wípé, kí o máa tì ọgbọ̀n ọgbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí, ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sì yẹ kí o gbàgbé. Ó ṣeéṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí o fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là, ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là, ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni Ọlọ́run gbà. Ó gba ètò ìgbésí ayé wọn, ó gba ẹ̀mí wọn, ó gba ọkàn wọn. Ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní Exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ. Wọ́n sì dó sí Etamu létí ijù. Olúwa sì ń lọ níwájú wọn. Olúwa sì ń lọ níwájú wọn. Ìwọ tó ṣáájú Ọlọ́run, níbo ló ń sáré lọ? Bó bá sáré ṣáájú Ọlọ́run, wàá pòfo. Ìgbà tó bá sáré, ibi tọ́lọ́run ò bá ẹ dé, wàá kan ìdí nínú iyọ̀. Ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀, wàá débẹ̀. Ó sì mọ̀ pé ní aginjù, o mọ ibi tí omi wà, wàá kan àpáta. Báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta? Ìwọ tó fẹ́ gbéyàwó, tó tí gbé kan rí, tó sì béèrè lọ́wọ́ Ọlọ́run, ẹni tó lágbára tó bẹ́ẹ̀, tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀, tó gbéyàwó fún Ádámù, ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki, ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah, àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́,

ti ri la lodo awon eni to kawe be la nri lodo awon kuruntu ti ko gbo kankan be a ti ri laarin ilu be la nri labule nitori eyi ni olorun fi tenumo wi pe bi o ti le je ohun to wopo wi pe ohun to le se ni lose ni ohun ti o le ko ijangbon ba eniyan ni ati ohun to le mu idajo olorun ti o le mu wa sori eniyan ni eyi ni bibeli ni o fi tenumo ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé kìí ṣe lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké wọ̀nyí nìkan ní ẹ̀ṣẹ̀ burúkú yìí ló ti jinlẹ̀ sí àtúnrí lọ́wọ́ àwọn tí ó tilẹ̀ ti ṣe ìgbéyàwó àwọn a máa ṣe panṣágà wọn a fi ọkọ tiwọn sílé wọn a tún máa káàkiri àwọn mìíràn wọn a fi ìyàwó wọn sílé wọn a tún máa wá àwọn ẹlòmíràn wọn a máa wá wọn káàkiri wọn a ní àlè níta owó tí wọn gbà wọn ò jẹ́ kó délé ṣùgbọ́n àwọn àlè tó wà níta ò ní wọ́n ná gbogbo owó wọn fún oníkẹ́ aṣọra o bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ti ń gbilẹ̀ kan kí a má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó wá sí ìgbésí ayé wa nínú Kọ́rìntì kínní orí kẹfà ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé ọ̀run jẹ́ ibi mímọ́ ìjọba ọlọ́run jẹ́ ibi mímọ́ ọlọ́run pàápàá jẹ́ ibi mímọ́ àwọn áńgẹ́lì rẹ̀ jẹ́ mímọ́ bíbélì pàápàá jẹ́ bíbélì mímọ́ àwọn àjògún ìgbàlà wọn láti jẹ́ mímọ́ ó ní àbí ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ó ní kí a má ṣe tàn yín jẹ ọ̀pọ̀lọpọ̀ ni a ti fi ẹ̀kọ́ èké ni a ti fi tàn wọ́n jẹ ọ̀pọ̀lọpọ̀ ni àwọn wòlíì èké ni wọ́n ti tàn jẹ ó ṣe ni láàánú wípé bí a bá ń dárúkọ wòlíì bí a ti rí àwọn wòlíì ti ìgbà ìsinsìnyí tí wọ́n máa ń kọ́ ilé ìsìn wọn sí ẹ̀bá òkun sí etí òkun àwọn ni a rí wípé ẹ̀ṣẹ̀ àgbèrè ó jọba ní ìgbésí ayé wọn ó jọba nínú àgọ́ wọn ó ní kí a má ṣe tàn yín jẹ kí a má ṣe rò wípé torí pé wòlíì ló bá ọ dá ẹ̀ṣẹ̀ àgbèrè àbí panṣágà kí o ti rò wípé kò sí nǹkan kan wípé ìdájọ́ ọlọ́run kò ní dé ó yà wá lẹ́nu ó sì ṣe láàánú láti sọ wípé nígbà mìíràn ọwọ́ bíṣọ́ọ̀bù láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè ó ṣe ni láàánú ọwọ́ àwọn ẹlẹ̀sìn láti ń rí ẹ̀ṣẹ̀ àgbèrè irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa sọ wípé kò sẹ́ni tó mọ̀ pé bí ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ni ó lè dúró wípé nítorí bẹ́ẹ̀ ọlọ́run láti ṣàánú fún wọn ni nítorí pé kò sẹ́ni tó lè wà láyé yìí kó má dá ẹ̀ṣẹ̀ àgbèrè ó ní má jẹ́ kí ẹnikẹ́ni kí ó tàn ọ́ jẹ kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ̀gàn tàbí àwọn alọ́ni lọ́wọ́gbà ni yóò jogún ìjọba ọlọ́run ó ní kó dá wa lójú wípé àwọn àgbèrè àwọn panṣágà àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ àwọn tí ń fi obìnrin ba ara wọn jẹ́ wípé àwọn wọ̀nyí kì yóò lè jogún ìjọba ọlọ́run yẹ kí a wo Hebrew orí kẹtàlá ẹsẹ̀ ìkẹrin kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn kí àkété sì jẹ́ aláìléèrí kí ìgbéyàwó kí ó lé ọlá láàrin gbogbo ènìyàn bí a bá ń sọ wípé kí ìgbéyàwó kí ó ní ọlá ẹlòmíràn ìtumọ̀ tí wọ́n ní ni wípé bí àwọn bá fẹ́ gbéyàwó kí ilé ìsìn wa kí ó ṣe ìfilọ̀ kí a sì sọ fún tekutẹyẹ àwọn tó wà nílùú àwọn tó wà lóko gbogbo ènìyàn pátágbà wípé kí wọn kí ó pèsè láti wá ṣe àjọyọ̀ pẹ̀lú ẹni tí ń ṣe ìgbéyàwó kí a jẹ́ kí ìlú àti ijó àti ọtí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí ó wà níbẹ̀ èékán ni bíbélì ń sọ ara mi ó ní kí ìgbéyàwó kí ó lé ọlá kí ó ní ọ̀wọ̀ láàrin gbogbo ènìyàn kí a mọ̀ wípé ìgbéyàwó ó jẹ́ ohun tí ọlọ́run fún ara rẹ̀ tí ó pilẹ̀ ó ní kí a sì jẹ́ kí àkété jẹ́ aláìléèrí dúró níbẹ̀ ǹjẹ́ ó jẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí wọ́n ń ṣe ní àwọn ilé ìsìn káàkiri àwọn ọkùnrin àti àwọn obìnrin wọ̀nyí wọ́n ti mọ ara wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣe é ṣe pàápàá kí àfẹ́sọ́nà kí ó ti lóyún ó jẹ́ wípé irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò lọ́lá ó jẹ́ wípé àkété wọn jẹ́ eléèrí
awon elomiran ti won ti loyun to ti je wipe ikun ti ga o ti je oyun osu meta merin marun ti a tun so fun wa wipe ki a tun wa ma se iru isopo be ki a ma se ninu ile isin e je on ti o lodi si oro olorun oni nitori awon agbere ati awon panshaga li olorun yo da lejo awon agbere ati panshaga awon li olorun yo da lejo ye ki a lo wo kolose ori keta ese ikarun nitori na e ma pa awon eya ara yin tin bele aye e ma pa won run oni ki a ma je ki agbere ki o wa laarin wa ki a pa run bi a ba so pe ki a pa nkan run ede wa ni yoruba o je ki o ye wa gba ti a ba pa nkan run bi eniyan ba ku ohun ti a ma nse ni pe a ma gbe won si tabi bi a ba pa awon koriko igbe bi a ba ke won lule ohun ti a ma nse ni wepe a ma jo won nina bi a ba pa awon eya ara wonyi bi a ba pa won run agbere bi a ba pa run o je wipe ati jewo re ati ko sile a si ti sin a ko je ki agbere ki o gberi ni igbesi aye wa mo bawo ni o se le je wipe bawo la se le pa nkan wonyi run ohun ti a le se ni wipe akoko ki a jewo fun olorun ki a ko sile ki a bebe fun iwenumo ti o wa ninu eje jesu christi ki a bebe fun ore ofe pelu igbala olorun ki o je ti wa ki a ri wipe a je eni ti o ti ni idariji eni ti o ti ni igbala eni ti o ni alaafia okan wipe a ti bo ninu ese wonyi sugbon ki se bee nikan ohun ti a tun ni lati se ni wipe bi a ba ri ohun kan ti o n fa wa sinu ese agbere ye ki n se apejuwe o seese ki o je omobinrin ninu ile ti a fi se omo odo ti a ni ki o ma ran iyawo wa lowo omobinrin yi bi iyawo ba ti jade boya iyawo lo soja tabi iyawo lo ponmi tabi iyawo lo ki awon obi re tabi o lo sibi kan o seese papa ki o je wipe iyawo je osise ninu ijo o lo pelu awon osise bẹẹni ẹni ti obinrin ti a fi se ọmọ ọdọ obinrin ta ni ko ma ba ọ lọ sọja obinrin ta ni ko ma ba iyawo ṣọṣọọbu obinrin ti a ni ko ma ba wa lọta ko ma ba wa wamje obinrin ti a gba we pe ki o ma ba wa gbalẹ ni obinrin yi la ma se bi iyawo si ọkọ ọmọ ọdọ a tun ma se ojuregbe regbe bi ẹni wi pe oun ni iyawo inu ile a di ẹni to je wi pe a tun ma fa ọkan ọkunrin yi ọkùnrin yìí pàápàá tí ò mọ ìhìn rere ọkùnrin yìí tí ò jẹ́ ọkùnrin tí ó jẹ́ olóòótọ́ sí aya rẹ̀ a tún máa wọlé pẹ̀lú obìnrin tí ó jẹ́ wípé ọmọ ọ̀dọ̀ ni nínú ilé ó ní bí a bá fẹ́ pa ẹ̀yà ara wa tó wà nínú ayé bí a bá fẹ́ parun ohun kìíní ta ní láti kọ́kọ́ ṣe ni wípé kí a sọ fún ọmọ ọ̀dọ̀ yìí ọmọbìnrin yìí pé kó kẹ́rù ẹ̀ wípé kó máa lọ sílé àwọn òbí ẹ̀ ó ṣeé ṣe kí ìyàwó má mọ kí ló ń ṣẹlẹ̀ kí ìyàwó máa sọ wípé ta ló máa bá mi ṣọ́ṣọ́ọ̀bù bí a bá lé ọmọbìnrin yìí lọ ta ló máa bá mi gbọ́njẹ bí a bá lé ọmọbìnrin lọ wàá sọ fún mi pé bí a bá fẹ́ dé ìjọba ọlọ́run bí a bá fẹ́ fi ìjọba ọlọ́run ṣeré jẹ bí a bá fẹ́ kí ọ̀bọ́lẹ̀ kí wa ní ọjọ́ ìdájọ́ bí a bá fẹ́ kí nǹkan kí ó yà wá lẹ́nu jẹ́ kí ọmọbìnrin kí ó lọ kí n bá lè ní àǹfààní láti mọ ọlọ́run tí mò ń sìn nítorí bẹ́ẹ̀ láti pa àwọn ẹ̀yà ara wa tí ń bẹ nínú ayé run ohun ta ni láti ṣe nìyí tàbí ó ṣeé ṣe níbi iṣẹ́ kí obìnrin kan kí ó jẹ́ pé bí a bá ti ní àkókò díẹ̀ níbi iṣẹ́ a wá jókòó sórí tábìlì wa bí a bá fẹ́ jẹun a sọ pé ẹ ra oúnjẹ fún mi ni o ẹ ṣàánú fún mi ni o ẹ ṣe báyìí ni o wá sọ mo ti níyàwó a ní kò ṣe nǹkan kan bo níyàwó ńkọ òun lè jẹ́ ìyàwó kejì bó tiẹ̀ jẹ́ kẹta bó tiẹ̀ jẹ́ kẹrin òun ò kọ̀ òun lè jẹ́ kẹta òun lè jẹ́ kẹrin bí o bá fẹ́ ká jọ gbé nínú ilé èmi pẹ̀lú ìyàwó èmi pẹ̀lú ìyáálé o lè gba ilé fún mi níta ìwọ ló máa já nǹkan yìí kúrò lọ́rùn ẹ ló máa sá fún èṣù nítorí èṣù ló jókòó tì ẹ èṣù ló wà ní pàkó ẹ tó fẹ́ tì ọ lọ sọ́run àpáàdì ìwọ ló máa sá wípé ó ti o ìyàwó kan ti tó mi o nítorí bẹ́ẹ̀ mi ò fẹ́ àgbèrè tàbí panṣágà ó sì ṣeé ṣe àwọn ẹlòmíràn wọn lọ máa wo fíìmù nígboro wọn máa lọ sí ilé sinimá tí wọn ń lọ yìí tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tí a ń pè ní tẹlifíṣàn tí wọ́n ń wò òun ń jẹ́ kí ìròkurò kí ó máa wá sọ́kàn wọn nǹkan tó ní láti ṣe
lati fi ja nkan won yi kuro ni wipe ti o ba fe pa eya ara ti nbe ile aye mu ki o gboju kuro ninu awon nkan won yi ki o ma je ki awon nkan won yi ki o wa si igbesi aye re elomiran o sese ki o so wipe ibi ti ohun ti ni wahala ju ni wipe bi on ba wa ni inu oko ero tabi bi on ba nlo ni igboro bi on ba ri awon omo birin kan ti o je wipe bi won ti woso gbogbo ara won ni won fi sile awon nkan won yi si ma mu idanwo wa si okan ohun wipe kini eniyan le se nigba ti a so wipe ki a pa awon eya ara wa tin be ile aye ki a pa won run kini a le se niru igba be oro olorun o je ki o ye wa ninu jobu ori kokan le logbon ese ikini emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo undia eni ti o ba fe fi ijoba olorun sereje eni ti o ba fe lo ni akoko ipalarada awon eniyan mimo ni akoko ti a o gba awon ayan fe soke oni iru eni be ti ko fe ki agbere tabi iwa kiwa ninu aye yi ti ko fe ki o joba ni igbesi aye ohun oni oni lati ba oju re da majemu eni olorun fi se wa ni olori ire wepe ani nkan ti a npe ni ipe npeju bi o ba ri nkan ti ori wepe nkan won yi o le mu nkan miran wa si okan re wa diju e wa je ki ipe npeju e ki o pajude ki o ma ba ri awon nkan ti o mo osina awon nkan ti yo mu ki okan re ki o fa si ife ku fe job lo so wepe emi ti ba oju mi da majemu nje emi o ha se tejumo wundia je ki nbi o ni beere kan se nkan ti mo ka fun o yi se o wa fun awon ti o ti igbeyawo awon ti o ti loko rara se o mo we pe jobu o je eni to ti niyawo o je eni ti o ti bimo o si mo nkan ti o sele si awon omo re sugbon iyawo se wa laaye o ni sugbon sibe sibe idanwo ma nde bi on ba ri awon wundia bi on ba tejumo won wipe bi on ba tejumo won o sese ki awon nkan miran ti olorun ko fe ki o tun jeyo ni igbesi aye ohun eni o fi so wipe ohun da majemu pelu oju ohun wipe ki ohun ki o ma se tejumo wundia awon wundia ti ani ni akoko ni igba ti wa yi awon obirin ti ani ni akoko ti wa yi ti won ki woso kanle awon ti o je wipe bi won ba joko aso won afo soke bi a ba sora bi a ba lo wo bi ti o ye ki a wo a o ma ri ihoho won oni nitori be iwo ti o fe fi ijoba orun sereje iwo ni oni lati da majemu pelu oju re wipe bi awon wonyi ti won ko ma sowo awon wonyi ti won ko lolorun awon wonyi ti won ko mo bi a se toju ara eni bi won ba joko nitosi re bi won ba duro nitosi re tabi won wa nibi kibi ti won si fe je okunfa tabi won fe je idewo idanwo fun o iwo ni o lati ba oju re ati okan re da majemu wipe oni lo sinu ese je ki a pada si kolose ori keta ese karun nitori na e ma pa awon eyara yin tin bele aye e ma pa won run igba miran o sese ki o je awon iwe ti a ti ya awon obirin to wa ni ho ti a ya won si awon miran won ma tan ara won je won a gbe iru iwe be won a gbe lowo won ma wo awon aworan ti o fa okan eni sinu ese bi elomiran ba nbo ti o je arakunrin bi elomiran ba nbo ti o je arabinrin won a sare pa iwe na de ta lo ntan je afoju to diju to ni ohun oriran nigba ti ohun diju gba to laju le ta lori awa ti a tan ara wa je ti a n wo awon obirin ihoho awa ti a n tan ara wa je ti a tun lo n gbe awon aworan aworan ti o dara aworan boya ri ninu iwe kan ti won ta boya ri ninu awon iwe iroyin ti a tun lo n wo nkan won yi ti okan wa ti o n kuro lodo olorun bi a ba fe fi ijoba olorun sereje o n so fun wa wepe ki a mu awon nkan won yi kuro ni igbesi aye wa ati iwa iri iwa iri iwa obun oro ti ko dara a ma n ri eyin obirin e tete sile ni ibi ti e ti lo n dirun bi o ba je pe ibi idirun awon ti o wa ninu aye ni ti o so fun arabinrin o pe arabinrin ran mi lowo lati wa ba mi dirun ti o je pe o lo sibi ti won ti n dirun ninu aye wa ri wepe oro ko bakun gbe oro ti ko dara
iwa oro eri oro nipa nkan asiri laarin okunrin ati obirin won ma so nibe awon adirun awon ti o ndiri won yi won si ma sefe won ma se won ma drenin won ma dapara wipe e bayi iwo ti o so pe o je omo olorun bi o ba njoko si iru ibi be o mo wipe o le je ki nkan miran ki o wonu okan re tabi iwo ti o je okunrin ti o lo gerun ibi ti o tin gerun ni awon ti won gerun won ma soso kuso won ma dapara won ma so nkan miran ti ko dara tabi o sese ni di ayo ni di emu ni di oti ni di ludo ni won ma tin so awon nkan won ti ko dara fun eti onigbagbo lati gbo e ni a fi so fun awe pe ki a pa nkan won yirun ki a mu won kuro ni igbesi aye wa ki a ma ti le debe oni ife kufe ife kufe but ti o ba ri alata loja iwo onile lona iwo ti o ti je eni to gbe yawo sile ti o tun lo fo okan leke ton pe e ba lo se ri nbe ba o le o mo pe ife kufe niyan iwo ti o je wi pe eni ti o ngbe ninu ile pelu e ti o je obirin ni ti o to lo so pe ni to o je ara ile mi ara ile e to tun lo nye pata ewo nigba ti iyawo e sun o ri wi pe nkan mi ti nwa sinu okan e iyen na pe ni ife kufe ati ife buburu e to ma je ki eniyan ki o jade o agun mokanla lu okunrin tun jade le nbo lo nlo iyawo wa nle omo wa nle o tun jade la agun mokanla ki se wi pe oni ise oru to fe lo se nbo lo nlo en bo fe lo ki enikan ta lo fe lo ki o ye ki asora bi a ba fe wo ijoba olorun o ni ati oju kokoro ti se iborisa oju kokoro nigba ti okan ba nfa si ohun ti ko ye ki o fa si eyi ni a npe ni oju kokoro bi nkan wonyi ba ri be a nkilo fun awe pe ki a sora o idajo olorun ko jina si awon eniyan be wese ikefa nitori ohun ti ibinu olorun fi n bo wa sori awon omo alaigboran ohun awon omo alaigboran ninu eyi ti eyin pelu ti n rin nigba kan ri nigbati eyin wa ninu nkan wonyi o so fun wa ni apa keji iwaaso wa ninu eko wa loni awon idi ti ani lati pa won run awon idi ti ani lati pa awon eya ara wa ti o n bele aye ti ani lati pa won run o ni nitori ibinu olorun o n bo wa sori awon omo alaigboran idi kan pataki ni wo pe idajo olorun ibinu olorun o n bo sori awon elese ki a wo Romu ori kini Romu ori kini ese ikejidinlogun nitori a fi ibinu olorun han lati orun wa si gbogbo aiwa bi olorun ati aisododo eniyan awon eni ti o fi aisododo te otito mole awon elomiran o ma nse be ni wepe won ko mo otito a si ti fi eko ihinrere ko won igba miran ti won ba nse nkan ti o je wi pe e ko dara ko bo si gege bi eko oro olorun won ma so pe awon o mo ni o si mo o emi olorun si n kilo fun o si ti ka ninu oro olorun o ni awon ti o fi aisododo te otito mole o ni iru awon be idajo olorun yo wa sori won ninu iwe ifihan ori kokanlelogun ese ikejo ifihan ori kokanlelogun ese kejo sugbon awon ojo awon ati alaigbagbo ati eni irira ati apaniyan ati agbere ati osho ati aborisa ati awon eke gbogbo ni yo ni ipa ati won ninu adagun ti n fi ina ati sulfuru jo iyi ni iku keji o n so fun wa wipe eya ayeraye eya ailopin o n be fun awon eniyan ti won ku sinu ese eni o fi ye ki a ba olorun soro eni o fi ye ki a so fun olorun wipe a fe bo kuro lowo ese a ko fe ki ese ki o ni ipa ki o ni ipin ninu igbesi aye wa a fe ki eje jesu kristi ki o we wa mo a fe ki awon nkan won yi ki o kuro ni igbesi aye wa o ti ri oro olorun loni o ti ri eko ihin rere o ti ri ohun ti olorun be lowo re ohun ti o ku fun ni pe ki o lo ba olorun soro ki o ni ki olorun ki o fun o lagbara
lati le pa awon eya ara tin be ninu aye run lati le pa agbere run lati le pa ewa irirun lati pa ife ko ferun lati pa ewa boburumu lati pa oju kokoro lati pa arun dide ki o so fun olorun dide ki o ba olorun soro bi a ba ti gba okan re la o ye ki o bere ore ofe ti o fi jolo oto se eko ihin rere bi a ba ti dari ese re jio o ye ki o bere ore ofe lowo olorun ti o fi ma gbe ni ododo ni iwa mimo ni iwa bi olorun le ojo aye re gbogbo yala ni ikoko yala ni gbangba yala ni bi ti awon eniyan wa yala ni bi ti awon eniyan ko si yala ni bi ti awon onigbagbo miran ti won ti le ri o yala ni bi ti awon elomiran ko ti le ri o so fun olorun wepe o fe jolo oto o fe pa eko yi mo o fe pa awon eya ara tin bele aye o fe pa won run o fe je ti olorun dede ki o so fun olorun ma je ki enikeni ki o di olowo ma je ki enikeni ki o tun pe o si ipade kan leyin isin ma je ki o nkon ki o gba adura lowo re dede ki o ba olorun soro ki o so fun olorun ki o gba adura titi o fi gba adura agba yori titi o fi ni ore ofe lati odo olorun titi o fi ni agbara lati odo olorun titi o fi ni okan lati pa gbogbo nkan wonyi run ni igbese aye re olorun yo fun olore ofe ki o ba le je oniwa mimo olooto titi di ojo ikeyin titi pe yo fi dun ti o fi pa awon eniyan mimo larada so fun olorun wi pe o fe bo lowo ese o fe ma gbe igbese aye ododo o si nfe lati gbe igbese aye ti o ba oro olorun mu so fun olorun wi pe ki o fun olore ofe o sese ki awon eniyan ki o ma ro wi pe o je eniyan olorun sugbon iwa re nko irin re nko awon nkan ti o nse nko so fun olorun wi pe o fe je ti olorun lati isinsin lo titi Jesu yo fi de

àwọn òṣìṣẹ́ rẹ̀ ń kọ́, ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀? Mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí, nítorí tí igbe wọn di púpọ̀ níwájú Olúwa. Olúwa sì ran wa láti run Lọ́ọ̀tì sì jáde. Èyí ni ohun tí ó yọ Lọ́ọ̀tì, nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́. Ibikíbi tí Ọlọ́run bá ti rí ìgbàgbọ́, ó máa ń yẹ ẹ sí. Bí ó tilẹ̀ jẹ́ wípé Lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́, pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti Sodomu, Gomorra, nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé, ó gbàgbọ́. Láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí Olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ ni, kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wà á gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run ń wó, kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wọlé lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́? O sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní, orí ìkarùn-ún. Tímótì kínní, orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tirẹ̀. Tímótì kínní, orí ìkarùn-ún, ẹsẹ̀ kẹrin lé ní ogún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ̀, tí o sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́. Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀, apá kan ẹsẹ̀ yìí, ní ẹsẹ̀ ìkẹrìnlélógún, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé, jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ, dáríjì mi gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí ó ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀, tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ni, lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run,
bẹ́ẹ̀ni ó gbàgbọ́ ni ó sì sọ fún ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀, ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ́ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀, ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ, tí ó bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ̀rọ̀ ìhìnrere fún ọ, tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀, Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ́tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ́tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n ń sá lọ́ọ̀tì ní eré wípé dìde, mú aya rẹ, mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, lọ́ọ̀tì, aya rẹ, àti àwọn ọmọ rẹ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sódómù. Ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ́sìn wọn máa sọ fún wa pé, bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì, ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo. Kò lè jẹ́ bẹ́ẹ̀, ó lè jẹ́ bẹ́ẹ̀. Ní ayé Noah, ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? Ẹni mẹ́jọ ni. Ó sì ṣeéṣe kí wọ́n ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan, ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? Àwọ ní wàásù oníyàwó méjì, àwọ ní wàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa, ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà. Kò rí bẹ́ẹ̀, nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé, nítorí iná yóò sọ̀kalẹ̀, yóò sì máa jó àwọn ènìyàn. Bí wọ́n bá ti ń jó ní ayé, bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú. Ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí, wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán, ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sódómù àti Gomorra, nínú ẹ̀ṣẹ̀ Sódómù àti Gomorra? Ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ, ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́, mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́banijẹ́, kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn? Ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wí pé, sá àsálà fún ẹ̀mí rẹ, sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 36. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà? O fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. Ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ.
Ìjì ìgbẹ̀sán ń bọ̀. Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀. Nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. Ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà? Ní apá òsì ni àbí ní apá ọ̀tún? Ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí ó bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́, tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó daríjì ọ́, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí ó bá bojú wẹ̀yìn, bí ó bá sá padà, bí ó bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì, rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i. Sàásálà fún ẹ̀mí rẹ. Má ṣe bojú wo ẹ̀yìn, má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí o wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sàásálà fún ẹ̀mí rẹ. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí ìjì ìgbẹ̀sán ń bọ̀ tí ó rí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bojú wẹ̀yìn. Kúrò ní Sodomu àti Gomorra. Kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sàásálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba, a sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ? Àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sàásálà fún ẹ̀mí rẹ. Sàásálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sàásálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà.

àkókò láti fi ọrẹ àti ìdámẹ́wàá sílẹ̀. Tí a bá fẹ́ san sí àkáǹtì Zenith Bank 10111349270 UBA 10160006005 First Bank 20196792 Polaris 40906213 tẹ́yí pé owó ilẹ̀ òkèrè la fẹ́ fi san tẹ́yí pé American dollar First Bank 20045441 82 bẹ́ẹ̀ pé Pound Sterling GTB 00069683455 Euro GTB 00069683522 Euro UBA

àkókò àdúrà. Olórin Dáfídì sọ pé ó yẹ kí a máa yin Olúwa, ká fi ìmoore wa hàn sí Ọlọ́run. Ẹ jẹ́ ká lanu wa, ká bẹ̀rẹ̀ sí jọ́sìn sí Ọlọ́run fún ìfẹ́ àti orí rẹ̀ sí wa, nítorí pé Ọlọ́run wa dára sí wa, àánú rẹ̀ lórí wa pọ̀. Nítorí náà, ẹ jẹ́ ká fi ìbùkún fún un, kí a gbé orúkọ rẹ̀ ga, ká má sì gbàgbé gbogbo orí rẹ̀. Ẹni tó darí gbogbo ẹ̀ṣẹ́ wa jì, ẹni tó tán gbogbo àrùn wa, ẹni tó fohun dídára tẹ́ wa lọ́rùn, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká jọ́sìn fún Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ okun tí Ọlọ́run fi fún bàbá wa nínú Olúwa, Olùṣọ́ àgùntàn WF Kumuyi, nípa àtìlẹ́yìn Ọlọ́run, nípa ìrànlọ́wọ́ Ọlọ́run nínú ayé wọn. Ẹ jẹ́ ká fogo fún Ọlọ́run, nítorí pé àjíǹde ara ń jẹ́ fún wọn nígbà gbogbo.

Ẹ jẹ́ ká gbàdúrà sí Ọlọ́run pé kí Ọlọ́run kó gbàkóso ohun gbogbo ní orílẹ̀-èdè wa, kó darí ọkàn àwọn adarí wa sí ipa ọ̀nà tó tọ́. Ẹ jẹ́ ká gbàdúrà pé kí ẹ̀mí Ọlọ́run kó ṣàkóso ayé wọn. Kí wọ́n mọ̀ ṣe sì wá darí. Ọkàn ọba àti ìjòyè ń bẹ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká gbàdúrà ká béèrè lọ́wọ́ Olúwa fún ìsọjí àti ìtanijí nínú ìjọ. Kí ògo Ọlọ́run kó sì kún gbogbo ayé.

ẹ jẹ́ ká gbàdúrà fún alákòóso wa àgbà pé ìran wọn kò ní di bàìbàì bẹ́ẹ̀ ni wọn ó sì máa darí ìjọ láti ṣẹ́gun síwájú àti síwájú débi pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ agbègbè la ó gbà fún Kristi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkàn ó di tolúwa. Agbára Ọlọ́run yóò bù jáde níbi gbogbo. Ẹ jẹ́ ká gbàdúrà fún ìpèsè àtòkè wá fún ìjọ àti fún ẹbí kọ̀ọ̀kan àti fún àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé. Kí Ọlọ́run kó ṣílẹ̀kùn ìpèsè, kí a ní ànító àti ànísẹ́kù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ pé Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín, gbogbo àìní ẹnì kọ̀ọ̀kan, gbogbo àìní ẹbí kọ̀ọ̀kan, gbogbo àìní ní àwọn orílẹ̀-èdè. Ọlọ́run yóò bá wọn pàdé. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Ó ń torí bí a bá ń wí lọ́wọ́ òun ó gbọ́. Ẹ jẹ́ ká gbàdúrà kí a fi ọkàn ìmoore hàn pé Olúwa ó ṣe ohun gbogbo tí a ti bèèrè, ẹ ó ṣe jù bẹ́ẹ̀ lọ fún wa. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà àṣẹ ẹrù wúwo tí a ò lè gbé sẹ́gbẹ́ kan ní ọkàn Áfíríkà. Iná na adarí rẹ̀ kò sẹ́ni tó sọ pé kó dúró láti Nàìjíríà. Ó la òkun pupa kọjá lọ sí India nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ń dúró ní Pakistan. Ní Pakistan ilẹ̀kùn tí a rò pé ò lè sí lórí òkun lọ sí Canada. Bẹ́ẹ̀ ni ó sì dé ipa ọ̀nà tó ga. Ó dé ìhà ìwọ̀ oòrùn Asia. Ó dé Thailand. Ó dé òpin gbogbo ayé Australia. Bẹ́ẹ̀ ni àwọn ilẹ̀ lórí omi Vanuatu, New Zealand. Kò síbi tó jìnà, kò sẹ́ni tí ó a ò lè dọ́dọ̀ rẹ̀ ibikíbi tó bá lọ. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rí ń dájú, ojú afọ́jú ńlá, àwọn arọ́ ń rìn, àwọn àìsàn gbẹ̀mígbẹ̀mí ń dópin. Bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ní àìlera, àwọn ẹbí tó ti túká, bẹ́ẹ̀ ni wọ́n ń so papọ̀ sí àwọn ọ̀dọ́ tí wọ́n ti sọ̀rí tínà, tí wọ́n sọ wípé àwọn ò ní gbé papọ̀ mọ́. Àwọn ọkàn tó ti sọnù la wá rí. Lè jẹ́ àwọn tó ń ṣẹlẹ̀ nú àwọn ètò, kì í ṣe nípa èèyàn bí ò ṣe nípa Ọlọ́run. Ó ń ṣe àfihàn àárín ohun gbogbo. Ẹni tó sọ pé bẹ́ẹ̀ ni kò sì dáwọ́dù àti mọ́ sọ. Olùṣọ́ àgùntàn ọ̀mọ̀wé WF Kumuyi, ẹni ọdún 84, wọ́n sì ń tún lọ káàkiri. Wọ́n ń wàásù. Bẹ́ẹ̀ ni wọ́n ń la àwọn orílẹ̀-èdè kọjá. Wọ́n ń dúró wájú àwọn orílẹ̀-èdè. Kì í ṣe pé wọ́n nì, ṣùgbọ́n nítorí ìpè Ọlọ́run kò dákẹ́nu ayé wọn. Eléyìí ni orí ọ̀fẹ́ Ọlọ́run tó jó lóòótọ́, èyí tó sinmi lé ọkùnrin tó jó lóòótọ́ ọdún 5 sẹ́yìn. Ọlọ́run fún a ní àṣẹ láti dé gbogbo orílẹ̀-èdè, gbogbo ìran, gbogbo ìhán. Fún ọdún 5, wọ́n ti jó lóòótọ́ sí gbogbo ọ̀rọ̀ náà tí wọ́n bá sọ. Kò dì ṣe orílẹ̀-èdè kan, bẹ́ẹ̀ ni wọn ò gbàgbé agbègbè kan, bẹ́ẹ̀ ni wọn ò fi àwọn ọkàn kan tó bá kégbe sí wọn sílẹ̀. Àwọn ọdún 5 iṣẹ́ àmì, ọdún 5 iṣẹ́ ìyanu, ọdún 5 Ọlọ́run tó ń pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ní gbogbo ìgbà. Eléyìí jẹ́ ohun tí jò lóòótọ́ farajọ. Láti ọjọ́ 27 sí ọjọ́ 31, à ń dúró níbi gbogbo ní gbogbo àwọn ibi tí a bá ti lè ní àsopọ̀. Àpéjọpọ̀ àwọn onígbàgbọ́ yóò wáyé ní ọjọ́ 29 oṣù 5 nígbà tí ọ̀rọ̀ Ọlọ́run yóò jáde. Bẹ́ẹ̀ ni ìgbàgbọ́ a ó pinnu rẹ̀ nú àwọn ọkàn. Àwọn ọ̀dọ́ sì àjọyọ̀ ìjólóòótọ́ Ọlọ́run ní ọjọ́ Sátidé 30 oṣù 5. Eléyìí jẹ́ àkókò àgbàyanu fún ìran yìí. Ọlọ́run tó dájú lónìí gẹ́gẹ́ bó ṣe wà ń bì gbogbo. Kò yẹ kó o wà ní òde àkókò yìí. Ìwọ máwo èèyàn rẹ wá, nítorí pé eléyìí kì í ṣe àjọyọ̀ nìkan. Ó jẹ́ ẹ̀rí. Ọdún 5 iná wá sí àjọyọ̀ pẹ̀lú wa. Ọdún 5 ó sì jó lóòótọ́ síbẹ̀. Ó rìn, ó ń la ọ̀nà. Ọlọ́run tó jó lóòótọ́, ó jó lóòótọ́ ngbà náà, ó jó lóòótọ́ nísinsìnyí, yóò sì jó lóòótọ́ títí ayérayé. Kí gbogbo èèyàn kí alleluia. Mo fẹ́ kéde sí yín pé nínú ayé rẹ, nínú ẹbí rẹ, nínú okòwò tó ń ṣe, ohun gbogbo tó yí ọ ká,
ko so nkan to nira fun olorun wa lati se o nja gbogbo ajaga o nwo gbogbo aisansan o si nse idande awon ta rin mole o fe mo o fe ni iriri re pe lale yi ko so nkan ko ti e so nkan rara to je ko se se to nira ohun to tobi o n bo wa sinu aye re ise iyanu mo ni ise iyanu mo pe sinu aye re ninu okan re ninu emi re ninu agwara re ninu ise owo re ise iyanu yen o ti de bayi o si ni fi bi yi sile bo se wa ni oruko Jesu Baba Olorun orun Olorun aye Oluseda ati eleda ohun gbogbo awon eyan yin won wa nbi won mo pe eje Olorun to nseda Olorun to nse irapada Olorun to ni agbara Olorun to le se ohun gbogbo idini ti an fi wa won ti wa si hin ati kaakiri bi gbogbo ti waasu yi nlo gbogbo won ti wa nitori pe a mo pe ninu isale okan wa kosi onkan koso onkan rara to nira fun yin lati se lale yi e o se ni ale iyanu ale ise iyanu ale agbara ale lati si oke nidi ninu aye enikokan lale ni oruko Jesu e fi die mole ninu okan kokan adupe oluwa fun idahun ni oruko Jesu ni agbadura olorun abukun yin e le joko lale yi a nso nipa igbagbo a nso nipa igbagbo to wa laye igbagbo to lagbara igbagbo to kun fun agbara a nso nipa igbagbo to nsi oke nidi a nso igbagbo to nbi ohun gbogbo wo ese ami to dara ohun gbogbo boya ti isedani boya latowo esu boya bi obe ohun ko to wo je ninu okan re ninu emi re ninu agwara re igbagbo to n bi onkan wo igbagbo to n si oke nidi igbagbo to wa laye yo si se ninu aye re igbagbo re wa bori wa si ni ise iyanu re lale ni oruko Jesu a nso nipa igbagbo ke se igbagbo sakala igbagbo to wa laye igbagbo ta fi soju se igbagbo to n sise iyanu igbagbo to n si oke nidi igbagbo to wa laye a nso nipa idaniloju ti a ni idaniloju ti olorun wa olorun tuwa to wa laye olorun pipe wa olorun to ni gbogbo agbara eni ti ko ni ko sese kan lodo re a ni idaniloju lale yi pe bi a se n gba oro na bi a se n gba oro na gbo ji a se n fi oro na sise idahun yo wa lati orun ise iyanu lati orun agbara to n ja ajaga lati orun eyi ti o sise yo si sise ninu aye re loruko Jesu lale yi a nso nipa ise ati idaniloju igbagbo to wa laye ise wa fi sise wa gbo wa ri wa gbagbo wa tewo gba.

ìmọ́sẹ̀ yóò wà nínú ayé rẹ lórúkọ Jésù, nínú ayé mi, nínú ayé tèmi. Ìmọ́sẹ̀ yóò wáyé lálẹ́ yìí, a ó mọ ọ̀sẹ̀, a ó fìdí ẹ̀ mọ́lẹ̀. Àmínú ayé rẹ, a ń wo Máàkù orí kejì, Máàkù orí kejì, a ó kà láti ẹsẹ̀ ìkarùn-ún. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, eléyìí ni nǹkan tó ń wá. Ìjọ gbàgbọ́ pé mo lè ṣe èyí, oníbẹ̀ ni Olúwa. Nígbà tí Jésù bá gbọ́ yẹn, ìjọ mọ̀ nínú ìsàlẹ̀ ọkàn rẹ lọ́hùn-ún pé mo lè sí òkè ń dì lálẹ́ yìí, bẹ́ẹ̀ ni Olúwa. So gbàgbọ́ pé ìṣòro tó ti wà lọ́lọ́jọ́ pípẹ́ yìí lálẹ́ yìí, òun ni agbára Ọlọ́run tó ga ju ti ẹ̀dá lọ yóò mú kúrò lọ́dọ̀ rẹ tó wá níbẹ̀ ni Olúwa. Lọ́gán tó fìmọ̀ sọ̀kan, lọ́gán tó fìdí ẹ̀ múlẹ̀, lọ́gán tó mọ̀nú ọkàn rẹ, tó sì ṣe àfihàn ìgbàgbọ́ rẹ, ó ṣàfihàn ìgbàgbọ́ rẹ tó fi ṣíṣe, ó ṣe àfihàn ìgbàgbọ́ rẹ ní ọ̀nà àgbàyanu tí a fi ṣíṣe. Ohun tí a ń ṣe nìyí, àwọn tí a ń kà nípa rẹ̀ ń bí yìí, wọ́n gbé ẹni tó ní àrùn ẹ̀gbà wá, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èrò wà, wọn ò lè wọlé láti wọlé sí ibi tí Jésù wà. Nítorí náà wọ́n gbàgbọ́ ohun gbogbo tí a ní láti ṣe, òun ni láti gbé ọkùnrin yìí lọ síwájú Kristi. Wọ́n sì wá mọ̀ pé lọ́gán tí ìyẹn bá ti ṣẹlẹ̀, ohun tó ti jẹ́ ìṣòro ọjọ́ pípẹ́, gbogbo ẹ̀ yóò pòórá. Nítorí náà wọ́n rò, wọn ò ní èrò àìgbàgbọ́. Tí a bá ní èrò àìgbàgbọ́, a ó fi ṣe àìgbàgbọ́ hàn. Tí a bá fi àìgbàgbọ́ sí èrò, a ó lọ sójú ọ̀nà tí àìgbàgbọ́. Ọ̀nà àìgbàgbọ́ kì í darí ẹni sí ìgbàlà tàbí sí iṣẹ́ ìyanu tàbí sí agbára, ṣùgbọ́n wọ́n lérò ti ìgbàgbọ́. Ìṣe ti ìgbàgbọ́ yìí, wọ́n wá gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Wọ́n lọ sí orí òrùlé ilé náà, wọ́n mọ ibi tí Jésù wà, níbi tí Jésù wà. Wọ́n sí òrùlé, bẹ́ẹ̀ ni wọ́n sì gbé ọkùnrin yìí, wọ́n gbé kalẹ̀, wọ́n sọ kalẹ̀ níwájú Kristi. Jésù wá wí pé kò sí ẹni ó lè rìn jìnà bẹ́ẹ̀ nínú ìṣe, nínú ìgbàgbọ́, tí ò wá ní gba ohun kan láti ọ̀dọ̀ rẹ̀, láti ọ̀run wá. Nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn, ó wí fún lẹ́gbà náà pé, ọmọ, adarí ẹsẹ̀ rẹ jì ọ́. Ọ̀pọ̀ àwọn èèyàn tó wà ń bẹ̀ tí òye òye nípa ẹni tí Kristi jẹ́ àti ohun tí Kristi lè ṣe, ohun tí bàbá ti yàn tó ti fọwọ́ sí pé Kristi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo kí ó lè ṣe, wọ́n ní wọ́n ń sọ nínú wọn. Báwo ni ọkùnrin yìí, eléyìí ni ìṣòro wọn, wọ́n rí gẹ́gẹ́ bí èèyàn bí àwọn tìkára wọn, ẹlẹ̀sìn, ẹni ti àṣà, ẹni tó jẹ́ ti Júù. Báwo ni ọkùnrin yìí, ọkùnrin lásán ló fi lè dá ẹ̀sẹ̀ jẹ ẹnikẹ́ni? Nígbà tó òye rẹ̀ bá kúrú, òye tó kúrú tó o ní nípa orúkọ àti agbára àti ipa Kristi, ó lè máa ronú ọkàn rẹ, báwo leléyìí ṣe lè ṣẹlẹ̀, báwo leléyìí ṣe lè wáyé. Jésù kì í ṣe èèyàn lásán, ó jẹ́ Emmanueli. Mo ló jẹ́ Emmanueli, Ọlọ́run ó wà pẹ̀lú wa. Ó wí pé gẹ́gẹ́ bí bàbá ti ní agbára láti fi iyè fúnni, bẹ́ẹ̀ ni òun pẹ̀lú ní agbára láti fi iyè fúnni. Ó jẹ́ Kristi, ọmọ bíbí Ọlọ́run tààràtà ní ẹsẹ̀ ìkọkànlá, ẹsẹ̀ ìkọkànlá. Ó wí pé mo wí fún ọ, dìde bí àkété rẹ, kí o sì máa lọ ilé rẹ.

kò nílò àti fọwọ́ kan ọkùnrin yìí kò nílò láti fàmì ròyàn ní nkóhun kò nílò àti gbé sókè kò nílò àti mí jìgìjìgì nítorí agbára rẹ̀ agbára tí ò sí tako nítorí agbára rẹ̀ tó ń wonisàn nítorí àṣẹ rẹ̀ ọkàn ní láti sọ ọ̀rọ̀ náà ó ní mo wí fún ọ dìde bí àkété rẹ kí o sì máa lọ ilé rẹ ẹwẹsẹ ìkejìlá ní ẹsẹ ìkejìlá 12 kí ló rí mbẹ kí ni tí mò ń wò ìgbà wo ni ó ṣẹlẹ̀ sí ọ lálẹ́ yìí ìgbà wo ni ó yí ìṣòro rẹ kúrò nígbà wo ni ó pa iṣẹ́ ìṣòrun nínú ayé rẹ lálẹ́ yìí nígbà wo ni ó ṣe ìwòsàn ọpọlọ yẹn jẹjẹrẹ mo ní ìgbà wo ni ó ṣe ìwòsàn tó wà nú àìsàn tó wà nú ọpọlọ ìgbà wo ni ó mú ìpèníjà ọlọ́jọ́ pípẹ́ yẹn kúrò ìgbà wo ni ó mú kúrò lálẹ́ yìí ó sì dìde lójú kan náà ó sì gbé àkété náà ó sì jáde lọ ní ojú gbogbo wọn tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn wọ́n sì yan ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí ìwọ ká bala yẹn pẹ̀lú mi àwa kò rí irú èyí rí bí ìgbà gbogbo tí a bá wá níwájú olúwa tọ́ epo ohun tí à ń rí oní tí à ń rí a ò wá sí iwájú ọlọ́run àlàyé nìyẹn bẹ́ẹ̀ pé ohun gbogbo tí à ń jọ́sìn fún ohun gbogbo tí à ń gbàdúrà lé lórí ohun gbogbo tí à ń ka bíbélì gbogbo ìgbà tí a bá ní ìbáṣepọ̀ nípa ti ẹ̀mí bẹ́ẹ̀ pé ohun tí à ń rí oní ohun tí a ti ń rí látìgbàdégbà àti di ẹni tó sọ di àṣà a ò retí pé kristi kó wà láàyè lọ́nà agbára níyìn láti ṣe ohunkóhun tí ò tíì ṣe rí ṣùgbọ́n wọ́n wí pé àwa o kò tíì rí irú èyí rí nígbà tó bá ṣe tí ò tíì ṣe tẹ́lẹ̀ rí nígbà tó bá gbé ìgbésẹ̀ lọ́nà tó ò gbà gbé ìgbésẹ̀ tó jẹ́ pé àkọ́kọ́ nìyí àwọn ọkùnrin mẹ́rin yìí wọ́n ó wà á síwájú kristi àkókò àkọ́kọ́ nìyí tí wọ́n ó gun orí òrùlé tí wọ́n ó sì mú ìbòrí tó wà lórí òrùlé kúrò ìgbà tó bá ní ìgbàgbọ́ ní olúwa gẹ́gẹ́ bó tí ní irú ẹ̀ rí bó o bá gbọ́ ọlọ́run gbọ́ gẹ́gẹ́ bó tí ìgbàgbọ́ inú rẹ̀ rí tó o bá fi gbogbo ohun tó wà nú ọkàn rẹ gbogbo ohun tó wà nú rẹ gbogbo ohun tó wà nú ọkàn rẹ tó o tẹjú mọ́ kristi gẹ́gẹ́ bí èyí tó o tí ì ṣe rí àbáyọrí rẹ̀ ni pé wà á rí iṣẹ́ ìyanu tó o tí ì rírú ẹ̀ rí wà á rí ìfarahàn agbára tó o tí ì ní rí nígbà tó o bá gbolú agbọ́ tó o wí pé èmi ò tí ì rí irú eléyìí mi ò retí irú eléyìí mo ń retí tí mi ò retí ẹ̀ tẹ́lẹ̀ rí mo ń gbàdúrà fún ohun tí mi ò tí ì gbàdúrà fún rí mo ń tẹ́wọ́ gbo ohun tí mi ò tí ì gbarú ẹ̀ rí nígbà tó o bá níyẹn nu ọkàn tó o bá fi ọkàn sí yẹn wà á rí inú ọkàn rẹ nú ayé rẹ lónìí ohun tí ò tí ì wá sọ́kàn rẹ rí agbára olúwa yóò fìdí ẹ̀ múlẹ̀ fún ọ pé kò sí ohun kan tó ga jù fún ọ láti ṣe à ń sọ nípa àìṣe àti àwọn ìdánilójú ìgbàgbọ́ tó wà láàyè ohun mẹ́ta láwò àkọ́kọ́ ìdánilójú ọ̀rọ̀ agbára àti jíjẹ́ ẹni tí ó tóbi jùlọ ọlọ́run ọlọ́run jẹ́ atóbi jùlọ lórí àìsàn lórí gbogbo agbára ẹ̀mí èṣù lórí gbogbo ìpèníjà tí ẹ wò kí a ní lórí gbogbo ìṣòro tó wò kí a ní ọlọ́run jẹ́ ẹni tí ó tóbi jùlọ lórí wọn tó yé bá yí ọ tó o bá ní mo rí ìṣòro ńbẹ yẹn mo rí àìsàn mo rí àìlera ńbẹ yẹn mo rí àìlera mo rí nǹkan mo sì rí ìrìn mọ́lẹ̀ mo wá wá sọ́dọ̀ ẹni tí ó jẹ́ ọlọ́lá jùlọ atóbi jùlọ tó ní gbogbo agbára tó ga jùlọ débi pé ohun gbogbo nú ayé
ohun gbogbo tó wà lábẹ́ ilẹ̀ ohunkóhun ní ojú òfurufú ohunkóhun nínú igbó mo tọ ọlọ́run wá ẹni tó jẹ́ atóbi jùlọ ìṣòro rẹ. Wọ́n ń béèrè àṣẹ pé ẹ jẹ́ kí n gba gere kí n sá lọ nítorí ìṣòro ò lè dúró nígbà tí ọba gbé atóbi jùlọ ọlọ́run alàyè ga ẹlẹ́dàá àti olùrapadà ẹni tó dájú nínú agbára àti ọlá ńlá ọlọ́run ìkejì òun ni ìrìn tó tọ̀nà sínú ìmúṣẹ àwọn ìlérí ọlọ́run tó dájú. Nígbà tá a bá tolúwa wá àárín wá sínú ìmúṣẹ ni ọ̀rọ̀ ìdánilójú a mọ̀ pé eléyìí jẹ́ n tó ti sọ ó sì gbọ́dọ̀ múṣẹ nípa ìjẹ́wọ́ rẹ nípa èrò rẹ nípa ohun gbogbo tó ń rònpa rẹ̀ àti ọ̀nà tó ń gbà gbé ìgbésẹ̀ ọ̀nà tó gbà fi ara rẹ sípò òun rìn lọ sínú ìmúṣẹ ti iṣẹ́ ìyanu lálẹ́ yìí. Mo ní lálẹ́ yìí òun rìn sínú ìmúṣẹ àwọn ìlérí àwọn iṣẹ́ ìyanu ìkẹta a ní àwọn ìṣẹ̀lẹ̀ ìyanu iṣẹ́ ìyanu wà ń bẹ̀ nígbà gbogbo níwájú ọlọ́run ìyanu wà ń bẹ̀ ní gbogbo ìgbà ó dàbí ajá tó ń fò ohun gbogbo dákẹ́ kò sí póńgbó kò sóhunkóhun títí tó fi wá fi síse tó wá tajá náà jì í nígbà táwọn èèyàn bá wí pé ẹ jẹ́ kájá tó sùn ẹ̀ fílẹ̀ ẹ mọ́ sí jẹ́ tájí ẹ mọ́ sí dá wàhálà lẹ̀ ẹ mọ́ sí pàṣẹ ohunkóhun ẹ jẹ́ kó ohun gbogbo tẹ̀síwájú ọ̀nà tí wọ́n ń gbà tẹ̀síwájú iṣẹ́ ìyanu a ò ní jẹ́ kó wá síṣẹ́ iṣẹ́ ìyanu a ní jẹ́ kó wáyé ṣùgbọ́n nígbà tó bá wá pẹ̀lú ìgbàgbọ́ nù rẹ ìgbàgbọ́ tí ó ti kú tẹ́lẹ̀ ìgbàgbọ́ tó ti sùn ìgbàgbọ́ tó dákẹ́ ìgbàgbọ́ yìí tí ó rú sókè tó tají iṣẹ́ ìyanu gbọ́dọ̀ ṣẹlẹ̀ níwájú ọlọ́run bí a ṣe wá a ní ìgbà iṣẹ́ ìyanu tí a fi síse nípasẹ̀ àdúrà agbàdúrà níwájú ọlọ́run alẹ́ yìí alẹ́ tirẹ̀ ni ọlọ́run yóò fọwọ́ kàn ọ́ ọlọ́run yóò yí ohun gbogbo padà ohun gbogbo tó ti dòkúnú ayé rẹ ọlọ́run yóò yí wọn padà wo àkọ́kọ́ àkọ́kọ́ ìdánilójú ọ̀rọ̀ agbára àti atóbi jùlọ ọlọ́run ìdánilójú ọ̀rọ̀ agbára oníwàásù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrin níbi tí ọ̀rọ̀ bá gbé wà kí ló sọ fún mi agbára wà ń bẹ́ẹ̀ níbi ta ni ó lè sì lè wí fún ọ pé kí ni ìwọ ń se ni ọlọ́run jẹ́ ọlọ́run gbo ọlọ́run bẹ́ẹ̀ ni kristi jẹ́ ọba àwọn ọba ọ̀rọ̀ ìdáríjì inú ayé rẹ kò sẹ́ni tó lè bí léèrè kí ni ìwọ ń se nígbà tó bá sọ ọ̀rọ̀ ìwòsàn ọ̀rọ̀ ìdáǹdè sínú ayé rẹ nígbà tí ó bá sọ ọ̀rọ̀ láti sí òkè rẹ nídìí bó ti wù kí òkè yẹn ti pẹ́ tó kò sí èsù kò sí ẹ̀mí àìmọ́ kò sí ẹ̀dá kan tó lè sọ pé kí ni ìwọ ń se kí leléyìí túmọ̀ sí òun ló ní àṣẹ tó borí lórí ìṣòro rẹ òun ló ní àṣẹ tó borí lórí àìsàn rẹ òun ló ní àṣẹ tó borí lórí àyídàyídà tó ń là kọjá òun ló ní àṣẹ tó ga jùlọ nítorí pé níbi tí ọba gbé wà agbára wà ń bẹ́ẹ̀ só wà ń bí lálẹ́ yìí níbi tí ẹni méjì tó bá gbé kó ara wọn jọ lórúkọ mi níbẹ̀ ni èmi wà láàrin wọn nítorí pé ó wà ń bí gẹ́gẹ́ bí ọba ó wà ń bí gẹ́gẹ́ bí olùwòsàn ó wà ń bí gẹ́gẹ́ bí olùràpadà ó wà ń bí gẹ́gẹ́ bí ẹni tí ó ń sí òkè nídìí nítorí pé ó wà ń bí ó ń sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ ọba bá gbé wà ìfihàn agbára ó gbọ́dọ̀ wà nú ayé rẹ jeremaya orí kejìlélọ́gbọ̀n
aka lati ese iketa din ni 17 ah oluwa olorun wo iwo ti o da orun ati aye to ba le ro npa re nipa iyen fun igba kan to wa se afiwe agbara re si agbara to le wo osan orun ati aye awon irawo awon orun osupa ati gbogbo nti o wa ni oju ofurufu ni ipo won o wa seto gbogbo re debi pe won ifori gbari be ni o si ifori gbari to le mu ibugbamu nkohun waye sinu aye o da gbogbo aye o da okun o da awon okun ni awon ipele ipere bo ti ye ru npa re o da gbogbo koriko igbe be se n wa awon koriko igbe labe awon to mo ki nkan ko tobi loju be la si ri bi a se seda won lona ti an bara won mu olorun to seda orun ati aye nipa agbara nla re nigba to ba ro npa re yoyo to ba le si yen o ti e ti se ninu aye mi ko si onkan to soro fun lati se ninu aye re ko so n to soro fun joran ti bo se do orun ati aye o soro gbolo nkan je ki imole ko wa e so fun mi o imole wa gbogbo n tolorun da nipa oro re ko nilo ati lo be fun egbegberun ati million odun lati e ti ma yipo lati se leyi ati tohun o n soro o ri be ninu aye re lale yi yo soro yo lu eni to wa ni waju re gege bi a gbo nsafefe so n bo soro bayi o soro kan adari ese re ji o o soro kan iwosan re a fidi e mule mo ri temi gba lale yi o ni ko si nkan ohunkohun ti o soro fun o wo ese iketa din ni 27 wo emi ni oluwa olorun gbogbo eran ara nje eran ara kan wa to n saisan tabo to duro nbe yen loni se eran ara nbe yen sojoko aboduro nibo won wa o n lọlọrun re o n leleda re o n loluwosan re o ni oludande re olorun gbogbo eran ara o wa nbe fun o o n ka wa to soro fun mi bi niwọn aba igba to ti so pe be ko lale yi ko si onkan ko si isoro to mu wa ti o soro fun lati se loruko Jesu wo koko keji o ni irin to tona sinu imose awon ileri olorun nigba to olorun ba se ileri o fe mu won awon ileri na se o ni lokan pe won o mo awon ileri na se njo ti se ileri igbala enikeni to ba pe oruko oluwa la o gbala amen ileri yen a o mo se fun o nipa ina re a mo mi lara da o so dada nipa ina re a mo mi lara da sawu osan lale yi bo yen ba wa ninu edo ninu kidirin bi o nkan yen ba wa ninu iju tabi cancer jejere bi nkan yen ba wa ninu to ni mo ni imolara re bayi
ba se n daruko Jesu gbogbo isoro re gbogbo inira re gbogbo aisan re yo re koja lo loruko Jesu amu igbagbo si ise nipo n ta so leno wa an fi igbagbo si se nipo ona ti agba nronu ninu okan a o so asoju lori isoro na ka gbe isoro ga ka je ki isoro na ko tobi kolorun wa wa kere be ko a nro nipa agbara olorun nipa sise si olorun nipo ore olorun nipa ileri olorun nipa otito pe isoro wa won kere jojo gege bi labalaba kekere te kan le fowo gbadanu ti o ku te o so danu gbogbo awon to nfo ti e irin male mi aimo awon irin esin aisan ati esin arun awo osan ku nu won lale yi wa ni mo lara re nu agu ara re iwosan idande wa wi pe mo ti n gbo npa ise iyanu mo ri kagba mo ti n gbo tawon elomiran je ri emi o owo temi na tete mi a fidi e mo lenu aye re loruko Jesu netonu so fun wa inu Jeremiah ori kini a o ka lati ese kesan Jeremiah ori kini 1 ese kesan 9 netonu Oluwa si na owo re o fi be enu mi yo fi be enu re o ni o fowo kan enu re nigba to ba fowo kan enu re ohun ta ma nso tele ri a o ni so won mo nigba to ba fowo kan enu wa gbogbo ko sese ko le waye ninu aye wa gbogbo re yo po ra sonu mi o le se nitori mo je omode iyan o pora emi o le se nitori mo ni ailera iyan o pora mi o le se yen nitori pe mo je eni ti ko lokun iyan o pora olorun yo fowo re yo fowo kan enu mi oluwa si wi fun mi pe sawo emi fi oro mi si oni enu emi fi oro mi si oni enu ke lele itumo si mo mo oro na ko si lenu re o ko oro na ko si lenu re o gbo oro na sugbon ko si ni enu re nigba to gbo oro na ohun to so jade o yato ko nu oro na sugbon bayi oluwa wi pe emi o emi fi oro mi si o lenu itumo re ni pe oro niyan wa nbe bayi to ba so yo ri be ko si lenu woli mo ko si lenu oniwaasu mo lenu olorun nikan lo wa bayi o ti denu re bayi so opinu nipa kikede nipa sise atunso oro na lenu re pe awu mi san orun yo fi die mole adami nide orun yo fi die mole wa so oro na lenu re lenu re lenu re o ni wi pe emi nku lo oni ku o wa laye am mo fe ku lagbaja ku ni iye odun bayi eni bayi ku lodun bayi mama ku ni iye odun bayi mo wa de ipele mo lo be ko ohun ko ni oro to fi senu re so oro ti oluwa fi se olenu isoji yo wa si gbogbo abala aye re loruko Jesu
kíyèsí èmi fi ọ̀rọ̀ mi sáwò èmi fi ọ̀rọ̀ mi kìí sọ̀rọ̀ wọn ọ̀rọ̀ mi èmi fi ọ̀rọ̀ mi kìí ṣe ọ̀rọ̀ ẹbí rẹ ọ̀rọ̀ oníṣègùn òyìnbó ọ̀rọ̀ àwọn agbẹ̀bí ọ̀rọ̀ àwọn tó ń ṣe àyẹ̀wò nípa ti àìlera ọ̀rọ̀ tó ní iná gbohun gbogbo lọ wàá wà láàyè a ó sọ jí gbogbo àìsàn wọn ni àti ohun tó gbo tó rìnnú ayé rẹ wọn ó pòórá kúrò lórúkọ jésù wẹsẹ ìkẹwàá ní ẹsẹ ìkẹwàá wò ó ní òní yìí ni mo fi ọ ṣe olórí àwọn orílẹ̀-èdè èmi ẹ sọ ẹ sọ̀rọ̀ tó tẹ̀lé lónìí jó mọ̀sòrò wa àwa sí ìsọjí àwa sí alẹ́ agbára tó ń ṣiṣẹ́ ìyanu tó ju ti ẹ̀dá lọ bí a bá fi ọ̀rọ̀ náà sí ọkàn wa a ò ní kó tó di páadé ó fi ọ̀rọ̀ náà sí ẹnu wa èyí tá ò ní kó tó di páadé bí yìí bẹ́ẹ̀ ni ó fi àṣẹ àti ìfàmì òyàn sórí wa èyí tá ò ní kó tó di páadé ṣùgbọ́n ohun tó sì ń láàánú ni pé àwọn èèyàn ń lọ láti wí pé ohun tí wọ́n ń sọ tẹ́lẹ̀ ni wọ́n ń sọ nígbà tí olúwa ò tí ì fọwọ́ kàn wọ́n wọ́n padà sí àtẹ̀yìnwá ohun tí wọ́n sì máa ń sọ tẹ́lẹ̀ ohun tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ àti èrò tí wọ́n ní wọ́n sì ń ro lọ́nà kan náà ìyẹn ò tọ̀ nígbà tó sọ pé báyìí lónìí mò ń ṣe nǹkan sí ọ èyí tó ní tẹ́lẹ̀ báyìí wá dé ìpele yẹn o gbé ìgbésẹ̀ ní ìgbésẹ̀ tó yẹ kó wí ó ní lónìí yìí ó ní mi fi ọ́ sí olórí àwọn orílẹ̀-èdè àti olórí àwọn ìjọba láti fàtú ohunkóhun tó dúró lójú ọ̀nà rẹ láti fà wọ́n tu ohunkóhun tó bá fẹ́ sọ pé ta ló lérò pò jẹ́ ọ̀dà ó ní èmi jẹ́ ọkùnrin titun mo ní ọ̀rọ̀ titun lẹ́nu mi èyí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ rí mo ní ipò tuntun agbára titun ta ni ọ́ mo jẹ́ ènìyàn báyìí mo ń sọ̀rọ̀ fún ọ ojú obìnrin mo ń sọ̀rọ̀ àti àṣẹ ṣé gbogbo àmì rẹ nìyẹn nígbà tó bá lóye pé eléyìí ni ohun tí mo ti ṣe fún ọ lónìí yìí wàá jáde wàá fà tu wàá fà lulẹ̀ wàá parun gbogbo igi tí bàbá mi ọ̀run ò bá ti gbìn nínú àgọ́ ara rẹ nínú ọkàn rẹ nínú okòwò rẹ nínú iṣẹ́ tó yàn láàyò nínú ẹ̀kọ́ tó ń kọ́ ohun gbogbo tí bàbá wọ ọ̀run tí ò gbìn o ní máa pe àwọn ẹlòmíràn báyìí àṣẹ náà wà pẹ̀lú rẹ fàtú fàlulẹ̀ kó o sì pa ohun náà run ó ti di píparun ní orúkọ jésù àti láti wó lulẹ̀ gbogbo nǹkan wọn nì lọ́gán tó wí pé eléwo ní tẹ̀síwájú inú ayé mi mo fà á lulẹ̀ àwọn èèyàn ò ní gbà mí láàyè láti ní ìtẹ̀síwájú wọ́n ń fi òkúta ìdìgbò lù sójú ọ̀nà mi kí ló dé tó fà á lulẹ̀ lálẹ́ yìí kí ló dé tó ti ṣubú kí ló dé tó sábalẹ̀ ìgbé ayé rẹ yóò rí gẹ́gẹ́ bí ètò ààrùn kì ò ní jẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí ó sọ pé a ò ní jẹ́ kó tayọ kókó yìí nínú ẹ̀kọ́ tó ń kọ́ tálẹni náà nígbà tí a ní ìmúṣẹ tí ọba àwọn ọba àti olúwa àwọn olúwa àti ọlọ́run tó jẹ́ ọlọ́lá jùlọ tó ti dá wa tó wí pé ibi tí mò ń mú ọ lọ nìyí ẹnikẹ́ni
a wà láàrin rẹ àti ìpele tó ganu ayé rẹ fàwọn lulẹ̀ lálẹ́ yìí fàwọn tu lálẹ́ yìí párun lálẹ́ yìí ọ̀tá ò ní pinnu ìpele tí wà á ti dúró ọlọ́run ọlọ́run nínú rẹ àti ìwọ nínú kristi báyìí ó ti ní agbára pa wọ́n run kó o fà lulẹ̀ kó o sì kọ́ wàá kó ayé rẹ wàá kó ẹbí rẹ wàá bí sí ọwọ́ rẹ wàá sàṣeyọrí mo ní wàá sàṣeyọrí gbọ́ ọ̀rọ̀ náà gbọ́ gba ọ̀rọ̀ tó ń tẹnu rẹ jáde gbọ́ gbàgbọ́ nínú ohun tó ń sọ gbàgbọ́ nínú ohun tó ń rí àwọn akọrin ọ̀dọ́ ọlọ́run á bùkún yín bẹ́ẹ̀ sì kọrin ọlọ́run olódùmarè tí a ń sìn tí a wá mọ̀ pé kò sí ohun kan ó dájú kò sí ohun kan tó nira fún ẹ ti bùkún fún ìjọ ọ̀rọ̀ kan náà kó mú ìbùkún wá sínú ayé yín débi pé ẹ ò kàn ní gbé àwọn ẹlòmíràn sókè ẹ̀yin fúnra yín nípa orin tẹ́ tẹnu yín jáde nípa ọ̀rọ̀ ẹnu yín a gbé yín ga sókè ní orúkọ Jésù nítorí náà o ní ọ̀rọ̀ náà tó wí pé òun yóò mú kó o kọ́ kó o sì gbìn wẹ́sẹ̀ ìkọkànlá ní ẹsẹ̀ ìkọkànlá ọ̀rọ̀ olúwa sì tún tọ̀ mí wá wípé Jeremiah kí ni ìwọ rí gbogbo ìgbà tó bá ka bíbélì lákòókò ìdákẹ́jẹ́ kí ni ìwọ rí nípa ara rẹ nípa ọ̀rọ̀ náà gbogbo ìgbà tó bá wá sí alẹ́ iṣẹ́ ìyanu tó ga ju ti ẹ̀dá lọ kí ni ìwọ rí ìjọrí iṣẹ́ ìyanu tó ń tọ̀ bọ̀ ìjọrí agbára nu ayé rẹ ìjọrí àṣẹ débi pé èso lè tako gbogbo ìgbà gbogbo ìgbà kí ni ìwọ wí èmi sì wí pé mo rí ọ̀pá igi alimondi mo rí ọ̀pá igi alimondi ayé rẹ kò ní wà nínú ọ̀pá tó gbẹ yóò di ọ̀pá tó ń sèso tó sì wà títí lórúkọ Jésù aya rẹ wo ò ní dúó gẹ́gẹ́ bí igi tó gbẹ wọ́n ó jẹ́ aya tó ń sèso ní orúkọ Jésù ọmọ rẹ ọkùnrin ọmọ rẹ obìnrin wọ́n ò ní jẹ́ ọ̀pá tó gbẹ wọ́n ò ní dúó sí ìpele ẹ̀kọ́ tó ti dúró bó ti wù kó o ti lọ tó ọmọ rẹ ọkùnrin yẹn yóò tayọ ibi tó dé ọmọbìnrin rẹ yóò tayọ ibi tó wà kò wá sí ẹnikẹ́ni báyìí tó ń lo àkókò rẹ pẹ̀lú tí ó jẹ́ ọ̀pá tó ti gbẹ wọ́n jẹ́ ẹni tó ń sèso wọ́n jẹ́ ẹni tó ń sèso wẹ́sẹ̀ ìkejìlá ní ẹsẹ̀ ìkejìlá olúwa sì wí fún mi pé ìwọ ríran rere ngbà mo bá rí iṣẹ́ ìyanu tó tọ̀ mí bọ́ ọlọ́run ń sọ fún mi pé ìwọ ti ríran kedere nígbà tí mo rí ọ̀pá àtẹ̀yìnwá tó gbẹ tó wá di ọ̀pá tó ń sèso tó ṣe wé mo rí ìsèso
o ti ri kini enikeni to riran daada lale yi bi o ni nitori emi o ki oso oro mi lati muse olorun yo ki si oro re lati muse nu aye re koda lale yi loruko jesu oro igbala yo muse oro iwosan yo muse owuro ise iyanu yo muse ninu aye re ni oruko jesu imuse imuse nibo ni imuse na o ti waye lale yi e so tinu tokan tokan ibo la o ti mu oro na se lale yi a fi die mole loruko jesu awon koko keta bayi iketa awon awon isele iyanu nipase awon adura ni waju olorun awa ni waju olorun oluwa yo mu ise iyanu sele ninu aye eni kokan lale yi ni oruko jesu gbogbo ileri ti oje yi to kan du soju kan lateyin wa olorun yo ta won ji awon ileri yi won o wa sinu aye re lale iloruko jesu ohun gbogbo eyi to ti gbin sinu aye re ore olorun agbara olorun si olorun ti a ni to wa nbe o mo o wa sun sibi kan ninu re ti a ba le taji ohun gbogbo yo di ohun to to lale yi inu aye re sise dede ati igbala to duro dede inu aye mi iwosan to lagbara iwosan ta fi sise isele ise iyanu yo waye inu aye re loruko jesu ni waju olorun nigba gbogbo iyanu wa nbe odo ise iyanu ko gberi ni waju olorun agbara nla to nsise iyanu ko ti gbe ni waju olorun awon to ye olorun oye won ni olorun iyanu ohun to ti mo nse olorun agbara ohun to ti mo nse be ko ko si ohun to ti re koja lodo olorun ko so ohun to ti re koja lodo olorun loni lana ati nigba gbogbo o mu ki se iyanu re ko wa laye ninu aye eni kokan loruko jesu e worin dafidi orin ikerin din ni ogun sisin ese ikokanla iwo fi po ona iye han mi iyanu niyan o iwo fi po ona han mi mo fe ko so yen funra re awon eyan to wa ni akoko bibeli bi dafidi se pa golayati niyan o bi opa mose bo se la okun pupa niyan o bawo ni opa to mo mi jade nu apata o mu ileri olorun bara re mu imose re wa di si ko so pe oluwa yo fi oluwa yo fi han won ni iran to nbo nigbati leyin igbati awo ba ti lo lakoko yi oluwa yo fi han mi so pe oluwa yo fi han mi iwo fi ipo ona yi han mi ki se ipo ona iku ki se ipo ona irin mole okun idalagara lale ilo gbogbo e lo ti lo agbara iji gbogbo awon ifiran aisan ateyinwa abamo kikabamo nitori egan gbogbo yen ti re koja lo lale yi iwo fi ipo ona iye han mi ni iwaju re
ni iwaju re ni bolo wa lale yi ni waju re mo ni bolo wa lale yi awon iwayan wa le ijosun wa ni mo wa labe irin mole mo wa labe aisan mo wa labe egun ni waju olorun njegun le duro nbe bi e so fun mi ni waju olorun nje agbara miran le wa lati bu miran eyi ti o ma gbe yero re pada ye de enu re pada yo wa lati sali okun yo wa si okete nte ranti jona o wa ni isali okun nigba to ni igbala ti oluwa ni o ni emi o ranti emi o fi agbadura mi si ma agbadura mi sori itere o jade lati ogbun o wa sokete nte o ti nwa lati isale re kode eja mo le gbe je eja kan sawari pe eleyi o je eran to dun agu ara re ko ni je eran to dun lenu won be ni won o le pa lara jono ni lo lati lo si bi kan leyin igba to jade ko nu eja ko ni lo ka toju re fun gba die ohun gbogbo ti di eyi ti aye pada de ba ni waju olorun ekun ayo wa ayo igbadun si wa titi aye raye igbadun wa titi aye igbadun wa titi aye ohun gbogbo to dara to ti padanu lateyin wa atun gbogbo eda loruko Jesu ojo titun ti de fun o igbe aye titun ti de fun o oluwa o nbu kon lowo lowo bayi o yi ohun gbogbo pada ninu aye re lowo lowo bayi ninu ise apostoli ori keta ewese ikokandini ogun o so pe nitun ironukuada yi ke se po ni lo lati ma sokun iyen ko ni ironu pada yi iro inu re pada yi pada o ti nwo ihaye tele iha to nwo ko mu alaafia wa sinu okan re ko mu ifokan bale wa ko mu isegun wa sinu aye re ko mu ayo wa sinu aye re ronu piwada o ti mo sipo yi pada o nwo nkan irin male to nfun o ni ailera to dabi pe won fe ku awon to gbagbo wa yi pada ko nu re wa yi si ha miran yi bi idariji re ta ba fidi e mole loruko Jesu igbala re ta a fidi e mole loruko Jesu iwosan re idande re ati isegun re ati ijegaba re a fidi e mole loruko Jesu runu pada nitori na ki o si yi pada ki a ba le pe ese rere nigba to ba wa siwaju oluwa yo mu gbogbo ese re kuro ese melo yo we gbogbo e kuro yo we won mo ko wa je ki iranti won ni karanti e mo ohun gbogbo to ni lati se ni pe ko yi pada ko si gba gege bi oluwa oniyan loruko Jesu aisan re audi yi ti a mu kuro gbogbo abayori ese a o fagile won ohun gbogbo to n gbe kaakiri eleyi ati tohun ohun gbogbo amu ko nu aye re loruko Jesu nigbati akoko itura de nigbati akoko itura ba de yo wa lati bo e so soke lati bo nigbati itura o ti gbe o ti n banu je
o dabi pe iyan o n lonu aye re ati nu ebi re ko so nje lati je o wu hin ipo kan na ni pelu re o ti wa siwaju olu alale yi pada lo sile ko gba opolopo nitori pe o ti wa siwaju oluwa ohun gbogbo to lodi amu won kuro ohun to rin ni male amu won kuro ohun to mu kawo eyan sokun sokun amu won kuro loruko Jesu ohun gbogbo to nso pe o mo ya ni lenu kinidi gbogbo e la mu ko lale yi fun wa akoko akoko itura o ti wa lati iwaju oluwa wa fun mi owo re ti te loni fun mi yo wa loruko Jesu bayi nigba ti mo ba so fun pe ko dide wa dide wa duo bi eni ti o ti duo be ri ngba ti mo ba so pe gbadura lenu re ko kepe olorun wa gbadura be ni wa si ri ohun to ti e ti ibere ri gba nigba to ba duro o duo ke se bi eni to kan gbe to fe ri koja lo gboju soke duro duro to dide duro dide dada duo pelu igboya duo pelu ayo ko mo pe gbogbo isoro to gbe wa gbogbo aisan to gbe wa gbogbo irin mole to gbe wa gbogbo to lodi to gbe wa gbogbo amu won kuro ninu aye re bayi ni oruko Jesu so fun oluwa so fun oluwa so fun oluwa ke lowo re nte lale yi kini idi to wa nbi lale yi kini ipenija kini isoro to ni to rin omo le loni ke pe oruko oluwa pelu re kosi kosi se ninu re kosi abamo kosi ikari so kosi adano ni waju re kosi aisan to le duro kosi agbara to le duro o wa si waju oluwa loni igbala wa ni waju re agbara wa ni waju re idande wa ni waju re ise iyanu ni waju re ase ni waju re so fun so fun so fun kini iwo ri ori yagamo ori aise so mo ori dada ori igbala ori dada ori idariji ori rere ohun gbogbo to dara ogbo rere to ri yo wa sinu aye re so ori wosan ori ori ohun to dara a o mo se idande ati ijegaba so ori yen ori dada a o mo se yo waye ari ise iyanu nu aye re to ba ri awon iyanu yen nu aye re o ti ri dada o ti ri rere yo wa si imuse
kò sí ẹkún sísun mọ́, kò sí títomi jẹ́ lójú mọ́, wà á rí ìran kedere, wà á rí ìlérí tí a mú sẹ́nu ayé rẹ, rí orí Ọlọ́run lórí ayé rẹ, rí ògo tó ń wá látòkè wá sínú ayé rẹ, sínú ẹbí rẹ, orí dáadáa. A ó sì mú sẹ́, orí ṣíṣe ṣe ńlá, orí dáadáa. Yóò rí bẹ́ẹ̀. Òun ronú padà kúrò nínú ẹ̀ṣẹ̀. Òun kọ gbogbo ibi. Ó yí padà. Kúrò nínú ohun tó burú, ohun tí ò dára nínú ayé rẹ, ó wá wí pé mo rí ìdáríjì, orí ohun tó dára, orí ohun tó dára, ó lè wá sí ìmúṣẹ. O lè wá sí ìmúṣẹ. Mo rí Ọlọ́run tí ó ní ipá. Mo rí Ọlọ́run tó ní orí ọ̀fẹ́. Mo rí ipá àtòkè wá tó ń tọ̀ mẹ́ wá. Mo lè ṣe ohun tí mi ò tí ì lè ṣe tẹ́lẹ̀ rí. Orí dáadáa, orí rere. Yóò wá sí ìmúṣẹ. Kò sẹ́ni tó dàbí ọ̀pá tó gbẹ mọ́. Báyìí, o ti jẹ́ ẹni tó ń sèso. Báyìí, o jẹ́ ẹni tó ń sàṣeyọrí. O ríran dáadáa. Mo rí dáadáa. O gbà á gbọ́. O ti rí bẹ́ẹ̀. Ó ní yóò rí fún ọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó tẹnu rẹ jáde. Mo ti fún ọ ní agbára àti àṣẹ. Ẹ tì í jáde. Ẹ fà á tu kúrò. Gbogbo igi tí bàbá wọ ọ̀run ò bá gbìn nínú ayé rẹ, ìwọ fà wọ́n tu. Bí wọ́n ṣubú, fà á lulẹ̀. Olúwa ti sàmì sí ọ fún ìtẹ̀síwájú, fún àṣeyọrí, fún àlùyọ, fún ayọ̀, fún ìṣẹ́gun, fún ìjẹgàba, fún òmìnira pátápátá. Ohunkóhun tó ń dúó síbẹ̀ níwájú rẹ, ẹ fà á lulẹ̀. Ẹ parun pẹ̀lú Kristi nínú rẹ, ẹni tó wá pa gbogbo iṣẹ́ ìṣúrun. Ẹpo náà run, ọ̀rọ̀ náà wà lẹ́nu rẹ. Fàálulẹ̀, fàálulẹ̀, má ṣe ṣàròyé mọ́. Wọn ò gbà mí láàyè láti ṣàṣeyọrí. Mo ò gbà mí láàyè láti làlùyọ. Ìwọ pẹnapẹna rẹ̀, wà á làlùyọ, wà á sì lu àlùyọ. Mo gbé ọ dìde láti kọ́, láti gbìn, láti ṣàṣeyọrí, láti ṣàṣeyege. Ọ̀rọ̀ náà wà ń bẹ̀ báyìí.

ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì tí ó bí èyí tí ó sì rú ẹ̀rí. Olúwa fi dá ọ lójú pé lálẹ́ yìí nítorí rẹ ni ó ń ṣe wá. Ohun tó wá ń ṣe báyìí kò kàn jẹ́ ohun tó kàn máa ń wáyé sákálá bí iṣẹ́ ìyanu ọjọ́ kọ di ọjọ́. Ó jẹ́ iṣẹ́ ìyanu àkànṣe, ìwòsàn àkànṣe, ìdáǹdè àkànṣe, ohun kan tó ò tí ì rí ní irú ẹ̀ rí. Bó ṣe ń padà lọlé iṣẹ́ ìyanu yẹn pẹ̀lú ohun náà nú ọkàn rẹ, ayọ̀ ayọ̀ ọkàn rẹ yóò kún fún ayọ̀. Olùgbàlà rẹ ó máa ń gbọ́ ngbà gbogbo bó ṣe ń lọ lálẹ́ yìí kì í ṣe bí alẹ́ mìíràn. Ayọ̀ tí ò ṣe fẹnu sọ yóò wà fún ọ. Tó o bá ti gbàdúrà fún ìdáríjì, Olúwa ti dáríjì ọ. Tó o bá gbàdúrà fún ìmúbọ̀sípò, Olúwa ti mú ọ bọ̀ sípò. Tó o bá gbàdúrà fún ìṣẹ́gun, mi ò fẹ́ máa ṣubú sínú eléyìí àti tọ̀hún, Olúwa ti fún ọ ní ìṣẹ́gun. Tó o bá gbàdúrà fún ìwòsàn, bọ́yá ó yẹ kó o lọ fún iṣẹ́ abẹ tàbí ohunkóhun tó yẹ, wà á náwó yẹn lọ́nà mìíràn. A ti wọ̀ ọ́ sàn mọ́ ọ lára dá, a wọ̀ ọ́ sàn. Irú ìrìn mọ́lẹ̀ kan náà ti ìṣòro ọpọlọ tó wá ń di ìlọ́pọ̀nú afẹ́fẹ́ nítorí tó ń ṣẹlẹ̀ ní ìlọ́hùn. Ọwọ́ àní ìkáàrí ọkàn fún ọ tó ń gbóhùn mi báyìí. Ìrìn mọ́lẹ̀ ó ti ré kọjá lọ kóònú ayé rẹ lórúkọ Jésù. Wọ́n ní ẹ̀mí kan wà tó ń lọ síbi gbogbo tó ń tinitini. Má ṣe para rẹ̀, mò ń gbọ́rú ohùn báyìí. Ohùn yẹn ó dá.

agbára ọ̀rọ̀ náà wà ní ẹnu rẹ báyìí lójó kọjọ́ ní gbogbo ìgbà tó bá rí ohun tó fẹ́nu ayé rẹ sọ̀rọ̀ náà ọ̀run yóò sì fìdí ẹ̀ múlẹ̀ adúpẹ́ olúwa nítorí pé a mọ̀ pé ẹ ti dá wa lóhùn ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ní orúkọ jésù ni a gbàdúrà.

0: Bí o bá gbàgbọ́, yóò.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé àwa síwájú yín kì í ṣe bẹ́ẹ̀ nìkan, àwa sí orí tábìlì yín láti jẹ oúnjẹ ti ẹ̀mí. Ẹ̀bẹ̀ wa ni wípé kẹ ṣe wa lójú kí a lè jẹ oúnjẹ ẹ̀mí yìí, kí a sì di alágbára nínú Olúwa. À ń bèbẹ̀ wípé kí ẹ ṣe wa lójú, kí ẹ fi ọ̀nà èyè kí ẹ fi hàn wá, kẹ jẹ́ kí nǹkan tí a ń kọ́ àti èyí tí a ń kà kí ó jẹ́ èyí tí ó ṣe wá láǹfààní, tí ó ṣe wá lóore, tí ó pèsè wá sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. À ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa. Ó tó ọ̀sẹ̀ díẹ̀ tí a ti wà lẹ́nu ẹ̀kọ́ wa yìí nínú Epístélì ti Pọ́ọ̀lù ti Apọ́stélì sí àwọn ará Kólósè. Lónìí a ń wo Kólósè orí kejì, ẹsẹ̀ kẹwàá. Kólósè orí kejì, ẹsẹ̀ kẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Níhìn-ín ni a ń sọ fún wa nípa Jésù Kristì àti àǹfààní tí a ní nínú Jésù Kristì. Ó sọ wípé a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. Pọ́ọ̀lù Apọ́stélì ni ẹni tí a ṣí lójú, ẹni tí a fi ìran ọ̀run hàn, ẹni tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó yé, ẹni tí ẹ̀mí Ọlọ́run tí ó kún nínú, tí ó fi la àwọn Kristiẹni, àwọn onígbàgbọ́, tí ó fi ń la wọn lóye nípa Kristi wípé orí ni Kristi jẹ́. Ẹni tí a gbé ga, ẹni tí a gbé orúkọ rẹ̀ ga ju gbogbo orúkọ lọ, ẹni tí ó ga ju àwọn áńgẹ́lì, ẹni tí ó ga ju gbogbo ẹ̀dá pátápátá, ẹni tí ó jẹ́ wípé òun ni orí àti Olúwa ohun gbogbo, òun ni ẹni tí a fi ìjọba àti ìdájọ́ lé lọ́wọ́. Ní ìkẹyìn, òun ni yóò ṣe ìdájọ́ gbogbo ayé. Ó wá ń sọ fún wa ohun tí a jẹ́ nínú Kristi àti ẹni tí a jẹ́ nínú Kristi. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ àwọn nǹkan tí a fẹ́ mẹ́nubà lónìí. Ní ohun tó jẹ́ ìfihàn ìwé mímọ́ tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí nípa wípé a jẹ́ kíkún, a jẹ́ pípé nínú Kristi, tí àwọn nǹkan wọ̀nyí kò yé. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a fetí sílẹ̀, kí a fiyè sí ohun tí a ń kọ́ dáradára, kí a má bàa gbá wa lọ kúrò nínú wọn nígbà kan. Àìmọ̀ kan máa mú kí ìjọ kí ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ó wà nínú Kristi. Àìmọ̀kan yìí kan náà ni ó máa mú kí àwọn onígbàgbọ́ kí ó lo ìgbésí ayé wọn láì gbádùn tàbí láì ní púpọ̀ nínú àwọn ohun tí ó yẹ kí wọn kí ó ní nínú Kristi. Nínú ọkàn Ọlọ́run, nínú ète Ọlọ́run, ó ti fi gbogbo ìṣúra pamọ́ nínú Kristi fún wa. Àwọn ohun tí ó ṣe fún wa, ohun tí ó pèsè fún wa nínú Kristi, ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé ó ṣòro láti ṣe àpèjúwe wọn ní kíkún. Ó dàbí ọ̀rọ̀ tí ayabìnrin Ṣeba tí ó sọ fún Sọlọ́mọnì nígbà tí ó wípé a kò tí ì sọ ìdajì wọn. Bí a bá wo ohun tí a pèsè fún wa nínú Kristi, bí a bá wo ohun tí Ọlọ́run ṣe fún wa nígbà tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo rúbọ fún wa, a ó rí wípé a kò tí ì sọ ìdajì wọn fún wa. Tàbí kí a kúnkún sọ wípé bí a tilẹ̀ ń kà á, bí a tilẹ̀ ń rí, bí a tilẹ̀ ń gbàdúrà, tí a sì ní díẹ̀ díẹ̀ nínú àwọn nǹkan tí Ọlọ́run ṣe fún wa nínú Kristi, a kò tí ì rí ìdajì àwọn nǹkan wọ̀nyí, a kò tí ì rí wọn gbà. Gẹ́gẹ́ bí ipò tàbí ààyè tí a wà nínú Kristi, ohun gbogbo ni ó jẹ́ tiwa nínú Kristi. Wo Kọ́rìntì kínní, orí kẹta, ẹsẹ̀ ìkọkànléníogún. Nítorí náà, kí ẹnikẹ́ni má ṣe ṣògo nínú ènìyàn, nítorí tiyín li ohun gbogbo. Ó ń sọ fún wa ohun tí a ní nínú Kristi. oni ni tori tiwa ni ohun gbogbo je tiwa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osuwon o dabi awon ti ari ninu ise awon aposteli ori kokan din logun ise awon aposteli ori kokan din logun ese ikeji o si we fun won pe eyin agba emi mimo na nigba ti eyin gbagbo won si we fun won pe awa ko gbo rara bi emi mimo kan wa emi mimo ti ati fun awon onigbagbo awon ti ati so di mimo awon ti o ti mura sile awon ti o gbadura ti o woju olowa awon ti o ti duro lori oke ni yara oke ni Jerusalem emi mimo ti ati tu da le won lori ti ati fun opolopo awon elomiran ninu ise awon aposteli ni Efesu ni Paul ti ri awon omo ehin wonyi ti o bi won wipe anfani ti ani ninu Kristi agbara emi mimo ti ani nipa wipe aje ti Olorun agbara emi mimo ti o le je ti wa lati fun wa ni isegun lati je ki ina emi ki o ma jo ninu wa eyin a ti ri igba nigba ti e gbagbo won wipe awa ko ti le mo rara awa ko gbo rara bi emi mimo kan wa eyi ni igbese aye opolopo wipe ohun ti a ti se fun wa ohun ti o ye ki o je ti wa ko je ti won nitori pe won je alaimo kan alailoye nipa kikun ti a ni ninu Kristi Olorun ti se ohun pupo fun wa nipasẹ Kristi ki a kunku wipe o ti se ohun gbogbo ti o ye lati se fun wa nipasẹ Kristi igbagbo ninu Kristi ni o ma je ki a ni ekun ninu Olorun ati opo yanturu opolopo ohun ti Olorun ti pese fun wa sugbon aimokan ati aigbagbo ni o ma di opolopo lowo ti o je wipe ati mu ife Olorun se ati ilana Olorun se ki je ti won emi mimo ni o mi si Paul aposteli lati ko si ijo wipe ati se yin ni kikun ninu re ati se yin ni kikun ninu re nje ki o ma se dabi eni wipe adabi omo olina kuna ti o wa ni ile ajeji ti o wipe ohun gbogbo ti baba ohun ni o po to be ge to je wipe awon omo odo won je ajeyo ati ajeseku sugbon ohun ku fun ebi ki o ma ba je wipe ti wa ri be o ye ki a ko eko yi ki a mo ohun ti a ni ninu Kristi awo idanileko yi ninu akori meta ikini isokan pelu Kristi ikeji kikun ninu Kristi iketa kikun ti a ni kikun ti o je ti wa ikini isokan pelu Kristi je ki a tun pada si Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara a nso fun awon wonyi wipe a ti se yin ni kikun ninu re eyi je ninu Kristi o ye ki a topase oro yi ninu Kristi bi abari eni ti o wo inu ebi wa wa a ma nso wipe o ti di ara wa o je okan ninu wa bi abari eni ti o ti wa ni ita tele tele ti a be wipe ki o wole ti o si gba isepe wa ti o wole a ma nso wipe o wa ninu ile a ma nso wipe ti a ba so wipe nibo lo wa a ma n toka si ile na wipe o wa ninu re bi o ba je pe a fe fi ohun kan pamo ti a fi sinu apoti ti a si n wa nkan wonyi omo wa ma ran wa leti wipe o wa ninu re a si toka si apoti eyi je wipe bi a ba fe wa nkan wonyi iwin kan yi ti a n wa a o ri nibi ti a fi pamo si ninu apoti mo se apejuwe yi ki o le yi o daradara wipe nigba ti a so wi pe a ti se wa ni kikun ninu re e je wi pe lakoko ani lati koko wo inu ebi olorun ani lati koko wa si inu ile olorun ani lati koko wa sinu ijoba olorun ani lati koko wa sinu kristi eni ti o je olugbala fun wa o ye ke ki o ye wa dara dara bi eniyan ba wa lode ti a si fe mu wo inu ile ki a ba le so pe o wa ninu ile o je wi pe o ni lati gbe isise o ni lati kuro lode nibi ti o wa ki o wonu ile bakan na ni awa ti a ti wa ninu ese tele tele awa ti a mu ese bi eni mu omi ti a je ese bi eni jeun awa ti a sogo ninu ese awa ti a yangan ninu ese tele tele ti a ti wa ninu okunkun ti a ti wa lode ti a ko si ni ijoba olorun bi e ba fe so wi pe a wa ninu kristi a wa ninu re se o mo wi pe ki a to so wi pe a so wa di kikun ninu re ani lati koko wa sinu re nitori be bi a ba fe wa sinu re ani lati gbe awon isise kan isise ti ani lati gbe ni wi pe ani lati ronuko ada ani lati gba jesu kristi oluwa gbo lese kese ti a ba ti ri wi pe a gba jesu kristi oluwa gbo ohun ti beli so ni wi pe a ti di eni ti o wa ninu jesu a di eni ti o wa ninu jesu ye ki a wo efesu ori kini ese ikeje ninu eni ti a wa ni irapada wa nipa eje re ninu eni ti o n so nipa jesu wi pe bi a ba wo inu jesu bi a ba wa sinu ijoba jesu bi a ba kuro ninu okunkun bi a ba kuro ninu ose bi a ba gbe isise irunupada ati igbagbo a di eni ti o wo inu jesu ani irapada nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re nitori be o ye ki o ye wa wi pe awa ti a ti wa lode tele tele awa ti a ko lolorun tele tele awa ti a ko si ninu imole tele tele awa ti a ko si ninu ijoba jesu tele tele ami gbe isise igbagbo igbese ironupo ada ki a wa sinu kristi ki a gbadura titi a o firi wi pe adari ese wa je wa gege bi oro oro ore ofe re ati wi pe bi a ba ti wo inu kristi idalebi yo lo ni igbese aye wa ninu romu ori kejo ese ikini nje ebi ko si nisisiyi fun awon ti o wa ninu kristi jesu ti o pie si on ti anka daradara ti o wa ninu kristi jesu awon ti o ti gbe igbese irunupo ada ti won ti wo inu jesu lo awon ti o ti gbe igbese igbagbo ti won ti gba jesu oluwa gbo gege bi oluwa ati olugbala won o ni ebi ko si idalebi ko si nisisiyi fun awon ti o wa ninu kristi jesu awon ti ko rin nipa ti ara bi ko se nipa ti emi ese ikeji nitori ofin emi iye ninu kristi ninu kristi jesu ti so mi di ominira lowo ofin ese ati ti iku gere ti a ba ti gbe igbese igbagbo yi ti a ti kuro lode ti a ti wo inu ile ti a ti kuro lodo esu ti a ti di ebi olorun ti a wonu ebi olorun ti a ti mu oruko wa kuro ninu iwe awon elese iwe odaran ti a ti ko oruko wa sinu iwe iye lorun ki a kunkun so wi pe nigba ti a ti wo inu kristi idalebi lo osi lo idajo ti ibade ba wa ni ayeraye o kuro ati wi pe a so wa di ominira ese to tin je gaba lori wa tele tele amu kuro adi eni ti o ni ominira kuro lowo ofin ese ati ti iku wo korinti keji ori karun korinti keji ori karun lati ese iketa dilogun nitori na bi eni keni ba wa ninu kristi sori oni bi eni keni ba wa ninu kristi o ti di ebi olorun o ti gbe igbese irunupo ada ati igbagbo o ti wo inu kristi lo o je wipe kristi ni o je olugbala re wipe bi olorun ba fe wo ari christi ki o to ri ari wipe ati bo pelu eje jesu pelu ore ofe olorun ati wipe gbogbo ese ati idalebi igbesi aye re ore ofe christi o ti mu nkan won yi kuro nitori na bi enikeni ba wa ninu christi enikeni lowi iba ase omode iba ase agba iba ase kuruntu iba ase omowe bi enikeni ba wa ninu christi o sese iba je jew tabi iba je keferi eni ti o ti je aborisa tele tele bi enikeni ba wa ninu christi o sese ki iru eni be ki o ma mo we ka o sese ki iru eni be ki o ma ti koja abule re tele tele lati lo si oke oku bi enikeni enikeni bi o ba wa ninu christi o sese ki o je wipe ijo wa nihin ni o ti njosin tabi ijo miran ni o ti njosin bi enikeni ba wa ninu christi o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro olorun ni wepe bi abati wo inu christi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina orun apadi sugbon nigba ti a ba gba jesu ti a wa sinu christi o je wipe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu christi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu christi awon ti ko si ninu christi kini a ti mo ti won si kini a le so nipa ti won je ki a wo jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìfò yìí ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ ọlọ́run tí wọn kò sì sí nínú kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọn ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ ọlọ́run kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú ọlọ́run àti tí ó wà nínú kristi ẹ jẹ́ kí a wo Isaiah orí ogójì ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní kristi a jẹ́ bí òfo àti asán àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé la máa sátọ̀ lẹ́yìn a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní jésù ó dàbí òfo àti asán nínú Yohánu orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùn-ún ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan ẹni tí ó ní láárí níwájú olúwa ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú olúwa ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ ọlọ́run nípasẹ̀ jésù kristi kí a wọ inú jésù lọ kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀ àdá àti ìgbàgbọ́ kí a ba lè jẹ́ ti ọlọ́run oni bi abashe be opolopo anfani ni o je ti wa nitori wepe ani isokan pelu Jesu Christi ninu Efeso ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wajoko pelu re ninu awon orun ninu Christi Jesu ninu Christi Jesu ajoko nipa ti emi ninu awon orun e je pe koja awosomo koja awon emi okunkun koja agbara satani ati awon angeli buburu ajoko ninu Christi ninu awon orun eyi ni anfani wa bi a ba je ti olorun eyi ni anfani wa bi a ba gba Jesu Christi gbo eyi ni anfani wa bi a ba ri daju wi pe a ti gbe igbese igbagbo a si ti wo inu Christi lo nitori be bi o ba ti gba olorun gbo bi o ba ti wa ninu Jesu Christi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Christi o je asan o je opo ninu Efeso ori keji ese ikejila pe li akoko na eyin wa lai ni Christi e je ajeji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Christi o je eni ti ko ni ireti o je eni ti ko lo olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi ṣugbọn bi a ba ti di ti olowa bi a ba ti di Christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Christi olowa gbọ ti a si mo wepe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wipe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Christi a si ti fi iye wa pamọ ninu Christi pelu Christi ninu olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamọ pelu Christi ninu olorun a fi iye wa pamọ pelu Christi ninu olorun o je wi pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamọ pelu Christi ninu olorun je ki a wo kikun ti a ni ninu Christi kikun ti a ni ninu Christi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo bi a ba fe pon omi ti a n fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi ṣugbọn ko ni ekunrere omi ṣugbọn nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe fa soke a ri wipe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Christi ki a to wa ninu Christi Christi je Christi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigba ti Jesu Christi ti o n ba obinrin kan ara Samaria soro won soro nipa kanga omi ye ki a ka lati ese ikefa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori naa bi o ti re Jesu tan nitori irin re bẹẹli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obinrin kan ara Samaria si wa lati fa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na li obirin ara samaria na we fun pe e ti ri ti iwo fi ti se ju bi nbere omi mu lowo mi emi eni ti se obirin ara samaria nitori ti awon ju ki ba awon ara samaria lopo jesu dahun o si we fun pe iba se pe iwo mo ebun olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin na wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kan ga na jin nibo ni iwo gbe ti ri omi eye na ese ketala jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe sugbon enikeni ti o ba mu ninu omi ti emi o fi fun orun gbe ki yo gbe mo lai sugbon omi ti emi o fi fun yo di kanga omi ninu re ti yo ma sun si iye aini pekun nihi ni Jesu Kristi ti se apere wipe ohun dabi omi kanga kanga omi wipe bi enikeni ba wa sinu Kristi ki a to mo Kristi a dabi ladugbo tabi bi garawa to sopo a ko ni iye a ko ni alaafia a ko ni idariji a ko ni ireti orun a sopo a ko ni ebun orun ni igbesi aye wa sugbon bi a ba ti wa sinu Kristi ti a ri wa bo inu kanga omi iye o daju wipe a o kun pelu omi iye lati inu Kristi bi o ba pada si Kolose ori keji ese ikewa o ye ki o yi o nisisiyi a si ti se yin ni kikun ninu re nigba ti a ti wo inu Kristi nigba ti a ti je pelu Kristi a ti gbagbo ninu Kristi a ti se wa lokan pelu Kristi nigba ti a ti wo inu Kristi a ni kikun ninu re ohun gbogbo ti o ye ki o je ti wa ninu Kristi ohun ni a fi we omi ti o wa ninu kanga bi a ba gbadura bi a ba gbagbo bi a ba wa pelu Kristi nigba gbogbo a o ni kikun wa ninu re je ki n ka awon ese Olorun po ki o le yi o daradara ninu Efesu ori kini ese iketa olubukun le Olorun ati baba Jesu Kristi Olowa wa eni ti o ti fi gbogbo ibukun emi ninu awon orun bukun wa ninu Kristi eni a pe ni kikun wa ninu Kristi o ti fi gbogbo ibukun emi a ko fi okan sile ohun gbogbo ti o ye fun wa gege bi igbala ohun gbogbo ti o ye wa gege bi isodi mimo ohun gbogbo ti o ye wa ninu ijoba Olorun gege bi agbara emi mimo ohun gbogbo ti o ye wa gege bi agbara ti o le le arun ati aisan lo ni igbesi aye wa agbara ti tuni sile agbara ti dani ni ide gbogbo re patapata ni a so wipe a ti fun wa ni gbogbo ibukun emi lati inu awon orun ninu Kristi Jesu nitori be o ye ki a mo wipe kikun wa inu Kristi lo wa awon ohun ti o ye ki o je ti wa a o ri won gba ninu Kristi ki a wo Peteru keji ori kini Peteru keji ori kini ese iketa ati ese ikerin ki a ri apejuwe kikun wa ninu Kristi Peteru keji ori kini ese iketa bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun nipa imo eni ti o pe wa ninu ogo ati ola nla re o nso ni iwe pe gege bi agbara Olorun ti ri o ti fun wa ni ohun gbogbo eyi ni o je kikun wa ninu Kristi bi a ba n fe iwosan ko tun leto fun wa lati lo si idi orisa wepe ìwòsàn wà nínú Kristi bí ẹ bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé àlàáfíà wa wà nínú Kristi bí ẹ bá ń fẹ́ agbára
2: kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn, nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristi. Ó ti fún wa ní ohun gbogbo tí ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run. Bí a bá ń fẹ́ agbára láti borí ẹ̀ṣẹ̀, agbára láti gbé ìgbésí ayé òdodo, agbára láti ní ìwà mímọ́, ohun gbogbo tí ó yẹ wá, ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀, tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere, a ti fi wọ́n fún wa nínú Kristi. Tún wò ó lẹ́ẹ̀kan sí, bí agbára rẹ̀, bí Ọlọ́run ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa. Ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye, ó ti fi wọ́n fún wa. Pé nípa àwọn ìlérí wọ̀nyí, wípé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí, wọ́n jẹ́ kí ó yé wa wípé títo wa ó wà nínú Kristi. Wípé ànító àti ànísẹ́kù nípa ti ẹ̀mí àti nípa ti ara, wípé ó wà nínú Kristi. Kí a kúnkún sọ wípé ohun gbogbo tí a nílò nípa ti ara, nípa ti ẹ̀mí, gbogbo nǹkan wọ̀nyí ni a ti pèsè sílẹ̀ fún wa, nítorí wípé kíkún wa wà nínú Kristi. Kí a mú wọn ní ọ̀kọ̀ọ̀kan. Ìgbàlà wa jẹ́ pípé nínú Kristi. Kò sí ohun mìíràn tí ènìyàn lè ṣe, tàbí tí áńgẹ́lì lè ṣe, tàbí tí Mósè tí ó ti kọjá lọ, tàbí ẹlòmíràn tí ń bọ̀ wá tí ó lè ṣe nípa ìgbàlà wa. Kìkì wípé kí a ronú pọ̀dà, kí a gba Jésù Kristi ló wa gbọ́, a ó sì gbà wá là. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yé ọ wípé ìgbàlà wà nínú Kristi. Bí o bá gbàdúrà, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá gba Jésù Kristi ló wa gbọ́, a ó gba ọkàn rẹ là. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. A rí wípé lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, ìwà mímọ́, ìsọdi mímọ́ ni a ti pèsè sílẹ̀ fún wa nínú Kristi Jésù. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa sọni di mímọ́. Ẹ̀jẹ̀ rẹ̀ ni máa mú kí ọkàn wa kí ó funfun láúláú. Nínú Éfésù orí 5 ẹsẹ̀ 27, kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lí àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan bá wọn nì, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti àìní aláìní àbùkù. Wípé bí ẹ bá fẹ́ ìsọdi mímọ́, wípé kí ọkàn wa, ẹ̀mí wa, inú wa kí ó di mímọ́ pátápátá. A rí wípé nínú Kristi ni àwọn nǹkan wọ̀nyí ni wọ́n jẹ́ tiwa. Wípé a lè sọ wá di mímọ́ bí a bá tọ Ọlọ́run wá nípa ìgbàgbọ́ nínú Kristi. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí ẹ bá ń fi agbára, agbára ti ẹ̀mí, a sọ fún wa wípé ẹ̀yin ó gba agbára. Nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, agbára fún iṣẹ́ ìsìn Ọlọ́run yóò jẹ́ tiwa bí a bá tọ Ọlọ́run wá nípasẹ̀ Jésù Kristi. Bí ó bá jẹ́ wípé a ní àìsàn ní àgọ́ ara wa, ó yẹ kí a mọ̀ wípé nípa ìná Kristi ni a mú wa láradá. Nítorí bẹ́ẹ̀, bí a bá wá sí ẹsẹ̀ àgbélébùú, tí a sì sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ kí gbogbo àìsàn kí ó kúrò ní ìgbésí ayé wa, bí a bá gba Ọlọ́run gbọ́, ó dájú pé a ó mú wa láradá. Bí ó sì jẹ́ wípé a ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, ohun gbogbo tí ó yẹ fún wa, ohun gbogbo tí ó yẹ wá ni a ti fi pamọ́ nínú Kristi fún olúkúlùkù wa. Nínú Filipi orí kẹrin ẹsẹ̀ 19, ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù. Ohun tí a lè láti mọ̀ ni wípé ìbáṣe ìgbàlà ni inú Kristi nìkan lè àti lè rí, tàbí ìsọdi mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí agbára ẹ̀mí mímọ́ nípasẹ̀ Kristi nìkan ṣoṣo láti lè rí, tàbí à ń fẹ́ ìwòsàn ni, bí a bá gbàdúrà ní orúkọ Jésù a ó rí, tàbí à ń fẹ́ ìpèsè ní ìgbésí ayé wa, wípé Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní wa nínú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nípasẹ̀ Kristi, tàbí nínú Kristi. o ye ki o ye wa wi pe ohun gbogbo ti Olorun ri wi pe anilo ninu aye ati ni aye raye ni ati fi pamọ fun wa ninu Kristi. Bawo ni kikun yi, bawo ni o se le je ti wa, eyi ni o mu wa lo si akori keta. Ki a wo Kolose lekan si ori keji ese ikewa asi ti se yin ni kikun ninu re, asi ti se yin ni kikun ninu re. Ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesi ti won si ti nlo lati igba ewe fun ojo pipe, sugbon ti o je wi pe igbala Kristi ko je ti won. Sibe sibe an fi ye wa wi pe a ti se wa ni kikun ninu re. Awon miran papa won wa si jo wa ni hin, sugbon kikun ninu Kristi. Gbogbo ibokun atorun wa ninu Kristi ko je ti won. Kini se ohun ti o fa ni wi pe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa. Won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bokun won lati oke wa. Tabi o je wi pe won je ole, won se imele ninu adura agbegba, tabi ki o je wi pe aigboran wa ni igbesi aye won. Sugbon bi a ba le mu aigboran kuro, ti a mu ese kuro, ti a mu imele nipa ti adura agbegba, ti a mu kuro, ti a si ni imo ti o peye ninu oro Olorun, o daju wi pe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa, nitori a ti se yin ni kikun ninu re. Kini ohun ti a le fi eyi we, tabi kini a ri eyi si nigbati a ti se wa ni kikun ninu re? Ti o je wi pe ohun gbogbo ibokun orun o ye ki o je ti wa, bawo ni o ye ki a ti ma gbadura? Je ki a wo Johanu ori kẹrìnlá lati ẹsẹ ìkẹtàlá. Ohunkóhun ti ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìbáṣe ìgbàlà. Ohunkóhun ti ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, ìdáríjì ẹ̀ṣẹ̀ ni, ìrètí ọ̀run ni, ìyẹ̀ ànípẹ̀kun ni. Ohunkóhun ti ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, ó ń sọ fún wa wí pé bí ó bá jẹ́ wí pé a rí i pé nínú ọkàn wa a kò sí ìsọ wa di mímọ́, a rí pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀, a rí pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀ wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa. Ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san, ẹ̀mí àti gbẹ̀san, èrò àti gbẹ̀san, ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa. Ó ní bí a bá béèrè lọ́wọ́ Ọlọ́run wí pé kí ó sọ wa di mímọ́, nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi, òun náà lèmi yóò ṣe. Bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀dí mímọ́, ẹni tí ó ní ìwà mímọ́, ẹni tí ó ní òdodo, ẹni tí ó jẹ́ wí pé ìgbésí ayé rẹ yóò dàbí ti Kristi nínú àti lóde, o lè béèrè lọ́wọ́ Ọlọ́run. Ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi, òun náà lé èmi ó ṣe. Bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi, àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè, àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè. Wọn kì í béèrè wí pé kí a fún wọn ní ìgbàlà, kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run, kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ Kristi. Ó yẹ kí a mọ̀ wí pé ìgbàlà ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wí pé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ, ó yẹ kí a mọ̀ wí pé bí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run, bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa, ó yẹ kí a mọ̀ wí pé ìfikún ni agbára ẹ̀mí Ọlọ́run, ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi, ìbáṣe ìgbàlà, ìbáṣe ìsọ̀dí mímọ́, ìbáṣe ìfi agbára ẹ̀mí Ọlọ́run kún ni, ó ní òun náà lèmi ó ṣe. Bí ó bá sì jẹ́ ìwòsàn, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ ìdáǹdè, ó ní èmi ó ṣe é. Bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ, ó ní èmi ó ṣe é, òun náà lèmi ó ṣe. Kí a lè yin bàbá lógo nínú ọmọ, nínú ẹsẹ̀ kẹrìnlá, bí ẹ̀yin bá béèrè ohunkóhun, ìgbàlà ni ohunkóhun, ìsọdí mímọ́ ni ohunkóhun, agbára ẹ̀mí Ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun. Oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀. Bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi, èmi ó ṣe é. Ní Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkeje, Jòhánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkeje, bí ẹ̀yin bá ń gbé inú mi, tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín, ẹ ó béèrè ohunkóhun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wi pe a le bere onkun ti a ba fe ti a si ri wi pe ini lorun aye lorun ile ogo loke wi pe oju toro kobo ti a ma bere lo e se ti a ko fi bere lowo olorun wi pe nigba ti a ba pa ojude ni iku wi pe a fe ri olorun a fe ri Jesu Kristi loju koju e se bi a ba mo wi pe lati di orun lati joko lori ise pelu Jesu Kristi lati ni alaafia ninu okan wa ki a si ru pe ati gbogbo idalebi ati mu kuro bi a ba mo wi pe awon nkan wonyi se yebiye igbala emi wa wi pe oun ni oro ti o tobi ju ti o po ju e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe isodi mimo bi ohun to se pataki ti o le fi ri oju olorun nitori o wi pe lai si wa mimo ko si eni ti yo ri olorun bi a ba mo wi pe a ti pese re sile fun wa wi pe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo e se ti a ko fi bere lowo olorun bi a ba mo wi pe a je alailagbara wi pe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ti o so waju ti o fi ina mi ti o fi jo gbogbo ti ko ni lari ni igbesi aye wa ti o fun wa ni agbara ati gbadura agbara lati di ilere olorun mu agbara lati duro tiri ninu inu ni bini agbara lati se asepe aseye ise esin onigbagbo ni a ba ri pe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yoo pora gbogbo irewesi ni yoo po lo gbogbo ki a ma sun ninu adura ni yoo po lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa e se ti a ko fi bere wipe a n fi agbara olorun a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikun ni agbara olorun e se ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti se tan ohun gbogbo ni Jesu Kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu Romu orí kẹjọ ẹsẹ ìkejìlélọ́gbọ̀n ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà ọlọ́run yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́ òun fẹ́ ìsọdi mímọ́ ni ọ̀fẹ́ ni òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ ọ̀fẹ́ ni òun fẹ́ kí agbára ẹ̀mí ọlọ́run kí ó wá ta ọ́ jí kí ó wá sọ ọ́ jí ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run òun fẹ́ ìwòsàn ni ọ̀fẹ́ là ń gbà á lọ́wọ́ ọlọ́run tàbí òun fẹ́ ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olóró ọ̀fẹ́ là ń gbà á ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ ló ń fẹ́ ni ó ní ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristi lọ́fẹ̀ẹ́ ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí ọlọ́run fẹ́ láti ṣe fún wa kí a tó gbàdúrà ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà ó sì wé fún mi pé ó parí ṣe òrántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò òun la tún sọ níhìn-ín èmi ni alpha àti omega ìpilẹ̀ṣẹ̀ àti òpin èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyì lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà ọ̀fẹ́ ni ìsọdi mímọ́ ọ̀fẹ́ ni agbára ẹ̀mí ọlọ́run àtòkè wá ọ̀fẹ́ ni ìsọjí ọ̀fẹ́ ni ìwòsàn rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí à ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa nítorí wípé a wà nínú Kristi ìgbà yí gan ni a rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kolose orí kejì ẹsẹ̀ kẹwàá wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀ kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Tí a ní ìsọ̀rí mọ́ a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi a ó máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ bí a bá ti ń fún ni agbára ẹ̀mí Ọlọ́run. A ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ nígbà tí ó bá yá tí a bá gbà wá sókè tí a bá pa aláàdá tí a bá rí Jésù Kristi lójúkojú tí a bá mú wa lọ sí ọ̀run tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run. Nígbà yí gan ni a ó rí ìjìnlẹ̀ gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé a ti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà láti sọ fún Ọlọ́run wípé gbà tí a ti ṣe wá ní kíkún nínú Kristi èéṣe tí a fi ń ṣe bí tálákà, èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run, èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún láti òkè wá, èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́ tàbí ìsọ̀dímọ́ kò sí mọ́ tàbí agbára Ọlọ́run kò sí mọ́. Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni tirẹ́ ni bí o bá lè béèrè, òun fẹ́ ìsọ̀dímọ́ ni tirẹ́ ni bí o bá lè gbàdúrà. Òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni tirẹ́ ni bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yìí yóò fi sọ kalẹ̀. Òun fẹ́ ìbùkún àtọ̀run wá, òun fẹ́ ìwòsàn ni, ohunkóhun tí ì bá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ ti wa.

0: ìwọ sì máa ṣe ojú fún wa, yóò sì ṣe bí ìwọ bá bá wa lọ, yóò sì ṣe pé oore-kóore tí Olúwa bá ṣe fún wa, òun náà ni àwa ó ṣe fún ọ. Wọ́n sì ṣí kúrò ní òkè Olúwa ní ìrìn ijọ́ mẹ́ta, àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn ijọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn. Àwọsánmọ̀ Olúwa ń bẹ lórí wọn ní ọ̀sán nígbà tí wọ́n bá ṣí kúrò nínú ibùdó. Ó sì ṣe nígbà tí àpótí ẹ̀rí bá ṣí síwájú, Mósè a sì wí pé, dìde Olúwa, kí a sì tú àwọn ọ̀tá rẹ ká, kí àwọn tí ó kórìíra rẹ kí ó sì sá lọ kúrò níwájú rẹ. Nígbà tí ó bá sì sinmi, òun a wí pé, padà Olúwa sọ́dọ̀ ẹgbẹẹgbàrún àwọn ènìyàn Ísíráẹlì.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Mary, orí ìkọkànlá, àwọn ènìyàn náà ń ṣe ìráhùn, wọ́n sọ ohun búburú ní etí Olúwa. Nígbà tí Olúwa sì gbọ́ ọ, ìbínú rẹ̀ sì rú, iná Olúwa sì ràn nínú wọn, ó sì ran àwọn tí ó wà ní òpin ibùdó náà. Àwọn ènìyàn náà sì kígbe tọ Mósè lọ, nígbà tí Mósè sì gbàdúrà sí Olúwa, iná náà sì rẹlẹ̀, ó sì pe orúkọ ibẹ̀ náà ní Tàbérà, nítorí tí iná Olúwa jó láàrin wọn.
2: Àwọn àdàlù ọ̀pọ̀ ènìyàn
0: tí ó wà pẹ̀lú wọn ṣe ìfẹ́kùfẹ́. Àwọn ọmọ Ísíráẹlì pẹ̀lú sì tún sọkún wípé, ta ni yóò fún wa ní ẹran jẹ, àwa rántí ẹja tí àwa ti ń jẹ ní Íjíbítì ní ọ̀fẹ́, àti àpálà, àti bàrà, àti ewébẹ̀, àti àlùbọ́sà, àti ewéko. Ṣùgbọ́n ní ìsinsìnyí, ọkàn wa gbẹ, kò sí ohun kan rárá bí kò ṣe mánà yìí níwájú wa. Mánà náà sì dàbí irúgbìn kòríáńdérì.
2: Àwọ̀ rẹ̀ sì dàbí àwọ̀ òkúta bédélíùmù.
0: Àwọn ènìyàn náà máa lọ káàkiri. Wọn a sì kó o, wọn a sì lọ ọ́ nínú ọlọ, tàbí wọn a sì gun nínú odó, wọn a sì ṣe é nínú ìkòkò, wọn a sì fi dín àkàrà, ìtọ́wò rẹ̀ sì rí bí ìtọ́wò àkàrà òróró. Nígbà tí ìrí bá sì ṣẹ̀ sí ibùdó ní òru, mánà á bọ́ sí i. Nígbà náà ni Mósè gbọ́, àwọn ènìyàn sọkún ní ìdílé wọn, olúkúlùkù ní ẹnu ọ̀nà àgọ́ tirẹ̀, ìbínú Olúwa sì ru sí wọn gidigidi, ó sì burú lójú Mósè. Mósè sì wí fún Olúwa pé, nítorí kíni ìwọ fi ń pọ́n ìránṣẹ́ rẹ lójú?
2: Nítorí kíni èmi kò sì ṣe rí oore ọ̀fẹ́ ní ojú rẹ?
0: Tí ìwọ fi dé ẹrù gbogbo ènìyàn yìí lé mi, ìṣe èmi ni ó lóyún gbogbo ènìyàn yìí, ìṣe èmi ni ó bí wọn. Tí ìwọ fi wí fún mi pé, máa gbé wọn lọ ní okàn àyà rẹ, bí bàbá ti gbé ọmọ ọmú sí ilẹ̀ tí ìwọ ti búra fún àwọn bàbá wọn. Níbo ni èmi ó gbé ti mú ẹran wá fi fún gbogbo ènìyàn yìí? Nítorí tí wọ́n sọkún sí mi wí pé, fún wa ní ẹran kí àwa kí ó jẹ, èmi nìkan kò lè ru gbogbo àwọn ènìyàn yìí. Nítorí tí wọ́n wúwo jù fún mi, àti bí báyìí ni ìwọ ṣe sí mi, èmi bẹ̀ ọ́, pa mí kánkán bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, má sì ṣe jẹ́ kí èmi rí òṣì mi. Olúwa sì sọ fún Mósè pé, pé àádọ́rin ọkùnrin nínú àwọn àgbà Ísíráẹlì jọ sọ́dọ̀ mi, ẹni tí ìwọ mọ̀ pé wọ́n ṣe àgbà àwọn ènìyàn àti olórí wọn, kí o sì mú wọn wá sí àgọ́ àjọ, kí wọn kí ó sì dúró níbẹ̀ pẹ̀lú rẹ, èmi ó sì sọ̀kalẹ̀ wá, èmi ó sì bá ọ sọ̀rọ̀ níbẹ̀, èmi ó sì mú nínú ẹ̀mí tí ń bẹ lára rẹ. Èmi ó sì fi í sára wọn, wọn ó sì máa bá ọ ru ẹrù àwọn ènìyàn náà, kí ìwọ kí ó má ṣe nìkan rù ú. Kí ìwọ kí o sì wí fún àwọn ènìyàn náà pé, ẹyẹ ara yín sí mímọ́ di ọ̀la, ẹ̀yin ó sì jẹ ẹran, nítorí tí ẹ̀yin ń sọkún ní etí Olúwa wípé, ta ni yóò fún wa ní ẹran jẹ? Ó ṣà dára fún wa ní Íjíbítì, nítorí náà ni Olúwa yóò ṣe fún yín ní ẹran, ẹ̀yin ó sì jẹ. Ẹ kì ó jẹ ní ijọ́ kan, tàbí ní ijọ́ méjì, tàbí ní ijọ́ márùn-ún, bẹ́ẹ̀ ni kì í ṣe ijọ́ mẹ́wàá tàbí ogún ọjọ́, ṣùgbọ́n ní oṣù kan tọ̀tọ̀, títí yóò fi yọ jáde ní ipò imú yín, tí yóò sì fi sú yín, nítorí tí ẹ̀yin gan Olúwa ti ń bẹ láàrin yín. Ẹ̀yin sì sọkún níwájú rẹ̀ wípé, èyí ṣe tí àwa fi jáde láti Íjíbítì wá. Mósè sì wí pé, àwọn ènìyàn náà, láàrin àwọn ẹni tí èmi wà jẹ́ 300 ẹlẹ́sẹ̀, ìwọ sì wí pé èmi ò fún ọ ní ẹran kí wọn kí ó lè máa jẹ ní oṣù kan tọ̀tọ̀. Agbo ẹran tàbí ọ̀wọ́ ẹran ni kí a pa fún wọn láti tó fún wọn ni, tàbí gbogbo ẹja ọ̀kun ni a kó jọ fún wọn láti tó fún wọn. Olúwa sì sọ fún Mósè pé, ọwọ́ Olúwa àkúrúbí, ìwọ ò rí ní ìsinsìnyìí bí ọ̀rọ̀ mi yóò ṣẹ sí ọ tàbí bí kì ó ṣẹ. Mósè sì jáde lọ, ó sì sọ ọ̀rọ̀ Olúwa fún àwọn ènìyàn, ó sì pe 70 ọkùnrin nínú àwọn àgbà ènìyàn jọ, ó sì mú wọn dúró yí àgọ́ ká. Olúwa sì sọ̀kalẹ̀ wá nínú àwọsánmọ̀, ó sì bá a sọ̀rọ̀, ó sì mú nínú ẹ̀mí tí ó wà lára rẹ̀, ó sì fi sára àwọn 70 àgbà náà. Ó sì ṣe nígbà tí ẹ̀mí náà bà lé wọn, wọ́n sì sọ tẹ́lẹ̀, ṣùgbọ́n wọn kò ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n oku méjì nínú àwọn ọkùnrin náà ní ibùdó, orúkọ ìkíní a máa jẹ́ Eldadi, orúkọ ìkejì Medadi. Ẹ̀mí náà sì bà lé wọn, wọ́n sì ń bẹ nínú àwọn tí a kà, ṣùgbọ́n wọn kò jáde lọ sí àgọ́, wọ́n sì ń sọ tẹ́lẹ̀ ní ibùdó.

0: ọmọkùnrin kan sì súré, ó sì sọ fún Mósè, ó sì wí pé Eldadi àti Medadi ń sọ tẹ́lẹ̀ ní ibùdó. Joshua ọmọ Nuni ìránṣẹ́ Mósè, ọ̀kan nínú àwọn ọmọkùnrin rẹ̀ dáhùn, ó sì wí pé Mósè Olúwa mi, dá wọn lẹ́kùn. Mósè sì wí fún un pé ìwọ ń jowú nítorí mi, gbogbo ènìyàn Olúwa ìbá lè jẹ́ wòlíì, kí Olúwa kí ó fi ẹ̀mí rẹ̀ sí wọn lára. Mósè sì lọ sí ibùdó, òun àti àwọn àgbà Ísírẹ́lì. Afẹ́fẹ́ kan sì ti ọ̀dọ̀ Olúwa jáde lọ, ó sì mú àparò láti òkun wá, ó sì dà wọ́n sí ibùdó bí ìwọ̀n ìrìn ijọ́ kan ní ìhà ìhín àti bí ìwọ̀n ìrìn ijọ́ kan ní ìhà ọ̀hún bí ibùdó ká ní ìwọ̀n ìgbọ̀nwọ́ méjì lórí ilẹ̀. Àwọn ènìyàn sì dúró ní gbogbo ọjọ́ náà àti ní gbogbo òru náà àti ní gbogbo ọjọ́ kejì, wọ́n sì ń kó àparò. Ẹni tí ó kó kéré kó òṣùwọ̀n ó mérì mẹ́wàá, wọ́n sì sà wọ́n sílẹ̀ fún ara wọn yí ibùdó ká. Nígbà tí ẹran náà sì ń bẹ láàrin ehín wọn kí wọn kí ó tó jẹ́, ìbínú Olúwa sì rú sí àwọn ènìyàn náà. Olúwa sì fi àrùn ńlá gidigidi kọlu àwọn ènìyàn náà, a sì pe orúkọ ibẹ̀ náà ní Kibrotu Hatafa, nítorí pé níbẹ̀ ni wọ́n gbé sìnkú àwọn ènìyàn tí ó ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ènìyàn náà sì dìde ìrìn wọn láti Kibrotu Hatafa lọ sí Haserotu, wọ́n sì dó sí Haserotu.
1: Kí a tó bẹ̀rẹ̀ lónìí, mo fẹ́ mọ̀ bí a bá rí ẹnikẹ́ni tí ó fẹ́ wá lásán ní àṣálẹ̀ yìí. Ṣé ó wà? Mo gbàgbọ́ wípé a fẹ́ mú nǹkan kan lọ sílé, àbí kìí ṣe bẹ́ẹ̀? Ní àwọn ibi ilé ìsìn káàkiri àti ibi tí a ti ń kọ́ ẹ̀kọ́ Bíbélì, tí ohun tí a fẹ́ sọ ní àṣálẹ̀ yìí kò bá yí wọn dáradára, bí wọ́n ti lọ bẹ́ẹ̀ náà máa ń padà, wọn kìí rí ohunkóhun mú bọ̀ bí ohun tí wọ́n gbà lọ́wọ́ Ọlọ́run láti ibi tí wọ́n lọ. Ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti ire tí Ọlọ́run fẹ́ fún ọ, ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ. Torí bẹ́ẹ̀, kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ. Yóò ṣe ọ́ láǹfààní bí o bá ti ń bọ̀ ní ọjọ́ ìṣẹ́gun ní àyà ọjọ́ òní kí o gbé Bíbélì rẹ lọ́wọ́. Iye àwa tí a ní Bíbélì lọ́wọ́, mo fẹ́ kí o nà án sókè kí n rí i. Ẹ ṣé púpọ̀, a ṣe dáradára ní ti wípé a gbé Bíbélì wá wá. Ìwọ tí ó jẹ́ Bíbélì òyìnbó lé ó wà lọ́wọ́ rẹ, nà án sókè kí n rí i. Irú àwa bẹ́ẹ̀ a ṣe dáradára tó. Ó jẹ́ wípé àwọn olóyìnbó bí wọ́n bá fẹ́ bá wa sọ̀rọ̀, wọ́n á sọ wípé a fẹ́ẹ̀lì. Torí wípé ohun àkọ́kọ́ tí ó yẹ láti mú lọ́wọ́, a ò mú lọ́wọ́. Bí o bá ń bọ̀ ní ẹ̀kọ́ Bíbélì ti Yorùbá, irú Bíbélì wo ló yẹ ká gbé dání? Yorùbá. Àwọn bí a bá ti jókòó tán, a á rí wípé àwọn kan dìde dúró. Àwọn wọ̀nyí ni adènà, wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run láàrin wa. Bí wọ́n bá sọ pé kí a sún, a ní láti sún. Nílé Ọlọ́run a kìí jà, a kìí jiyàn, a kìí sọ wípé mo ti gbé Bíbélì mi síbẹ̀ láti jókòó síbẹ̀ ni. Ilé Ọlọ́run jẹ́ ibi tí ó lọ́wọ̀, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, kí ẹ má jẹ́ kí a di àwọn tí Jésù tí a fi pàṣán ìdájọ́ tí a fi lé jáde. Bí a bá ti wá ibi tí wọ́n bá sọ wípé kí a jókòó sí, a kìí bínú sí àwọn òjíṣẹ́ Ọlọ́run pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀ àti ìrẹ̀lẹ̀. A jókòó sí ibi tí wọ́n ní kí a jókòó sí. Bí a bá sì ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lọ, kò ṣàǹfààní, kò sì tọ̀nà kí a máa bá ara wa sọ̀rọ̀ tàbí kí a máa sùn. Bí o bá rí ẹni tí ó ń sùn, wa fowo to eru eni be ki o le se ti sile lati gbo onti an so se o ye wa onti an we eje ki a dije wa lati gbadura baba wa tin be li orun baba jesu kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi yin fun oruko yin gba pe ati yin wa ni oruko jesu adupe lowo re wi pe awa ni orile ede awon eniyan dudu awa ti a omo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wi pe enikan wa ti o nje olorun baba jesu kristi sugbon awa ti o se ni olori ire lati je ki a se alarin ba pade yin rere baba gba pe ati wa ni oruko jesu ninu itan ninu isedale wa ni ati gbo wi pe awon obi wa awon baba nla wa won ma npa eniyan se ebo ni iwe mimo ti a npe ni bibeli won ori ri won o se pa ni tan fun wi pe olugbala wa ati wi pe eje jesu kristi ni ma we ni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihirere ati igbala ti jesu wa pese re sile fun wa baba gba pe ati wa ni oruko jesu sugbon mo wi pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wi pe bi o tile je pe won gbe bibeli won ka won lo si ileisin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwa ku wa kuro lowo won iwa ise kuro ni owo won sugbon sibe sibe won ke pe o won o si mo baba ambe o a o fe ki ti wa ki o ri be a o fe se ase danu a o si fe wa lasan ambe o wi pe awon igi ti o di wa leti awon ti o ra wa niye awon ti o fo wa loju ba wa yo kuro ni oruko jesu nje je ni ti jesu ta sile ni oreke calvary e ti o wi pe yi le eje mi ti ma je mu titu fun imukuro ese opolopo ambe wi pe gbogbo awon ese ti o si wa ti o le mo ni tabi ti o nsa pa mo ni igbesi aye wa e ti ko je ki oju wa ki o ri igbala olorun ba wa yo won kuro ni oruko jesu sanu fun wa o ni igba na ni ikeyin aye nigba ti ipalarada awon eniyan mimo yo sele nigba ti o mo okan ti o fi ekeji sile nigba ti pe yo dun baba anbe o se waye ni oruko jesu nje bi o tin kilo fun wa le oni ti o si nje ki oro re ki o ye wa sanu fun wa egbe kegbe ti ki je ki agboran yo wa kuro laarin won ni oruko jesu awon ti won ba awon elomiran wa ti won wa n woran ti won gbo pe a lo si oluwa ti awon na n bo sugbon ti ohun ti a n ko ti ko ye won baba si won leti ni oruko jesu sanu fun wa je ki oro re ki o ye wa je ki eni kankan wa ki o le ni oruko ninu iwe iye ni oruko jesu kristi oluwa wa e je ki a joko loni a n ye iwe mimo wo ni ori eko pataki ti o se iyebiye eyi ni wipe ẹlẹ̀sìn ni ọ́ tàbí onígbàgbọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé Bíbélì, ni ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára. Bí a bá sì ń fi ẹlẹ̀sìn pé onígbàgbọ́, tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ̀sìn, èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin Olúwa, ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù, tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ̀sìn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run bí kò ṣe ìyà, ìdájọ́ àti ìbínú Ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run, kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Bí o bá mọ bí a ti kọ̀wé, kí o gbégègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ̀ wọ̀nyí, kí o máa kọ wọ́n sílẹ̀. Bí o bá ti ń délé, kí o tún máa yẹ̀ ẹ́ wò, láti jẹ́ kí o lè dá ọ lójú ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́. Láti ìṣẹ̀dálẹ̀ ayé, láti ìgbà tí àwọn ènìyàn ti ń ké pe Ọlọ́run, ni ó dàbí ẹni wípé àti èpò àti àlìkámà ni wọ́n wà nínú ayé. Láti ìgbà tí àwọn ènìyàn tí a ti ń fi orúkọ Ọlọ́run pè wọ́n, ni àwọn onígbàgbọ́ tòótọ́ àti àwọn àgàbàgebè ẹlẹ̀sìn, àwọn tí wọ́n fi ẹnu súnmọ́ Olúwa ṣùgbọ́n tí ọkàn wọn jìnà réré sí Ọlọ́run, ni wọ́n ti wà. Ó wà ní ìlú òkèèrè lẹ́yìn òkun, ó sì wà ní ilẹ̀ tiwa níhìn-ín. Ó tilẹ̀ dàbí ẹni wípé àwọn ẹlẹ̀sìn ni wọ́n pọ̀ ju onígbàgbọ́ lọ. Bí ìwọ náà bá ti wò ó yíkáàkiri, bí o bá dé oko gẹ́gẹ́ bí àgbẹ̀, àwọn èpò tí ó máa ń hù láì jẹ́ wípé a ti ọwọ́ àgbẹ̀ gbìn wọ́n, àwọn ni ó máa ń pọ̀ ju àwọn ohun tí a gbìn tí ó lérè tí ó máa ń mú èso wá. Àwọn èpò ni ó máa ń pọ̀ ju àlìkámà lọ. Bẹ́ẹ̀ náà ni ilé ìsìn gbogbo, àwọn tí wọ́n máa ń wá ṣùgbọ́n tí kìí ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́, àwọn ẹlẹ̀sìn, àwọn tí wọ́n máa ń gbé Bíbélì, àwọn tí wọ́n ń pe orúkọ Ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí Ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tirẹ̀, àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Ó sì ṣeéṣe a ò ní fẹ́kù láàrin wa ní àṣálẹ̀ yìí tí a jókòó, tí a rò wípé onígbàgbọ́ tòótọ́ ni wá, ṣùgbọ́n tí ó jẹ́ wípé bí ọjọ́ ìkẹyìn bá dé bá ọ, láì ní ìyípadà sí irú ipò tí ó wà nísinsìnyí, ìka àbámọ̀ Ọlọ́run má jẹ́ kí a fi hánu. Nítorí pé ní ọjọ́ ni tí ó ń bọ̀ wá, ọjọ́ ìdájọ́, ọjọ́ tí oníkálukú yóò rí ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ti rí ẹkún àti òṣé àti àbámọ̀ yóò pọ̀ lé ọjọ́ náà. Mo sì gbàgbọ́ wípé ìwọ tí ó wà níhìn-ín lónìí nítorí pé o fẹ́ tan ara rẹ jẹ, òun ló ṣe wá, àbí bẹ́ẹ̀ kọ́? Nítorí bẹ́ẹ̀, ó ṣe pàtàkì bí Ọlọ́run bá fi ọ́ hàn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kò ní ṣe àǹfààní láti bá ọlọ́run jiyàn. Ẹni tí ó bá bá ẹlẹ́dàá rẹ̀ jiyàn, ìparun òjijì ni ó dé bá irú ẹni bẹ́ẹ̀. Bí ọlọ́run bá fi ẹ̀sùn sùn ọ́ wípé ó jẹ́ ẹlẹ́sìn aláfaraṣe, ẹni tí kò mọ ọlọ́run, ẹni tó rò wípé òun lọ sí ìjọba ọ̀run nígbà tí ó wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀, bí ọlọ́run bá ti ń fi ọ́ hàn, bí o bá lè ṣe bí Dáfídì tí ó wípé ní tòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí àti ẹlẹ́sìn lásán, ó dájú wípé ìdájọ́ yóò kúrò, àánú yóò sì tẹ̀lé. Ní ìwé wòlíì Aísáyà ni ó ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí, tí ó sì ń jẹ́ kí a mọ̀ àpèjúwe àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Ìwé wòlíì Aísáyà orí ìkejì dín ní ọgọ́ta 58:58. Láti ẹsẹ̀ ìkíní, ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. O àti ń béèrè nínú ọkàn rẹ, bóyá o ti ka ìwé tí a ń kà yìí, orí ẹsẹ̀ yìí bóyá o ti kà á rí. Kí ni ṣe tí Ọlọ́run láti máa sọ fún òjíṣẹ́ rẹ̀ oníwàásù tí a ń pè ní wòlíì Aísáyà wípé ké rárá? Kí ni ṣe tí ó wípé sọ ní ohùn jẹ́jẹ́, sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwọn ènìyàn mi? Nítorí wípé bí o bá ń bá agbọ́mágbà, alágídí ọkàn, ẹni tí ó ń fi ara rẹ̀ pẹ, ẹni tí kò jẹ́, bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀, o ní láti gbé ohùn rẹ sókè. Bí o bá ti ń pe ènìyàn ní ìgbàkúùgbà tí o ti ń sọ wípé lágbájá tí ò ní dáhùn, bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀, o ní láti ké rárá. Èyí jẹ́ wípé àwọn ènìyàn wọ̀nyí jẹ́ agbọ́mágbà, aṣetinú ẹni, olórí kunkun. Nítorí wípé kì í ṣe àkọ́kọ́ tí Ọlọ́run yóò ké sí wọn, tí yóò sì bá wọn sọ̀rọ̀, ṣùgbọ́n nítorí agídí ọkàn wọn, nítorí pé wọ́n fi mímọ̀ ṣe àìmọ̀, nítorí wípé wọ́n ń lọ ní ọ̀nà àìgbọ́ràn, Ọlọ́run láti sọ fún oníwàásù yìí wípé kí ó ké rárá. Ìwọ náà sì mọ̀ ní àwọn ibi tí a ti ń jọ́sìn wípé bí wọ́n bá fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, wọn kì í ké rárá, wọn kì í kígbe sókè, wọn a sọ ní ohùn jẹ́jẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àwọn Yorùbá sì máa sọ fún wa wípé a kì í fi bọ̀rọ̀ gba ọmọ lọ́wọ́ èkùrọ́. Ṣé a ti gbọ́ bẹ́ẹ̀ rí? Ẹni tí ó ti jinlẹ̀ nínú ẹ̀ṣẹ̀, kì í ṣe pé a máa fọwọ́ ra ní orí, a máa fọwọ́ kọlé ọrùn, a máa rẹ́rìn pẹ̀lú rẹ̀ wípé ẹ̀ṣẹ̀ ò dáa, kò dáa kó ṣe bẹ́ẹ̀. Bí èèyàn bá ṣe bẹ́ẹ̀, ìdájọ́ Ọlọ́run wà. Bó o bá sọ bẹ́ẹ̀ kò ní gbọ́, ké rárá, má ṣe dá sí. Kí ni ìtumọ̀ wípé má ṣe dá sí? Ó ń sọ fún wa wípé láti orí dé ilẹ̀, láti ọba títí dé àwọn ìjòyè, títí dé àwọn ọlọ́gbọ́n, títí dé àwọn mẹ̀kúnù tí ó wà ní orílẹ̀-èdè náà ni wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ó sì ń sọ fún wa lónìí wípé àti àgbà, àti ewé, àti ọkùnrin, àti obìnrin, kò sí ẹnìkan tí a lè rí dá sí, kò sí ẹni tí a lè rí yọ sílẹ̀. Ó ní ké rárá, má sì ṣe dá sí o, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n. Kò sọ wípé kí a fi ìrékọjá ènìyàn mi hàn àwọn ẹlòmíràn. Ó ní ẹni tí ó ń dẹ́ṣẹ̀, ẹni tí ó wà ní ìwà tí ó lòdì sí ti Ọlọ́run, àwọn ni kí a fi ìrékọjá wọ̀nyí hàn. Wẹ̀sẹ̀ ìkejì, kí o wo ìwà àwọn tí a ń pè ní ẹlẹ́sìn. bi won ti dese toni bi won ti je agbo magba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ekeje sugbon won wa mi lojojumo won ye lo si lesin won ye ka bibeli won ye lo lati gba omi adura won ye ka samu won si ye lo si lesin ni ojojo isimi o nso fun a wi pe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun an so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o sese ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wi pe e je ki a gbadura bi o ba si de ile re ti o nbere wi pe ohun ti o fe da wole ni ba o lo se le sese ani mo gbekele oluwa ni oluwa yo pese o sese ki o ti le ko ile re ki o so wi pe Jehova Jire Oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re Oluwa le Oluso agutan mi sugbon sibe sibe o ti oye run lenu e o elesin o sese ko ti fa iyawo ko ti o sese ko ma ti le ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa wi pe a fe se igbeyawo awon na tun lo se waju pepe won tun woso won awon tun pin awon iwe pelebe pelebe wi pe a nse ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka eti oruka gbogbo won akokora sugbon bi won ba tin bo ni elesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe gurege ni waju oluwa bọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọ́n tún ṣí àpamọ́wọ́ wọ́n tún kò sétí wọ́n tún kò sọ́rùn àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ jésù gbà mí jésù gbà mí jésù gbà mí dáríjì mí dáríjì mí dáríjì mí ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi àjẹ́ ẹ̀bá ti kúrò lẹ́yìn ẹ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ nì torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ àwọn tí ìwàkiwà ìrìnkìrìn tó bá wà lọ́wọ́ wọn àwọn làjẹ́ lé káàkiri ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí a fi ẹ̀jẹ̀ jésù kristi ra padà àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run bàjẹ́ ń rí wọn ó ń sá nì bó ṣó ń rí wọn ó ń sá nì èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀ bó bá ti ń sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun bẹ́ẹ̀ lè ṣún sá lọ ṣùgbọ́n bó wá di wípé ó lélẹ̀ mú látojú oorun à ń sin ọ́ nínú omi à ń sin ọ́ nínú sàárè tàbí à ń sin ọ́ káàkiri ó sì ń jí ó làágùn ó ń sọ pé padà lẹ́mìí sátani padà lẹ́mìí sátani ìgbàlà ló yẹ kó wà ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí wọ́n ń gbàdúrà wọ́n ń gbà àwẹ̀ ọ̀dọ̀ọ̀dún ó ṣeéṣe kí wọ́n ka ogójì ọjọ́ kó pé pátápátá kán sọ pé mi o yo kan kuro nu eri o si sese lasiko aweni ko je memo ko je moti ko je musiga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo goje ojo ni won ma gba awe won ma se sera ni bi ogoje ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo adojo sunday o an lati ri ninu lesin o si sese ko ti e ma sise papa ninu lesin awon wonyi ni bibeli nje ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se ngba awe ti iwo ko si ri iru awon eyan be won agbadura lasan won awa se ko bibeli lasan won agba awe lasan iwo na lo bere lowo won o sa mo won on wa leti okun bi won ti ngbadura toni ti won si ngba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se tawon ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be yeke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logbo rin loru bo ba ri oju ologbo ani won de o koni lesun gbogbo ti ese awon kan ti won rin nita ko ni lesun ibi kibi to wa ko si bi bedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je ri pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe sibe ko ni le ronun sun bo kon le sile awon osu ati aje won ni je gbe nu e o le kon le sile ki awon eniyan ki o wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won ki a won fo ba won nitori kini nitori pe won o mo oju olorun won o mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gbawe olorun ki ri o ni o se so wipe nitori kini awa se ngbawe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afe e si fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli n pe ni wipe eyin se afe Isaiah ori keta mo n ka lati ese ikerindinlogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon kuruntu ti won o mo nkankan afe o ba igbesi aye won je patapata won se nawo won fowo sofo lati ese ikerindinlogun ni aisa ori keta pelu oluwa wipe mo fe ki o fiyesi daradara ko so wipe oni waasu wipe awon elomiran bi a ba bi won ti a ba so wipe se bi o gbo wipe ana re n ye eyin oku pada o se lo ani soosi wa ni awon elesin niyen ko mo wipe oluwa wipe a so pe soosi wa ni bi ore ba de to so pe mo de o wa fi oti se mi lalejo ani soosi wa gba fun wa be awon ele bo ba se mo awon elesin niyen awon ti ki se onigbagbo awon ti won o ni idaniloju ohun ti won gba won so wipe bo ba so wipe iyawo e o si bimo o si dake be bo ba dake tara ya ba dake o lo wa keji ko mu yawo keji latabule e boya o sese ko le bimo ah ani shoshi wo je gba mi ma se be won le mi jade abi ka so fun won pe obirin sani iyawo en fi omo bi ekini ikeji iketa obirin obirin bo ba bi okunrin o ni re ni ta se arole e o ni re ni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni church yi o se fe sita ani won mo ba se ma won elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wi pe oluwa wi pe bodi asiko asiko kesi mesi ninu elesin won abi asiko isa ajinde ta ba so pe ah o si wa be ni wi pe o nsofo o si mura gege be ni pe okunrin ni yo o mo bo tin se ni ba ona tin se won ko setini won si ma nko sorun ya dile gbogbo a si fi paju a si dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na nbo yen awon elesin niyan sugbon won o si mo wi pe oro olorun ko fun won be won o mo tun mo wi pe oluwa wi pe bi won o ba se won so pe ah a sese ri eko bibeli kan o won so fun won be wi pe ka ma jale o ah o me nti o fe ko jale ni won e agbodo gbari ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu pelu ta lo wi pe Oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afẹ irin to rin lese bo se yan ti o nfi ife ku fe rin lati pe awon okunrin lati ba o se ife ku fe oju olorun ri o abajo to gbadura to olorun o gbo abajo to gba awe titititi sugbon ti wahala re ti o fi o sile oni ati pelu oju ife ku fe ewo la npe loju ife ku fe bo ba roju wa mo tiro ati e ti won fi nku ete wa si ton ma soju regberegbe be ni to fe se agbere oju ife ku fe niyan awon na nje ki awon pastor oluso agutan awon na nje kan dese bo ba gbo pe ah pastor o tun ti bimo kan o ti a mo nipa e o awon oloju agbere na fa won si kunle sin kaakiri o si so fun a wi pe won rin pelu orun giga ati oju ife ku fe ti won rin ti won si yan bi won tin lo ti won si nje ki ese won roworo won fi saworo si ese awon mo isu la n fi si lese awon ti yoruba ba mo wi pe won tin wa won tin wa won tin wa ti won si mona olodun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan esu lo ko nkan si o leti esu lo si ko si o lowo besu ba si tin ri o nigboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile rungurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe ohun ti o sun won debe ni iru iwa ti won hu eyi ni olorun ko fi gbo ti won sugbon bi o se awa ti olorun si leti to si je ki oju wa ki o la mo gbagbo wipe bi a ba jade a ma kilo fun won o n so ni ese ketadinogun wipe nitori na oluwa yoo fi epa lu atari awon omobirin si oni o ya mi lenu bo ba ri awon obirin to n pari oluwa lo lu won ni atari idajo olorun ni Oluwa yo fi epa lu atari awon omobirin si oni. Won si kun igboro. Gbogbo irun ti lo tan patapata. Eyi ti run e o lo, ina o kuro nbe. Opolopo itiju ni aso nbo mora. Eyi ti won ba si bo itiju won mora, won tun ku aso oniho, won tun wo. Gbogbo nkan tan won oyinbo se o ti je won ni ara tan patapata. A o ti gbe won si, won para won won ku laaye. Oluya Oluwa yo si fi ho won wi fun mi je won kirin ni o nsinsin yi won rin ni o obirin onile olona o le ni moto ayokele sugbon sibe sibe atun mu iro e ase si meji wa ma ri ho enta won ni tijumo bo ba ri won lejo bo ri won ni bi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo opolo won pe nkan nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to nwa moto wa ni ejo ega fa eje ka koja eni to nsi esu oju won ki riran Olorun si so fun wa wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo Saturday bo ba ti jo di ojo Sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo won ba si jale to so pe kini won so ni lesin ah lo nkan lo na ni ohun o gbo kina so ni ese ekeji ni dogunle ojo na Oluwa yo mu ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso ka wegele ka ma je kari oni waasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati oso ese ati oja ori ati ago olorun didun ati oruka eti se o ri ninu bibeli ti e abi bibeli temi yato tori awon elomi won so pe ngba to de tin lo si eko bibeli won ma ti fi ofin de e kale won o ka bibeli awon ti won ki se onigbagbo ko ye won ona olorun o ye won ona awa omo olorun papa ko ye won aboye won rara oruka ati oso imu iparo aso wiwo ati aso ileke ati ibo iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awa di arugbo kale ko ti pe ogbon odun ati di arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won aka bibeli won agbadura won agba awe abajo to olorun o gbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si se ki won na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja welewele won fe wo akisa laye atijo bi aso eyan ba ya die ni eti ayagbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon nisisin yi fun ra won won tun te blade abe won tun tebo won tun ja eti e wele wele bo ba ri ni apa won won tun ja wele wele ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won odi ara won odi ko gbadura ko olorun ma gbo odi ko gba awe ko olorun so pe won ori o odi ko wo wahala ko olorun so pe ko ma nikan daran nkan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pepa yo si dipo irun didi dara dara awon obirin l'olorun soro e nihin tori awon obirin lo ma ndiri abi be ko oni ori pepa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihin ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki o di mo fun a wi pe awon won yi won je elesin lasan lasan oni olorun o se gbo ti won je kin tun wo si ni ibi ti an ka tele tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ti ojo yi ke a le gbo ohun yi le oke eyi n so fun pe ohun lati ronuko wada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko wada ti o so fun olorun wi pe o mo wi pe o je elesin tele tele sugbon nisisin yi o n fe je onigbagbo toto yo fi oju anu re wo o mo fe ki o wo awon oba ori iketadini ogun 17 awon oba keji ori iketadini ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan won yi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o n kilo fun wa ti o n so fun wa wi pe ke a koja jije elesin ke a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo n ka lati ese ikeji le ni ogbon won bere oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan ti n rubo fun won ni ile ibi giga won ni wo ese iketalenigbon won beru oluwa won si n si orisa won beru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bọ́n bá rí ẹ̀jẹ̀ àbá mọ́tò wọn agbárí wọn ní jésù wọn bẹ̀rù olúwa ṣùgbọ́n òrìṣà kúrò nílé wọn ìwọ tó fi òrìṣà sílẹ̀ nílé tó wá débi tó ń gbé wa lẹ́nujó tó ń sọ pé ẹgbàdúrà fún mi ẹgbàdúrà fún mi òrìṣà ò ní jẹ́ kádúrà tá ń gbà fún ọ kò ní jẹ́ kó gbà eré ìbejì ni tàbí èyí tó ń tapo sí nínú ilé ẹ pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe ah mo ni wahala ni orisa to wa nle loko wahala ba o se o mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si n gbe bibeli o si so pe o bẹru oluwa wo nkan ti won so fun wa ni ese iketalenigbon won bẹru oluwa won si n si orisa won sin orisa won gege bi ise awon orileede ti won ko lati ibe lo awon ti won bẹru oluwa sugbon sibesibe ti won dese awon ni a so fun wa wipe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wipe awa ti a man kakiri en gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun lo to lo ngba we se wo na ri paso en pon imo to to ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi to birin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo n ba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri ton po ti o ti e moruko won ton asi lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe lati ojo tawon alagba won ti n gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sumo to so pe beru oluwa to so pe lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o pa je ri o to lo pa je o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni jeun sugbon sibe sibe to si nwa bo pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je kin so to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ke dogbon o si se le atete ko gbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kini un sarin won ti won se pa ninu won awon ti won dese ni ikoko awon ti won fara pamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon mo israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wipe nitori ese ikoko ti won da oni olorun se ran kini un sarin won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o sugbon bi o ba je ronu po ada ti o so fun olorun wipe saanu fun mi nitori elese ni mi mo gba ere olorun je wipe bi o ba ronu po ada jinle jinle ti o ronu po ada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla oluwa ni kini opolopo ebo yin jasi fun mi emi kun fun ore sisun agbo ati fun ora eran abopa be ni emi ko si ninu didun si eje ako maalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won si peran sibe fun irubo awon elomiran ati le gbe o seese ki o je ori eran yi lo si ikorita meta esu ni won sin o won o sin oluwa awon elomiran o seese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wipe loni bi o ba tin gbo ohun re ki o ronu pe wada ki o kepe oluwa ni ese ikejila nigba ti eyin wa lati fi ara han niwaju mi ta le o beere yi le owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je eni ti a ti ra pada pelu eje jesu kristi eyin ni olorun se nle won kuro ni agbala re e ma mu ore asan wa mo ewo ni ore asan idamewa elese ore asan ni eni to lo se firewo eni to lo lu awon elomiran ni GBT eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan owo mu ida mewa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo ojo isimi iru awon eniyan be won ajo wa si waju pepe ni won so wi pe oluwa bukun mi mo si wa fi ori olorun won ori olorun eni to nta oti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu ida mewa wa si waju oluwa ani mo wa mo ori oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife kufe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun sese niyan a si mo owo e wa si waju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti awon to je wipe won gba ise lowo ijoba o sese ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to nda sile ko le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe gba ti owo iba tun jade atunmu ida mewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe eri apere lagbaja ni awon ni opo mure ro ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin kin to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala o kuro nbe o sugbon baba ti lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olohun ki yi yan mole a ko tun lo sile isin kemi olohun ko tun do ti aso e ko to de kon ni mbo lo ti nbo o lo ja ni abe o lo lo se a ko ni emi olohun ni emi olohun ko yi ni awa ti wa nbe tele bi n ba ti n lulu atawon ti won se agbere ti won se panṣaga ati awon ti won ko obinrin jo be ni emi n ba le won ni won fi oriru benchi ninu leesin mo ri ni o kii se ti won pa nitan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu aago mejila aago mẹsan loru la n gbadura a lo n se iso oru paapaa a jewo bata bi iso ba gun elese bo ba ku o lo sorun apaadi wo ẹsẹ ìkẹtàlá ó ń sọ fún wa pé turari já sí ohun ìríra fún mi oṣù titun àti ọjọ ìsinmi ìpè àjọ èmi kò lè rọjú gbà á ẹṣẹ ni àní àpéjọpọ ọwọ ni oṣù titun yín àti àjọ ìdásílẹ yín ọkàn mi kórira wọn já sí ìyọ lẹnu fún mi gbà tó ń gbàdúrà tó lọ́n sọ pé yé yọ mí lẹ́nu o mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ tó ń gbàdúrà tọ́lọ́n sọ pé ta ló ń yọ mí lẹ́nu yẹn ọmọ onínàkúnà wo ni ẹ tí ò padà wálé tó ń gbàdúrà tó ránṣẹ́ látòkèrè sílé wípé òun fẹ́ àlàáfíà òun fẹ́ ìlera òun fẹ́ ìwòsàn yé yọ mí lẹ́nu bí ọlọ́run bá ka àdúrà ẹ sí ìyọlẹ́nu ó parí fún ẹ ṣùgbọ́n bó bá lè ronú pọ̀ padà bo ba so fun olorun wi pe saanu fun mi emi o to se elese olorun a saanu fun o nitori alaanu ni olorun bo

nígbà tí ẹ̀yin bá gba àdúrà púpọ̀, kì í ṣe díẹ̀ o, àdúrà ká máa gbà ká máa lami lójú, àdúrà ká máa gbà ká máa mi gbogbo ara, àdúrà ká máa làágùn. Ó ní bó o tiẹ̀ gbàdúrà tó làágùn tó da omi lójú, bó o bá ju ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó ń sọ wípé èmi kì yóò gbọ́, ọwọ́ yín kún fún ẹ̀jẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ò wá fi wá sílẹ̀ bẹ́ẹ̀, sórí Ọlọ́run wa aláàánú ni. Bí ọmọ onínàkúnà bó tilẹ̀ rìn jìnà sí ilé, bẹ́ẹ̀ ni ọkàn Ọlọ́run ló ń pè é wá wípé má dúró síbẹ̀, sàsálà fún ẹ̀mí rẹ̀, padà wálé, yé fi ara rẹ ṣiṣẹ́, yé fi ara rẹ jìyà. Mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wọ aṣọ funfun tẹ́lẹ̀ tẹ́lẹ̀, àwọn wòlíì tí mo mọ̀, àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn là ń pè bẹ́ẹ̀, àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó wá síwájú wọn kó sọ pé mo láàlá o, báyìí lórí o, kán máa túmọ̀ àlá fún wa, kán sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ, wà á sì ká ní ìgbà méje, tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje, gbogbo ẹ̀ láti ṣe. Ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn, ààyè rí oṣó àti àjẹ́, ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣàdúrà wa jẹ, a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀, a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀, àwọn ọ̀nà kúnkún tẹ wá mọ́lẹ̀ nígbà náà. Àìsàn wòlíì wa pàápàá, àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀, kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́, bó bá ń ṣiṣẹ́ fọlẹ́ ọlọ́run á tọ́jú ẹ. A ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó, a fẹ́ sin Olúwa lé ẹ̀mí àti ní òtítọ́. Ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ, nísìnyí ó ju ọdún bíi 18 sẹ́yìn, lẹ́nìkan sọ fún mi, ló sọ pé kò sọ́nà bí tó wọ yìí, kò kọ́kọ́ yé mi, mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni. Òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí, sọ pé ó ní kí n wá gbọ́ ìhìnrere, èyí táwa náà ní yìí kan náà ni, ìhìnrere náà ni, agbára pápá wà lọ́wọ́ wa, bàbá ti ń gbàdúrà, ta ń gbà àwẹ̀, ta ń fò sókè, ta ń lùlù, bẹ́ẹ̀ ni ẹ̀mí ń balẹ̀ wà, a sì ń láàlá ńgbà náà. Mo ní àwọn ìwé tí mo ń kọ àlá sí ni, bí n bá ti jí láàárọ̀ mi ò jẹ́ kí ẹ kí n tó kọ àlá mi ilẹ̀ torí mo lè lọ gbàgbé, mi ò jẹ́ kí ẹnikẹ́ni kí ó fọwọ́ kan aṣọ àdúrà mi. Ohun tó ṣe pàtàkì ni ìfọ́jú ọkàn. Ṣùgbọ́n ìgbà tí mo gbọ́ ìhìnrere, bó tilẹ̀ jẹ́ wípé orí mi kọ́kọ́ kàn, mo sọ pé ó ti o, tùràrí mi, àbẹ́là mi ò jẹ́ fílẹ̀, èmi tí mo ti ń mọ bá a ṣe lo sáàmù, èmi tó ku díẹ̀ kí n dín wòlíì, bí n bá ń gbààwẹ̀ láyé ọjọ́ òun, ó jẹ́ má ṣẹ̀mí torí pé bébí bá pa mí inú máa ń kan mí ni. Ṣùgbọ́n inú ìfọ́jú yìí ni mo wà, lẹ́nìkan sọ fún mi pé ọ̀nà ìrere wà, pé èèyàn máa nígbàlà ni tó sì ń bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, àwa ọmọ kan bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, pé kéèyàn bọ́ lọ́wọ́ ọ̀tá làwa ń rò. Ṣùgbọ́n Ọlọ́run tó jẹ́ aláàánú, tó sì ní sùúrù tó bẹ́ẹ̀ gẹ́ẹ́, ló fi ìpè yìí fún mi, ló sọ fún mi pé kí n kúrò nínú ìṣìnà tí mo wà. Mo bẹ̀rẹ̀ sí ní bá wọn lọ, mo kọ́kọ́ gbọ́ kò yé mi, mo sọ pé àwọn eléyìí ò máa màdúrà gbà, àtorí pé mo máa ń gbàdúrà, wọn kàn máa gbàdúrà láwọn nìkan, wọn ò jan rí mọ́lẹ̀, wọn ò fò sókè, ẹ̀mí ò gbé wọn. Mo ní èwo làwọn eléyìí ṣe, alákọ̀ọ́bẹ̀rẹ̀ làwọn eléyìí ni, ẹ̀mí ò farahàn bí. Ṣùgbọ́n ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí i tó yé mi, tí mo rí i pé àwọn wòlíì wa àgbèrè ò kúrò lọ́wọ́ wọn, ìkóbìnrin jọ ò kúrò lọ́wọ́ wọn, lèmi náà wá ń dánú ara mi rò pé kò máa yẹ kéèyàn kú báyìí, kéèyàn kàn jókòó sípò ẹlẹ́sìn, ni bá jókòó lé mi, mo wá ń lọ sí ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìhìnrere. Ó wá di ọdún 1964 ní oṣù kẹrin ọjọ́ karùn-ún, lálẹ́ ọjọ́ yẹn mo gbọ́ bí ìwọ náà ti ń gbọ́ lálẹ́ yìí, mo ń bẹ Ọlọ́run wípé kí ohun tó ń gbọ́ lálẹ́ kó lè ṣe ọ́ láǹfààní. Ní alẹ́ ọjọ́ yìí gan-an bí wọ́n ti ń sọ̀rọ̀ ìrere yìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí n bá wà nínú ọkọ̀ màá máa mira ni, ẹ̀mí ni o, bí n bá sì wà ní

ẹ̀sìn bó sọ̀rọ̀ bó ń wàásù mà á ti máa ṣorí báyìí torí kì í náà àti máa tamí pàkọ́ mà á ti máa sọ pé wẹ́ ẹ̀mí ń dé nìyẹn a sì ń láti jura lẹ̀ fún ẹ̀mí ṣùgbọ́n ọjọ́ yìí àdúrà tí mo gbàjọ́ náà yàtọ̀ mo sọ fún ọlọ́run wípé oṣù mi torí àwọn oṣù kúrò lẹ́yìn mi àjẹ́ kúrò lẹ́yìn mi ìbínú ńkọ́ ìjà ńkọ́ àrùn kan kọ́ kí a fi èèyàn sínú ńkọ́ mo ní ó tó mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ṣàánú fún mi ẹlẹ́ṣẹ̀ ni mí dáríjì mi gba ọkàn mi la fi ẹ̀jẹ̀ jésù wọ inú ọkàn mi ò jẹ́ mọ́ olóòótọ́ lẹ ọlọ́run àwọn ìlérí rẹ kò yí padà mo wá rí wípé ayọ̀ kan wá sínú ọkàn mi àwọn ẹ̀ṣẹ̀ tó wùn mí dá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tí mo ti máa ń bájà tí mi ò kì í kí nǹkan náà wà nọkàn mi láti máa kí wọn láti dáríjì wọn mo wá bẹ̀rẹ̀ sí ní kọ orin ìhere orin ayé àtijọ́ pé bàbá fòsókè a ó wo orí èṣù mọ́lẹ̀ wómúwómú mo ju gbogbo ẹ̀ lẹ̀ mo yí padà pátápátá wòlíì bá wá mi wálé ó bá sọ pé òun ò rí mi mọ́ mo lóò lè rí mi mọ́ yí kúrò níwájú ojú mi dáwọ́ dúró láti ṣe búburú kọ́ láti ṣe rere wá ìdájọ́ ran àwọn ẹni tí a ní lára lọ́wọ́ ṣe ìdájọ́ aláìní bàbá ìyẹn sọ pé ṣe ẹ̀tọ́ fún wọn gba ẹjọ́ pé wí olùwà wí pé wá nísinsìnyí ọ̀la kọ́ o má fi ọjọ́ ìgbàlà rẹ dọ́la wá nísinsìnyí kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀ bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó wọn ó fún bí òjò dídì bí wọ́n pọ́n bí àlàárì wọn ó dàbí irun àgùntàn bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà bó bá fẹ́ dúró nípò ẹlẹ́sìn àwọn tí kò mọ olúwa àwọn tí wọ́n ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ó kù sọ́wọ́ ẹ o ṣùgbọ́n bó bá jẹ́ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tòde onígbàgbọ́ ẹni tí a fi ẹ̀jẹ̀ jésù kristi wẹ̀.

0: Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ikọ̀ LSC. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronúpó àdá. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka ogun, tàbí àwọn ogun tí wọ́n ti ṣe fún àwọn ogun dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọlọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pé nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ̀sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá kékeré orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ kẹ́pẹ́ nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń wa rùnkì, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. Afẹ́ jẹ́ tìrẹ. A bẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù, gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, a fi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orí igi àgbélébù, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kókọ́ra láti inú ayé, láti ọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, tí omi àmúṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tòótọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ǹjẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
1: Baba da won sile.
0: Abe o. Wo pe nigba te o ri oni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, ohun ti o kin fe de se. Ohun to korira ese. Ohun to sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa, ni bi ise ni. Tabi ni abule wa, tabi pelu awon ebi wa, tabi pelu awon alejo. Baba ma je ke ese kese ki o wa ni owo wa. Se wa ni omo Olorun tooto. Oro enu wa se ni oro otito. Iwa owo wa se ni iwa mimo. Ero enu okan wa je ki o je mimo. Adupe po ti gbo. Awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni ni asale yi. Wo won tan ni oruko Jesu. O so fun a wi pe aya yi o pa won alejo. Wo si fi eru sajade ni bi kolo fi won. Nje apase fun yeyin aisan. Ni bi ki bi tele wa. E jade ni oruko Jesu. Nitori aduro ni abe ase Olorun Olodumare. Ati ni abe ojiji Olodumare. Aduro ni inu ase je Jesu Kristi. Pelu oro Olorun ati ileri re. Pelu eje ti a fi ra wa pada. Ni apase fun gbogbo aisan patapata. E jade ni oruko Jesu. Baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le isan jade ni oruko Jesu. Ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se. Ambe wo Olorun ba se wa ninu imole ti o so le sumo ti a je o le farakan ti elebo logun ti o le foju kan. Baba so wa di eru loju awon ologun. Ambe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko Jesu. Adupe po ti so wa di ominira aisan lo

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Mary, ori ikejila, ati Miriamu ati Aroni soro di Simose, nitori obirin ara Ethiopia ti o gbe ni iyawo, nitori pe o gbe obirin ara Ethiopia kan ni iyawo, won si wi pe nipa Mose nikan ni Oluwa soro bi, ko ati ipa wa soro pelu, Oluwa si gbo. Ṣugbọn okunrin na Mose, o ṣe olokan tutu ju gbogbo eniyan lo ti n be lori ile. Oluwa si so fun Mose ati fun Aroni ati fun Miriamu ni ojiji pe eyin meteta e jade wa si ago ajo awon meteta si jade Oluwa si so kale wa ninu ohun awo somo o si duro ni enu ona ago na o si pe Aroni ati Miriamu awon mejeje si jade wa o si wi pe e gbo oro mi nisisiyi iwo ile Oluwa ba nbe ninu yin emi Oluwa yo farahan fun ni ojuran emi o si ba soro ni oju ala Mose iranse emi ko ri be olooto ni ninu gugu ile emi o ni emi ba soro ni enu penu ati ni gbangba ki si se ni oro ti o se okunkun apere Oluwa ni ohun o si ri nje nitori kini eyin ko se beru lati soro di si Mose iranse emi ibinu Oluwa si ru si won o si lo awo somo si lo kuro lori ago na si kiyesi Miriamu di adete o fun bi ojo dide Aroni si wo Miriamu si kiyesi o di adete Aroni si wi fun Mose pe ye Oluwa mi emi be o ma se ka ese na si wa lorun eyi ti awa fi were se ati eyi ti awa ti dese emi be o ma se je ki o dabi eni ti o ku eni ti abo ara re run tan nigba ti o ti inu iya re jade Mose si kigbe pe Oluwa wi pe Olorun emi be o mu lara dani sisin yi Oluwa si wi fun Mose pe bi baba re ti le tu ito si ni oju nje oju ki ba ti ni ijo meje ki a se mo eyin budo ni ijo meje leyin eyi ni ki a gba sinu re a si se Miriamu mo eyin budo ni ijo meje awon eniyan ko si se titi a fi gba Miriamu pada leyin eyi ni ni awon eniyan si se kuro ni Aserotu won si do si iju Parani
2: Numeri ori iketala Oluwa si so fun Mose pe ran eniyan ki won ki o si se ami ile Kenani ti mo fi fun awon omo Israeli okunrin kan ni ki eyin ki o ran ninu eya awon baba won ki olukuluku ki o je ijoye ninu won Mose si ran won lati ju Parani lo gege bi ase Oluwa gbogbo awon okunrin na je olori awon omo Israeli oruko won si ni won yi ninu eya Reubeni Shamua omo Sakuru ninu eya Simeoni Shafati omo Hori ninu eya Juda Kalebu omo Jefuni ninu eya Isakari Igali omo Josefu ninu eya Ephraimu Oshia omo Nuni ninu eya Benjamini Palti omo Rafu ninu eya Sebuluni Gadieli omo Sodi ninu eya Josefu eyi ni ninu eya Manase Gadi omo Susi ninu eya Dani Amieli omo Gemali ninu eya Asheri Seturu omo Mikaeli ninu eya Naftali Nabi omo Fofsi ninu eya Gadi Geweli omo Maki won yi ni oruko awon okunrin na ti Mose ran lati lo se ami ile na Mose si so Oshia omo Nuni ni Joshua Mose si ran won lo se ami ile Kenani o si wi fun won pe e gba ona iha gusu yi ki e si lo sori oke ni ki eyin si wo ile na bi o ti ri ati awon eniyan ti n gbe inu re bi won se alagbara tabi alailagbara bi die ni won tabi pupo ati bi ile na ti won gbe ti ri bi didara ni bi buburu ni ati bi ilu ti won gbe ti ri bi ninu ago ni tabi ninu ilu olode ati bi ile na ti ri bi eletu ni tabi bi asale bi igi ba nbe ninu re tabi ko si ki eyin ki o si mu okan le ki eyin si mu ninu eso ile na wa je igba na je akoko pipon akoso ajara pe ni won goke lo won si se ami ile na lati ju sini lo de Rehobu ati lo si Hamati won si ti agusu goke lo won si de Hebroni nibi ti Ahimani Sheshai ati Talmai awon omo Anaki gbe wa ati te Hebroni do ni odun meje saju Suani ni Egypt won si de odo Eshkolu won si re owo ajara kan ti ohun ti idi eso ajara kan lati ibe wa awon eniyan meji si fi opa ru won si mu ninu eso pomegranate ati ti opoto wa won si so ibe na ni odo Eshkolu nitori idi eso ti awon omo Israeli re lati ibe wa won si pada ni ririn ile na wo leyin ogoji ojo won si lo won to Mose wa ati Aroni ati gbogbo ijo awon omo Israeli ni ijo Parani ni Kadeshi won si mu oro pada to won wa ati gbogbo ijo won si fi eso ile na han won won si ro fun won si wi pe awa de ile na nibi ti iwo gberan wa lo ni toto ni o nsan fun wara ati fun oyin eyi si ni eso re sugbon alagbara ni awon eniyan tin gbe inu ile na ilu olodi si ni ilu won won to bi gidigidi ati pelu pelu awari awon omo Anaki nibe awon ara Amaliki si n gbe ile Agusu ati awon Kiti ati awon Jebusi ati awon Amori n gbe ori oke awon ara Kenani si n gbe eba okun ati ni agbegbe Jordani Kalebu si pa awon eniyan lenu mo niwaju Mose o si wi pe e je ki agoke lo lekan ki a si gba nitori pe awa le se sugbon awon okunrin ti o ba agoke lo wi pe
3: awa ko le goke to awon eniyan na lo nitori ti won lagbara ju wa lo
2: won si mu yin buburu ti ile na ti won ti se ami wa fun awon omo Israeli wi pe ile na ti awa laja lati se ami re ile ti mu awon eniyan re je ni ati gbogbo eniyan ti awa ri ninu re je eniyan ti o sigbonle ati nibe ni awa gbere awon omiran awon omo Anaki ti o ti inu awon omiran wa awa si dabi elenga ni oju ara wa be ni awa si ri ni oju won
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
4: E je ki agbadura. Baba wa ti nbe le orun. A dupe bi a ti pejo loni. We pe a pejo po pelu ayo. Pelu inu didun. Pelu ireti we pe on gbogbo ti a obere le o se fun wa. Nitori awa ni e ti se ni olori ire ti e ti fun wa ni awon ileri ileri ti o le ye ileri ti ki ta se wo pe nigba kugba boya ani wahala ni abi ani awon isoro ni igbese aye wa bi a ba ke pe yin pelu okan otito ati pelu igbagbo wo pe e o gbo asimo wo pe e o ti doju ti wa nigba kankan ri lati igba ti awon onigbagbo lati aye baye ti won tin ke pe yin ti won tin ke pe oruko Jesu lati igba ile tin gbo ti won titi do ni oloni yi le se n gbo ti wa bakan na opolopo eri lati n gbo opolopo ise iyanu ise ami ti en se adope egba pe ati yin wa eyi ni o mu ki a wa pelu okan igbagbo pelu ayo pelu onididun ati ireti wi pe loni pelu bi a o ti gbadura wi pe o gbo ti wa ebe ati adura wa ni wi pe ibi kibi ti aisan ba wa e ba wa le won jade ibi kibi ti aini tabi iponju ti o ba wa ni igbese aye eni kokan ninu wa e ba wa mu o kuro loruko Jesu e shanu fun awon eniyan yin e fun ni ayo ati inu didun ki adura awon ki o gba adope wi pe ti gbo loruko Jesu Kristo Oluwa wa wa inu mi dun lati re we pe atun pejo loni sese agbelebo ni iwaju Oluwa ki abale so awon edun okan wa fun Oluwa nitori wi pe idani loju ti ani ni igba ku igba ti a ba wa si waju Oluwa ni we pe bi a tin ke pe ni yo ma da wa lohun bi a ba ke pe Oluwa pelu igbagbo bi a ba mu awon ileri ti o ti se fun wa ninu oro re ti a mu wa si iwaju Olorun ti a so fun wi pe oni o se leri ohun ti o si se leri eni ti ki kuna wi pe ki o mu nkan won yi se o daju wi pe yo mu won se yo gbo adura wa adura mi loni ni wi pe eni kokan wa ti a wa si hin wi pe Olorun yo da won adura wa loni mu soro ni pa akori kan ti o se pataki ti o ye fun eni kokan wa lati wo pelu igbagbo ninu oro Olorun ke a ri wi pe bi a tin gbo oro ti a nso loni yi wi pe a fiye si agbagbo aduro le lori a si sise lori re ni wi pe agbadura gege bi a o ti ma ko wa oro ti mo nso loni ni agbara isotele ninu oro onigbagbo agbara isotele ninu oro onigbagbo gbati an so nipa isotele o sese ki o ya awon elomiran lenu nitori wo pe awon elomiran won ma nfi esun kan wa awon elomiran ti won wa ni ita won ma so wi pe a o fi aye gba ebun isotele a o si fi aye gba awon woli laarin wa iru awon ti won so be oye won dara dara won ma ro we pe bi won ti nse ni ijo elemi e ti won pe ni ijo elemi gba ti won o ba ri iru be ni akoko ti wa tabi ninu ijo ti wa won ma ro we pe a o mo ohun ti won pe ni iso tele tabi ebun awon woli sugbon ohun ti o dabi eni we pe ko ye awon ti won fi iru esun yi ti won fi kan wa ni wo pe won o mo iyato to wa laarin awon woli ti majemu lailai ati awon woli ti o wa ninu majemu titun aye o si fun wa lati se alaye pupo nipa re sugbon je kin so die fun o awon woli ti won wa ninu majemu lailai ari wi pe nipa iwoso won a man da won mo yato si awon mo israeli to ku awon woli ti o wa ninu majemu titun a ke da won mo pelu aso bi apostle ti nwoso ti woli nwoso ti evangelist nwoso ti ajihin rere ti o nwoso tabi ti awon oluko oluso agutan ati awon omo ijo omo leyin christi bi won ti nwoso be ni ari wi pe awon woli majemu titun bakan na won nwoso a ki fi aso gereje tabi aso ti a opo fun odindi odun kan tabi aso ti o nwole a ki fi da woli ti majemu titun a ki fi da won mo ninu majemu lailai ni ari wi pe eni bi mose oni opa ti a ba lowo re nigba ti a pe ki se be nikan elisha ari wi pe ohun na ni opa nitori wi pe a so fun wa nigba ti omo kan ku ti a so fun geasi wi pe ki o lo ji dide elisha fun ni opa re nitori be awon ti majemu laila o ma gbe opa kaakiri awa ti a wa ni majemu titun se o ba opa lowo jesu christi ohun ni woli agba ohun ni eni ti so ti ki ye ohun ni eni ti o ri awon kan ti nbo ni waju ohun lo so wi pe oro aye ati orun won le koja lo kikini ninu oro mi ki o koja lo laise ohun ni woli agba ti o ri opin aye ni akoko ti o nse ise iranse sugbon ko gbe opa lowo a si ri opolopo ise iyanu ti eyan bi paulu tabi eyan bi peteru ati joanu e ti won se a o ri opa lowo won awon ti oye oye nkan ti won fi ma nda won mo laarin ara won ni wepe won ma gbe opa lowo bi won ba ti gbe opa lowo won so fun won wepe awon je woli ni won si ma wo awa ti a wa ni ijo nihin rere awa ti majemu titun ti oye dara dara awa ti majemu ti a ba wada pelu jesu christi awa ti a fi sokan ti a si ntele won ma fi esun kan wa wepe a o mo bi ati gbadura nitori wepe a ki se woli ki se be nikan a ma ri wepe ninu majemu lailai ni a ma ri wepe mose o bo bata ko lese joshua o bo bata ko lese ki se be nikan ezekiel igba miran wa ti a so fun ati isaiah papa wepe ki won ma rin lai lo bata ki o ba le je apere fun awon mo israeli ko ma bi won ni ibere wepe a ki lo de ti won fi nse be nipa ibere ti won bi won yi won le so fun awon eniyan wepe e ti dese si olowa nitori be agbara olorun ati ifarahan olorun o kuro laarin yin o je apere fun won bi o ba wo majemu titun a o ri wepe ki a ma bo bata ki se ise jesu tabi ise awon apostle tabi ise awon ti a ri ninu majemu titun awon ti won jade loni ti won so wipe awon je woli won ma ro wipe gba ti awon o ba wo bata e je ki won da won mo gege bi woli bon ba nwo awa ti an wo aso ti an wo bata ti an gerun wa ni igba de igba ti irun wa ti osan de ibi ibi ejika wa won ni oye woli pe ko ye awa sugbon awon ni oye oye àwa a mọ ọ̀rọ̀ ọlọ́run a sì mọ̀ wípé wòlíì wà nínú májẹ̀mú láéláé ó wà nínú májẹ̀mú tuntun ṣùgbọ́n iṣẹ́ ẹ̀sìn wọn yàtọ̀ síra àti wípé agbára tí wọ́n lò àti ọ̀nà tí wọ́n fi gbàdúrà ó yàtọ̀ sí ara wọn nínú májẹ̀mú láéláé ni a rí wípé ìgbà mìíràn bí mose bí ó bá fẹ́ gbàdúrà a lọ sí orí òkè láti lọ gba ààwẹ̀ fún ó ṣeéṣe kí ó jẹ́ ogójì ọjọ́ ṣùgbọ́n nínú májẹ̀mú titun ṣé orí pétérù nígbà tí ó ń gba ààwẹ̀ a sọ wípé ó wà ní ilé rẹ̀ ó sì wà ní òkè ilé rẹ̀ níbi tó ti ń gbàdúrà kí ó tó di wípé ó sọ̀kalẹ̀ wá láti wá jẹun ṣé orí paul nígbà tí ó gba ààwẹ̀ ọjọ́ mẹ́ta tí kò jẹun tó ń gbàdúrà ọlọ́run ń sọ fún ananias wípé ilé ibi báyìí báyìí ni ó ti bá paul kò ṣe lọ sí orí òkè kìí ṣe májẹ̀mú láéláé ni nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ àwọn tí wọ́n ń fẹ̀sùn kàn wá wípé ìsọtẹ́lẹ̀ ò yé wa tàbí ẹ̀bùn àwọn wòlíì ò yé wa àwọn ni ò yé ọ̀rọ̀ ọlọ́run yé àwa dáradára lónìí mo sọ wípé mo ń sọ nípa agbára ìsọtẹ́lẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ àwa onígbàgbọ́ ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú jẹ́ kí n tún sọ fún ọ kì í ṣe gbogbo àwa tí a wà nínú májẹ̀mú titun nínú ìjọ tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú titun ni a jẹ́ wòlíì yẹ kí a wo kọ́rìntì kínní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n gbogbo wọn ní ṣe àpọ́sẹ̀lì bí gbogbo wọn ní ṣe wòlíì bí gbogbo wọn ní ṣe olùkọ́ni bí gbogbo wọn ní ṣe ní ṣiṣẹ́ ìyanu bí ìdáhùn tí ó yọ jáde fún àwọn ìbéèrè wọ̀nyí ni pé rárá ń dà o kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní àpọ́sẹ̀lì kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní wòlíì kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní olùkọ́ni tàbí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu kí ni ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ̀lì wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ ìkíní àwọn àpọ́sẹ̀lì ìkejì àwọn wòlíì ẹ̀kẹta àwọn olùkọ́ni lẹ́yìn náà iṣẹ́ ìyanu lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá ìrànlọ́wọ́ ẹ̀bùn àkóso onírúurú èdè níhìn ni ó ti jẹ́ kí ó yé wa wípé ọlọ́run gbé àwọn kan kalẹ̀ kìí ṣe gbogbo ènìyàn ni ó fún ní ẹ̀bùn àpọ́sẹ̀lì tàbí ẹ̀bùn wòlíì tàbí ẹ̀bùn ìmúniláradá tàbí ẹ̀bùn olùkọ́ni kìí sì ṣe gbogbo ènìyàn ni a lè pè ní olùṣọ́ àgùntàn nínú éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́sẹ̀lì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí evangelist àwọn ajíhìn rere àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni níhìn ni ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpọ́sẹ̀lì kì í sì ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì gẹ́gẹ́ bí evangelist ajíhìn rere gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí gẹ́gẹ́ bí olùkọ́ni ṣùgbọ́n mo fẹ́ kí ó yé wa ohun kan tí a rí ní ìgbésí ayé àwọn wòlíì ìbáṣe májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun ohun kan tí a rí tí ó jẹ́ kí a dá wọn mọ̀ tí ó sì jẹ́ kí ìgbésí ayé wọn kí ó yàtọ̀ sí àwọn ọmọ ísírẹ́lì tó kù òun ni ìwà àti àmì ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn mo fẹ́ kí o fi iyè sí èyí ohun tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì nínú májẹ̀mú láéláé tàbí nínú májẹ̀mú titun kì í ṣe aṣọ tí wọ́n wọ̀ kì í ṣe wípé kò sí bàtà lẹ́sẹ̀ wọn kì í ṣe pé wọ́n gbé ọ̀pá lọ́wọ́ kì í ṣe wípé irun wọn gùn púpọ̀ tí a ò gẹ́ kì í ṣe wípé wọ́n wà lórí òkè tàbí wọ́n wà létí òkun ohun tí ó ṣe pàtàkì jù ni wípé wọ́n máa ń sọ ọ̀rọ̀ ọlọ́run àti wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń sọ àti pé bí wọ́n bá ti ń sọ wọ́n ń sọ inú ọlọ́run bi won si tin so ni olorun won duro ti oro yi won ri we pe oro ti a so jade lati enu woli o je ohun ti a muse igbagbo ninu oro ti won so lati enu won jade e ti a le lo gege bi ede ti wa we pe ase ati agbara wa ninu oro won ohun ni a ri we pe o wa ni igbese aye onigbagbo to to loni bi aban pe nkan ni aso tele ti o ba ti yi o tele tele je ki o yi o loni we pe aso tele ni oro ki aso saju akoko ki o to sele aso saju igba aso tele aso saju akoko ko ti sele sugbon aso bi a si ti so oro yi ani igbagbo wi pe aso tele oro ni wi pe nigboya nigbose oro yi o nbo wa se yi ni a fi n pe ni aso tele o ye ki onigbagbo ki o mo we pe ohun paapa ohun ni agbara aso tele yi ohun ni agbara ase ti o le fi agbara fun oro ti ohun so lati enu ohun jade ki oro ti ohun so yi ki o le di mimuse bi onigbagbo kookan ninu wa loni bi a ba kiyesi igbese aye awon woli ninu majemu lailai ki a si ri bi olorun ti ba won lo ki a si je ki olorun ki o ba wa paapa lo be ki a si je ki oro ti a so lati enu wa jade ki o dabi oro ti awon woli ti won so lati enu won jade o daju wi pe agbara ti o ba won sise agbara ti o nti oro won leyin agbara ti o mo oro won wa si ise ni igba aye ti won agbara kan na yo ma ti oro ti wa leyin agbara kan na yo ma mu oro wa wa si ise agbara kan na yo fi ase ati ipa fun awon oro ti a nso lati enu wa jade ki eyi ki o to le ri be awon mefa kan wa ti a se akiyesi ninu oro olorun ti a ti se akiyesi ninu oro awon woli ti igba ni ti o sese ki a wa paapa ki a le fi si igbe aye wa loni ki oro wa ki o ba le ni agbara ki oro awon woli ti igba ni ti o ni je ki a wo nkan wonyi ni ikookan ikini ki woli awon ti igba ni ki won ki o to so oro kankan jade lenu a ri wi pe won gba oro lati enu oluwa e se pataki popo wipe awon woli ti igbani won gba oro lo oro olorun lati enu oluwa o sese ki olorun ki o ba won so loju ko oju o sese ki olorun ki o ba won so lona miran ohun ti a ri ni wipe oro ti won so ni awon woli ti igbani won so oro yi gege bi a ti fi fun won lati odo oluwa wa bi awa paapa bi a ba se be bi a ba ri pe a ko je ki oro kan ki o jade lenu wa bi ki ba se oro ti a gba lati enu oluwa a o ri wi pe oro wa yo ni agbara nitori pe ki se oro ti wa oro ti olorun ni je ki a wo Jeremiah ori kini lati ese ikerin nigba na ni oro oluwa to mi wa fiyesi gidigidi nigba na li oro oluwa to mi wa o sese ki o ma so we pe aye ti yi pada oro oluwa ki to wa wa nisinsin yi rara ko ri be awa ni a o fiye si dara dara sori nigba miran boya o ro nkan kan boya oni wahala nkan kan so si olokan a so fun o wi pe ma binu je oluwa wa lori ife oro oluwa niyan o sese ki igba miran boya o fe jade ni ile ki nkan kan ki o so si olokan ki o so wi pe gbeje joko ma jade o dabi eni wi pe iwo wa ni waju oro oluwa niyan tabi o sese o le je awako bi o ti fe gba ona kan o sese ki o je ona apa otun ki onkan kan ki o so si olokan wi pe bi o ba gba ona ti o fe gba yi oni tete debi ti o nlo o dabi eni wi pe ese kan ti sele niwaju lohun yen ki lo n ba o soro be oro oluwa ni a si so fun wi pe ki o gba ona miran o sese ki o je wi pe ni ibi ti o wa ni enikan ni o fe ba odo re lo nrerin lo so yaya pelu re ki ikilo kan ki o si so jade lati enu okan re we pe sora o ki se gbogbo nti ndan ni wora ki se gbogbo awon tin rerin ni ore wa ta lo nba o so o boju weyin owo otun owo osi ori enikankan bi eni si tin fe ba oso re bi osi tin fe gba mora gege bi ore gege be ni nkankan lago ninu okan re ti nkan yi so fun pe sora o ewu wa loju ona sora o ki se gbogbo eni tin rerin ni ore re o oro olorun ni nihi ni ari ti Jeremiah so wi pe nigba na le oro olorun to mi wa wi pe ki emi ki o to da o ni inu emi ti mo ki iwo ki o to ti inu jade wa le emi ti so di mimo e je wi pe mo ya o si oto emi si ya o soto se woli fun awon orile ede emi si wi pe oluwa olorun sa wo emi ko mo oro iso nitori omode li emi ṣugbọn oluwa wi fun mi pe ma wi pe omode li emi ṣugbọn iwo lo sodo eni ti emi o ran o si ati ohunkohun ti emi o pase fun o ni iwo o so ma beru ni waju won nitori emi wa pelu re lati gba o ni oluwa wi oluwa si na owo re o si ba o fi ba enu mi oluwa si wi fun mi pe sawo emi fi oro mi si o li enu sawo emi fi oro mi si o li enu o ti ari ti o se pataki ni ise iranse awon woli yala ni majemu lai lai tabi ni majemu titun ni wi pe oluwa fi oro re si won li enu ni igba kugba ni a ma nri wi pe awon woli yi awon ti a ka nipa re ni bibeli ki won ki o to so nkohun won ma ngba oro lati enu oluwa wa bi awa paapa bi a ba se bayi bi a ba ri wi pe ki a to so nkohun awo inu bibeli awo inu oro olorun a ri wi pe ohun ti a nso ki se wi pe a nso nipa ti agbagbo a nso nipa ti imira ti a ni a nso nipa ti ailera ti o wa ni ago ara wa ṣugbọn a nso nipa eyi ti a gba lati enu oluwa bi a ba se be e je wi pe oro ti a so yi nitori pe o je oro oluwa o je oro ti o ti ti enu oluwa jade ki a to so jade le enu tiwa a o ri wi pe agbara ase yo wa ninu oro na wo iwe jobu ori kejile logun
5: iwe jobu ori kejile logun ese ikejile logun emi be o gba ofin lati enu re wa ki o si to oro re si aya re emi be o gba ofin lati enu re wa ki o si to oro re eyi ni oro olorun si aya re bi abani anto oro olorun si aya wa e je wi pe ki idanwo ki o to de to oro olorun si aya re ki wahala ki o to de ba o to oro olorun si aya re ki ojo aisan ki o to de to oro olorun si aya re ki wahala ki o to de to oro olorun si aya re je ki a se apere gege bi awon omo wa ni ile iwe bi o ba je wi pe akoko ti won lo si ile iwe ki idanwo ki o to de won o to awon eko ti an ko won yala eko nipa ti ede oyinbo eko nipa itan ti orile ede wa eko nipa ti isiro tabi eko nipa ti imo science tabi eko nipa awon nkan miran ti won ko won ni ile iwe won o to awon eko won yi lese si o kan aya won ojo ti idanwo ba de bi won ba lo si ibi idanwo won o ni ri ohun ko mu jade nitori wi pe ni akoko ti o ye ki won ki o ma to oro yi si o kan aya won o se be ki se ojo idanwo ni a nto oro olorun si aya wa ki asan to de ni ani lati keko kini oro olorun so nipa iwosan ki wahala ki o to de ni ani lati keko kini awon ileri olorun
4: kí a ti to àwọn ọ̀rọ̀ wọn jọ sínú òkan àyà wa tí àìsàn bá wá dé ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa yóò jẹ́ ọ̀rọ̀ ọlọ́run yóò jẹ́ ọ̀rọ̀ tí a ti tò sínú ọkàn wa ọ̀rọ̀ wo ni yóò máa jáde lẹ́nu wa ní ọjọ́ tí àìsàn dé ọ̀rọ̀ tí yóò máa jáde ni wípé èmi ni olúwa ọlọ́run tí ó mú yín lára dá bí ọ̀rọ̀ yìí bá ti ń jáde láti ẹnu wa a ó gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ yìí nítorí wípé ọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ ọlọ́run ni kì í ṣe ọ̀rọ̀ tiwa nígbà tí àìsàn bá dé ọ̀rọ̀ wo ni ó yẹ kí ó máa jáde lẹ́nu wa ọ̀rọ̀ ọlọ́run ni wípé èmi kì yóò kú ikú kíkú kan ṣùgbọ́n èmi ó wà láàyè èyí jẹ́ wípé a ń retí ìmúláradá láti ọ̀dọ̀ ọlọ́run nígbà tí àìsàn bá dé ọ̀rọ̀ wo ni yóò jáde lẹ́nu wa bí a bá ti ń to ọ̀rọ̀ ọlọ́run sínú ọkàn wa ọ̀rọ̀ tí yóò jáde ni wípé bí a bá gbàdúrà fún aláìsàn wípé yóò rí ìwòsàn àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn èyí ni a fi ń sọ fún wa wípé bí ọ̀rọ̀ ọlọ́run bá wà ní ọkàn wa tí a ti tò ó sí ọkàn wa tí a tò ó sí àyà wa kí ọjọ́ ibi ọjọ́ wàhálà ọjọ́ àjálù ìpọ́njú kí ó tó dé ọ̀rọ̀ ọlọ́run tí a ti gbà sí ọkàn wa ni yóò máa jáde èyí ni a rí nípa àwọn wòlíì wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu wọn kì í ṣe àròsọ kì í ṣe ọ̀rọ̀ ti ara wọn kì í ṣe ọ̀rọ̀ ti ẹnìkan tí ó gbélé wọn lọ́wọ́ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run bí àwa pàápàá bá fẹ́ ní agbára a sì fẹ́ ní àṣẹ gẹ́gẹ́ bí àwọn wòlíì ohun àkọ́kọ́ tí a ní láti mú ṣe ni wípé kí a gba ọ̀rọ̀ ọlọ́run kí a tò wọn jọ sí ọkàn wa ìkejì àwọn wòlíì tí a kọ́ nípa wọn nínú májẹ̀mú láéláé a rí wípé wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tọkàntọkàn bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ó ti mú ọ̀rọ̀ yìí bí a ó ti mú un ṣe wọ́n gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tọkàntọkàn bí ó tilẹ̀ jẹ́ wípé kò yé wọn bí a ti lè mú àwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣe jẹ́ kí n ka díẹ̀ fún ọ nínú bíbélì gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú àwọn ọba kìíní ni a ti ń wo orí kẹtàdínlógún ẹsẹ̀ ìkíní àwọn ọba kìíní orí kẹtàdínlógún ẹsẹ̀ kìíní Elija ara Tishbi láti inú àwọn olùgbé Gileadi wí fún Ahabu pé bí olúwa ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró kì yóò sí ìrì tàbí òjò lé ọdún wọ̀nyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kì yóò sí ìrì tàbí òjò nínú àwọn ọdún wọ̀nyí ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi níhìn-ín ni a rí ewé pé Elijah ó gba ọ̀rọ̀ olúwa gbọ́ a ti fún un lé ọ̀rọ̀ ọlọ́run ó sì wá síwájú Ahabu láti sọ ọ̀rọ̀ ọlọ́run yìí ó sì sọ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún ọ mo bẹ ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ èyí fún ọ kí ó lè yé ọ dáradára ohun tí a ń ṣàlàyé nípa rẹ̀ lónìí ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ ọ̀rọ̀ tí Elijah sọ ó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n nígbà tí ó gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ fún Ahabu ó sọ wípé bí olúwa ti wà níwájú ẹni tí èmi dúró kì yóò sí ìrì tàbí òjò nígbà tí ó sọ wípé bí olúwa ti wà níwájú ẹni tí èmi dúró èyí jẹ́ wípé mo ti dúró níwájú olúwa ọlọ́run ti bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó sọ fún mi ó jẹ́ ọ̀rọ̀ tirẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ ti ọlọ́run ohun tí ọlọ́run sì sọ ni pé kì yóò sí ìrì tàbí òjò ṣùgbọ́n nígbà tí ó máa parí rẹ̀ ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi èyí jẹ́ wípé ọ̀rọ̀ ọlọ́run ó ti di ọ̀rọ̀ Elijah ọ̀rọ̀ ọlọ́run ni o ó jẹ́ ohun tí ọlọ́run sọ ó jẹ́ ohun tí ó jáde láti inú ọlọ́run ṣùgbọ́n ohun tí Elijah wá sọ ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi bákan náà ni a rí nínú ọ̀rọ̀ tí Paulu apostoli tí ó sọ ìgbà mìíràn a máa pe ìhìnrere ní ìhìnrere mi gbogbo wa ni a sì mọ̀ wípé ìhìnrere tí a ń gbọ́ ó jẹ́ ìhìnrere ti Jésù Kristi ṣùgbọ́n nígbà mìíràn Paulu a sọ wípé ìhìnrere mi wo Rómù orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún Rómù orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlógún lé ọjọ́ náà nígbà tí ọlọ́run
5: yóò ti ipa Jésù Kristì ṣe ìdájọ́ àṣírí ènìyàn gẹ́gẹ́ bí ìhìnrere mi. Èyí tí a ń sọ ni wípé ọ̀rọ̀ tí a ń sọ yìí ọ̀rọ̀ Ọlọ́run ni. Ṣùgbọ́n ìbáṣe Elijah, ìbáṣe Paul, wọ́n ti gbin ọ̀rọ̀ Ọlọ́run yìí sí ọkàn. Ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn. Ó ti bá wọn lára mu. Ó ti wọ inú èrò wọn. Ó ti wọ inú ọ̀rọ̀ ti wọn. Tí ó fi wá dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ ti wọn pàápàá. Nínú èdè Yorùbá, wọ́n máa ń sọ wípé bí ewé bá pẹ́ nínú ọṣẹ, ewé yìí pàápàá á di ọṣẹ. Èyí jẹ́ wípé àti ọṣẹ àti ewé a ò ní dá wọn mọ̀ yàtọ̀. Nítorí bẹ́ẹ̀, ohun tí a ń sọ ni pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ti wá sínú Elijah. Ó ti ṣàṣàrò lórí rẹ̀. Ó ti gbà á gbọ́. Ó ti gbẹ́kẹ̀lé. Nígbà tí ó wá ń sọ jáde, ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni. Ohun tí a ń sọ ni wípé àwọn ìlérí Ọlọ́run, nígbà tí o bá kà wọ́n, nígbà tí o bá ṣàṣàrò lórí wọn, nígbà tí o bá gbẹ́kẹ̀lé wọn, nígbà tí o bá gbà wọ́n gbọ́, tí ó wá jẹ́ wípé ìlérí Ọlọ́run yìí ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ. Ó wá dàbí ọ̀rọ̀ tìrẹ, ọ̀rọ̀ tí ó ń sọ bí o bá fẹ́ bá ìyàwó rẹ sọ̀rọ̀, ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. Ọ̀rọ̀ Bíbélì ni o, ṣùgbọ́n ó ti di àjẹmọ́nú fún ọ. Bí o bá fẹ́ bá àwọn ọmọ rẹ sọ̀rọ̀, ọ̀rọ̀ Ọlọ́run ti di àjẹmọ́nú, ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, o tún jẹ́ sọ wípé mo gbé, ègbé ni fún mi, orí mi burú, ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí mi, mo ní kí n gbégbà. Irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu rẹ. Ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ ni wípé ọjọ́ ọ̀la yóò dára. Bí ẹnikẹ́ni kankan, bí wọ́n sọ pé kí ló dé o, ọmọ yín ni wọ́n gbé lọ síta, ó lọ síta, ṣùgbọ́n ó bá ìjàmbá ọkọ̀ pàdé, kò séwu. Ọ̀rọ̀ Ọlọ́run ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ó ń sọ ní ìgbà gbogbo ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, ọ̀rọ̀ tí wúni lórí, ọ̀rọ̀ tí kì í jẹ́ kí ẹnikẹ́ni kí ó kábàámọ̀. Ó sì gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn. Bí ó tilẹ̀ jẹ́ wípé o mọ bí a ó ṣe ṣe ọ̀rọ̀ yìí ní pípé àbí bí a ó ti mú un ṣe. Èyí ni a mọ̀ ní ti àwọn wòlíì wípé lákọ̀ọ́kọ́ wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbà, wọ́n gbẹ́kẹ̀lé, wọ́n gbà á gbọ́, wọ́n fọkàn tán, wọ́n sì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn. Tí ó bá fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí wá jẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu. Ní àkókò àìsàn, wọn kì í sọ̀rọ̀ tí banilẹ́rù. Wọn kì í sọ̀rọ̀ nípa ikú, wọ́n máa sọ̀rọ̀ nípa ìmúniláradá. Ní àkókò wàhálà, wọn kì í sọ̀rọ̀ nípa bí ẹni wípé kò sí ọ̀nà tí wọn ó gbé gbà, ṣùgbọ́n wọ́n máa ń sọ̀rọ̀ ìgbàgbọ́ jáde lẹ́nu. Nígbà gbogbo ni ó yẹ kí ọ̀rọ̀ rẹ kí ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́. Ọ̀rọ̀ tí ó jẹ́ pé bí ẹlòmíràn bá gbọ́, á mọ̀ wípé o jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run. Ìkẹta, àwọn wòlíì tí a rí kà nínú Májẹ̀mú Láílẹ̀ àti nínú Májẹ̀mú Titun, wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde, wọ́n sì máa ń retí ìmúṣẹ.

yóò ti ẹnu mi jáde yóò rí, kì yóò padà sọ́dọ̀ mi lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí, yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán an. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run, gba tí o mọ̀ wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu rẹ, tí ó ń jáde láti ẹnu onígbàgbọ́, wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ ni. Ó sì jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ti kọ́kọ́ sọ sí ọ lọ́kàn láti ọwọ́ Ẹ̀mí Mímọ́, èyí tí o ti kà nínú Bíbélì, tí Ẹ̀mí Mímọ́ tí ó rán ọ létí rẹ̀. Bí o sì ti ń sọ jáde, ìgbàgbọ́ wà nínú ọkàn rẹ wípé dájúdájú Ọlọ́run kì í ṣèké, wípé dájúdájú ọ̀rọ̀ yìí yóò ní ìmúṣẹ, nítorí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde. Kì yóò padà sọ́dọ̀ Ọlọ́run lófo, ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wu Ọlọ́run, yóò sì máa ṣe rere nínú ohun tí Ọlọ́run rán. Èyí ni a fi rí wípé nígbà tí Èlíjà tí ó wá sí ọ̀dọ̀ arábìnrin Opóòní, èyí tí a sọ fún wa wípé ó ní ọmọkùnrin kan, àti wípé ìyẹ̀fun tí wọ́n ní àti òróró tí wọ́n ní yóò gbé wọn láti lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo, lẹ́yìn èyí wọ́n retí ikú, ṣùgbọ́n wòlíì dé. Níhìn-ín tí wòlíì wá sọ wípé kí wọ́n kún un ní oúnjẹ, wọ́n sọ wípé àwọn ò ní ohunkóhun, ni wòlíì wá sọ ọ̀rọ̀ ìgbàgbọ́, jẹ́ kí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ó wà lẹ́nu rẹ nígbà gbogbo. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ó wá láti ọ̀dọ̀ Ẹ̀mí Ọlọ́run, kí ó wá sínú ọkàn rẹ, kí o sì sọ ọ́ jáde pẹ̀lú ìgbàgbọ́ nínú àwọn ọba kìíní orí 17, ẹsẹ̀ 13 àti ẹsẹ̀ 14. Èlíjà sì wí fún un pé má bẹ̀rù. Èyí ni a máa ń rí lẹ́nu wòlíì. Má bẹ̀rù. Èyí ló yẹ kí a rí lẹ́nu onígbàgbọ́. Má bẹ̀rù. Ìyàwó ń ṣàìsàn ni, má bẹ̀rù. Ọmọ ló ń ṣàìsàn ni, má bẹ̀rù. Ọmọ ló dàbí ẹni wípé ó fẹ́ ya ọmọ ìta, ó fẹ́ bá àwọn amugbó, ó fẹ́ máa bá wọn rìn. Àwọn aṣọ fún ẹ pé ọmọ wa ọwọ́ ọ̀ká mọ́, má bẹ̀rù. Ó fẹ́ dàbí ẹni pé iṣẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ rẹ ni. Ó sì ń sọ fún arákùnrin, tàbí arákùnrin ló ń sọ fún ọ wípé ó má dàbí ẹni wípé mò ń gbòrò wípé iṣẹ́ fẹ́ bọ́ lọ́rọ̀, àwọn kò síbi, kò sẹ́rù fọmọ Ọlọ́run. Má bẹ̀rù. Èyí ni ọ̀rọ̀ onígbàgbọ́, ṣùgbọ́n ẹni tí a pè ní onígbàgbọ́ tí ó ní àjálù díẹ̀, tàbí tí ó ní wàhálà díẹ̀, tàbí tí ó ní ìdojúkọ níbi iṣẹ́, tàbí tí ó ní àìsàn díẹ̀ ráńpẹ́ ní àgọ́ ara rẹ̀, tí ó ti ń sá káàkiri, ẹ̀ńbo ni kí n gbégbá ọ, ó dàbí ẹni pé àìsàn ló pa lágbájá, ikọ́ fe òun ló pa tẹ̀mẹ̀dùn, ẹ̀jẹ̀ ríru òun ló pa làkáṣògbè. Àwa tí a jẹ́ onígbàgbọ́, èyí ṣe tí a fi ń sọ̀rọ̀ ikú. Kí ni tí a ò sọ̀rọ̀ wípé nítorí pé Jésù Kristì wà láàyè, èmi ó wà láàyè bákan náà? Èlíjà sọ fún wípé má bẹ̀rù, lọ kí o sì ṣe gẹ́gẹ́ bí o ti wí, ṣùgbọ́n kí o tètè kọ́ ṣe àkàrà kékeré kan fún mi, nínú rẹ̀ náà kí o sì mú un fún mi wá, lẹ́yìn náà kí o ṣe tìrẹ àti ti ọmọ rẹ, nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, ìkòkò ìyẹ̀fun náà kì yóò ṣófo, bẹ́ẹ̀ ni kòlòbó òróró náà kì yóò gbẹ, títí ọjọ́ tí Olúwa yóò fi rọ òjò sórí ilẹ̀. Níhìn-ín ni Èlíjà ni ó sọ ọ̀rọ̀ fún opó yìí. Ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ṣeéṣe kí Èlíjà tàbí obìnrin yìí kí ó má mọ̀ bí a ṣe lè mú ọ̀rọ̀ yìí ṣe, ṣùgbọ́n ó sọ pẹ̀lú ìgbàgbọ́. Ó yẹ kí àwa náà kí a máa sọ̀rọ̀ ìgbàgbọ́ bẹ́ẹ̀. Ìkẹrin, kí a rí wípé a dúró lórí ọ̀rọ̀ tí ó ti ẹnu wa jáde, bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn alátakò wọ́n yí wa ká, bí ó tilẹ̀ jẹ́ wípé ìjì ń jà nítòsí wa, kí a rí wípé ọ̀rọ̀ tí a sọ yìí a dúró lórí rẹ̀. Bí ó bá jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ni, Ọlọ́run yóò kín ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí lẹ́yìn, kì yóò jẹ́ kí ọ̀rọ̀ yìí lọ láìṣe. Èyí ni a rí pẹ̀lú àwọn wòlíì nínú Májẹ̀mú Láéláé àti nínú Májẹ̀mú Titun. Èyí ni ó sì yẹ kí ó jẹ́ akọmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa wípé bí àìsàn bá dé, bí a bá ti sọ nípa ìlérí Ọlọ́run, ìlérí Ọlọ́run tí a sọ nípa rẹ̀ yìí ni kí a dúró tì, ni kí a jókòó tì, kí a rí wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ kò kùnà, kí a rí wípé a ní ìgbàgbọ́, a sì fọkàn tán ọ̀rọ̀ Ọlọ́run tí a ti sọ yìí. Èyí ni yóò jẹ́ kí agbára àti àṣẹ kí ó wà nínú ọ̀rọ̀ tí a ń sọ jáde lẹ́nu. Ìkarùn-ún, kí a rí wípé a ò ṣiyè méjì ọ̀rọ̀ Ọlọ́run, a ò jiyàn ọ̀rọ̀ Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé ó falẹ̀ díẹ̀, wípé a ò múṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀, kí a rí wípé a sọ ọ̀rọ̀ ìgbàgbọ́.

Yẹ ki a se apẹrẹ boya ara re o da ni. A se gbadura fun o tabi iwo fun are lo gbadura. O se be si ni yin Olorun logo. We pe o dupe lowo Olorun, we pe iwosan ti de. Bi o se so wi pe iwosan ti de yi, o da be ni pe enu re koro sibe o le jeun. O da be ni pe o lokun lara sibe sibe. Bi o ti gbadura tan ti o fi so wi pe mo gbagbo, mo gba Olorun gbo, we pe iwosan ti de. Sibe sibe o da bi eni pe are mu ago ara re sibe o je yi ohun pada o je so wi pe ah boya Olorun o ti gbadura boya ki se ife Olorun ki ara mi ki o da boya ojo iku ti sumo to si boya awon to nse mi na ti ku leyin mi boya aisan yi ohun lo ma je aisan ikeyin ti won se ti won fi foju ba iku oni gbagbo o je so ru e lenu Oni gbagbo a ma gbẹkẹle Olorun. Oni gbagbo ki se iye meji nitori wipe bi a ba ti gbadura bi a ba ti duro lori ileri Olorun a o ni je ki iye meji ki o wa si okan wa tabi oro miran ti ki se oro igbagbo ki se be nikan ikefa o se se ki awon elomiran ki won ki o wa nitosi wa ki awon ki o ma soro igbagbo a ko ni je ki oro tawon oro ti won so yi ki o ba igbagbo wa je wo awon ba keji ori keje lati ese ikini awon ba keji ori keje lati ese ikini nigba na ni Elisha wi pe egbo oro Olowa bayi le Olowa wi ni won ni woyi ola le aota osuwon ye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti oba nfi arati da eni olorun lohun we pe o se we pe kiyesi bi oluwa tile se ferese li orun nkan yi a le ri be o si we pe kiyesi iwo fi oju re ri kiyesi iwo fi oju re ri sugbon iwo ki o je ninu re nihin ni a ri ewe pe bi eni ti le nsoro aigbagbo sugbon sibe sibe eyi ko bomilu igbagbo ati ina ti Elisha o ye ki awon na ki o mo we pe bi awon ti o wa nitosi wa bi won ti le nsoro aigbagbo ko ye ki eyi ki o mu aigbagbo wo inu okan wa je ki ran leti ohun mefa ti a ti menu kan ikini ni we pe ani lati kokko gba oro Olorun ileri Olorun ikeji ni pe ani lati gba oro Olorun ki agba gbo ki a sasu lori re ki oro Olorun yi ki o di oro ti wa ki o je wi pe nigba wahala nigba eponju nigba eni nigba esan oro Olorun ti a ti tojo sinu okan wa ni yo ma jade lenu wa yo si je oro igbagbo iketa ki a ri pe bi a ti nsoro yi jade ki a ma ri wipe a n reti imuse oro na nitori oro ti o ti enu Oluwa jade ki yo lo laise ikerin ki a duro lori oro na bi awon miran bi won ti le ja wa ni koro bi won ti le nse ye meji oro na bi won ti le so wipe rara ko le se se be ki a duro lori oro Olorun ikarun ki a ma se se ye meji bi o ti le dabi eni wipe nkan na fale die bi o ti le dabi eni wi pe oro yi a ko tete mu se ki a ri wi pe a mo wi pe Olorun ki seke yo mu oro re se ikefa ki a ri wi pe bi awon ti o ti le wa nitosi wa bi won ti le njin oro na ti won sin soro aigbagbo ki a ma je ki iyan jija ti won ati aigbagbo ti won ki o bomi pa igbagbo ti wa ki a ri wi pe a gbagbo ninu oro Olorun bi a ba se be o daju wi pe agbara yo wa ninu oro wa gege bi agbara ti wa ninu oro awon woli nigbani je ki a wo ninu Marko ori ikokanla Marko ori ikokanla lati ese ikejilelogun Jesu si dahun o si we fun pe eni igbagbo si Olorun eni igbagbo si Olorun se awon ojuse re ninu ebi ni o dabi eru owo ti o n wo Olorun ni eni igbagbo si Olorun se aisan ni o n fi ara re se ibugbe ti o dabi eni wi pe irora poju fun o eni igbagbo si Olorun se o dabi eni wi pe aini ati iponju ni o n ba oja
ẹni ìgbàgbọ́ sí ọlọ́run ṣe níbi iṣẹ́ ni wọ́n ti kó tì ọ́ tí wọ́n sọ wípé iṣẹ́ yóò bọ́ lọ́wọ́ rẹ ẹni ìgbàgbọ́ sí ọlọ́run ṣe wọ́n rìn ọ́ mọ́lẹ̀ lójú oorun ni àbí wọ́n ń pọ́n lójú lójú oorun àbí àwọn ẹ̀mí kẹ́mi ni wọn ò jẹ́ kó gbádùn ni ó ń rò wípé báwo ni ó ṣe bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyìí ó ní ohun kan ni kí o ṣe ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàárọ̀ ìbàjẹ́ lọ́sàn-án ìbàjẹ́ ní àṣálẹ́ ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ ní ìlú tàbí ní ìletò ní ìgbàgbọ́ sí ọlọ́run ìbàjẹ́ láàrin àwọn ọ̀rẹ́ tàbí láàrin àwọn ọ̀tá ó dàbí ẹni pé àwọn ọ̀tá ló sowọ́ papọ̀ tí wọ́n ń sọ wípé wọn ò ní jẹ́ kí o lọ sí iwájú wọn ò ní jẹ́ kí o ní ìtẹ̀síwájú ní ìgbàgbọ́ sí ọlọ́run àyíkáyè ipòkípò tí o bá bá ara rẹ nínú ẹbí ni láàrin àwọn ọ̀rẹ́ ni níbi iṣẹ́ ni níbikíbi tí o bá wà àyíkáyè tí o bá bá ara rẹ ohun kan ló lè ṣe kí o lè ní kí o lè borí àwọn ọ̀tá kí o lè borí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní àyíká rẹ ohun kan náà nìyí pé ní ìgbàgbọ́ sí ọlọ́run wo ẹsẹ̀ ìkẹtàlélógún ní lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí ṣídìí kí o sì bọ́ sínú òkun kí tí kò bá sì ṣiyèméjì lé ọkàn rẹ̀ ṣùgbọ́n tí ó bá gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe yóò rí bẹ́ẹ̀ fún un níhìn-ín ni jésù kristi sọ wípé àṣẹ kan náà tí ó wà lẹ́nu àwọn wòlíì nígbàání àṣẹ yìí lè wà ní lẹ́nu ẹnì kọ̀ọ̀kan wa ṣé o mọ̀ wípé àṣẹ wòlíì ni à ń kà níhìn-ín tí ó ń sọ wípé ẹnikẹ́ni tí ó bá wí fún òkè yìí pé ṣídìí kí o sì bọ́ sínú òkun tí kò bá sì ṣiyèméjì nínú ọkàn rẹ̀ tí ó sì gbàgbọ́ pé ohun tí òun wí yóò ṣe ó ní yóò rí bẹ́ẹ̀ fún bí o bá wo ìgbésí ayé mose èyí la rí ní ìgbésí ayé mose bí o bá wo ìgbésí ayé joshua èyí la rí ní ìgbésí ayé joshua bí o bá wo ìgbésí ayé elijah tàbí elisha tàbí danieli tàbí ezekieli isaiah jeremiah ohun kan yìí ni a rí ní ìgbésí ayé wọn wípé bí wọ́n bá ti sọ ọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọlọ́run fi sí wọn lẹ́nu wípé wọn kì í ṣiyèméjì wọn á gbàgbọ́ wípé nǹkan yìí yóò rí bẹ́ẹ̀ jésù ń sọ fún wa wípé ẹnì kọ̀ọ̀kan wa a lè ní àṣẹ àti agbára ìsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì ìgbàani wípé bí àìsàn bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àìní bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àwọn ọ̀tá bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àṣe ìrí bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí àgbàna bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa bí ohunkóhun gẹ́gẹ́ bí ìṣòro bí ó bá wà gẹ́gẹ́ bí òkè níwájú wa wípé a lè sọ fún òkè yìí pé ṣídìí kí a sì gbàgbọ́ kí a má ṣe iyèméjì wípé yóò sì rí bẹ́ẹ̀ wẹ́sẹ̀ 24 nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín èyí ni ìlérí ọlọ́run fún wa ó ní nítorí bẹ́ẹ̀ ohunkóhun tí ẹ̀yin bá ń bèrè nígbà tí ẹ̀yin bá ń gbàdúrà ẹ gbàgbọ́ wípé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín ṣé ìgbàlà ló ń bèrè ni o fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà tán ìsọdimọ́ ló ń bèrè ni gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí agbára ẹ̀mí mọ́ látòkè wá ló ń bèrè lọ́wọ́ ọlọ́run gbàgbọ́ bí o bá ti sọ fún ọlọ́run àbí àìsàn ló wà lágọ̀ ara rẹ tí o ń fẹ́ kí ọlọ́run kí ó mú kúrò gbàgbọ́ ó sàti wípé èmi ni olúwa tí mú yín lára dá ó ní àdúrà ìgbàgbọ́ yóò sì wo aláìsàn náà sàn ó ní bí o bá ti dẹ́ṣẹ̀ a ó sì dáríjì ó ní àdúrà olódodo ó lágbára púpọ̀ gbàgbọ́ bí o bá ti gbàdúrà ó ní àmì wọn yóò máa bá àwọn tó gbàgbọ́ lọ lórúkọ mi wọn ó máa lé ẹ̀mí èṣù jáde lórúkọ mi ó ní wọn bá mu ohun olóró kan kì yóò pa wọn lára wọn ó gbọ́wọ́ lé aláìsàn ara wọn yóò sì dá bí o bá ti gbàdúrà ó yẹ kí o gbàgbọ́ ó ní o sọ fún wa jẹ́ kí n tún kà á sí ọ létí lẹ́ẹ̀kan sí i nítorí náà mo wí fún yín ohunkóhun tí ẹ̀yin bá tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà ẹ gbàgbọ́ pé ẹ̀yin ti rí wa gbà náà ẹ̀yin ti rí wọn gbà náà ó ní yóò sì rí bẹ́ẹ̀ fún yín nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró ó yẹ kí a sọ fún ọlọ́run wípé a ń fẹ́ nǹkan báyìí tàbí nǹkan báyìí ni bóyá ìgbàlà ló ń fẹ́ ni ìsọ̀rímọ́ ló ń fẹ́ ni
agbara emi olorun lo nfe ni ipese lo nfe ni abi o nfe gbe yawo ni o si mo eni to fe o nbe lowo olorun o nfe loko ni tabi o ti ni ebi o si ti bimo o ye ki o so fun olorun wi pe o nfe nkan wonyi o ni ohun kon teyin ba bere bi e ba gbagbo e o ri ogo olowa bi e ba gbagbo e o ri ogo olowa ranti wi pe je ki ileri olorun ki o wa ninu okan re je ki ileri olorun ki o da po mo igbagbo ninu okan re gba oro yi gbo tokan tokan bi ko ti le yi o bi o ti le bi o ti sese gba oro yi gbo tokan tokan ki o si ma reti imuse re nitori pe olorun ti o se leri ki seke gba oro yi gbo bi o ti le je wi pe awon ojiyan awon oporo awon ti se meji won wa ni ayika re won si so fun pe boya ko le sese gbagbo o ri ogo oluwa ni igbese aye re bi o ba ti n bere ohun yi lowo oluwa ki o gbagbo ki o si ma yin oluwa logo o ri wepe isegun yo je ti re

wí pé ọlọ́run wa kìí kùnà kò sí ohun tí ọlọ́run kò lè ṣe bí ó bá wá ó dájú wí pé jésù kristi pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú agbára ìsọdọmọ pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́ yóò wẹ̀ ọmọ yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ̀ wo jeremiah orí kejìlélọ́gbọ̀n jeremiah orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún olúwa ọlọ́run wò ó ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti iná kù ni ọlọ́run jẹ́ kí ó bá ọlọ́run rìn tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀ òwò ìgbésí ayé jósẹ́fù bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ò ṣe nǹkan búburú yìí tí èmi ò sì dá ẹ̀ṣẹ̀ sí olúwa ọlọ́run mi ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti samueli tí ọlọ́run fún ni agbára tí ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ òòrùn ti jeremiah nínú májẹ̀mú láéláé tí ọlọ́run fún ní orí ọ̀fẹ́ láti kékeré láti gbé ìgbésí ayé òdodo ìgbésí ayé àlàáfíà òòrùn ti dánielì tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ tí a sọ wípé ìbáàṣe nípa ti ìjọba ìbáàṣe nípa ìwà àti ara rẹ̀ wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀ àfi nípa ẹ̀sìn nípa ti ọlọ́run rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún a rí pé ó mú ìdúró rẹ̀ wípé òun kò ní fi ohunkóhun bára òun jẹ́ òran sí shedraki meshaki àti abednego ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipá ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ọlọ́run lè ṣe fún ọ òran ti jésù kristi àpẹẹrẹ wa òran ti jésù kristi ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé kí a jẹ mímọ́ gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́ wo luke orí kìíní ẹsẹ̀ ìkẹtàdínlógójì nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè wẹ̀ ọmọ kí o fún jesnow lọ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè mú ẹ̀dá ádámù tí ó wà nínú rẹ ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ ó lè yọ ọ́ kúrò nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè sọ di alábàápín ìwà ọlọ́run àwòrán ọlọ́run nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ tí ó wà nínú ẹ̀dá rẹ tí ó wà nínú èrò ọkàn rẹ ó lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù ní oṣù méjìlá tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan ó lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ nítorí kíni nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe ó lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí àìlera gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀ ó lè mú ọ kúrò ó lè sọ wọ́n di aláìlágbára ó lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀ nítorí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe wo ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́rin àti ẹsẹ̀ ìkarùndínníọgọ́rin luke orí kìíní ẹsẹ̀ ìkẹrìnléníàádọ́rin pé òun ò fi fún wa láti gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá wa kí àwa kí o lè máa sìn láìfòyà ní mímọ́ ìwà àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo wípé ó ṣeéṣe fún ọlọ́run nínú agbára rẹ̀ ṣé agbára tí ó dá ọ̀run àti ayé ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mọ ènìyàn láti inú èrùpẹ́ ilẹ̀ ẹlẹ̀ ṣé kò lè yí ọ padà ni agbára tí ó mú kí òkun pupa kí ó pínyà ṣé kò lè yí ọ padà ni agbára tí jésù kristi tí ó fi jí dìde kúrò nínú òkú ṣé kò lè yí ọ padà ni ó lè ṣe bí o bá gbàdúrà ó lè ṣe bí o bá fi tọkàntọkàn rọ́lé ọlọ́run kí o sì ké pe ọlọ́run ó ń sọ fún wa ó ní kí àwa kí o máa sìn ín lé àìfòyà ó ní ní mímọ́ ìwà kí o má sí ọ̀rọ̀ ìbínú kankan lẹ́nu rẹ kí o má sí ìjà lọ́wọ́ rẹ kí o má sí èròkerò nínú rẹ kí o má sí àràn kan kí o má sí inú níbí kí o má sí ohunkóhun tí o lè ṣe tí a ó sọ wípé èyí jẹ́ ẹ̀ṣẹ̀ tàbí tọ̀hún jẹ́ ẹ̀ṣẹ̀ ó lè mú kí o wà ní ìwà mímọ́ àti ilé òdodo níwájú rẹ̀ lé ọjọ́ ayé wa gbogbo kì í ṣe ní oṣù kan kì í ṣe ní ọdún.